0: Torí náà ni mo ṣe pàṣẹ láti mú gbogbo àwọn ọlọ́gbọ́n Bábélì wá níwájú mi kí wọn kí ó lè fi ìtumọ̀ àlá náà hàn fún mi. Nígbà náà ni àwọn amòye, ọlọ́gbọ́n, àwọn kádíà àti àwọn aláfọ̀ṣẹ wá síwájú mi. Èmi sì rọ àlá náà fún wọn, ṣùgbọ́n wọn kò lè fi ìtumọ̀ rẹ̀ hàn fún mi. Ṣùgbọ́n níkẹyìn ni Daniel wá síwájú mi, orúkọ ẹni tí jẹ́ Bẹtẹ̀ṣásárì gẹ́gẹ́ bí orúkọ òrìṣà mi, àti nínú ẹni tí ẹ̀mí Ọlọ́run mímọ́ wà, mo sì rọ àlá náà fún un pé Bẹtẹ̀ṣásárì, olórí àwọn amòye, nítorí tí mo mọ̀ pé ẹ̀mí Ọlọ́run mímọ́ ń bẹ nínú rẹ, kò sì sí àṣírí kan tí ó ṣòro fún ọ, sọ ìran àlá tí mo lá fún mi àti ìtumọ̀ rẹ̀. Báyìí ni ìran orí mi lórí àkété mi, mo rí sì kíyèsí, igi kan dúró lé àárín ayé, gíga rẹ̀ sì pọ̀ gidigidi, igi náà sì dàgbà, ó sì lágbára, gíga rẹ̀ sì kan ọ̀run, a sì rí títí dé gbogbo òpin ayé. Ewé rẹ̀ lẹ́wà, èso rẹ̀ sì pọ̀, lára rẹ̀ lé oúnjẹ wà fún gbogbo ayé, abẹ́ rẹ̀ jẹ́ ibòji fún àwọn ẹranko ìgbẹ́, àti lórí ẹ̀ka rẹ̀ lé àwọn ẹyẹ ojú ọ̀run ń gbé, àti láti ọ̀dọ̀ rẹ̀ ni a sì ti ń bọ́ gbogbo ẹran ara. Mo rí nínú ìran orí mi lórí àkété mi, sì kíyèsí, olùṣọ́, àní ẹni mímọ́ kan sọ̀kalẹ̀ láti ọ̀run wá, ó kígbe ní ohùn rara, ó sì wí báyìí pé, ké igi náà lulẹ̀, kí o sì ké àwọn ẹ̀ka rẹ̀ kúrò, gbọn ewé rẹ̀ dànù, kí o sì fún èso rẹ̀ ká, jẹ́ kí àwọn ẹranko ìgbẹ́ kúrò lábẹ́ rẹ̀, kí àwọn ẹyẹ sì kúrò lórí ẹ̀ka rẹ̀, ṣùgbọ́n fi kùkùté gbòǹgbò rẹ̀ sílẹ̀ nínú ilẹ̀, àní pẹ̀lú ìdè nínú irin àti idẹ nínú koríko tútù ìgbẹ́, sì jẹ́ kí ìrè ọ̀run ṣẹ̀ sí i lára, kí o sì ní ìpín rẹ̀ nínú koríko ilẹ̀ ayé pẹ̀lú àwọn ẹranko, kí a sì pa àyà rẹ̀ dà kúrò ní ti ènìyàn, kí a sì fi àyà ẹranko fún un, kí ìgbà méje kí o sì kọjá lórí rẹ̀. Nípa ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn olùṣọ́ ni ọ̀ràn yìí, àti àṣẹ nípa ọ̀rọ̀ àwọn ẹni mímọ̀ ni, nítorí kí àwọn alàyè kí ó lè mọ̀ pé ọ̀gá ògo ni ó ń ṣe olórí ní ìjọba ènìyàn, òun a sì fi fún ẹnikẹ́ni tí ó wù ú, òun a sì gbé onírẹ̀lẹ̀ jùlọ lékè lórí rẹ̀. Àlá yìí ni èmi Nebukadnesari lá, ǹjẹ́ ní ìsinsìnyí, ìwọ Bẹtẹ̀ṣásárì, sọ ìtumọ̀ rẹ̀ fún mi, bí gbogbo àwọn ọlọ́gbọ́n ìjọba mi kò ti lè fi ìtumọ̀ rẹ̀ hàn fún mi, ṣùgbọ́n ìwọ lè ṣe é, nítorí ẹ̀mí Ọlọ́run mímọ́ ń bẹ lára rẹ̀. Nígbà náà ni Dánìẹ́lì, ẹni tí à ń pè ní Bẹtẹ̀ṣásárì, wà ní ìwárìrì níwọ̀n wákàtí kan. Ìrò inú rẹ̀ sì dààmú rẹ̀, ọba sì dáhùn wí pé, Bẹtẹ̀ṣásárì, má ṣe jẹ́ kí àlá náà tàbí ìtumọ̀ rẹ̀ kí ó dààmú rẹ̀. Bẹtẹ̀ṣásárì sì dáhùn wí pé, Olúwa mi, ti àwọn ẹni tí ó kórìíra rẹ̀ ni àlá yìí, kí ìtumọ̀ rẹ̀ kí ó sì jẹ́ ti àwọn ọ̀tá rẹ̀. Igi tí ìwọ rí tí ó sì dàgbà, tí ó sì lágbára, èyí tí gíga rẹ̀ kan ọ̀run, tí a sì rí i dé gbogbo ayé, èyí tí ewé rẹ̀ lẹ́wà, tí èso rẹ̀ sì pọ̀, nínú èyí tí oúnjẹ sì wà fún gbogbo ẹ̀dá, lábẹ́ èyí tí àwọn ẹranko ìgbẹ́ ń gbé, lórí ẹ̀ka èyí tí àwọn ẹyẹ ojú ọ̀run ní ibùgbé wọn. Ọba, ìwọ ni ẹni tí ó dàgbà, tí ó sì di alágbára, nítorí títóbi rẹ̀ ga, ó sì kan ọ̀run, agbára ìjọba rẹ̀ sì dé òpin ayé, àti gẹ́gẹ́ bí ọba sì ti rí olùṣọ́ kan, àní ẹni mímọ́ tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run wá, tí ó sì wí pé, ké igi náà lulẹ̀, kí o sì parun, ṣùgbọ́n fi kùkùté gbòǹgbò rẹ̀ sílẹ̀ láàyè, àní tí ohun ti ìdè irin àti ti idẹ nínú koríko tútù ìgbẹ́, kí a sì jẹ́ kí ìrì ọ̀run ṣẹ̀ sí i lára, kí ìpín rẹ̀ sì wà pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́, títí ìgbà méje yóò fi kọjá lórí rẹ̀. Ọba, ìtumọ̀ rẹ̀ ni èyí, àti èyí yìí ni àṣẹ ọ̀gá ògo, tí ó wá sórí ọba, Olúwa mi. Wọ́n ó lé ọ kúrò láàrin ènìyàn, ibùgbé rẹ yóò sì wà pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́, wọ́n sì mú kí ìwọ kí o jẹ koríko bíi màlúù, wọ́n sì mú kí ìrì ọ̀run ṣẹ̀ sí ọ lára, ìgbà méje yóò sì kọjá lórí rẹ, títí ìwọ fi mọ̀ pé ọ̀gá ògo ní ṣe olórí ní ìjọba ènìyàn, wọ́n a sì fi fún ẹnikẹ́ni tí ó wù ú, àti gẹ́gẹ́ bí wọ́n sì ti pàṣẹ pé kí wọn kí o fi kùkùté gbòǹgbò igi náà sílẹ̀, ìjọba rẹ yóò jẹ́ tirẹ, lẹ́yìn ìgbà tí o bá ti mọ̀ pé ọ̀run ní ṣe olórí. Nítorí náà, ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ, nípa fífi àánú hàn fún àwọn tálákà, bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́. Gbogbo èyí dé bá Nebukadnesari ọba, lẹ́yìn oṣù méjìlá, ó ń rìn kiri lórí ààfin ìjọba Bábélì, ọba sì dáhùn, ó wí pé, kò ṣe pé èyí ni Bábélì ńlá, tí èmi ti fi líle agbára mi kọ́ ní ilé ìjọba, àti fún ògo ọláńlá mi. Bí ọ̀rọ̀ náà sì ti wà lẹ́nu ọba, ohun kan fọ̀ láti ọ̀run wá pé, Nebukadnesari ọba, ìwọ ni a sọ fún pé a gba ìjọba kúrò lọ́wọ́ rẹ, a ó sì lé ọ kúrò láàrin ènìyàn, ibùgbé rẹ yóò sì wà pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́, wọ́n sì mú ọ jẹ koríko bíi màlúù, ìgbà méje yóò sì kọjá lórí rẹ, títí ìwọ fi mọ̀ pé ọ̀gá ògo ní ṣe olórí nínú ìjọba ènìyàn, won a si fi fun enikeni ti o wo ni wakati kan na ni nkan na si se si Nebukadnezar a si le kuro laarin eniyan o si je koriko bi malu a si mu ki ire orun se si lara titi orun ori re fi kun gege bi iye idi eekan na re si dabi ti eye li opin igba na emi Nebukadnezar si bi oju mi soke si orun oye mi si pada to mi wa emi si fi ibukun fun oga ogo mo yin mo si fi ola fun eni ti o wa titi lailai eni ti agbara ijoba re je ijoba eni pekun agbara ati ijoba re lati irandiran gugu awon araye ni asika si bi ohun asan ohun asi ma se gege bi o ti wu ninu ogun orun ati laarin awon araye ko si si eni ti da owo re duro tabi eni ti wi fun pe kini won se ni lakoko kan na oye mi pada to mi wa ati ni ti ogo ijoba mi ola ati ogo didan mi si pada wa sodo mi awon igbimo ati awon ijoye mi si saferi mi a si fi ese mi mule ninu ijoba mi emi si ni ola nla agbara ju ti isaju lo ni isisiyi emi Nebukadnezar yin mo si gbe oba orun ga mo si fi ola kun eni ti gbogbo ise re ise otito ati gbogbo ona re ise idajo ati awon ti rin ninu igberaga oun le re won sile iwe woli danieli ori ikarun be shasari oba se ase nla fun egberun awon ijoye re o si mu oti wine ni waju awon egberun na bi be shasari ti to oti wine na wo o pase pe ki won ki o mu ohun elo wura ati ti fadaka wa eyi ti Nebukadnezar baba re ko jade lati inu temple ti o wa ni Jerusalem wa ki oba ati awon ijoye re awon aya re ati awon ale re to le ma mu ti ninu won nigba na ni won mu ohun elo wura ti a ti ko jade lati inu temple ile olorun ti o wa ni Jerusalem wa oba ati awon ijoye re awon aya re ati awon ale re si mu ti ninu won won mu oti wine won si n korin yin si awon orisa wura ati ti fadaka ti ide ti irin ti igi ati ti okuta ni wakati kan na ni awon ika owo eniyan kan jade wa a si kowe sare fun ogire niwaju opa fitila le afin oba oba si ri owo ti o kowe na nigba na ni oju oba yi pada iro inu re si damu re to be ti amure egbe re tu ekunse re mejeji si nlu ara won oba si kibe kikan pe ki a mu awon amoye awon kadia ati awon alafose wa oba down o si wi fun awon logbon babeli pe enikan ti o ba ka iwe yi ti o ba si fi itumo re han fun mi oni a fi aso ododo wo a o si fi ewon wura po ile orun ohun o si je iketa olori ni ijoba nigba na ni gbogbo awon amoye oba wole sugbon won ko le ka iwe na won ko si le fi itumo re han fun oba nigba na ni eru nla ba be shasari oba gidigidi oju re si yi pada lori re eru si ba awon ijoye re nitori na ni aya ba se wo Elias wa nitori oran oba ati ti awon ijoye re aya ba down o si wi pe ki oba ki o pe ma se je ki iro inu re ki o damu re ma si je ki oju re ki o yi pada okunrin kan be ni ijoba re lara eni ti emi olorun mimo wa ati ni ojo baba re ari imole ati oye ati ogbon gege bi ogbon olorun lara re eni ti Nebukadnezar oba baba re ani oba baba re fi se olori awon amoye ologbon awon kadia ati awon alafose niwon bi emi titayo ati imo ati oye itumo ala oye ati jaalo ati lati ma se itumo oro ti o diju gbogbo wonyi ni ari lara Danieli na eni ti oba fi oruko bete shasari fun nje ni sisiyi ye ki a pe Danieli wa ohun si fi itumo re han nigba na ni amu Danieli wa siwaju oba oba si down o wi fun Danieli pe iwo ni Danieli ni ti se tinu awon omo igbekun Juda awon eni ti oba baba mi ko lati ile Juda wa emi ti gburo re pe emi olorun be lara re ati pe ari imole ati oye ati ogbon titayo lara re nje ni sisiyi ati mu awon amoye ati awon ologbon wa siwaju mi ki won ki o le ka iwe yi ati lati fi itumo re han fun mi sugbon won ko le fi itumo oran na han emi si gburo re pe iwo le se itumo iwo si le tu oro ti o diju nje ni sisiyi bi iwo ba le ka iwe na ti iwo ba si le fi itumo re han fun mi a o wo ni aso ododo a o si fi ewon wura po olorun a o si fi oje olori eketa ni ijoba nigba na ni Danieli down o si wi niwaju oba pe je ki ebun re gbe owo re ki o si fi esan re fun elomiran sugbon emi o ka iwe na fun oba emi o si fi itumo re han fun iwo oba Olorun oga ogo fi ijoba ati ola nla ati ogo ati ola fun Nebukadnesar baba re ati nitori ola nla ti o fi fun gbogbo eniyan orile ati ede gbogbo n warere won si n beru niwaju re eni ti o wu apa eni ti o si wu adasilaye eni ti o wu agbega eni ti o si wu are sile ṣugbọn nigba ti okan re gbega ti inu re si le nipa igberaga amu kuro lori ite re won si gba ogo re lowo re a si le kuro laarin awon omo eniyan a si se aya re dabi ti eranko ibugbe re si wa lodo awon ketekete igbe won si fi koripo bo gege bi malu a si mu kire orun se si lara titi ohun fi mo pe olorun oga ogo ni se alakoso ninu ijoba eniyan ohun a si yan enikeni ti o wu se olori re ati iwo beshasari omo re iwo ko re okan re sile bi iwo si tile ti mo gbogbo nkan wonyi ṣugbọn iwo gbe ara re ga si oluwa orun won si ti mu ohun elo ile re wa siwaju re iwo ati awon ijoye re ati awon aya re ati awon ale re si ti mu oti wani ninu won iwo si ti n korin yin si orisa fadaka ati ti wura ti ide ti irin ti ige ati ti okuta awon ti ko riran ti ko gboran bẹẹ ni won ko si mo ṣugbọn olorun naa lọwọ eni ti emi re wa ati ti eni ti gbogbo ona re ise ohun ni iwo ko bu ola fun nitori naa ni a se ran owo naa lati odo re wa ti a si fi ko iwe yi eyi yi si ni iwe naa ti a ko mene mene tekeli peresini eyi ni itumo ohun naa mene olorun ti siro ijoba re o si pari re tekeli ati won o wo ninu osuwon iwo ko si to peresini a pin ijoba re a si fi fun awon ara media ati awon ara pasia nigba naa ni beshasari pase won si wo danieli ni aso ododo a si fi ewon wura ko olorun a si se ikede niwaju re pe ki a fi se olori eketa ni ijoba loru ijo kan naa ni apa beshasari oba awon ara kaldia dariusi ara media si gba ijoba naa o si je bi eni iwon odun 62.
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Iwe woli Danieli, ori ikefa. O se didun inu Dariusi lati fi ogofa are baale sori ijoba naa ti yo wa lori gbogbo ijoba ati lori awon wonyi ni alakoso meta. Danieli si je okan ninu won ki awon are baale ki o le ma jiyin fun won ki oba ki o ma se ni ipalara. Danieli yi si bori gbogbo awon alakoso ati are baale wonyi nitori pe emi titayo wa lara re oba si n gbero lati fi se lori gbogbo ijoba nigba naa ni awon alakoso ati awon are baale n wa esun si Danieli lese nipa oro ijoba ṣugbọn won ko le ri esun tabi ese kese lowo re niwon bi ohun ti je olododo eniyan to be ti a ko si ri isina tabi ese kan lowo re nigba naa ni awon okunrin wonyi wi pe awa ki yo le ri esun kan si Danieli bi ko se pe a ba ri si nipase ofin Olorun re nigba naa ni awon alakoso ati awon are baale wonyi pejopo lese kan naa lodo oba won si wi bayi pe ki Dariusi oba ki o pe gbogbo awon olori alakoso ijoba awon baale ati awon are baale awon igbimo ati olori ogun jo gbimopo lati fi ofin oba kan lele ati lati pase lile kan pe enikeni ti o ba bere nkan lowo Olorun tabi eniyan keniyan niwon ogun ojo bi ko se lowo re oba a o gbe so sinu iho kini won nje ni isisiyi oba pe ase na lile ki o si fi owo re sinu iwe ki o ma se yi pada gege bi ofin awon ara media ati pasia e ti a ko gbodo pada nigba na ni Dariusi fi owo sinu iwe ati ase na nigba ti Danieli si ti mo pe a ko iwe na tan o wo ile re lo a si se oju ferese yara re sile si ha Jerusalemu o kunle ni ekun re nigba meta lojo o gbadura o si dupe niwaju Olorun re gege bi ohun ti se nigba atijori nigba naa ni awon okunrin won yi rin wole won si ri Danieli n gbadura o si n bebe niwaju Olorun re nigba naa ni won wa won si wi niwaju oba ni ti ase oba pe ko se pe iwo ti owo sinu iwe pe enikan ti o ba bere ohunkohun lowo Olorun tabi lowo eniyan kan niwon ogbon ojo bi ko se lowo re oba pe a o gbe so sinu iho kinun oba si dahun o wi pe otito ni oro naa gege bi ofin awon ara media ati pasia ti a ko gbodo pada nigba naa ni won dahun won si wi niwaju oba pe Danieli ọkan nínú àwọn ọmọ ìgbèkùn Juda kò kàó sí ọba àti àṣẹ nítorí èyí tí ìwọ ti fi ọwọ́ rẹ sínú ìwé ṣùgbọ́n ó ń gbàdúrà rẹ nígbà mẹ́ta lóòjọ́. Nígbà tí ọba gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí inú rẹ̀ bàjẹ́ gidigidi ó sì fi ọkàn rẹ̀ sí Danieli láti gbà á sílẹ̀ ó sì ṣe làálàá àti gbà á sílẹ̀ títí fi di ìgbà tí oòrùn wọ̀. Nígbà náà ni àwọn ọkùnrin wọ̀nyí péjọ lẹ́sẹ̀ kan náà lọ́dọ̀ ọba wọ́n sì wí fún ọba pé ìwọ mọ̀ ọba pé òfin àwọn ará Media àti Persia ni pé kò sí àṣẹ tàbí òfin tí ọba fi lélẹ̀ tí a gbọ́dọ̀ yí padà. Nígbà náà ni ọba pàṣẹ wọ́n sì mú Danieli wá wọ́n sì gbé e sọ sínú ihò kìnìún. Ọba sì dáhùn ó wí fún Danieli pé Ọlọ́run rẹ ẹni tí ìwọ ń sìn láìsinmi òun ó gbà ọ́ là. A sì yí òkúta kan wá wọ́n sì gbé e ka ojú ipò náà. Ọba sì fi òrùka èdìdí rẹ̀ sàmì sí àti òrùka èdìdí àwọn ìjòyè rẹ̀ kí ohunkóhun má ṣe yí padà nítorí Danieli. Nígbà náà ni ọba wọ ààfin rẹ̀ lọ ó sì fi òru náà gbàwẹ̀ bẹ́ẹ̀ ni a kò sì gbé ohun èlò orin kan wá síwájú rẹ̀ oorun kò sì wá sí ojú rẹ̀. Nígbà náà ni ọba dìde ní àfẹ̀mọ́júmọ́ ó sì yára kánkán lọ sí ibi ihò kìnìún náà. Nígbà tí ó sì súnmọ́ ihò náà ó fi ohùn réré ẹkún kígbe sí Danieli. Ọba dáhùn ó sì wí fún Danieli pé Danieli ìránṣẹ́ Ọlọ́run alààyè Ọlọ́run rẹ ẹni tí ìwọ ń sìn láìsinmi a lè gbà ọ́ lọ́wọ́ àwọn kìnìún bí. Nígbà náà ni Danieli wí fún ọba pé kí ọba kí ó pẹ́ Ọlọ́run mi ti rán áńgẹ́lì rẹ̀ ó sì de àwọn kìnìún náà lẹ́nu tí wọn kò fi lè pa mí lára gẹ́gẹ́ bí a ti rí mi láìlẹ́ṣẹ̀ níwájú rẹ̀ àti níwájú rẹ̀ pẹ̀lú ọba èmi kò sì ṣe ohun búburú kan. Nígbà náà ni ọba yọ̀ gidigidi ó sì pàṣẹ pé kí wọn kí ó fa Danieli jáde kúrò nínú ihò bẹ́ẹ̀ ni a sì fa Danieli jáde kúrò nínú ihò a kò sì rí ìpalára lára rẹ̀ nítorí tí ó gba Ọlọ́run rẹ̀ gbọ́. Ọba sì pàṣẹ pé kí a mú àwọn ọkùnrin wọn ni wá tí ó fi Danieli sùn wọ́n sì gbé wọn sọ sínú ihò kìnìún àwọn àti àwọn ọmọ wọn àti àwọn aya wọn kí wọn kí ó tó dé ìsàlẹ̀ ihò àwọn kìnìún borí wọn wọ́n sì fọ egungun wọn túútú. Nígbà náà ni Dáríùsì ọba kọ̀wé sí gbogbo ènìyàn orílẹ̀ àti èdè tí ó wà ní gbogbo ayé pé kí àlàáfíà kí ó máa bí sí i fún yín. Mo pàṣẹ pé ní gbogbo ìgbèríko ìjọba mi kí àwọn ènìyàn kí ó máa wárìrì kí wọ́n sì máa bẹ̀rù níwájú Ọlọ́run Danieli nítorí pé òun ni Ọlọ́run alààyè òun sì dúró láéláé àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun ni àti agbára ìjọba rẹ̀ yóò sì wà títí dé òpin. Ó ń gbani ó sì ń yọni ó sì ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ilé ọ̀run àti ilé ayé ẹni tí ó gba Danieli là lọ́wọ́ àwọn kìnìún. Bẹ́ẹ̀ ni Danieli yìí ń ṣe rere ní ìgbà ìjọba Dáríùsì àti ní ìgbà ìjọba Kírúsì ará Pásíà.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run a dúpẹ́ lọ́wọ́ yín wípé ó wùn yín nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé lójoojúmọ́ nígbà tí a bá wá sí yín ni ẹ máa ń bọ́ wa pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ tún fi oúnjẹ ẹ̀yẹ̀ yìí bọ́ wa lórúkọ Jésù. A bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín yóò ti wọ inú ọkàn wa wípé kí òkùnkùn kí ó sá jáde lórúkọ Jésù. A bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti jẹ aláìlágbára wípé bí a ti wá sí ọ̀dọ̀ yín tí a ó gbọ́ ọ̀rọ̀ yín tí a ó sì gbàdúrà wípé agbára àtọ̀run wá yóò jẹ́ tiwa lórúkọ Jésù. Ẹ là wá lóye ẹ ṣe wá lójú ẹ kọ́ wa ẹ jẹ́ kí èyí tí a kọ́ nínú ọ̀rọ̀ yín kí ó mú wa dàgbàsókè nípa ti ìgbàgbọ́. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún ìgbà díẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ láti inú Kólósè a ti ka orí kìíní a sì ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹẹsẹ nínú gbogbo àwọn ẹsẹ̀ tí ó wà nínú orí kìíní. Nísinsìnyí a ti bọ́ sí orí kejì lónìí a ń wo ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ ìkẹwàá. Ẹ jẹ́ kí a ṣí bíbélì wa sí Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá máa fi ojú kà á bí a ti ń kà á fún ọ. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé ti ki se bi ti Kristi nitori pe ninu re ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara a se ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara awon ese meta won yi ni awo adura wa ni wo pe ki Olorun emi ki o tumo awon oro won yi ninu okan wa ki awa ti o ti da bi eni wo pe anfi afefe eko keko gba kakiri ki a le duro sisin ki a le fese mule ki a si le duro ninu eko Kristi ki a ba le se wa pe ki a si pese wa sile fun bibo Jesu Kristi Oluwa wa gege bi eko ti a ti ko tele a ri pe awon eleko ike ati aladamo tin yo awon eniyan mimo ti won wa ni Kolose lenu pelu awon oro asan ti ko lese nile won ti dide won si ti nda okan awon onigbagbo ti o wa ni Kolose ru nihi ni Paulu gbogun ti awon adamo eko ike won yi o si n kigbe tantan lati kilo fun awon onigbagbo toto wepe ki a ma se tan won je wepe ki a ma se pa won lokan pada komba ki won ma ba sobo kuro ninu ore ofe o fi han gbangba pe awon woli eke won yi won je eletan ati apanirun o si n kilo fun won o n gba awon onigbagbo toto niyanju wepe ki won ma sora lati ma fi aye sile fun eko keko lati ri aye wole eyi ni ikilo kan na ti Olorun fun wa lati inu awon ese ti a ka wonyi awon ese meta wonyi ese ikejo ikesan ati ikewa won je ki o meta ki o ye wa dara dara ikini ikilo lodi si eko awon alai lolorun ikilo lodi si eko awon alai lolorun ikeji ewu awon eko ike bi abagba eko ike laye ni idile wa o sese lati odo omo tabi lati odo aya wa tabi lati odo oko tabi alabagbe o ye ki a mo wepe ewu pupo ni o wa ninu ki a gba eko ike laye ni idile wa iketa idakoro fun okan ye ki a wo lati ikori kini ikilo lodi si eko awon alai lolorun ninu Kolose ori keji ese ikejo Paulu nso wepe e ma kiye sara ki eni keni ki o ma se fi imo ati etan asan diyin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese eko aye ki se ti ki se bi ti Kristi igba gbogbo ni awon eko buburu ati asa buburu ma nlakaka lati yi awon eniyan Olorun pada kuro ninu otito be ni Olorun paapa fun ara re o ma ran awon iranse re lati je ki o di imo fun wa wepe ki a sora o ma nkilo fun awon eniyan re ni gbogbo igba ati lati iran de iran awon iranse Olorun ma nko ni otito li ona ti o han gbangba ti o si han kedere lati pa awon omo ehin Kristi mo kuro lowo isina ati eke o daju wepe bi a ba wa ninu imole okunkun ki o le raye joba ni igbese aye wa bi a ba n tele Olorun ni ese ogbeji o daju wepe satani ki o le ri aye lati fa wa kuro lati odo Olorun ati wepe bi a ba ja papa ninu imo otito gbogbo eko isina ati asa isina ki o le raye ni igbese aye wa gbogbo won patapata ni won wo lule niwaju wa eyi ni a fi n so fun awon eniyan wonyi wepe ki won ki o ma kiye sara ki a ma kiye sara je wepe ki a ma sora o ye ki a mo wi pe ikilo ti Paul apostle ti o fun awon ara Kolose ikilo yi kan na ni Olorun fun wa ti o si tin fun gbogbo awon ti won gba Olorun gbo lati isedale tabi lati ibere ninu Deuteronomy ori ketala Deuteronomy ori ketala lati ese ikini bi woli kan bahu laarin re tabi alala kan ti o si fi ami tabi ise iyanu kan han o ki ese dara dara oni bi woli kan tabi alala kan bi o ba jade bi o ba dide ti o si fi ami ati ise iyanu kan han o ti ami na tabi ise iyanu na ti o so fun oba se we pe e je ki atele olorun miran olorun ajiji leyin ti iwo ko ti mo ri ki asimasi won iwo ko gbodo feti si oro woli na tabi alala na nitori pe olowa olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe oluwa olorun yin leyin oluwa olorun yin ni ki eyin ki o ma rin ohun ni ki esi ma beru ki esi ma pa ofin re mo ki esi ma gba ohun re gbo ki esi ma sin ki esi ma faramo eyi ni ohun ti Mose eni olorun ti o so fun awon omo Israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana olorun ofin olorun ni kikun ni o ti gbele won lowo ilana ati ase ti olorun po ohun ohun ti fun awon omo Israeli o wa nso fun ki o to fi aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so wepe Mose ko mo so daradara to o sese ki alala kan ki o dide ki o so wepe eyi ti Mose gbele won lowo wepe ko kun to fun amo Israeli Mose so fun wepe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kan na ti Olorun fun wa wepe awa ti a je ti Olorun awa ti a tele Olorun ke a sora ke ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo Olorun awon elomiran ma nro wepe bi a ba nkilo fun wa lati enu oniwaasu wepe ke a sora lodo awon woli eke won ma fi esun kan wa wepe awa ti a nkilo fun awon eniyan a ko ni ife nitori won ro wepe bi a ba ni ife ko ye ki a da enikeni lejo ko ye ki a so wepe enikan lo n waasu eko odi eko eke tabi elomiran lo n waasu ihin rere tooto kini a le fi pe oro awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so wepe bi a ba ni ife ni tooto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke e je ki a wo Matthew ori keje ese kedogun Matthew ori keje ese kedogun e ma kiyesi awon woli eke ti o nto yin wa le awo agutan sugbon apanije ikoko ni won ninu eyi ni Jesu Kristi omo Olorun ti o kun fun ife ife si Olorun ife si ijo Olorun ti o nkilo fun awon eniyan we pe ki a sora ki a kiyesi awon eke woli ti o nto wa wa ni awo agutan sugbon won je apanije ikoko e je ki a be lowo wa bi a ba ri awon omode ti won sere ni ita ti a si ri wepe apanije ikoko o be si gboro se bi a ba ni ife ni tooto se a o ma rerin a o fi awon omode wonyi sile lai kilo fun won rara bi o ba je wo pe ni to to le ani ife awon omode won yi bi e ti wi pe

lọ́lọ́run tí wọ́n kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà wọ́n bẹ́ sí gbòòrò wọ́n kun ayé wọ́n sì ń da àwọn ènìyàn láàmú wọ́n sì ń fi wọ́n lákàlàkà wọ́n sì ń rán wọn lọ sí ọ̀run ní àìròtẹ́lẹ̀ ó yẹ kí a lè sọ fún àwọn ènìyàn ó yẹ kí a lè kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n kí ó kíyè sára bí ó bá jẹ́ pé nítòótọ́ ni a ní ìfẹ́ ìfẹ́ tí a ní yóò jẹ́ kí a kìlọ̀ fún àwọn ọmọ ọlọ́run wípé kí a ṣọ́ra kí a sì má gba ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké láàyè láàrin wa àti ní inú ìjọ àti ní ìdílé wa wo Matthew orí 16 ẹsẹ̀ ìkẹfà nígbà náà ni Jésù wí fún wọn pé ẹ kíyè sára kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn Farisí àti ti àwọn Sadusí kí ni Jésù ń sọ níyìí nígbà tí ó ń sọ wípé kí àwọn ọmọ ẹ̀yìn àwọn onígbàgbọ́ tòótọ́ àwọn tí wọ́n ń lọ sí ọ̀run rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù wípé kí wọn kí ó ṣọ́ra kí wọn kí ó máa kíyè sára ní ti ìwúkàrà àwọn Farisí àti àwọn Sadusí wo ìtumọ̀ ohun tó ń sọ ní ẹsẹ̀ 12 nígbà náà lè ó tó yé wọn pé kìí ṣe ìwúkàrà tí àkàrà lè ó wí pé kí wọn kíyè sára rẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn Farisí àti ti àwọn Sadusí Jésù kò fi di àwọn ọmọ ìhìn rẹ̀ létí wípé ẹ̀kọ́ òtítọ́ wà ẹ̀kọ́ èké sì wà Jésù la àwọn ènìyàn lóye wípé nítòótọ́ ni àwọn ajíhìn rere tí wọ́n ń sọ ọ̀rọ̀ ìjọba ọlọ́run nítòótọ́ ni wọ́n wà lẹ́ẹ̀kejì ọ̀ní ìdàkejì ó yẹ kí a mọ̀ wípé nítòótọ́ ni àwọn ẹlòmíràn wà tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà àwọn wọ̀nyí jẹ́ bíi Farisí àti Sadusí Jésù sì ń kí àwọn ọmọ ènìyàn nílọ̀ wípé kí wọn kí ó ṣọ́ra kí wọn kí ó kíyè sára kí wọn kí ó má ṣe gba ẹ̀kọ́ àjèjì ẹ̀kọ́ èké láàyè láàrin wọn nínú ìṣe àwọn apostelì orí 20 láti ẹsẹ 21 nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi èkó kò búburú yóò wọ àárín yín lé àìdá agbo sí àti láàrin ẹ̀yin tìkára yín lé àwọn ènìyàn yóò dìde tí wọn ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn nítorí náà ẹ máa ṣọ́ra nítorí àwọn ìkòkò wọ̀nyí ẹ máa ṣọ́ra nítorí àwọn ènìyàn tí wọn ó dìde láti máa sọ̀rọ̀ òdì ẹ máa ṣọ́ra nítorí àwọn tí wọn ó dìde láti fàyín kúrò lọ́dọ̀ Kristi láti fàyín sí ọ̀dọ̀ ara wọn ẹ máa ṣọ́ra kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù lé ọ̀sán àti lé òru ó yẹ kí a mọ̀ wípé ohun yìí kan náà ní àwa tí a jẹ́ ajíhìn rere àwa tí a jẹ́ oníwàásù ìhìn rere ni a ti ń sọ bí o bá jẹ́ ẹni tí ó ti wà nínú ìjọ yìí fún ìgbà díẹ̀ ó rí wípé yálà lọ́sàn-án ni ọjọ́ ìsinmi tàbí ní àṣálẹ́ ní òru ni ọjọ́ ajé tàbí ní ọjọ́bọ̀ ni a ń kìlọ̀ ni a ń wàásù ni a ń kọ́ni yálà láti ojúlé dé ojú ilé nínú ìpàdé ilé tàbí ní àpéjọpọ̀ wa nígbà tí a bá péjọpọ̀ ni a ń kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ ọlọ́run yálà nínú ilé ìsìn wa ni tàbí ní ìpàgọ́ ní ìparí ọdún tàbí ní ìgbà mìíràn ni a máa ń jẹ́ kí ó yé wa yékéyéké bí ọ̀rọ̀ ọlọ́run bí ó ti rí èyí ni Paul ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ kí wọn kí ó kíyè sára kí wọn kí ó mọ̀ wípé a ti kọ́ wọn ní ẹ̀kọ́ ìrere bí a ti ní ìgbàlà bí a ti ní ìsọ̀dí mímọ́ bí a ti ní agbára ẹ̀mí ọlọ́run bí a ti ní ìwòsàn bí a ti ń gbẹ́kẹ̀lé ọlọ́run bí a ti ń gbàdúrà tí àdúrà wa ń gbà ó ní òun ti kọ́ wọn ní ohun gbogbo ó sì yẹ kí wọn kí ó kíyè sára nítorí wípé pẹ̀lú omijé pẹ̀lú ẹ̀dùn ọkàn pẹ̀lú ìtara pẹ̀lú àdúrà pẹ̀lú ìfaraẹnirúbọ pẹ̀lú láti ná ohun

gbá ètà ń ṣe ní ìkọ̀kọ̀ ńkọ́ àbí ọlọ́run ò rí ètà ń ṣe ní ìkọ̀kọ̀ kò rí èrò inú wa kò rí àwọn nǹkan mìíràn tí ó lòdì nínú ọkàn wa ta ni ó lè sọ wípé òun mọ́ ta ni ó lè sọ wípé òun mọ́ ju àwọn áńgẹ́lì lọ ó mọ nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run sọ ó ní kò tilẹ̀ bá ìwà funfun ìwà mímọ́ lọ́wọ́ àwọn áńgẹ́lì ká má ṣe sọ nípa ti ènìyàn ó ní nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi lóyún mi ó mọ̀ wípé ọkàn ẹ̀ṣẹ̀ ni la ń gbé káàkiri ẹni tí kò mọ ọlọ́run ẹni tí kò gba ọlọ́run gbọ́ ẹni tí kò ní ìgbàlà ọkàn ẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ òun la ń gbé káàkiri nítorí bẹ́ẹ̀ kò sí ohun tí a lè ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òdodo gẹ́gẹ́ bí wípé a ń fún alágbe lówó tí ó lè gba ọkàn wa là ẹlòmíràn máa sọ wípé ìgbà gbogbo ló máa ń lọ sórí òkè láti lọ gbàdúrà àti wípé oṣù kan ò lè kọjá kó má lọ sórí òkè láti lọ gbàdúrà wọ́n máa ń jálánkátó nípa ti iṣẹ́ ọwọ́ wọn wọ́n máa ń rò wípé torí pé àwọn ń gbàdúrà àwọn ń gbà àwẹ̀ àti pé ní àkókò àwẹ̀ àti àdúrà bẹ́ẹ̀ àwọn máa ń ṣe iṣẹ́ àánú púpọ̀ àwọn máa sọ wípé nítorí bẹ́ẹ̀ àwọn ní láti dé ọ̀run rere àwọn ò mọ̀ wípé kò sí ohun tí a lè ṣe bí kì í bá ṣe wípé ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá bí kì í bá ṣe wípé a fi àánú ọlọ́run hàn fún wa bí kì í bá ṣe wípé ìfẹ́ ọlọ́run fún ara rẹ̀ ó kọjú sí wa láti ṣe wá lóore óre ìgbàlà bí kì í bá ṣe bẹ́ẹ̀ a kò lè wọ ìjọba ọlọ́run wọ ẹsẹ̀ ìkarùn-ún yìí lẹ́ẹ̀kan sí ó ní kì í ṣe nípa iṣẹ́ tí a wá ṣe nínú òdodo ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ li ó gbà wàhálà ọmọ ádámù kan ìran ádámù kan ìbá má lè ní ìgbàlà ìbá má lè rí ojú ọlọ́run ọmọ ádámù kan ìbá má lè bọ́ ọlọ́run dọ́rẹ̀ẹ́ bí kì í bá ṣe wípé àánú ọlọ́run nítorí pé ọlọ́run ó jẹ́ ẹni mímọ́ ọlọ́run jẹ́ ẹni tó kórira ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n àwa ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni momi à ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun a fi ẹ̀ṣẹ̀ kọ́rùn gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́ ṣùgbọ́n nítorí àánú ọlọ́run kí ènìyàn kí ó má ba ṣègbé òun ni a ṣe rán Jésù Kristì wípé àwa ẹlẹ́ṣẹ̀ àwa tí kò lọ́lọ́run àwa tí a ò mọ ojúbọ ọlọ́run àwa tí a ò mọ bí a ti ń sin ọlọ́run wípé kí àánú ọlọ́run kí ó lè fà wá súnmọ́ra kí àánú ọlọ́run kí ó lè mú wa wá sílé nítorí bẹ́ẹ̀ bí o bá ní ìgbàlà rántí wípé àánú ọlọ́run ni ó gbà ọ́ là àbí bí o bá tí ì ní ìgbàlà kí o mọ̀ wípé kò sí ohun tí ó ń dúró dè ó yẹ kí o sá wá sọ̀dọ̀ ọlọ́run wípé ìgbà tí ó jẹ́ àánú ọlọ́run lè fi ń gbà wàhálà àánú yìí sì jẹ́ àánú ńláńlá tí ó jẹ́ wípé ó ń ṣàn gẹ́gẹ́ bí odò ni ó jìn ju odò lọ nítorí bẹ́ẹ̀ kí a wá sí ọ̀dọ̀ ọlọ́run kí a ba lè ní àánú ọlọ́run wo pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkẹta olùbùkún lé ọlọ́run àti bàbá Jésù Kristì olúwa wa ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú wòní ẹni tí ó tún wa bí àwọn ẹlòmíràn wọ́n máa ń bá wa jiyàn wọ́n máa ń fẹ́ já wa ní kooro ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa ń sọ wípé èwo ni wọ́n tún pè ní àtúnbí nítorí wípé nǹkan tí àwọn mọ̀ ni wípé kí àwọn kí ó máa lọ sí ilé ìsìn kí àwọn kí ó máa ka bíbélì kí àwọn kí ó ṣe confirmation tàbí kí àwọn kí ó ṣe ti ìrìbọmi tàbí ìrìbọmi baptism ti ọmọ kéékèèké èyí ni àwọn mọ̀ gbà tí wọ́n bá ti dàgbà tán bóyá a pè wọ́n wá sínú ìjọ yìí tí a sì ń sọ fún wọn wípé a kò lè ṣe aláìtó yín bí wípé bí kì í bá ṣe pé a tó ènìyàn bí òun kò lè wọ ìjọba ọlọ́run tí wọ́n bá jáde léèsìn bí a bá bè lọ wọn wípé ìwàásù tá a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a gbọ́ báwo la ṣe rí sí a ní gbogbo ẹ̀ ò tiẹ̀ dẹ̀ yé òun wípé láti kékeré lòun ti jẹ́ olùsìn olùfarasìn olùfọkànsìn láti kékeré ni òun ti jẹ́ ẹni tí ó fẹ́ràn ọlọ́run púpọ̀ wípé orúkọ Jésù ìró ẹ̀ létí òun bí ohun dídùn orin dídùn ni ṣùgbọ́n èyí tó tún wọ́n ń gbọ́ níhìn wípé kí á di àtúnbí ṣé kì í ṣe ìgbéraga ni àwọn ẹ̀jìjọ oníhìn rere ṣé kì í ṣe ìgbéraga ló ń tì wọ́n tí wọ́n rò wípé àwọn ní nǹkan mìíràn tí àwọn ẹ̀sìn àwọn ìjọ tí ó ti ń sìn kí á tó dá àwọn ìjọ wọ̀nyí sílẹ̀ ṣé kì í ṣe ìgbéraga ló jẹ́ ká rò pé a ní nǹkan táwọn tó ń wò ní kì í ṣe bẹ́ẹ̀ Jésù fún ara rẹ̀ ló wàásù àtúnbí òun la tún sọ fún wa níhìn ó ní olùbùkún lé ọlọ́run bàbá Jésù Kristì olúwa wa wo tó sọ pé ó ṣe fún wa ẹni tí ó tún

bí ẹni tí ó tún wọ bí àti gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ó tún wọ bí sí ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú nípa ní ti ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ àánú tí ó jìjì òkun lọ àánú tí ó ga ju òkè lọ àánú tí ó gbòòrò ju àwọ̀ sánmọ̀ lọ ó ní nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ó ní àfiri wípé kò sí ẹni tí ọlọ́run ò lè gbàlà ẹlòmíràn tó máa rò wípé ayé ò yẹ fún ẹlòmíràn tó máa rò wípé ọ̀daràn pátápátá ni ẹlòmíràn tó máa rò wípé ó ti ẹ̀ṣẹ̀ ó ti dídò ní ìgbésí ayé rẹ̀ wípé kò lè ṣeéṣe láti ní ìgbàlà ó ní àánú ọlọ́run ó jìjì òkun lọ àánú ọlọ́run ó ga ju òkè lọ ó gbòòrò ju àwọ̀ sánmọ̀ lọ ó ní ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú yìí tí ó jẹ́ àgbọ́nmágbẹ tí látọ̀dọ̀ ọlọ́run tó jẹ́ pé à ń gbọ́n à ń bù nínú rẹ̀ kò lè tán ó nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú yìí òun ni ó fi ń gba ẹnì kọ̀ọ̀kan wàlà nítorí bẹ́ẹ̀ bó bá tí ì ní ìgbàlà kí ló ń dúró dè nígbà tí àánú ọlọ́run pọ̀ nígbà tí àánú ọlọ́run jìn nígbà tí ó jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa ni a ó gbàlà ìwo ló tún dúró dè nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àánú ọlọ́run ń dúró de ẹnì kọ̀ọ̀kan wa àánú ọlọ́run tí a fi ń gbanilà àánú ọlọ́run tí a fi ń yí ni padà àánú ọlọ́run tí a fi ń sọni di àtúnbí ó ń dúró de ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n ní sòrò wípé nígbà tí ọlọ́run tí ó bá ti fi ojú àánú wò wá tí ó ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá tí ó ti gba ọkàn wa là kí ló ń béèrè lọ́wọ́ wa nítorí wípé àánú ọlọ́run kì í ṣe wípé kí a gba àánú ọlọ́run kí a wá sá lọ kí a má wá sọ̀dọ̀ ọlọ́run mọ́ kí a má ṣe ìfẹ́ ọlọ́run mọ́ kí ọlọ́run béè lọ́wọ́ wa nígbà tí a bá ti gba àánú ọlọ́run nínú ọkàn wa nínú ìgbésí ayé wa ohun kan ló ń béè lọ́wọ́ wa yẹ kí a wo Míkà orí kẹfà ẹsẹ̀ ìkẹjọ Míkà nínú májẹ̀mú láéláé ó súnmọ́ ìparí májẹ̀mú láéláé nínú Míkà orí kẹfà ẹsẹ̀ ìkẹjọ a ti fi hàn ọ́ ìwọ ènìyàn ohun tí ó dára àti ohun tí Olúwa ń béèrè lọ́wọ́ rẹ bí kò ṣe kí o ṣe òtítọ́ kí o sì fẹ́ àánú àti kí o rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run rẹ ó ní ohun tí a fi hàn wá nínú ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí a ti fi hàn wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ni wípé gbà tí àwa pàápàá tí a ti mọ̀ nípa àánú ọlọ́run gbà tí àwa pàápàá tí a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí àánú ọlọ́run gbà tí àwa pàápàá tí a ti tọ́ ẹ̀bùn ọ̀run wò nítorí àánú ọlọ́run gbà tí a ti tún wọn bí nítorí àánú ọlọ́run ó ní ohun kan lóko fún wa wípé kí àwa pàápàá kí a fi àánú hàn fún àwọn ẹlòmíràn wípé kí a fẹ́ àánú kí a ṣe àánú sí àwọn ẹlòmíràn báwo la ṣe lè ṣe àánú kí a kọ́kọ́ sọ wípé bí a bá fi àánú hàn ó jẹ́ wípé a ń fi ọkàn ìmoore hàn ó dàbí ẹni tí ó jẹ gbèsè Jésù pàápàá sọ nípa rẹ̀ ó sọ nípa àánú yìí báwo ló ṣe sọ ó sọ nípa ìdáríjì ó sọ nípa ẹnìkan tí ó jẹ ọ̀gá rẹ̀ ní gbèsè ìgbèsè yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ó jẹ́ wípé kò lè san ìgbèsè náà bí a tilẹ̀ ta òun àti aya rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ bí a tà wọ́n sí oko ẹrú kò ṣeé ṣe fún wọn ní ọjọ́ ayé wọn láti san ìgbèsè yìí nítorí bẹ́ẹ̀ ọ̀gá wọn ó dáríjì ẹni yìí bí ó ti dáríjì ó gba àánú ó gba ìdáríjì ó gba ìfẹ́ láti ọ̀dọ̀ ọ̀gá yìí ṣùgbọ́n bí ó ti ń lọ ní orí ẹlòmíràn tí ó jẹ́ ní owó kékeré owó bíntín tó yẹ kí ọmọlúàbí tó yẹ kí ẹni tí a ti dáríjì tó yẹ kí ó bójú fòdá ni ó bá ga ẹni lọ́rùn ni ó sọ wípé san ìgbèsè tí ó jẹ mí ní ẹnì kejì rẹ̀ wá sọ wípé ṣé sùúrù fún mi màá sanwó fún ọ owó náà òkùnkùn níye lórí owó náà òkùnkùn pọ̀ tó nǹkan ló bá jù ú sọ́gbà ẹ̀wọ̀n gbà tí ọ̀gá rẹ̀ gbọ́ ló wá sọ fún wípé ìwọ ẹni tí a dáríjì ìwọ ẹni tí a fi àánú hàn fún ó ṣe jẹ́ ohun roro ènìyàn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé o lè dáríjì ẹnì kejì rẹ ohun tí Jésù ń sọ fún wa níhìn ni wípé bí a ti rí àánú gbà láti ọ̀dọ̀ ọlọ́run tí a ti dáríjì wá tí a ti kọ orúkọ wa ní sí ìwé ìyè lọ́run tí a ti sọ àwa ọ̀ta ọlọ́run tí a sọ wá di ọ̀rẹ́ ọlọ́run tí a sọ wá di ọmọ ọlọ́run wípé àwa pàápàá àánú tí a rí gbà yìí ó yẹ kí a fi àánú yìí hàn sí àwọn ẹlòmíràn wípé gbà tá a bá ṣe bẹ́ẹ̀ ni a ń fi hàn wípé a ní ọkàn ìmoore jẹ́ kí n ka díẹ̀ fún ọ nínú Matthew orí 18
láti ẹsẹ ìkẹ ìkejìlélọ́gbọ̀n nígbà tí olúwa rẹ̀ pè é tán ó wí fún un pé ìwọ ìránṣẹ́ búburú yìí mo fi gbogbo gbèsè nìjì ọ́ nítorí ìwọ bẹ̀mí ìwọ kìí sì ṣàánú ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ. Ṣé o gbọ́ ìbéèrè yìí? Ó ní kí ni dé kí ló ṣe tó jẹ́ wípé o lè ṣàánú fún ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí èmi pàápàá ti ṣàánú fún ọ. Olúwa rẹ̀ sì bínú, ó sì fi fún àwọn onítúbú títí yóò fi san gbogbo gbèsè èyí tí ó ti jẹ. Bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ni bàbá mi ti ń bẹ lé ọ̀run yóò ṣe fún yín. Bí olúkúlùkù kò bá fi tọkàntọkàn rẹ̀ dárí ẹ̀ṣẹ̀ jí àwọn arákùnrin rẹ̀ nítorí bẹ́ẹ̀ ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa ni wípé kí a gba àwọn ìlérí òun gbọ́ wípé àánú wà fún àwọn aláàánú àti pé ó wà fún ẹni tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Kí a fi ọkàn ìmoore hàn. Báwo ni Ọlọ́run ṣe fẹ́ kí a ṣe àánú? Kí ló ń retí lọ́wọ́ rẹ̀ àti lọ́wọ́ mi kí a ba lè jẹ́ aláàánú? Kí ni àwọn nǹkan tí a lè ṣe tí yóò fi hàn wípé àwa pàápàá a jẹ́ aláàánú? Rántí wípé ìpìlẹ̀ wípé a ń ṣàánú ni wípé àwa pàápàá ti rí ànúgbà láti ọ̀dọ̀ Ọlọ́run wá. A ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, a ti kọ orúkọ wa sí ìwé ìyè Ọlọ́run, a ti di àtúnbí nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀. Ó ti fi oore ọ̀fẹ́ hàn fún wa. Ó wá jẹ́ ojúṣe tiwa nísinsìnyí láti fi àánú hàn fún àwọn ẹlòmíràn. Báwo ni a ṣe lè fi àánú hàn fún àwọn ẹlòmíràn? Wo Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Ǹjẹ́ kẹ́yìn kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú? Kí ẹ̀yin kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú? Bí a bá ń ka Bíbélì, ó yẹ kí a gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣe ìtumọ̀ Bíbélì fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń rí àwọn ẹlòmíràn ó ṣeéṣe wọ́n ti fẹ́ ìyàwó, wọ́n á pe ìyàwó wọn pé gbọ́, kí n tó fẹ́ ọ, mo mọ nǹkan tí bàbá rẹ àti ìyá rẹ tí wọ́n fojú mi rí. Gbogbo nǹkan tí mo ní pátápátá tí mo ti ṣiṣẹ́ fún ni wọ́n gbà lọ́wọ́ mi kó tó délé. Nítorí bẹ́ẹ̀ yẹ kó yí ọ pé òdélé ná. Ṣùgbọ́n bí bàbá rẹ bó ṣe ṣe sí mi tí ò ní ojú àánú, tí mo bẹ̀bẹ̀ tí ó tó dìgbà tó gba gbogbo nǹkan tí mo ní pátápátá láyé kó tó fi ẹ́ fún mi, ó yẹ kó mọ irú nǹkan tí wà bá nílé. Nítorí bẹ́ẹ̀ ọwọ́ tí bàbá ẹ̀ fi mú mi, ọwọ́ bẹ́ẹ̀ ni màá fi mú ọ. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé àánú tiwa kìí ṣe bí bàbá ìyàwó bó ṣe ṣàánú fún wa. Àánú wa kìí ṣe wípé à ń gbẹ̀san lára ìyàwó wa gẹ́gẹ́ bí bàbá ẹ̀ bó ṣe ṣe sí wa. Ó ní ǹjẹ́ kí ẹ̀yin kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú? Àwọn ẹlòmíràn wọ́n bá ń bá ẹlòmíràn ṣe nǹkan kan, wọ́n máa ń sọ wípé mo mọ bí lágbájá ṣe ń ṣe. Nítorí bẹ́ẹ̀ ọwọ́ tí lágbájá fi mú mi, ọwọ́ bẹ́ẹ̀ lèmi náà fi mú àwọn ènìyàn wọ̀nyí. A máa ń rí irú ìwà báyìí lọ́wọ́ àwọn tí wọ́n di adarí, àwọn tó jẹ́ wípé bóyá wọ́n ti wà ní adarí ní abẹ́ elédè gẹ̀ẹ́sì elédè òyìnbó tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹni tí ó wà ní elédè gẹ̀ẹ́sì tí a ń sọ yìí nítorí wípé ṣé a mọ̀ a ń dàgbà sí lójoojúmọ́ ni. Nítorí pé ìwọ̀n ìgbàgbọ́, ìwọ̀n ìfẹ́, ìwọ̀n àánú, ìwọ̀n oore ọ̀fẹ́ tí adarí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní yìí tó ní bó ṣe ń ṣe sí wọn, òun sì nígbà tí ó wá di adarí a sọ pé èmi náà ń sìn mo ti di adarí. Nítorí bẹ́ẹ̀ àánú tí mo lè fi hàn, èmi náà mọ irú àánú tí mo ń rí lọ́dọ̀ adarí tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nísinsìnyí tèmi náà di adarí, àánú tí mo lè fi hàn ó mọ níwọ̀n. Nítorí pé mo mọ bí lágbájá ṣe ń ṣe, bí lágbájá ṣe ṣe sí mi bẹ́ẹ̀ náà ni èmi náà bẹ́ẹ̀ ni màá ṣe sí ẹlòmíràn. Ó ní àánú wa, òdiwọ̀n àánú wa kìí ṣe bí àwọn ènìyàn ṣe ṣe sí wa, ó ní ṣùgbọ́n bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti ṣàánú fún wa bẹ́ẹ̀ ni kí àwa náà kí ó máa ṣàánú. Bí o bá gbé nǹkan wọ̀nyí yẹ̀wò, bí o bá wo nínú ilé, àwọn ẹlòmíràn bẹ́ẹ̀ bá ń sọ nípa ti ìgbéyàwó, wọ́n máa béèrè ìbéèrè lọ́wọ́ wa, wọ́n máa ní kí ni ìyàwó lè ṣe tí màá fi ní kó gbá ẹ̀ síta,
kini iyawo le se ti ma so pe ka pin gari wi pe o to ge e to se ni e ta jo gbe papo ni wi pe o ti to mo ti mo eko oro olorun wi pe mi o le fe iyawo mi sugbon gbe ti e loto kemi na kin gbe temi loto ki la le kini iyawo le se ti a ko fini le se anu fun omo oni e down ni wi pe ki a ma se anu fun iyawo wa gege bi baba wa tin be li orun bi o ti sanu fun wa so o ye ki awa na ki a mo wi pe gba ti a ti je elese tele tele awon nkan ko bakun gbe awon nkan ti o bi olorun ninu ti awa na ti se sugbon nitori ore ofe nitori anu ti olorun dariji wa o ye ki awa pa pa ki a mo pe bi a ba se olorun bi a ba ti se olorun ti olorun dariji wa bi aya ba se wa bi oko ba se wa bi omo ba se wa o ye ki awa na ki a le ni anu ki a le dariji o ni ki eyin ki o li anu ani bi baba yin lorun bi o ti se anu fun yin elomiran o sese omo je janduko eniyan omo je ole omo je bi onikupa ni omo je eni ti o nkegbe buburu a se ti kilo fun omo yi omo yi o tete gbo gba to wa ya baba wa pinu we pe omo yi o ni le ba wa gbele o wa ran omo jade o wa so fun yi pe lai ese o gbodo tenu leyi mo o fe je asunta lo ma sunta o sese ki o je igba yi gan ni oju omo wa wale o wa do balẹ pe baba e dariji mi mi o je se be mo baba so wo pe kin to mu ipinu lo pe si gba ti mo ti mu ipinu wi pe o ni ba wa gbenu leyi mo ko so to tun le gbebe ko to tun le be mi kin gbebe iya kunle ani e je dariji e je e kan yi ki a ti e tun ki a tun wo owo e a so ko ti e pe ohun ni le dariji awon aladugbo awon ara ninu Jesu won tun wa won ni eje adariji omode yi o so wi pe sun ti fe ronu pada o n fe gba olorun gbo o n fe tele olorun o ni o ti rara omo yi o ni ba gbenu le mo ki lo de o ni nje ki eyin ki o li anu gege bi baba yin ti li anu nitori be o ye ki a mo wi pe lakoko anu ti baba fi fe wa iru anu yi gan lo ye ki awa na ki a ni sugbon je kin so nkan miran fun o nigba ti a omo ona igbala onigbagbo to sese fun lati duro ninu oko ero lai soro igbala onigbagbo to sese fun lati wa ladugbo lai soro igbala lai ke tantan fawon eniyan wi pe Jesu Christ ngbala kuro ninu ese iru eni be o fe ki awon eniyan woyi ki o se gbe iru eni be o fe ki awon eniyan woyi ki o lo si orun apadi lai si anfani ati onuku ada lai si anfani ati ni igbala elomiran bi abape wo pe ah arakunrin lati igba te tin wa si ilesin o ye ki e le ba wa dari idapo oju ile o ye ki e le ba soro igbala fun awon elomiran arabirin lati igba te tin wa si ilesin o ye ki e le di okan ninu awon osise eyin ti o le ma so oro olorun fun awon elomiran ki won ki o ba le ni igbala ki won ki o ba le mo nipa anu olorun a lohun oraye ani ise di ohun lowo ani igba ti won ma nse ipade oju ile gan igba yi gan lo ma dana ounje igba ti won ma nlo ni ojo satide fun ikeko awon osise igba yi gan ni o ma nlo soja igba ti won ma npe awon osise wi pe ki a wa su ire ki a se tibi ki a se tohun igba yi gan ni awon onibara tohun igba yi na ma nwa si ibi atiraja bi abaje eni ti o le anu bi a ba je eni ti o more ife olorun anu olorun fun wa ti a si fe se anu fun awon elomiran a o ni je ki o nkun ki o di wa lowo lati so oro igbala fun awon elomiran wose iketa di logoji e ma se dani ile ejo a ki yo si dani ile ejo e ma se dani lebi a ki yo si dani ile ebi e dariji a o si dariji yin o n so nihin o ni ki a ma se dani ile ejo awon elomiran bi won ba ti gbo ohun kan nipa oko lagbaja oko arabirin temedu won ti so pe lagbaja bo se nse niyan oro da lenu e eyan buruku ni o ti eya mi lenu pe ni gbogbo ijo bi gbogbo ijo se po to iru eni be lori fe nigbese aye e nkan to wa na lori gba to ti fe lagbaja lagbaja mo mo gbata koko bere awon ipade oju ile oni o je bi oga ni ibi ekun wa lagbaja le eyan buruku patapata gba ni awon oluso agutan mo lagbaja ni won mo we pe lagbaja o ni gbala lagbaja o lori ofe olorun oni ka ma se dani ile ejo
o ni bi aba tin gbo nipa oko arabirin tabi aya arakunrin ki a ma se dani ile ejo ki a ma ba da awa na ile ejo o sese ki o je wi pe ninu ekun ni a ti ro pe nkan kan sele laarin enikan se enikeji enikini a so ti e fun wa lai gbo ti enu enikeji ati be sin dajo gbata ba de gbata ma ri lagbaja ta ma ri pe won ti soro e fun wa bo de ki wa ohun a gan ohun ti ko dara la o fi da lohun o sese papa bi abati so egbalanu ki a ma mo loju elese lo ma mo ni loju elese lo ma so wi pe ki a ko ti wa sohun elese lo ma ni oro ebu lenu ati aba arabirin pade tori pe nkan ton ti so fun o e ton ti gbin si e lokan to si bere lowo lagbaja pe ah won ma soro bayi fun mi se be ni abi be ko ki a je ki o le so ti enu e sugbon a o se be ati be sin mo won loju ati be sin so wi pe eyan buruku ni ati ndajo lai gbo ti enu enu eni ti an da lejo ko dara be oni bi abaji alaanu a o ni dani lejo ki a ma ba da wa paapa lejo a o ni dani lebi ki a ma ba da wa lebi o sese ki o je omo kan lo sese ni igbala sugbon omo to sese ni igbala yi igbala lo ni ko ti leko igbala lo ni ko ti mo bibeli lekun rere o sese ko be si ni so nipa iya re ko be si ni so nipa baba re ko be si ni so nipa egbon re okunrin egbon re obirin fun wa awa ti a je omo olorun ti a ni igbala ti a si leko ikan ni ki a ni igbala ikan ikeji ni pe leyin igba ti a ba ni igbala ki a keko ihinrere awa ti a ni igbala ti a si tun keko ihinrere o ye ki a le so fun wi pe ah igba ti olorun ti dariji o won ki soro baba eni be igba ti olorun ti dariji o won ki soro iya tabi egbon tabi aburo eni be nitori be bi o ti le je pon se o tele tele se ni ko dariji won se ni ko ma gbadura fun won eyi lo ye ko jade lenu eni to ni igbala to si ni eko ihinrere sugbon awa ti a ro pe a je omo olorun awa ti a ro pe a je eni ti emi bi omo ti o sese ni igbala bi o ba ti nsoro baba re ni buburu o soro iya re ni buburu be la apa a ma ba dakun a so eyan buburu ni won awon elese won o le se ohun to da ko da be ki a ma se ma dani lejo ki a ma se ma dani lebi o wa nso pe ki a dariji ki a ba le dariji o o ni lojojumo ni leyin igba ta ti ni igbala o leyin igba ti a ti mo olorun leyin igba ti a ti de ile isin awon elomiran oye oye won won o mo we pe nigba ti a ba si wa ninu ara yi nigba ti a ba si gbe eru pe yi ti a ba si gbe wo nigba ti a ba wa ninu ago ara ko sese ki a ma se ara wa o sese ki a te omole o sese ki a gbon o sese ki o dabi eni wi pe nkan o seto ni aarin iwo ati lagbaja ati arakunrin ati arabirin o ni a le se ara wa eyi o je wi pe anjale eyi o so wi pe atun lo muti eyi o so wi pe atun lo nsagbere sugbon a le se ara wa iwo na mo bi o ba je eni ti o ti ni igbala fun ojo die o mo wi pe oni igbagbo o sese ki a se ara wa ki se nipa ti jijale ki se nipa ti mimuti ki se nipa mimun siga ki se nipa kikobirin jo sugbon o sese ki a se ara wa mo ro pe nkan ti mo so ye yin mo ni so ye yin nigba ti a mo wi pe a le se ara wa oni ki a ma dariji ara wa gba ti olorun ti dariji wa ki a wa paapa ki a ma dariji awon elomiran ki a ma soro pelepele si ara wa ki a si ma se ara wa lore se oran ti ninu luko orikewa ninu luko orikewa lati ese ikerindinlogoji jesu ti so oro nipa eni yi nipa okunrin rere ti samaria ti o se anu fun enikan ti ase ni jamba je wo lati ese ikerindinlogoji ninu awon meteta won yi ta ni iwo ro pe ise eni keji eni ti o bo si owo awon olosa o si dahun wi pe eni ti o saanu fun ni Jesu si wi fun pe lo ki iwo ki o si se be gege Jesu so wi pe bi a ba ti to ebon run wo bi a ba ti di eni igbala ki a wa paapa ki a lo saanu ki a lo sore fun awon elomiran wi pe ki a ma fun awon alagbe awon alaini wi pe ki a ma se anu fun awon ti o sonu awon ti ko ti ni igbala awon ti a ni lara
awon ti an da loro ke a ri wo pe oro anu ise anu o wa ni igbese aye wa si awon eniyan woyi ibere ti mo fe bere ti a se fe down ninu oro olorun ki a to lo si lati gbadura ni wo pe kini anfani ti o wa fun awon alaanu kini ibokun ti o wa fun awon alaanu kini ojurere atokewa ti o wa fun awon alaanu ye kin fi pelepele so fun o ki a to gbadura ki o ba le mo we pe ohun ti a so nipa ti alaanu o je ohun ti o se yebiye o je ohun ti o se pataki bi ki se ki a mo bibeli nikan a ri awon to je we pe bi aye ko to won ma da bibeli sile perepere bi won ba nsoro won ma ka lati genesis won ma lo si exodus won ma lo si psalm won ma ibi ki won ma kan dale sugbon iwa o biwa bi olorun ko si ni igbesi aye won are ni to mo bibeli sugbon ti ko mo we pe o ye ki a je alaanu are ni to je pe o ka akasori bibeli ti ko mo we pe o ye ki a ni igbala ati pe bi a ba ni igbala o ye ki a je ni ti okan re te eni to mu soro eni to nsore eni ti ki dani lebi eni ti ki dani lejo eni ti ki ja eni ti ki se ohun buburu kan si eni keni nitori be ki se pe ki a kan ma ka bibeli bi aye ko to ki se pe ki a ma ka akasori bibeli opolopo elese lo wa ni gboro to je wi pe ati ka bibeli won le ma da sile ki a ma ro pe ah wo pe ati ba eniyan olorun pade sugbon won buru ju nkan mi lo o ye ki a mo wi pe bi a ba ni igbala a o je alaanu a o je eni ti sore fun awon elomiran a o je eni bi ti inu olorun eni to ni iwa bi olorun bi a ba si je iru eni be o daju wi pe opolopo ore ise oyinfe olorun ni yo wa fun eni kokan wa nitori be ranti ibere ti mo nbere kini anfani kini ibokun ti o wa fun awon alaanu je ki a wo ninu oro olorun orin dafidi ori 37 orin dafidi ori 37 lati ese ke 25 emi ti wa le ewe emi si dagba emi ko ti ri ki ako olododo sile tabi ki iru omo re ki o ma sagbe onje alaanu li ohun nigba gbogbo a ma win ni a si ma bo si fun iru omo re ori nihi oni alaanu li ohun nigba gbogbo kini awon anfani awon ibokun ti o wa fun eni ti o je alaanu nigba gbogbo alaanu ninu ile alaanu si oko alaanu si aya alaanu si omo alaanu si obi alaanu si alabagbe alaanu si awon ibi ise alaanu si awon ti an ba pade alaanu si awon alejo alaanu li ohun nigba gbogbo kini ibokun ti o wa fun iru eni be ohun lo so fun ani ese 25 wi pe iru eni be a ko le ko sile lati orun wa ati wi pe ko ni je agbe ati pe omo re ki yo sagbe onje wo iwe owe ori keta iwe owe ori keta ese keta ati ese kerin ma se je ki anu ati otito ki o fi o sile ranti o ni igba gbogbo eniyan se o ni ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe are oje ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe iyawo re se nkan ti o dun o ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe omo lo se nkan to ku die ka to sugbon bi o se fe ba omo yi soro ati ohun kon to fe se fun omo yi ma se je ki anu ati otito ki o fi o sile o se se ki ohun kan ki o sele laarin iwo ati arabinrin ninu ijo laarin iwo ati arakunrin ninu ijo laarin iwo ati adari laarin ati awon elomiran ti o wa labe itoju re ma se je ki anu ati otito ki o fi o sile so won mo orun re ko won si wahala aya re kini anfani ati ibokun yo ti o ti be jade ese kerin be ni iwo ri oju rere be ni iwo ri oju rere ati ona rere loju olorun ati eniyan bi a ba n wa oju rere awon elomiran ti oye oye won ma n lo se ogun won ma n lo se nkan boya won sin gbere ni abi won fi nkan paju won ni ki awon ki o ba le ri oju rere ki awon ki o ba le ri ona rere loju awon eniyan ti awon ba pade boya won wa se ni boya won wa nkan kan lodo enikan abi lodo elomiran wo pe bi awon ba fi nkan yi woju bi awon ba fi omi adura we bi awon ba fi ton we wo pe awon eniyan o ma soju ere fun oni rara ohun ti olorun be lo wa ni wo pe bi o ba fe ri oju rere
lodo olorun ati lodo eniyan wi pe ki aanu ati otito ki o ma se fi osile bi o ba ti duro ti otito yin rere eko yin rere eko ti ati ko ninu bibeli ti o se fi aanu olorun pelu re o ni aanu ati oju rere ati ona rere ko ni fi osile ninu owe ori ogun ese ikeji dilogbon aanu ati otito pa oba mo aanu le asifin di itere mu aanu ati otito pa oba mo ya ba nso nipa ti oba o ye ki o ye wa wi pe gbogbo eni ti o di atunbi ni oba ati alufa ni waju olorun ayato si eyi ni o ye ki a mo wi pe oko ti o je ori aya o je bi oba ninu ile re o ye ki a mo wi pe oga ni ibi ise o je bi oba ni bi ise re elomiran ma nso wi pe gba ti awon je oga gba ti awon je adari tabi bi adari ninu ijo tabi bi oga ni bi ise gba ti awon ti oko ninu ile baba awon omo ti o wa ninu ile wi pe bi awon ba de oju sile bi awon o ba mu nkan le fun aya ati fun omo wi pe awon rabi wonyi won o ni le mo eto ohun ati ipo ohun oni sugbon aanu ati otito nipa oba mo aanu nisin fi di ite re mu bi a ba fe pa ipo wa mo bi a ba fe pa oju ere olorun mo bi a ba fe pa anfani ti a ni ninu ijo ti a ni ni ibise bi a ba fe pa mo o ye ki a mo wo pe a ni lati je alaanu ninu iwe owe ori kokanlelogun ese ikokanlelogun eni ti o ba tele ododo ati aanu ari iye ari ododo ari ola bi a ba nfe iye ododo ati ola o ye ki a tele ododo ati aanu nitori be ati koro olorun ye ki nfi nkan kan han o ki a to gbadura ninu jakobo ori keji ese iketala nitori eni ti ko saanu le a o se idajo fun lai si aanu aanu sogo lori idajo nitori eni ti ko saanu le a o se idajo fun lai si aanu o ye ki a mo wi pe ojo idajo nsurebo ojo idajo ko jina si wa lojojumo lojojo ni alale ni a n fi ojo kan ojo kookan somole ni a n fi ojo kookan somo ojo idajo o ni bi a ba se se aanu nisinsinyi a se aanu fun awon ara ninu oluwa a se aanu fun awon alejo awon ti ko mo olorun a se aanu fun awon ti a o ba pade ri a se aanu fun awon to wa nitosi ati awon ti o jina rere bi a ba ti n se aanu nisinsinyi eyi ni o mu ki olorun ki o se aanu fun wa ni ojo idajo ati gba aanu olorun ati gba ori ofe olorun o ye ki a wa papa ki a fi okan imori han ki a ma se aanu fun awon elomiran bi a ba n fi aanu nisinsinyi lati odo olorun ki a si n fe ki olorun ki o fi oju aanu wo wa ni ojo ikehin ni ojo idajo o ye ki a bere fun ori ofe lati odo olorun ki a wa papa ki a ba le ni aanu ni igba gbogbo ki o je wi pe ojojumo ti a ba ji a o ma di alaanu ibikibi ti a ba n lo a o ma di alaanu enikeni ti a ba n ba pade a o ma di alaanu bi a ba di alaanu bee ki a si gbe igbesi aye ailese gege bi ori ofe olorun o daju wi pe nigba ti ipe ba dun a o ji awon oku dide ninu kristi awa ti a si wa laaye a o pa wa larada a o si gbe wa soke pelu awon ayanfe o ni nitori be bi a ba n reti ore ofe olorun aanu olorun bi a ba n reti iyonu olorun ni iru ojo be ni ojo idajo o ye ki a wa paapaa ki a fi aanu han nisinsinyi se a n fi aanu han fun iyawo wa fun oko wa fun awon omo wa se a n dariji se a ni aanu gege bi baba ti ni aanu si wa se a n soro pele abi a n binu ni abi a danilejo ni abi a n kegan awon elomiran se a n sore fun awon elomiran se a n fun awon alaare ni ohun to le so won di alagbara awon eni ti ko ni nkan awon eni to di alagbe se a n fun won ni nkan ti o le je ki ipese die ki o wa ni igbesi aye won awon ti o sonu ninu okunkun ese se a n pe won pada wa sile awon ti a n ni lara se a mu won wa sinu ihin rere je ki a dide duro ki a so fun olorun wipe a fe di alaanu gege bi baba wa ti n be le orun bi o ti di alaanu ati wo pe ki olorun ki o ba le fi awon ibukun lati aanu re opolopo aanu re ki o ba le fi fun wa wi pe awa paapaa a fe je alaanu dide duro lati so fun olorun lati gbadura bi o ba ti ni igbala ki lo tun duro de se o mo wi pe aanu olorun ni o pese igbala fun wa
nitori be so fun olorun wo ko fe ni igbala pe ki o dariji o nitori aanu re yo mo awon ese re yo so won si ogun okun yo ja won kuro lorun re yo so di eni ti o ni dariji so fun olorun gbadura a o dariji o gbadura a o gba okan re la bi a ba si ti gba okan re la so fun olorun ki o fun ni ore ofe lati di alaanu bi baba wa tin be le orun bi o ti di alaanu.

0: ìwé wòlíì Dánìẹ́lì, orí ìkẹsàn-án, ní ọdún kìíní Dáríùsì, ọmọ Ahasuerusi, láti ru ọmọ àwọn ará Media wá, tí a fi jọba lórí ilẹ̀ ọba àwọn ará Kádíà, lé ọdún kìíní ìjọba rẹ̀, lé èmi Dánìẹ́lì fiyèsí láti inú ìwé, iye ọdún, nípa èyí tí ọ̀rọ̀ Olúwa tọ Jeremiah wòlíì wá, pé àádọ́rin ọdún ni òun mú pé lórí ìdáforo Jerusalemu, èmi sì kọjú mi sí Olúwa Ọlọ́run láti máa ṣàfẹ́rí nípa àdúrà àti ẹ̀bẹ̀, pẹ̀lú ààwẹ̀ nínú aṣọ ọ̀fọ̀ àti eérú. Èmi sì gbàdúrà sí Olúwa Ọlọ́run mi, mo sì ṣe ìjẹ́wọ́ mi, mo sì wí pé Olúwa, ìwọ Ọlọ́run tí ó tóbi, tí ó sì lé ẹ̀rù, tí ń pa májẹ̀mú àti àánú mọ́ fún àwọn tí ó fẹ́ ẹ àti fún àwọn tí ó pa òfin rẹ̀ mọ́. Àwa ti ṣẹ̀, àwa sì ti ń dá ẹ̀ṣẹ̀, àwa sì ti ṣe búburú gidigidi, àwa sì ti ṣọ̀tẹ̀ àní nípa kíkúrò nínú ẹ̀kọ́ rẹ àti ìdájọ́ rẹ. Bẹ́ẹ̀ ni àwa kò sì fi etí sí àwọn ìránṣẹ́ rẹ, àwọn wòlíì tí ó sọ̀rọ̀ ní orúkọ rẹ fún àwọn ọba wa, àwọn ọmọ aládé wa, àti àwọn bàbá wa, àti fún gbogbo àwọn ènìyàn ilẹ̀ wa. Olúwa, tirẹ ní òdodo, ṣùgbọ́n tiwa ni ìtìjú, gẹ́gẹ́ bí ó ti rí lónìí, fún àwọn ènìyàn Júdà àti fún àwọn olùgbé Jerusalemu, àti fún gbogbo Ísírẹ́lì tí ó súnmọ́ tòsí àti àwọn tí ó jìnà réré, ní gbogbo ilẹ̀ kílẹ̀ níbi tí ogbé ti lé wọn rè, nítorí ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ti ṣẹ̀ sí ọ. Olúwa, tiwa ni ìtìjú, ti àwọn ọba wa, àti àwọn olórí wa, àti ti àwọn bàbá wa, nítorí tí àwa ti ṣọ̀tẹ̀ sí ọ. Síbẹ̀, tí Olúwa Ọlọ́run wa lé àánú àti ìdáríjì bí àwa ti lè ṣọ̀tẹ̀ sí i, bẹ́ẹ̀ ni àwa kò sì gba ohun Olúwa Ọlọ́run wa gbọ́ láti máa rìn nípa òfin tí ó gbé kalẹ̀ níwájú wa láti ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀, àwọn wòlíì wa. Bẹ́ẹ̀ ni gbogbo Ísírẹ́lì ti ṣẹ̀ sí òfin rẹ, àní nípa kíkúrò kí wọn kí ó má ṣe gba ohùn rẹ gbọ́. Nítorí náà ni a ṣe yí ègúndà sí orí wa àti ìbúra náà tí a kọ sínú òfin Mósè ìránṣẹ́ Ọlọ́run, nítorí tí àwa ti ṣẹ̀ sí i. Òun sì mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ, èyí tí ó sọ sí wa àti sí àwọn onídàájọ́ wa tí ó ṣe ìdájọ́ fún wa, nípa èyí tí ó fi mú ìbí ńlá bá wa, irú èyí tí a kò tí ì ṣe sí gbogbo abẹ́ ọ̀run, gẹ́gẹ́ bí a ti ṣe sórí Jerusalemu, gẹ́gẹ́ bí a ti kọ́ nínú òfin Mósè. Gbogbo ibi wọ̀nyí wá sórí wa, bẹ́ẹ̀ ni àwa kò sì wá ojú rere níwájú Olúwa Ọlọ́run wa, kí àwa kí ó lè yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, kí a sì mòye òtítọ́ rẹ. Nítorí náà ni Olúwa ṣe fiyè sí ibi náà, tí ó sì mú wá sórí wa, nítorí pé olódodo lé Olúwa Ọlọ́run wa ní gbogbo iṣẹ́ rẹ̀ tí ó ń ṣe. Ṣùgbọ́n àwa kò gba ohun rẹ̀ gbọ́. Ǹjẹ́ ní ìsinsìnyí, Olúwa Ọlọ́run wa, ìwọ tí o ti fi ọwọ́ agbára mú àwọn ènìyàn rẹ jáde láti Íjíbítì wá, tí ìwọ sì ti gba orúkọ fún ara rẹ gẹ́gẹ́ bí ó ti wà lónìí, àwa ti ṣẹ̀, àwa sì ti ṣe búburú gidigidi. Olúwa, gẹ́gẹ́ bí gbogbo òdodo rẹ, lóòótọ́, jẹ́ kí ìbínú àti ìrunú rẹ yí kúrò lórí Jerusalemu, ìlú rẹ, òkè mímọ́ rẹ, nítorí ẹ̀ṣẹ̀ wa àti ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ni Jerusalemu àti àwọn ènìyàn rẹ fi di ẹ̀gàn sí gbogbo àwọn tí ó yí wa ká. Ǹjẹ́ nítorí náà, Ọlọ́run wa, gbọ́ àdúrà ọmọ ọ̀dọ̀ rẹ àti ẹ̀bẹ̀ rẹ, kí o sì mú kí ojú rẹ kí ó mọ́lẹ̀ sí ibi mímọ́ rẹ tí ó dahoro nítorí ti Olúwa. Tẹ etí rẹ sílẹ̀, Ọlọ́run mi, kí o sì gbọ́, ṣe ojú rẹ kí o sì wo ìdahoro wa àti ìlú tí a ń fi orúkọ rẹ pè, nítorí tí àwa kò gbé ẹ̀bẹ̀ wa kalẹ̀ níwájú rẹ, nítorí òdodo wa, ṣùgbọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ ńlá. Olúwa, gbọ́, Olúwa, dáríjì, Olúwa, tẹ etí rẹ sílẹ̀ kí o sì ṣe, má ṣe jáfara nítorí ti ìwọ ti kára rẹ, Ọlọ́run mi, nítorí orúkọ rẹ ni a fi ń pe ìlú rẹ àti àwọn ènìyàn rẹ. Bí èmi sì ti ń wí tí èmi ń gbàdúrà, àti bí èmi sì ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ Ísírẹ́lì àwọn ènìyàn mi, bí èmi sì ń gbé ẹ̀bẹ̀ mi kalẹ̀ níwájú Olúwa Ọlọ́run mi nítorí òkè mímọ́ Ọlọ́run mi. Bẹ́ẹ̀ ni, bí mo ti ń wí lọ́wọ́ nínú àdúrà mi, ọkùnrin náà, Gabrieli, tí mo ti rí ní ìran mi lé àtètèkọ́ṣe, ni a mú láti fò wá kánkán, ó dé ọ̀dọ̀ mi níwọ̀n àkókò ẹ̀bọ àṣálẹ́, ó mú mi mọ̀, ó sì ń bá mi sọ̀rọ̀ wípé, Dánìẹ́lì, mo jáde wá ní ìsinsìnyí láti fi òye fún ọ, ní ìpilẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ ti jáde wá, èmi sì wá láti fi hàn fún ọ, nítorí tí ìwọ ṣe àyànfẹ́ gidigidi, nítorí náà, mo yí ọ̀ràn náà, kí o sì kíyèsí ìran náà. Àádọ́rin ọ̀sẹ̀ ni a pinnu sórí àwọn ènìyàn rẹ, àti sórí ìlú mímọ́ rẹ, láti ṣe ìparí ìrékọjá, àti láti fi èdídídi ẹ̀ṣẹ̀, àti láti ṣe ìlàjà fún àìṣe déédé, àti láti mú òdodo àìnípẹ̀kún wá, àti láti ṣe èdídí ìran àti wòlíì, àti láti fi òróró yan ẹni mímọ́ jùlọ nì. Nítorí náà, kí ìwọ kí o mọ̀, kí o sì yí ọ pé, láti ìjáde lọ ọ̀rọ̀ náà láti tún Jerusalemu ṣe, àti láti tun kọ títí dé ìgbà ọmọ aládé ẹni òróró náà yóò jẹ ọsẹ méje àti ọsẹ méjìlélọgọta a ó sì tún ìgboro rẹ ṣe a ó mọdí rẹ ṣùgbọn ní ìgbà wàhálà lẹyìn ọsẹ méjìlélọgọta náà ni a ó kí ẹni òróró náà kúrò kì yóò sì sí ẹnìkan fún un àti àwọn ènìyàn ọmọ aládé kan tí yóò wá ni yóò pa ìlú náà àti ibi mímọ́run òpin ẹni tí ń bọ̀ yóò dàbí ìkún omi àti ogun títí dé òpin èyí ni ìparí ìdahoro òun ó sì fi ìdí májẹ̀mú kan múlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ níwọ̀n ọ̀sẹ̀ kan àti láàrin ọ̀sẹ̀ náà ni yóò mú kí a dẹ́kun ẹbọ àti ọrẹ ẹbọ ìríra ìsọdahoro yóò sì dúró lórí ibi mímọ́ títí ìdájọ́ tí a pinnu yóò tú dà sórí àsọnidahoro.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Iwe wòlí Danieli, orí ìkẹwà, lé ọdún kẹta kírúsì ọba Pàṣíà, lé a fi ọ̀rọ̀ kan hàn fún Danieli, orúkọ ẹni tí jẹ́ Bẹtẹ̀ṣásárì, òtítọ́ lé ọ̀rọ̀ náà, àti làálàá náà tóbi, ó sì mọ ọ̀rọ̀ náà, ó sì mòye ìran náà. Bí ọjọ́ wọn ni èmi Danieli fi ìka àánú ṣọ̀fọ̀ ní ọ̀sẹ̀ mẹ́ta gbáko. Èmi kò jẹ oúnjẹ tí ó dára. Bẹ́ẹ̀ ni kò sì sí ẹran tàbí ọtí wáìnì tí ó wá sí ẹnu mi. Bẹ́ẹ̀ lé èmi kò fi òróró kun ara mi rárá títí ọ̀sẹ̀ mẹ́ta náà fi pé. Nígbà tí ó di ọjọ́ 24 oṣù kínní, bí mo ti wà ní etí odò ńlá tí jẹ́ Hidikeli. Nígbà náà ni mo gbé ojú mi sókè, mo wò, sì kíyèsí ọkùnrin kan tí ó wọ aṣọ àlà. Ẹ̀gbẹ́ ẹni tí a fi wúrà ó fà sí dáradára dèlé àmùrè. Ara rẹ̀ pẹ̀lú dàbí òkúta bérìlì, ojú rẹ̀ sì dàbí mọ̀nàmọ́ná, ẹyinjú rẹ̀ dàbí iná fìtílà. Apá àti ẹsẹ̀ rẹ̀ lé àwọ̀ tí ó dàbí idẹ tí a wẹ̀ dán. Ohun ọ̀rọ̀ ẹnu rẹ̀ sì dàbí ohun ìjọ ènìyàn púpọ̀. Èmi Danieli nìkan ṣoṣo ni ó sì rí ìran náà. Àwọn ọkùnrin tí ó sì wà pẹ̀lú mi kò rí ìran náà. Ṣùgbọ́n ìwárìrì ńláńlá dàbò wọ́n tó bẹ́ẹ̀ tí wọ́n fi sá lọ láti fi ara wọn pamọ́. Nítorí náà èmi nìkan lé ó kù tí mo sì rí ìran ńlá yìí. Kò sì kó agbára nínú mi. Ẹwà mi sì yí padà lára mi di ìbàjẹ́. Èmi kò sì lágbára mọ́. Síbẹ̀ mo gbọ́ ohun ọ̀rọ̀ rẹ̀ nígbà tí mo sì gbọ́ ohun ọ̀rọ̀ rẹ̀ nígbà náà ni mo dààmú mo sì wà ní ìdojúbolẹ̀ ṣàṣìkíyèsí ọwọ́ kan kàn mí tí ó gbé mi dìde lórí eékún mi àti lórí àtẹlẹwọ́ mi ó sì wí fún mi pé Danieli ìwọ ọkùnrin olùfẹ́ gidigidi kí o yí ọ̀rọ̀ tí mo ń sọ fún ọ kí o yí ọ kí o sì dúró ní ipò rẹ nítorí pé ìwọ ni a rán mi sí ní ìsinsìnyí. Nígbà tí òun ti sọ̀rọ̀ báyìí fún mi, mo dìde dúró ní ìwárìrì. Nígbà náà ni ó wí fún mi pé, má bẹ̀rù, Danieli, láti ọjọ́ kínní tí ìwọ ti fi àyà rẹ sí láti mòye, tí ìwọ sì ń pọn ara rẹ lójú níwájú Ọlọ́run rẹ. A gbọ́ ọ̀rọ̀ rẹ, èmi sì wá nítorí ọ̀rọ̀ rẹ. Ṣùgbọ́n balógun ìjọba Pàṣíà ní dè mí lọ́nà ní ọjọ́ 21. Ṣùgbọ́n wò ó, Mikaeli, ọ̀kan nínú àwọn olórí balógun wá láti ràn mí lọ́wọ́. Èmi sì di ipò mi mú lọ́dọ̀ àwọn ọba Pàṣíà. Ǹjẹ́ ní ìsinsìnyí mo dé láti mú ọmọ òye ohun tí yóò bá àwọn ènìyàn rẹ ní ìkẹyìn ọjọ́ nítorí ti ọjọ́ pípọ̀ ni ìran náà ṣe. Nígbà tí ó sì ti sọ irú ọ̀rọ̀ báyìí fún mi tán mo dojúkọ ilẹ̀ mo sì yáde. Sì wo ẹnìkan tí jíjọ rẹ̀ dàbí ti àwọn ọmọ ènìyàn fi ọwọ́ kan ètè mi. Nígbà náà ni mo yẹ ẹnu mi mo sì fọhùn mo sì wí fún ẹni tí ó dúró tì mí pé Olúwa mi. Ní ti ìran náà ìrora mi padà sínú mi èmi kò sì lágbára mọ́. Nítorí pé báwo ni ọmọ ọ̀dọ̀ Olúwa mi yóò ti ṣe lè bá Olúwa mi yìí sọ̀rọ̀ ṣùgbọ́n bí ó ṣe tèmi ni lójú kan náà agbára kò kù nínú mi bẹ́ẹ̀ ni kò sì ku èémí nínú mi. Nígbà náà ni ẹnìkan tí ó ní àwòrán ènìyàn wá ó sì tún fi ọwọ́ tọ́ mi ó sì mú mi lára le ó sì wí pé ìwọ ọkùnrin olùfẹ́ gidigidi má bẹ̀rù àlàáfíà ni fún ọ mú ara le àní mú ara le nígbà tí òun bá mi sọ̀rọ̀ a sì mú mi lára le. Mo sì wí pé kí Olúwa mi kí ó máa sọ̀rọ̀ nítorí tí ìwọ ti mú mi lára le. Nígbà náà ni ó wí pé ìwọ a mọ ìdí ohun tí mo tọ̀ ọ́ wá sí. Ní ìsinsìnyí ni èmi ó sì yí padà lọ bá balógun Pàṣíà jà. Nígbà tí èmi bá sì jáde lọ kíyèsí balógun Eléni yóò wá. Ṣùgbọ́n èmi ó fi èyí tí a kọ sínú ìwé òtítọ́ hàn ọ́. Kò sì sí ẹni tí ó ràn mí lọ́wọ́ sí àwọn wọ̀nyí bí kò ṣe Mikaeli balógun yín.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ lati je ki imo ati eti okan yin ki o di mimo fun wa ati lati se wa lore lati se wa lanfani adupe wipe e ka wa ye e pa wa e yo wa kuro ninu aye e ko je ki a ma rin ninu okunkun ki a ma se ohun ti ko to sugbon ni osose le man ko wa joko lati so inu yin di mimo fun wa adupe e gba pe ati yin wa ni oroko Jesu ebe wa ni wipe anfani ti ani yi lati ma wa fun itoni sona fun eko fun asepe awon eniyan mimo an bebe wipe anfani yi koni re wa koja e koni fa seyin kuro lodo wa ni oroko Jesu bi ese tin ba wa so e fun wa leti omo lati se ati lati rin gege bi ilanu ti en fi han wa ni igba gbogbo adupe wepo e ti gbo e tun para yin han wa loni loruko Jesu Kristi Oluwa wa eko bibeli ti a o ni loni o je eko bibeli akanse ti o se pataki pupo bi o ba wo akori eko na ni iwe owo re o ri wipe mo fe ba o so lati inu oro Olorun ki akunkun so wipe a fe fi inu Olorun ara wa nipa ohun ti o se pataki ti o wa ni waju o wa e ni a fi ko akole eko yi ni je ki aye gbo wo Isaiah ori keta ori kerin le logbon ese ikini Isaiah ori kerin le logbon ese ikini somoto si eyin orile ede lati gbo teti sile eyin eniyan je ki aye gbo ati ekun re aye ati ohun gbogbo ti o ti inu re jade bi o ba wo ohun ti Isaiah n so nihi o ko gbogbo ise iranse awon woli ni majemu lailai ati awon aposteli awon iranse olorun ninu majemu titun o ko papo bi a ba wo awon oro wonyi ni finifini ni woli Isaiah o kigbe o ni somoto si e je wipe aye jina si Olorun aya aye kuro nipa si Olorun nitori pe won jina si Olorun won ko gbo ohun Olorun eyi ni afiran Isaiah lati so fun aye wipe e se ti won fi jina rere be e se ti won fi takete eyi ni ohun ipe ati ohun ebe ti alore ti o nke si won wipe somoto si eyin orile ede bi a ba nso nipa awon orile ede ti won wa ninu okunkun awon orile ede ti o je wipe iborisa ni isin won awon orile ede ti won ro pe won mo Olorun sugbon ti won ko mo Olorun awon orile ede ti won ro wipe boya nigbati won ko ni ojo awon rubo si orisa won won ro wi pe orisa lo ran ojo si won awon orilede ti won ro wi pe nigbati oda ti o da gbogbo ile awon rubo si orisa won wi pe nitori be irugbin be si nihu ti won ro wi pe awon orisa won lo fun won ni awon nkan wonyi lati ni anito ati aniseku eyi ni Isaiah agbenuso fun Olorun Isaiah alore akede ijoba Olorun ni o fi so wipe eyin orilede ti o takete ti o jina rere e somoto si o ni ki won ki o somoto si lati gbo o ye ki a mo wipe nigbati eniyan ba jina rere bi atile nso ohun ti o se lanfani o se se ki o ma mo o se se ki o ye ki o ma ye o wa nso wipe bi won ti somoto si o ni teti sile eyin eniyan bi a ba nso ni pa orile ede a nso ni pa awon eniyan ti o wa ninu re o wa nso wi pe ki awon eniyan won yi ki won ki o tati sile lati gbo o ti o se won lanfani o wa so wi pe je ki aye gbo lekini oni ki won ki o sumo to si ekeji oni ki won ki o gbo iketa oni ki won ki o tati lele oni bi won se ti tati sile ti won gbo je ki awon wonyi ti o ti gbo o ti olorun ni lati ba won so je ki won ki o lo si aye lati so fun aye wi pe eyi ni aba tabi ete olorun oni je ki aye gbo eyi ni akuri eko wa loni je ki aye gbo bo ti so wi pe ninu majemu lai lai eyi je ise iranse awon woli ohun ti won so ni wi pe ki awon eniyan sumo to si bi o ba wo awon iranse olorun ni ikokan ninu majemu lai lai yala anso nipa mose ni ohun yi kan na la ori wi pe o ko gbogbo ise iranse mose o ko papo ohun ti o so ni wi pe sumo to si eyin orile ede lati gbo tati sile eyin eniyan je ki aye ki o gbo bi abaro nipa ti dafidi nipa ti joshua nipa ti awon iranse olorun ninu majemu lai lai abi ki a ma so nipa ti danieli ni babiloni nipa shedraki mishaki ati abednego nipa jona ti o lo si nilefe akojopo ohun ti won so ni we pe eyin orile ede ti ko mo olorun e sumo to si e gbo oro olorun e teti sile ki e si je ki aye ki o gbo ki o si mo ohun ti olorun fe eyi yi kan na ni o je ise iranse fun awon iranse olorun ninu majemu titun se o ranti ohun ti jesu christi ti o so fun awon omo ehin re ki o to lo nigba ti o n so wi pe eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin o si n so fun won ohun ti yo je ise won tabi ise iranse ise esin won o ni won o si je eleri ohun ni jerusalemu ni judea ni samaria ati titi de opin aye je bi o ba wo oro yi ko jo ohun ti asaya n so wi pe sumo to si eyin orile ede ki e si gbo e teti sile eyin eniyan je ki aye ki o gbo ki o ranti nigba ti emi olorun ti o pe banaba ati paulu ti o so wi pe oun ni ise lati ran won ise wo lo ran won o ran won si o ran won ni ise si awon orile ede ohun ti o si n so na ni wi pe ki won ki o sumo to si awon ti o jina rere eyi ni apiri wi pe paulu n so wi pe awon wonyi n sin olorun ajeji o ni sugbon olorun ti eyin sin laimo o ni oni mo mu to yin wa o ni ki won ki o feti sile teti sile eyin eniyan je ki aye gbo je nigba ti jesu ti o farahan johanu ni erekusu patmo ki lo n so fun o ni ise ti o ni lati ran si awon ijo ki se be nikan o ni eni ti o ba ni eti lati gbo je ki o gbo ki se be nikan bi o ti ranse si awon ijo wonyi be ni o wa n so awon isele awon ajalu ti o de ba aye leyin ti a ba ti gbe gba awon ayan fe soke ohun ti o n so na ni wo pe ki won ki o sumo to si eyin orile ede lati gbo teti sile eyin eniyan ki e si je ki aye ki o gbo ise iranse yi kan na ni olorun gbe le olowo ise iranse yi kan na ni olorun gbe le mi lowo bi awa paapa bi a ko ba yato si awon iranse olorun ninu majemu lai lai awon iranse olorun ninu majemu titun bi o ba je pe a n sin olorun kan na bi o ba je pe a joko ti otito kan na bi o ba je pe a n pese sile a múra sílẹ̀ láti lọ sí ọ̀run rere kan náà bí ó bá jẹ́ wípé èrè kan náà ni a fẹ́ jogún láti ọ̀dọ̀ ọlọ́run iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́ èyí ni náà la gbélé wa lọ́wọ́ iṣẹ́ tí a sì gbélé wa lọ́wọ́ ni wípé kí a pe àwọn tí ó jìnà rere àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọlọ́run láti sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti pe àwọn aládùúgbò wa àwọn ẹni tí ń bá wa gbélé àwọn alájọṣiṣẹ́pọ̀ wa àwọn ènìyàn tí a bá pàdé níbi gbogbo kí a sọ fún ọ wípé kí wọn kí o súnmọ́ tòsí láti gbọ́ kí wọn kí o fetí sílẹ̀ ki won ki o si je ki gbogbo awon ti o wa ni arowoto awon ti o wa ni agbegbe ki won ki o si gbo pelu ijo je asoju fun Kristi loni ojuse ijo ni lati je ki aye ki o gbo ohun olorun opolopo ohun la n gbo loni awon elomiran ti won so nipa orisa awon miran ti won so nipa isu awon miran ti won so nipa ti owo awon miran ti won so nipa ti okowo awon miran ti won so nipa ti igbeyawo abi iloko awon elomiran ti won so nipa awon ohun ti aye yi sugbon awon so nipa ti Kristi nitori pe eyi ni ise ti olorun gbele iwo ati emi lowo o ye ki a mo wi pe opolopo ni awon ti o wa ninu aye ti won je alailoye ibi Kristi bi o ti le je pe ogoro le ma yo se ajoyo ki won ki o ma se ase ki won ki o si ma ra awon orisirisi nkan ni akoko keresimesi yi sugbon won ko mo idi ti a fi bi Jesu won je alailoye ise Kristi de aye won je alailoye oro ti Kristi so won je alailoye awon eko Kristi won si je alailoye igbala nla ti Kristi ti o mu wa si aye eyi ni o fi je wi pe ni osu keji la odun ni igba gbogbo ni a ma nse ipago eredi igba ipago yi ni wo pe lati je ki aye gbo lati je ki awon eniyan mo kini idi ti Jesu ti o fi wa.

kó ìpàgọ́ náà nítorí Ọlọ́run fẹ́ kí ìwọ kí ó ní ipa tàbí ní ìpín nínú ìpolongo ìpàgọ́ náà. Èyí ni láti sọ fún àwọn ènìyàn láti jẹ́ kí wọn kí ó mọ̀ ìgbàlà tí Ọlọ́run mú wá fún ara ayé. Ìkẹta, kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Ohun tí a sọ dáradára o, mo ní kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ ohun tí Ọlọ́run pèsè fún wọn, bí ìpàgọ́ bá dé, ó ṣeéṣe kí wọ́n kópa nínú rẹ̀ díẹ̀. Wọ́n lè lọ ní ọjọ́ kìíní, wọ́n lè lọ ní ọjọ́ kejì, tàbí wọ́n lè lọ ní ọjọ́ méjì nínú ọjọ́ mẹ́rin, ọjọ́ márùn-ún tàbí ọjọ́ mẹ́fà. Ṣùgbọ́n à ń sọ nípa kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Jẹ́ kí a wò ó láti ìkíní. Ète ìpàgọ́ náà, kí ni ìdí tí ìpàgọ́ yìí tí ó fi wáyé? Ṣé èyí jẹ́ àdámọ̀ inú ìjọ Deeper Life? Ṣé èyí jẹ́ ohun tí a kàn máa ń ṣe láti fi òfin de ara wa láti má rìn lọ sókè sódò ní àsìkò Kérésìmesì? Ṣé a kàn gbé èyí lé wa lórí láti má bàa jẹ́ kí a ṣe bí a ti fẹ́ àti bí ó ti wùn wá ní àkókò Kérésìmesì? Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Nínú ìjọ wa níhìn-ín, a máa ń wo ọ̀rọ̀ Ọlọ́run ní fínífíní. A kì í fẹ́ ré ọ̀rọ̀ Ọlọ́run kọjá. A máa ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run. A máa ń fẹ́ mọ kí ni àṣẹ Ọlọ́run fún wa. Gbà tí a sì wo inú Bíbélì, jẹ́ kí a jọ wò ó papọ̀. Èyí ni ó yé wa nínú ohun tí a mọ̀ wípé Ọlọ́run gbélé wa lọ́wọ́ láti ṣe àti láti ní ìpín nínú rẹ̀. Nínú Matthew orí kẹrin, ẹsẹ̀ ìkẹẹ̀dógún àti ìkẹrìndínlógún, ilẹ̀ Sabuloni àti ilẹ̀ Neftalimu, lí ọ̀nà òkun, lí òkè Jọ́dánì, Galili, àwọn kèfèrí, àwọn ènìyàn tí ó jókòó lé òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá, àti àwọn tí ó jókòó ní ibi ikú àti lábẹ́ òjìji rẹ̀ ní ìmọ́lẹ̀ là fún. Níhìn-ín ni a ti kà á nípa Jésù Kristì, ìmọ́lẹ̀ ayé, ẹni tí ó wá láti tan ìmọ́lẹ̀ fún àwọn kèfèrí. Ṣùgbọ́n àwọn kèfèrí tí a ń sọ nípa rẹ̀, wọn kò mọ nípa Kristì. A rí àpẹẹrẹ yìí ní gẹ́rẹ́ tí a bí Jésù Kristì, ní àwọn tí a pè ní amòye. Àwọn tí a pè ní amòye wọ̀nyí, wọn kì í ṣe ènìyàn Ọlọ́run. Wọn kì í ṣe àwọn tí ó ti ń sin Ọlọ́run ní tòótọ́. Wọn kì í ṣe àwọn tí ó ti mọ̀ nípa Kristì, nípa Mèsáyà tí ń bọ̀. Ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn tí wọ́n ní ògbé ọkàn. Lákọ̀ọ́kọ́, wọ́n ní ìpòrúru ọkàn. Wọ́n ń sin ohun tí wọn kò mọ̀ àti ẹni tí wọn kò mọ̀. Ó sì ti jẹ́ àdúrà wọn. Àyè ò sí fún mi láti máa sọ fún ọ. Àwọn ẹlòmíràn tí yóò jẹ́ wípé kí wọ́n tó mọ Ọlọ́run, kí wọ́n tó mọ Kristì, ni wọ́n ti ń gbàdúrà wípé Ọlọ́run fọ̀nà hàn mí. Mo lè sọ fún ọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń gbàdúrà lórí awọ, tó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń gbàdúrà lórí awọ, níbi tí wọ́n jókòó sí, wọ́n máa ń sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, bí èyí tí mo ń tẹ̀lé yìí bí kì í bá ṣọ̀nà, fọ̀nà hàn mí, fìmọ́lẹ̀ hàn mí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè a mọ̀ pẹ̀lú àwọn amòye wọ̀nyí tí wọ́n wá láti ìlà oòrùn sí Jerusalemu. Bí wọ́n ti wá, bẹ́ẹ̀ ni wọ́n bèrè wípé níbo ni a ti bí ọba àwọn Júù? Èyí jẹ́ àpẹẹrẹ wípé àwọn kèfèrí, àwọn tí kò lọ́lọ́run, ìmọ́lẹ̀ ńlá ó tàn fún wọn. Ṣùgbọ́n wọn kò mọ ibi tí wọ́n ti lè jẹ àǹfààní ìmọ́lẹ̀ ńlá yìí. Èyí ni wọ́n fi wá bèèrè ní Jerusalemu. Ọ̀pọ̀lọpọ̀ ló wà lárọ̀ọ́wọ́tò wa ní àyíká wa tí ó jẹ́ wípé wọn kò mọ ọ̀nà àti rí olùgbàlà. Wọn kò mọ ọ̀nà àti rí ìmọ́lẹ̀ ńlá tí ó tàn fún wa. Wọ́n wà lábẹ́ òjìji ikú. Wọ́n wà nínú òkùnkùn. Ṣùgbọ́n wọ́n gbàdúrà. Ọkàn wọn pọ̀ hàhà, ó pòǹgbẹ. Ó sì ń sọ wípé báwo ni àwọn ti lè rí Kristì, olùfúnni ní ìyè, ẹni tí ń fúnni ní àlàáfíà, ẹni tí ń fúnni ní ìgbàlà,

0: ẹni tí ń sọ ayé ẹni di ọ̀tún, ẹni tí ń ṣe rere ní ìgbésí ayé ẹni, ẹni tí ń mú orí burúkú tí ń mú kúrò ní ìgbésí ayé wa. Báwo ni wọ́n ṣe lè mọ Jésù? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá Jésù, tí ó ń fẹ́ Jésù, tí ó ń fẹ́ láti rí Jésù, tí wọn kò mọ Jésù. Èyí ni Ọlọ́run fi ń tọ́ wa wípé bí a bá ṣe ìpàgọ́ yìí, a ó lè sọ nípa Jésù Kristì. Àwọn ènìyàn yóò lè kóra wọn jọ, èyí tí àwọn ayé ní àkókò tí a wà yìí tí wọ́n fi ń kóra wọn jọ sí ìdí ọtí mímu, sí ìdí àgbèrè ṣíṣe, sí ìdí àti máa ba nǹkan jẹ́, wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a jẹ́ ọmọ àlàáfíà, àwa tí a jẹ́ ọmọ ìmọ́lẹ̀, wípé a ó kó ara wa jọ. Ìmọ́lẹ̀ Jésù yóò sì tàn láàrin wa. Àwọn tí wọ́n wà nínú òkùnkùn, tí wọ́n wá ọ̀nà ìmọ́lẹ̀, wọ́n ó sì wá sáàrin wa láti mọ̀ nípa Jésù Kristì, ẹni tí a bí, ẹni tí ó kú fún wa, ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nítorí bẹ́ẹ̀, ìpàgọ́ yìí jẹ́ ọ̀kan nínú ohun tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún wa láti máa ní àkókò àti àǹfààní láti mọ Jésù sí àti láti fi han àwọn ènìyàn jù bẹ́ẹ̀ sí. Jẹ́ kí a wo Máàkù orí kẹjọ, kí a wo àpẹẹrẹ Jésù Kristì fúnra rẹ̀. Máàkù orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Lí ọjọ́ wọn ni nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi tí wọn kò sì lí oúnjẹ, Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé àánú ìjọ ènìyàn ń ṣe mí, nítorí tí ó di ìjọ mẹ́ta nísinsìnyí tí wọ́n wà lọ́dọ̀ mi, wọn kò sì lí ohun tí wọn ó jẹ. Èyí tí mo fi ń ka ibi tí a kà yìí ni wípé kí ó lè yé wa wípé àwa kọ́ ni ẹni àkọ́kọ́ láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ ní ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin. Kí ó jẹ́ wípé láti àárọ̀ ṣúlẹ̀ kò sí ẹni tí yóò lọ síbi okòwò, kò sí ẹni tí yóò lọ sílé, kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀. Tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa gbàdúrà, láti máa sin Ọlọ́run, àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀. Níhìn-ín ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ, tí wọ́n gbárajọ, tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù, ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù. Jẹ́ kí a kọ́kọ́ bi ara wa léèrè, báwo ni àwọn ènìyàn wọ̀nyí, báwo ni wọ́n ṣe kóra wọn jọ? Kí ló fà wọ́n jọ sójú kan? Òǹfàwo ló fà wọ́n jáde láti inú ilé wọn, láti ibi iṣẹ́ wọn, láti oko wọn, láti ẹbí wọn, tí ó fà wọ́n jọ papọ̀. Àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀, ọmọdé wà níbẹ̀, àgbà wà níbẹ̀, ọkùnrin wà níbẹ̀, obìnrin wà níbẹ̀. Kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan? Jẹ́ kí a wo orí keje ẹsẹ̀ tí ó kẹ́yìn, orí keje Máàkù yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn. Ẹnu sì yà wọ́n gidigidi ré kọjá, wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára, ó mú adití gbọ́ran, ó sì mú odi fọhùn. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù. Àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ kalẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Wọ́n ti wo àwọn tí àwọn Farisi ń ṣe, kò sí ohun tó dára nínú ẹ̀. Wọ́n wo èyí tí àwọn Sadusi ń ṣe, kò sí ohun tó dára nínú rẹ̀. Wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe, kò sí ohun kan tó dára nínú ẹ̀. Wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Róòmù, wọ́n wo èyí tí wọ́n ń ṣe, kò sí ohun tí ó dára. Wọ́n wo èyí tí àwọn ìdílé wọn, èyí tí wọ́n ń ṣe àti ìsìn tí wọ́n ń sìn, wọ́n rí wípé kò sí ohun tó dára. Wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀, láti ọ̀dọ̀ àwọn alábàágbé. Wọ́n rí wípé kò sí ohun tí ó dára. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù, ó jẹ́ ohun tí ó dára. Ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ? Ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí? Ó gba ọkàn rẹ̀ là, ó fún ọ lálàáfíà, iwo to ro orusun tele tele iwo ti le le ti ona na tele tele o di eni to ni isimi o di eni to ni ipokan bale iwo ti o ni eje riru tele tele iwo ti o je pe ni igba gbogbo ni esu ati awon emi wa re mo ma gbe emi re gbona iwo ti o je wipe ile nle ona na ati sunile o di eti ati wa ni igboro o di oran ko si bi ti o wa ti o ni isimi sugbon gere ti omo jesu gere ti jesu de si igbesi aye re ori wipe gbogbo ide ti o di o o be si ni tu ori pe gbogbo ewon ti a fi di o o be si ni ja ori pe gbogbo ti o ti ku elemi soke o lo sile ori wipe o se ohun gbogbo dara dara aisan ko o je ki o lo inu ibaje inu ko o je ki o lo ibanuje ekun asunrin nigba gbogbo o je ki o dekun ni igbese aye re o ye ki wo na ki o le so wipe o se ohun gbogbo dara dara bi won si tin ri awon elomiran ti won si nsun ekun asunrin won ri awon elomiran ti won ko mo ona abayo won ri awon elomiran ti won ko ni alaafia na so pe ah mo ba jesu pade o ah mo ti ri jesu o se ohun gbogbo dara dara o se oranti osi to wa ni igbese aye mi se oranti ajakale arun to wa ninu ebi wa se oranti awon ohun ti o wa epe ti won ti se fun mi lati aye atijo bi mo se ba jesu kristi pade o ka gbogbo e kuro patapata se oranti bi mo se ma so tele tele igbese kuro lorun mi tele tele emi ni won pe ni ayawo ma san tele tele sugbon gba ti mo ti ba jesu kristi pade gbogbo nkan lo ti yi pada ni igbese aye mi won be si ni kede re wo pe o se ohun gbogbo dara dara bi won tin so nkan won yi ni awon eyan bere wuke bawo ni mo le se ri bawo ni iru nkan won yi bawo lo se le je temi pelu eyi ni o fa opolopo awon eniyan jo bi iwo paapa bi o ba je agbenuso bi iwo paapa bi o ba je alore eni ti o le se ipolongo ti o le so fun awon elomiran we pe lati igba ti mo ti ba jesu kristi pade o se ohun gbogbo dara dara o se se ki o ma wu pe ah won ti mo nipa jesu se oro wipe won mo nipa jesu ogoro awon eniyan ti o je wipe ni asiko kerisimesi idi oti ni won ma joko si o mo wipe awon ti won ro wipe won se ajodun won yo ayo kerisimesi opolopo ninu won egun ni wo ma gbe igba miran bi mo ba ni anfani lati jade ni Eko lati lo si ibikan ni akoko kerisimesi nitori bi e ba nse ipago bayi igba miran ni odun ti o koja seyin ni ma nlo lati ibikan de ibikan ni akoko yi ohun ti mo ma n ba pade loju ona ko se fenu so ohun ti mo n so ni wepe igba miran iru awon eniyan ti a ro ko mo nipa ibi jesu ti won se ajodun jesu o je mo wepe nipa gbigbe egun Eko nipa be ni won fi ro wepe won se ajodun jesu se awa ti aro se awon ti aro pomo jesu niyan ni opo igba miran bi mo ba nlo laarin Eko nihin ni asiko kerisimesi ma ri wepe won ti pa titi re patapata ma ri wepe awon omo ti awon onijo won be si ni yo ayo won ni won ti bi jesu se ibi jesu se o so ni di omo ti ni iwo ro wipe won mo nipa jesu wipe won ti bi jesu sugbon won ko mo nipa bi a o ti di atobi won ko nipa igbala jesu won ko mo nipa imole ti jesu kristi wa lati tan si igbesi aye wa eyi ni a fi je ajigbese lati so fun awon aladugbo wa lati so fun awon ti o wa nitosi wa wipe abi jesu fun wa ki a ba le ni igbala oni o fi je wipe a fi akoko yi sile lati ojo kokanlelogun osu bo mo we ko so fun aladugbo re wo pe ran mi leti o a ki ba mo ti ba gbagbe nitori ojo yi gan ni ipago nlanla ni ti deeper life ni o sele nitori be mo ni lati wa nibe bi enikeni ba wa lati pe o sibi kan bi enikeni ba lati so pe o ya ka lo sibi o ya ka lo sohun so fun omo re wipe ran mi leti o awon ojo yi o je ojo ipago ran mi leti wipe mi o gbodo ni adehun pelu enikeni lati ojo yi si ojo yi kin le wa ni ipago nitori nibe mo so fun olorun wa yo dabira mi o gbo ki o se ami o mo ni nibe olorun wa yo dabira nitori be ma se je ki ohun kon ki o di olowo ri wipe awon ojo yi ojo kokanlelogun titi de ojo kerindinlogbon osu kejila odun yi wipe o wa pelu wa ni akoko ipago na yo wa lati ekun kan si ekun miran eyin ni pe ninu ekun re awon elede gesi awon elede yoruba awon elede ibo ati awon elede miran ti o wa ninu ekun re gbogbo wa a wa ni ibi kan na a o le ni imole ti Jesu Kristi ti o mu wa wo ese ikesan lori Marku ninu Marku ori kejo Marku ori kejo ese ikesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je eni pe awon ti o je onje ti a pese ni akoko ipago ti won wonyi won je bi egbaji eniyan bi abanso nipa egbaji o sese ki o ma ye elomiran je kin se apejowe o dabi ki a so wi pe 100 lona 30 tabi ki a so wi pe 100 lona 20 tabi 40 lona 10 mo ro wi pe o ye ki o ye wa bi mo se se alaye ni won je egbaji eniyan 100 lona 30 ki a wo dara dara wipe awon ti Jesu ni gege bi osise to wa lodo re awon aposteli 12 a le fi awon omo ehin bi 70 ti aran lo ni meji meji ni igbese aye Jesu atun le fi won kun won ko ti to 100 awon miran ti won wa gbenu so wipe o se mi lore o mu mi larada o gba mi la o ton imole si igbese aye mi o yi mi pada patapata awon wonyi ni won pon awon eyan wonyi to je wipe won wa pe awon eyan wonyi jo won pe won jo titi won fi to 40 lona lona mewa ti mo so fun wa egbaji eniyan nitori be awa na papa o ye ki a so fun awon elomiran o ye ki a fi to won leti o ye ki a je ki o ye won wipe ni akoko ipago yi a fe kora wa jo lati je ki imole Jesu Kristi ki o tan ni okan wa ni igbese aye wa je ki a wo Romu ori kedogun an so nipa idi ti a fi nse ipago yi ete ipago na Romu ori kedogun lati ese 20 titi de ese 21 mo duro lati ma waasu irere na ki se nibi ti agbe ti da oruko Jesu Kristi ri ki emi ki o ma se mo amole lori ipile elomiran sugbon gege bi ati ko pe awon eni ti a ko ti soro re fun won o ri ati awon ti ko ti gbo oye yo ye won awon ti a ko ti soro re fun tele tele won ri awon ti ko ti mo Jesu o ye ki a pe won si ibi ipago yi awon ti ko ti ri imole ninu Kristi awon ti ko ti mo nipa oro ijoba Olorun awon ti ko ti ni igbala Olorun awon ti ko ti ni iyipada okan nipa iwaasu ihirere o ye ki a pe won ki won ki o le wa nitori be o je ojuse wa o je aigbodo ma se fun wa lati wa ni ibi ipago yi fun ara wa ati lati pe awon elomiran wa mo ti je ki o ye onisinsin wo pe bi o ti le je pe opolopo ni a le ma ro wipe won mo nipa ibi Jesu sugbon iye ni pe kun ko ti je ti won opolopo ogoro eniyan ni o dabi eni wipe a le ro pe won mo wipe Kristi wa lati odo Olorun opolopo osi mo won o ti di atun bi awon miran pelu bi o ti le je wipe won mo wipe Kristi wa ninu ara sugbon a ko ti so won di eda titun nitori be an kora wa jo papo si bi ipago yi lati je ki o ye gbogbo awa ti a wa nibe wipe abi Jesu Kristi lati fun wa ni igbala je ki a wo Luke ori keji Luke ori keji lati ese ikejo awon oluso agutan be ni ilu na won so agbo agutan won li oru ni papa ti won gbe sase kiyesi angeli oluwa na yo si won ogo oluwa siran yi won ka eru si ba won gidigidi angeli na si we fun won pe ma beru sawo mo mu ihin rere ayo nla fun yin wa ti yo se ti eniyan gbogbo nitori abi olugbala fun yin loni ni ilu Dafidi ti se ti Kristi Oluwa je ki awo awon esoro Olorun ti aka yi ni igba ti abi Jesu Kristi o je ohun ti o se pataki to be ti awon angeli ti won fi ite orun sile ti awon angeli ti won fi isin ati bibo Olorun ogago ti won fi sile Olorun ti won wa sinu aye ti won so fun awon wonyi bawo ni won se le mo nitori won ko si ni Jerusalem laarin igboro won ko si ni Bethlehem laarin ilu won ko si ni bi ti won ti le mo ni kia kia sugbon bi o ti le je wi pe won ko si ni bi ti won ti le mo awon angeli ni o wa so fun won je oro wi pe ohun ti o se pataki to be ti awon angeli ti won lati fi orun sile lati wa so fun awon eniyan wonyi oro wi pe bi iwo ba ni anfani o ye ki iwo na ki o gbenu so ki o so fun awon elomiran ti ko ni anfani ati mo wi pe abi olugbala fun wa ni ilu Dafidi eni ti se Kristi Oluwa bi o ba je ise ti o se pataki to be ti angeli le se bawo ni iwo ti o so pe o je omo Olorun bawo ni iwo ti o je ara ijo Kristi bawo ni o se menu dake to ka o gbera ti o ni so fun awon eniyan ni arowo to re wi pe ati bi Kristi fun wa eredi ti a se fi bi Kristi ni wi pe o wa lati se wa lore o wa lati tan mole si okunkun wa o wa lati gba okan wa la o wa lati pa wa si odo Olorun o wa lati mura wa sile fun ijoba Olorun o nigbati awon angeli won yi so fun won won so fun won ni ona to jagara ona to ye ni ti awon won yi ti won si mura sile we pe won o lo wese kedogun o si se nigbati awon angeli na pada kuro lodo won lo si orun awon okunrin oluso agutan na ba ara won so pe eje ki a lo taara si Bethlehem ki a le ri ohun ti o se ohun ti o se ti Oluwa fi han fun wa won si wa logan won si ri Maria ati Joseph ati omo owo na o dubule ninu ibuje eran nigbati abi Jesu Kristi olugbala ara aye ni angeli ni won se ifilo ni won se ipolongo ni won so fun awon eniyan wonyi wi pe ati bi Kristi fun wa o ki awa ti ati nsunkun asun dekun tele tele awa ti ati ni ibanuje ati ori buburu tele tele awa ti o je wi pe ese de agbewo bi ewo ti o si je gaba lori wa awa ti o je pe a nsi esu awa ni abe isinro esu wi pe ki a tujuka wi pe ati bi olugbala ati bi oludande ati bi eni ti o da wa sile Kristi olurapada ati olugbala wa logan ti awon eniyan wonyi gbo ni won ni eje ki a lo taara mo gbagbo wi pe eyi ni o ye ki iwo paapaa ki o se awon oluso agutan wonyi won ki ba mo bi ki ba se pe awon angeli wonyi wa so fun won awon aladugbo re bawo ni won o se mo eredi ti a fi bi Jesu bawo ni won se mo nipa igbala Jesu Kristi afi bi o ba so fun won so fun won ni ona ti o ye ni so fun won ni ona ti o mu ni lokan so fun won ni ona ti yo je onpa fun won lati le wa si ipago yi ti won fi so wi pe eje ki a lo taara eje ki a pa ise ti eje ki a lo taara eje ki a pa awon ojuse miran eje ki a pa won ti eje ki a lo taara eje ki a pa awon nkan miran bi ka ma rinrin ajo bi ka ma lo lati oju lede ile bi ka ma mo emu kaakiri bi ka ma je ounje kaakiri eje ki a lo taara si ibi ti a o ti mo ohun ti Oluwa n fi han wa je ki a wo ese ketadinlogun nigba ti won si ti ri won si so ohun ti a ti wi fun won nipa ti omo yi awon paapaa gege bi won ti gbo be na ni awon na di aloore agbenuso fun Olorun wi pe ati bi Jesu Kristi ohun ti awon paapaa ti ri ogo itanṣan imole ti won ti ri ati oro ti won ti gbo eyi ni awon pelu tun fi han awon ti won ba pade o ye ki awa paapaa ki a se be ki a mo wi pe gba ti a ti mo nipa Kristi ti a si mo wi pe ipago yi wa fun wa bi o ba je omuleyin Kristi ni tooto kini o miran ti o se pataki fun o ni akoko keresimesi yi ju lati so ati lati gbo ju be lo nipa Jesu Christi eni omu mi lo si akori keji ipolongo ipago na ipolongo ipago na se o mo we pe ni ayika wa ni awon eniyan ma polongo ohun ti o je pataki fun won bi o ba lo legbe titi ori awon ti o je wi pe boya ose iposo ni o se pataki fun won nitori ibi ti won tin sise ni nitori be won ma ko si ara patako to po awon miran o se se ki o je siga ni o se pataki fun won ori eni ti aya ti o gbe ilu lowo ti o nso nipa ki won ma jaye ori won nipa mimu siga o ri awon elomiran nipa o le o se se ki o je ni pipo pamo si ni won ya gadagba si ara patako ti won ma so wi pe ki won ki o wa fi ipo pamo si bi kan o si se se nigbati enikan ti ilu wa ti o ro pe o se pataki o se se igba miran o le ri nigbati Mandela ti o fe wa si orile ede wa nihin o ri ni gbogbo opopona ni bi kibi ti o ba nlo pataki lati ibi oko furufu de Eko o ri ti a o to aworan Mandela ti a o si to aworan olori orilede wa olori orilede wa ti a o so pe o nbo bi awon ti o wa ninu aye bi won ba npariwo Mandela bi awon ti o wa ninu aye bi won ba npariwo awon eniyan ti awon ro pe o je pataki ninu awujo bawo ni iwo ti o je onigbagbo iwo ti o mo ise ti Jesu Christi wa se iwo ti o mo iru ohun ti a so nipa Jesu Christi olugbala wa bawo ni a se le kawo gbera ki a ma le so nipa Jesu Christi eni ti o wa lati ko ese wa lo o ye ki a so o ye ki a je okan ninu awon omo Olorun ti o se ipolongo ohun ti o nbo wa se ipolongo ohun ti Jesu Christi ti o wa lati se fun wa ti ipago na yo fi kun fun awon ero mo gbe ri yin je wi pe gege bi e ti feran Olorun gege bi e ti feran Jesu Christi wi pe e o se o ti oro Olorun ti o la sile fun wa yi je ki a wo lati Johanu ori keje Johanu ori keje ese ikerin nitori pe ko si enikeni ti se ohunkohun ni ikoko ti ohun ti kara re si nfe ki a mo ohun ni gbangba o ti a so ni ni pe bi a ba se ipago ti nbo yi bi a ba se ni ikoko ni idakonko ti a ko je ki iyawo ki o mo wo pe ipago wa a ko je ki oko mo wo pe ipago wa a ko je ki awon alabagbe wa mo wo pe ipago wa a ko je ki awon aladugbo mo wi pe ipago wa a ko je ki awon tin raja lodo wa awon ti an raja lodo re a ko je ki won ki o mo wi pe ipago wa a ko je ki awon tun wa ni ibi oko ero awon tun wa ni ibi ebote a ko je ki won ki o mo wi pe ipago wa a ko je ki awon ti an ba pade ninu oko ero ninu moto a ko je ki won ki o mo wi pe ipago wa oni ko si enikeni ti se ohunkohun ni ikoko ti ohun ti kara re si nfe ki a mo ohun ni gbangba bi a ba fe ki awon eyan mo nipa Jesu o ye ki a se ipago yi ni ikoko o ye ki a so ki a je ki awon eniyan ki o mo o ye ki a so nipa iwe pelebe ti a fun awon eniyan nipa iwe feregede ti a ma n le mo ogiri ati nipa iwe owo bi leta ti a le ko si awon eniyan ati nipa iwe ipe gege bi kaadi ti a fi le pe awon eniyan wi pe igba ipagode imole de igbalade iwosan de anfani batambatam lati oke wa wi pe o de o ye ki a so fun awon eniyan ki a ma se je ki ipago yi ati ibi ti a ti n se ipago na ki a ma se je ki o je ohun ikoko o ni bi iwo ba n se nkan wonyi bi ara re han fun ara aye eyi ni Isaiah n so fun je ki a tun wa Isaiah lekan si Isaiah ori kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀ jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde jẹ́ kí wọn kí ó gbọ́ èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí ìpàgọ́ kì í ṣe nípa ènìyàn ipagbo ki se nipa alufa ipagbo ki se nipa ti ara wa o je nipa nkan ti olorun o je nipa jesu christi o je ati fi jesu christi han fun ara aye bi mo ba le so eri die fun o ni ipagbo wa ni ati ri ogoro eniyan ti won ti mo nipa jesu christi ti ati gba okan won la ju bi lati bi odun 15 seyin ni ati bere ipagbo yi ti ati man se lodo odun lati igba na o ye ki o mo we pe ni ibere a se ipagbo ni Eko gba to ya a lo si Enugu gba to tun ya a lo si Onitsha ni igba miran ati lo si Ilorin ni igba miran ati lo si Kaduna ni igba miran ati lo si Owerri bi o ti le je wi pe ona jin nigba na ti o je wi pe awon eniyan ma wo oko lati ihin lo si Onitsha lati ihin lo si Owerri lati ihin lo si Ilorin sibe a ri ogoro awon eniyan ti won tele wa lo bi o ba je eni ti o ti pe ninu ijo deeper life o ri boya ewo na papa o ti je eni ti o je alajo pin pelu wa ninu ipagbo ti a ti ma nse sugbon wo e ti a fe ni nisisin yi ki se wo pe a ni oya mura ki a lo si Ilorin mura ki a lo si Owerri e ti a fe ni nisisin yi o wa leti odo re ba oni o se je wo pe ipagbo yo sumo be ipagbo yo wa leti ile re be sibe sibe o ni ni itara lati le ba wa pejo mo gbagbo wi pe o je okan ninu wa mo gbagbo wi pe anfani ati ore ofe ti olorun fe fun wa ni akoko ipagbo yi wi pe ki o ku oru wi pe o ni padanu re je ki a wo orin dafidi orin dafidi ori ikeji din ni adorin efa ejo orin dafidi ori ikeji din ni adorin ese ikewa ati ese ikokanla ijo eniyan re le o tedo sinu re iwo olorun ninu ore re li o ti pese fun awon talaka ese ikokanla oluwa ti soro opolopo li ogun awon eni ti nfi ayorohin re bi o ba wo awon ese meji wonyi papo o ri wi pe olorun pese fun awon talaka o mo wi pe ngba ti aran jesu christi wa si aye o je ipese fun awon talaka o je ore ofe fun awon ti ko lolorun o je ore ofe fun awon alaimo kan o je ore ofe fun awon ti o wa ninu okunkun awon ti o wa labe ojiji iku o je ipese olorun ipese igbala fun awon alai lolorun fun awon talaka e ba so nipa talaka awon ti ko ni ohunkohun lati fi se irapada emi won awon la pe ni talaka gbogbo eniyan ni waju olorun ni aje talaka ati asan sugbon jesu christi ni o wa lati wa so wa di oloro nipa ti emi bi a ba so nipa talaka owo naira ko se nkan kan ni waju olorun bi eniyan ba lowo ti o lolorun bi eniyan ba lowo ti o lalaafia bi eniyan ba lowo ti o ni iye ni pekun bi eniyan ba lowo sugbon ti ko ni agbara lati bori ese ni waju olorun ko ni nkan kan o je talaka sugbon a so fun wa wi pe olorun ninu ore re o pese fun awon talaka o fun ani jesu christi o ni oro o ni gbagbo ninu ese ikokan la wa so wi pe oluwa ti soro oro wo ni oluwa nso oro ti oluwa nso ni wi pe wo ipese ti mo fun gbogbo aye wo igbala ti mo fun gbogbo aye wo ipese ti mo fun awon ti ko lolorun awon talaka awon ti ko je nkan kan ni waju oluwa o ni oluwa ti soro opolopo se li ogun awon eni ti nfi ayo rohin re mo gbadura we pe o je okan ninu won lati asale yi yo ye ki o ma so fun awon aladugbo re ko ye ki o duro de ola lati asale yi yo ye ki o ma so fun awon aladugbo re we pe ani ipago wi pe olorun yo se won lori je ki awo ki kopa ni kikun nibi ipago na ki kopa ni kikun nipa ipago na ni akoko kerisimesi yi o se pataki fun wa lati wa ni ibi ti olorun fe ki a wa nitori ogunlogo ni o ma nlo si orun airotele ni akoko kerisimesi nitori opolopo ijamba moto ati iku aitojo ni o ma n wa o ti o ma n fa ni wipe awon eniyan irinkunrindo o ma n poju fun won ni akoko kerisimesi ati je ati mu imotipara o ma npo fun opolopo ni akoko keresimesi sugbon bi a ba je ologbon o ti o ye ki a se ni pe ki a se bi awon ologbon awon amoye ti o wa lati ila orun we pe a npe lati ri jesu eni ti a bi gege bi oba eni ti a bi gege bi olugbala lati ko ese ara aye lo nitori be o ye ki a nipa ninu ohun ti olorun fe se ni akoko yi mo so tele we pe mo gbagbo ohun ti mo si so o duro lori ohun ti mo mo lati odo olorun wi pe mo gbagbo wi pe olorun yo dabira ni igbese aye wa ni akoko ipago yi nipa be o ye ki eyi je ipinu re wo Joshua ori 24 Joshua ori 24 ese 15 bi o ba si se boboro le oju yin lati sin Oluwa eyan eni ti eyin o ma sin le oni bi orisa won ni ti awon baba yin ti o wa ni hakeji odo ti sin tabi awon orisa awon amori ni ile eni ti eyin gbe sugbon bi o se ti emi ati ile emi ni Oluwa li a o ma sin eyin ni ipinu Joshua we pe owo ma sin Oluwa pelu ile ohun o ye ki eyi je ipinu re na we pe ipago ti o nbo yi o sin Oluwa o sin Oluwa we pe bi o se ti iwo ni ati ile re we pe Oluwa ni wo ma sin bi o si je bi o si ti se anfani fun wa lati wa si odo Oluwa ki abali ni iye ni akoko ipago yi se ipinu ki o si je ki ipinu na ki o le to be ti enikeni ki o fi le yi olokan pada we pe o nipin ni kikun ni ipago ti o nbo yi ranti we pe lati ojo kokanlelogun titi di ojo 24 osu kejila odun ti a wa ni ti a wa yi ni ipago yi yo waye ni ibi ti o wa ni ekun re ibukun alailegbe ni o nduro de o ma se padanu ohun ti Oluwa n pese fun je ki a di duro lori ese wa ki a so fun Olorun we pe a o ni je aladanu a o ni padanu ohun ti Olorun pese fun wa ni akoko ipago ti nbo yi dede duro lori ese re akoko ti ito lati lo sile odidi lati gbadura dede lati mu ipinu dede lati kopa ninu ipago na ati ohun gbogbo ti a ma se lati mura sile fun ipago na nipa wipe ise wa lati se nipa wipe ani lati wa oje nibi idana fun awon ti o wa nibi ipago nipa wipe ani lati jo wa akoko wa ohun ni wa ise owo wa ohun gbogbo ti ani lati je ki ipago na ti so nipa Jesu Kristi ki o je ohun ti a o se ti ko ni ni ija kole kankan ki a so fun Olorun ki Olorun ki o le ran wa lowo so fun Olorun wipe o nipa o nipin ninu ipago na omo re yo wa nibe aya re yo wa nibe oko re yo wa nibe ore re yo wa nibe awon ti o ba ogbele won wa nibe awon ti ejo nsise won wa nibe awon aladugo re o so fun won so fun Olorun we pe o kopa ninu ipolongo ati ninu ipago na funra re je ki agbadura je ki agbadura ki a mu ipinu ti enikeni ki o le yi pada
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Iwe wuli Danieli ori ikokanla pelu pelu le odun kini Dariusi ara media emi papa duro lati mu lokan le ati lati fi idi re kale. Nje ni sisiyi li emi o fi otito han. Kiyesi oba meta pelu ni yo dide ni pasia. Ekerin yo si se oloro ju gbogbo won lo. Ati nipa agbara re ni yo fi oro ru gbogbo won soke si ijoba Heleni. Oba alagbara kan yo si dide. Yo si fi agbara nla se akoso. Yo si ma se gege bi ife inu re. Nigba ti on ba dide tan ijoba re yo fo. A o si pin si origun mererin orun. Ki si se fun omo re. Pelu pelu ki si se ninu agbara re. Ti on fi joba. Nitori ti a o fa ijoba re tu. Ani fun elomiran leyin awon wonyi. Oba Ihagusu yo si lagbara. Shugbon okan ninu awon balogun re. Ohun si lagbara ju lo. Yo si joba. Ijoba re yo je ijoba nla. Leyin odun pipo won si ko ara won jopo. Omobinrin oba Gusu yo wa sodo oba Ariwa. Lati ba Adamajemu. Shugbon ohun ki yo le di agbara apa na mu. Beni ohun ki yo le duro. Tabi apa re. Shugbon a o fi ohun sile. Ati awon ti o mu wa. Ati eni ti o bi. Ati eni ti mu lokan le akoko ti o koja. Shugbon ninu eka gbogbo re. Li enikan yo dide ni ipo re. Eni ti yo wa pelu ogun. Yo si wo ilu olodi oba Ariwa. Yo si ba won se. Yo si pori. Ohun si ko orisa won pelu ere dida won. Ati ohun elo won dara dara. Ti fadaka ati ti wura ni igbekun lo si Egypti. Ohun si duro le odun melo kan kuro lodo oba Ariwa. Ohun si lo si ijoba oba Gusu. Shugbon yo yi pada si ile ohun ti kara re. Shugbon awon omo re yo ru soke. Won si gba ogun nla opolopo eniyan jo. Enikan yo wole wa. Yo si bole. Yo si koja lo. Nigba na ni yo pada. Yo si gbe ogun lo si ilu olodi re. Oba Gusu yo si fi ibinu ru soke. Yo si jade wa ba aja. Ani oba Ariwa na. Ohun si ko eniyan pupo jo. Shugbon a o fi opolopo na le lowo. Yo si ko opolopo na lo. Okan re yo si gbe soke. Ohun si bi opolopo egba arun eniyan subu. Shugbon a ki yo fi ese re mule. Nipa eyi. Nitori pe oba Ariwa yo si yi pada. Yo si ko opolopo eniyan jo. Ti yo po ju ti isaju lo. Yo si wa leyin odun melo kan pelu ogun la. Ati opolopo oro. Li akoko won ni. Li opolopo yo si dide si oba Gusu. Awon lote ninu awon eniyan re. Yo si gbe ara won ga lati fi ese iran na mule pelu. Shugbon won subu. Be ni oba Ariwa yo si wa. Yo si modi. Yo si gba ilu olodi. Apa ogun oba Gusu ki yo le duro. Ati awon ayan fe eniyan re. Be ni ki yo si agbara lati da duro. Shugbon eni ti o to wa. Yo ma se gege bi ife inu ara re. Ki yo si eni ti yo duro ni waju re. Ohun si duro ni ile daradara ni. Ti yo si fi owo re parun. Ohun si gbe oju re soke lati wo o nipa agbara gbogbo ijoba re. Yo si ba Adamajemu. Be ni yo se. Ohun si fi omobinrin awon obinrin fun lati ba je. Shugbon ohun ki yo duro. Be ni ki yo si se ti re. Leyin eyi yo ko oju re si erekusu won ni. Yo si gba opolopo. Shugbon balogun kan fun ara re. Yo fi opin si egan re. Ati nipo eyi yo mu egan re pada wa sori ara re. Nigba na ni yo si yi oju re pada si ilu olodi ohun ti kara re. Shugbon yo kose. Yo si subu. Aki yo si ri mo. Nigba na ni enikan yo dide ni ipo re. Ti yo mu agbowo ode kan ri koja ninu ogo ijoba ile Juda. Shugbon niwon ijo melo kan ni a o si parun. Ki yo se nipa ibinu tabi loju ogun. Ni ipo re ni eniyan lasan kan yo dide. Eni ti won ki yo fi ola oba fun. Shugbon yo wa lojiji. Yo si fi arekereke gba ijoba. Ogun ti nbo ni mole le a fi bo won mole ni waju re. A o si fo otutu ati pelu omo alade Majemu kan. Ati leyin igba ti a ba ti ba se ipinu tan. Yo fi etan sise. Yo si goke lo. Yo si fi eniyan die bori. Yo si wo gbogbo ibi igberiko olora. Yo si se ohun ti awon baba re ko se ri. Tabi awon baba nla re. Yo si fan ikogun, ifa ati opolopo oro ka si arin won. Yo si gbero tele si ilu olodi ani titi akoko kan. Yo si ru agbara ati igboya re soke si oba Gusu ti ohun ti ogun nla. A o si ru oba Gusu soke si ija pelu ogun nla nla ati alagbara pupo. Shugbon ohun ki yo le duro nitori won o gba ero tele si. Awon eni ti o je ninu adidun re ni yo parun. Ogun re yo si tan kale. Opolopo ni yo si subu ni pipa. Okan awon oba mejeji wonyi ni yo wa lati se buburu. Won si ma soro eke lori tabili kan. Shugbon ki yo je rere nitori pe opin yo wa le akoko ti a pinu. Nigba na ni yo pada lo si ile ohun ti kara re ti ohun ti oro pupo. Okan re yo si lodi si Majemu mimo ni. Yo se yóò sì padà lọ sí ilé ohun tìkára rẹ̀. Yóò sì padà wá ní àkókò tí a pinnu, yóò sì wá sí ìhà gúúsù, ṣùgbọ́n yóò rí bíi ti ìṣáájú ní ìkẹyìn. Nítorí pé ọkọ̀ àwọn ará Kítìmù yóò tọ̀ ọ́ wá, nítorí náà ni yóò ṣe dààmú, yóò sì yí padà, yóò sì ní ìbínú sí májẹ̀mú mímọ́ ni, bẹ́ẹ̀ ni yóò ṣe, àní òun ó yí padà, yóò sì tún ní ìdàpọ̀ pẹ̀lú àwọn tí ó kọ májẹ̀mú mímọ́ náà sílẹ̀. Agbára ogun yóò sì dúró lé apá tirẹ̀, wọ́n sì sọ ibi mímọ́, àní ìlú olódi náà di àìmọ́, wọ́n sì mú ẹbọ ojoojúmọ́ kúrò, wọ́n sì gbé ìríra ìsọdahoro ni kalẹ̀. Àti irú àwọn tí ń ṣe búburú sí májẹ̀mú ni, ni yóò fi ọ̀rọ̀ ìpọ́ni mú ṣọ̀tẹ̀, ṣùgbọ́n àwọn ènìyàn tí ó mọ Ọlọ́run yóò mú ọkàn le, wọ́n sì máa ṣe iṣẹ́ agbára. Àwọn tí ó mòye nínú àwọn ènìyàn yóò máa kọ́ ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n wọ́n máa ti pa ojú ìdàṣubú, àti nípa iná, àti nípa ìgbèkùn, àti nípa ìkógún níjọ́ mélòó kan. Ǹjẹ́ ní ìsinsìnyí, nígbà tí wọ́n ṣubú, á fi ìrànlọ́wọ́ díẹ̀ ràn wọ́n lọ́wọ́, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni yóò fi ẹ̀tàn fi ara mọ́ wọn. Àwọn ẹlòmíràn nínú àwọn tí ó mòye yóò sì ṣubú, láti dán wọn wò, àti láti wẹ̀ wọ́n mọ́, àti láti sọ wọ́n di funfun, àní títí fi di àkókò òpin, nítorí pé yóò wà ní àkókò tí a pinnu. Ọba náà yóò sì máa ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ inú rẹ̀, òun ó sì gbé ara rẹ̀ ga, yóò sì gbéra rẹ̀ ga ju gbogbo Ọlọ́run lọ, yóò sì máa sọ̀rọ̀ ohun ìyanu sí Ọlọ́run àwọn Ọlọ́run, yóò sì máa ṣe rere títí a ó fi parí ìbínú, nítorí a ó mú èyí tí a ti pinnu rẹ̀ ṣẹ. Bẹ́ẹ̀ ni òun kì yóò sì ka Ọlọ́run àwọn bàbá rẹ̀ sí, tàbí ìfẹ́ àwọn obìnrin, òun kì yóò sì ka Ọlọ́run kan sí, nítorí tí yóò gbé ara rẹ̀ ga ju ẹni gbogbo lọ. Ṣùgbọ́n ní ipò rẹ̀, yóò máa bu ọlá fún Ọlọ́run àwọn ìlú olódi, àní Ọlọ́run kan tí àwọn bàbá rẹ̀ kò mọ̀ rí, ni yóò máa fi wúrà àti fàdákà àti òkúta iyebíye àti ohun dáradára bu ọlá fún. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò ṣe nínú ìlú olódi wọn ni tí ó lágbára jù lọ. Nípa ìrànlọ́wọ́ Ọlọ́run àjèjì, ẹni tí ó jẹ́wọ́ rẹ̀ ni yóò fi ògo fún, yóò sì mú ṣe alákòóso ọ̀pọ̀lọpọ̀, yóò sì pin ilẹ̀ fún lé èrè, lé àkókò òpin. Ọba gúúsù yóò kàn án, ọba àríwá yóò sì fi kẹ̀kẹ́ àti ẹlẹ́ṣin àti ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ kọ lù ú bí àfẹ́yíká ìjì, òun ó sì wọ ilẹ̀ wọn nì, yóò sì bò wọ́n mọ́lẹ̀, yóò sì ré kọjá, yóò sì wọ ilẹ̀ ológo nì pẹ̀lú, ọ̀pọ̀lọpọ̀ ni a ó sì bì ṣubú, ṣùgbọ́n àwọn wọ̀nyí ni yóò sì bọ́ lọ́wọ́ rẹ̀, àní Édómù àti Moábù àti olórí àwọn ọmọ Ammoni, òun ó sì na ọwọ́ rẹ̀ jáde sí ilẹ̀ wọn nì pẹ̀lú, ilẹ̀ Íjíbítì kì yóò sì là á, ṣùgbọ́n òun ó lágbára lórí ìṣúra wúrà àti ti fàdákà, àti lórí gbogbo ohun dáradára ní ilẹ̀ Íjíbítì, àti àwọn ará Líbíà, àwọn ará Ethiopia yóò sì wà lẹ́yìn rẹ̀, ṣùgbọ́n ìhìn láti ìlà ọrùn àti láti ìwọ̀ ọrùn wá yóò dààmú rẹ̀, nítorí náà ni yóò ṣe fi ìbínú ńlá jáde lọ láti máa parun àti láti mú ọ̀pọ̀lọpọ̀ kúrò pátápátá, òun ó sì pàgọ́ ààfin rẹ̀ láàrin omi kọjú sí òkè mímọ́ ológo ni, ṣùgbọ́n òun ó sì dé òpin rẹ̀, kì yóò sì sí ẹni tí yóò ràn án lọ́wọ́.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olóore ọ̀fẹ́, adúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi hàn ní orí òkè Calvary, nígbà tí ẹ rán ọmọ bíbí yín kan ṣoṣo láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Àwa ni ẹlẹ́bi, àwa ni ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n Jésù Kristi, ọmọ bíbí yín kan ṣoṣo, aláìlẹ́ṣẹ̀, olóòótọ́, ẹni tí ó ti wà láti ayérayé, ẹni tí kò ṣe ohunkóhun kí ó kùnà rí, ó kú fún wa, ó ru ẹ̀bi wa, ó ru ẹ̀ṣẹ̀ wa, àdúpẹ́, ẹgbà ọpẹ́ àti ìyìn wa lorúkọ Jésù. Àdúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ó fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín, àdúpẹ́ fún ìdáríjì tí ẹ fún wa lọ́fẹ̀ẹ́, àdúpẹ́ fún ojú rere tí ẹ fi hàn wá, àdúpẹ́ fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, àdúpẹ́ wípé ẹ tún pèsè ayérayé sílẹ̀ fún wa, ibùgbé kan lókè, ohun tí a kò lẹ́tọ̀ọ́ sí, ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ nìkan ṣoṣo ní ẹ fi pèsè nǹkan wọ̀nyí sílẹ̀ fún wa, ẹgbà ọpẹ́ àti ìyìn wa lorúkọ Jésù. Ǹjẹ́ bí ẹ ti mú wa wá sí inú ìjọba Ọlọ́run wípé kí a lè máa so èso ìwà mímọ́, àti wípé kí a lè fi ìfẹ́ kìrìsìtẹ́nì tòótọ́ kí a lè fi hàn, a ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tẹ́ ń béèrè lọ́wọ́ wa tí ẹ fẹ́ kí a fi hàn ní ìgbé ayé tuntun tí a bọ́ sí yìí, ẹ ràn wá lọ́wọ́ kí a lè ní oore ọ̀fẹ́, kí a bá lè ṣe nǹkan wọ̀nyí ní orúkọ Jésù. Bí a ó ti lọ sínú ọ̀rọ̀ yín lónìí, ẹ̀bẹ̀ wa ni wípé ẹ ó ṣe wa lójú, ẹ ó là wá lóye,
3: e o je ki awon nkan ti e ti fi pamo ninu oro yin ki o jade ki a ba le ri dara dara ki a ba si le tele awon nkan won yi ni igbese aye wa adupe we pe ti gbo adura wa ni oruko Jesu Kristi Oluwa wa loni antese waju ninu eko wa ninu Kolose ori iketa anka lati ese ikejila si ese ikedogun Kolose ori keta lati ese ikejila si ese ikedogun nitori na bi ayan fe olorun eni mimo ati olufe egbe okan iyonuwo iseun irele inu tutu ipamora e ma farada fun ara yin e si ma dariji ara yin bi enikeni ba ni esun si enikan bi Kristi ti dariji yin gege be ni ki eyin ki o ma se pelu ati bori gbogbo nkan won yi egbe ife wo ti se amure iwa pipe e se je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki e si ma dupe awon ese merin ti a ka yi lati ese ikejila si ese ikedogun awon ni o fi awon ohun amuye ni igbesi aye onigbagbo ti o fi han wa dara dara ti o si so fun a wi pe eyi ni ohun ti olorun reti ni igbesi aye wa we pe bi olorun ba tin wo enikokan wa ti o wo igbesi aye ti a ngbe irin ti a rin oro ti a nso lati enu wa jade wi pe awon nkan won yi ni olorun ni o nfe ri apin awon eko yi apin si ipa meta ikini aso nipa iwa ikeji aso nipa ife iketa aso nipa ipe o ye ki a mo wi pe nigbati a wa sinu ijoba olorun olorun ti pese iwa ti o ye ki a hu o ti pese re sile fun wa gege bi aso ti a pese sile fun omo ti a bi ti a gbe wo eyi ni iwa kristiani ikeji olorun fe ki a gbe igbesi aye ti o je wi pe ife ni oro kan soso ti o je olubori tabi akojopo tabi itumo ohun gbogbo ti a nse wi pe irin wa yo je irin ife oro wa yo je oro ife ise wa yo je ise ife ohun gbogbo ti a nse ohun gbogbo ti a nso ohun gbogbo ti a hu ni iwa yo je nipa ti ife eyi ni a pe ni ikeji ife kristiani ki se ife ti ara ki se ife ti eniyan laso ti ko ni ori ofe olorun sugbon ife kristiani iketa o ye ki a mo wi pe nigba ti a pe wa sinu ijoba olorun ipe ti olorun pe wa ipe alailegbe ni ipe ti a ko le fi diwon ohun miran ninu aye ni ipe po ninu aye o sese igba miran a ma nri ninu iwe iroyin we pe enikan ti o ma ngba bolu alafesegba ti o wa ni oke okun awon ilu wa nihin orilede wa nihin o sese ki won ki o kowe si ki won ki o fi ipe pe wi pe akoko ti de lati wa fi imunadoko lati ma gba bolu yi lati wa fi han ninu ilu re nihin ipe ti a pe yi o je ipe ti iru eni yi o ka si popo nitori wi pe ilu re tabi orilede re da lola lati pe fun iru ipe be tabi igba miran o sese a le ri oluko kan ni ile eko giga university o sese ki o ti ma koni nipa ina ti owo tabi nipa nina ati rira oja láti òkè òkun bí ó ti ń kọ́ wọn yìí ó ṣeéṣe kí ìlú wa tàbí orílẹ̀-èdè wa kí ó máa wá èyí tí a ń pè ní kọmíṣánà kí wọn kí ó sì fi ìwé pè é wípé a ti rí wípé ó jáfáfá nínú ẹ̀kọ́ owó níná àti ọjà rírà pàápàá jùlọ níná àti dídúró níná àti rírà pẹ̀lú àwọn òkè òkun nítorí bẹ́ẹ̀ a pè é jáde láti ibi tí ó ti ń kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ a ní kí ó wá ṣe kọmíṣánà fún orílẹ̀-èdè tàbí fún ẹkùn kan irú ìpè bẹ́ẹ̀ àwọn ènìyàn máa ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ gba ìpè bẹ́ẹ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ ìpè tí ọlọ́run fi pè wá ó jẹ́ ìpè tí ó ga ju ìpè tí àwọn wọ̀nyí tí wọ́n wà nínú ayé tí wọ́n ní a máa mẹ́nu ba èyí tí a ń sọ yìí nígbò ṣe ṣùgbọ́n ohun tí a fẹ́ kí ó yé wa ni wípé ohun mẹ́ta ni ó farahàn nínú ẹ̀kọ́ tí a ń kọ́ léòní ìkíní ìwà kìrìsìtẹ́nì ìkejì ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta ìpè wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí onígbàgbọ́ jẹ́ kí a wo ìkíní kí ni àwọn ìwà tí ó yẹ kí ó wà nínú ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹni tí a ti rà padà gẹ́gẹ́ bí ẹni tí a ti jí dìde pẹ̀lú kristi gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣàfẹ́rí ohun tó ń bẹ lókè gẹ́gẹ́ bí ẹni tí a ti dá lọ́lá ní ti wípé a ti fi aṣọ òdodo a ti fi wọ̀ ọ́ gẹ́gẹ́ bí ẹni tí a ti kọ́rọ́kọ́ rẹ̀ ní ìwé ìyè lọ́run gẹ́gẹ́ bí àwọn ẹni tí angẹ́lì ń wò tí wọ́n ń yọ̀ nítorí wípé a ti ronú pọ̀ àdá kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa kí ni ìwà tí ó yẹ wá ìrìn tí ó yẹ wá kí ni àwọn ohun tí ó jẹ́ ojúṣe wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tàbí gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó yẹ kí a wo àwọn nǹkan wọ̀nyí dáradára nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ni ó jẹ́ bí ọmọ ọba tí ó rìn bí ọmọ mẹ̀kúnù ìgbà mìíràn bí a bá rí ọmọ ọba tàbí ọmọ olóyè ní àdúgbò wa bí a bá rí bí ó ti ń wọṣọ bí a bá rí bí ó ti ń rìn bí a bá rí bí ó ti ń sọ̀rọ̀ tó jẹ́ wípé ọmọ kékeré tí kò tí ì pẹ́ tó dáyé bí a bá ń gbọ́ ọ̀rọ̀ àgbà lẹ́nu ẹ̀ a máa sọ wípé ó mọ̀ wípé inú ààfin ló ti jáde ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ àgbà tí ó ń gbọ́ nínú ààfin òun ló ń jáde látẹnu ẹ̀ ṣùgbọ́n bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀ tí ó jẹ́ ọmọ ọba tí ó jáde láti ààfin ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ tí kò bákùn gbé ọ̀rọ̀ aṣiwèrè ọ̀rọ̀ aláìlọ́gbọ́n ìṣe àwọn mẹ̀kúnù ni a rí lọ́wọ́ ẹ̀ a sọ wípé wo ọmọ ọba tí ó ń ṣe bí ọmọ mẹ̀kúnù tí kò mọ irú ẹni tí òun jẹ́ àwa náà gẹ́gẹ́ bí ọmọ ọba ọba àwọn ọba olówó àwọn olówó gẹ́gẹ́ bí ẹni tí a ti fi ìpèpè wá sínú ìjọba ọlọ́run àwa náà ó yẹ kí a mọ irú ènìyàn tí a jẹ́ ó yẹ kí a mọ̀ wípé àwa ni ẹni tí a ti dá lọ́lá ẹni tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ẹni tí a ti ṣe ní ọmọ ọlọ́run ẹni tí àwọn angẹ́lì tí wọ́n ń yọ̀ nítorí rẹ̀ ẹni tí ó jẹ́ wípé ọwọ́ ọlọ́run fún ara rẹ̀ ló tẹ ìlú ayérayé ìlú tí a ń lọ òun ló tẹ̀ ẹ́ dó ẹni tí ó jẹ́ àwa ni a kọ́rúkọ rẹ̀ ní ìwé ìyè lọ́run ọjọ́ kan kò lè mọ́ kí ó ṣúlẹ̀ kí a máa rántí wa lé ọ̀run nítorí pé orúkọ a wà nínú ìwé ìyè lọ́run nítorí pé àwọn angẹ́lì wọ́n ń yọ̀ nítorí wa nítorí pé gbogbo àwọn ohun tí à ń retí wípé nígbà tí ìpè bá dún tí a ó pa wá láàdà tí a ó lọ jogun rẹ̀ lọ́run ojoojúmọ́ ni ọlọ́run ló ń pèsè rẹ̀ fún wa mo sọ wípé ọjọ́ kan ilẹ̀ ọjọ́ kan ò lè mọ́ kí a máa rántí wa lé ọ̀run irú àwa ènìyàn bẹ́ẹ̀ ó yẹ kí a mọ irú ènìyàn tí a jẹ́ ó sì yẹ kí a mọ̀ wípé a ò dàbí àwọn tí ó wà nínú ayé wípé a ti gbà wá là a ti dáríjì wá a ti yí wa padà nítorí bẹ́ẹ̀ ìwà ọ̀tún ìrìn ọ̀tún ni ó yẹ kí ó jẹ́ tiwa jẹ́ kí a wò láti ẹsẹ̀ ìkejìlá ó ní nítorí náà bí àyànfẹ́ ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ yẹ kí a dúró ń bẹ̀ náà ó ní bí àyànfẹ́ ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ ísírẹ́lì ni a ń pè ní àyànfẹ́ ọlọ́run àwọn ìran ábráhámù àwọn ni a ń pè ní àyànfẹ́ ọlọ́run nítorí ìfẹ́ ọlọ́run ó farahàn dájúdájú ninu orile ede na ni igba atijo nitori wepe olorun fe fi tito bi agbara re ati ogo re ati ati iyanu re o nfe fi han ninu orile ede israeli ki won ki o ba le je awoko fun gbogbo aye awon ni an pe ni ayan fe

tí o lè ṣe. Ọlọ́run wa kò sí àwọn ìlérí tí ó ti ṣe fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí kò lè múṣẹ. Yẹ kí a wo ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Èyí ṣe tí ìwọ fi ń wí. Ìwọ Jákọ́bù tí ìwọ sì ń sọ. Ìwọ Ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa. Ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Èyí ni a rí tí àwọn ọmọ Ísírẹ́lì ṣe rántí ìtàn ọmọ Ísírẹ́lì. Ó ṣeni láàánú wípé àwọn wọ̀nyí wọ́n gbàgbé orí Ọlọ́run. Wọ́n gbàgbé àánú Ọlọ́run. Wọ́n gbàgbé ìlérí Ọlọ́run. Wọ́n gbàgbé májẹ̀mú tí Ọlọ́run ti bá wọn dá. Ohun tí ó ṣe láàánú nínú ní ti àwọn ọmọ Ísírẹ́lì ni wípé ṣò rántí. Láti àkókò Ábráhámù ni Ọlọ́run ti fún ọ ní ìlérí tí ó sì sọ wípé láti ọdún dé ọdún ní ìbùkún Ọlọ́run yóò máa wà lórí wọn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àti pé nípasẹ̀ Ábráhámù àti àwọn ọmọ ọmọ rẹ̀ ni a ó ti bùkún gbogbo ìdílé ayé. Bí a bá sì wò ó, Ọlọ́run kò kùnà, Ọlọ́run kò já fara. Ní àkókò Mósè ni Ọlọ́run pe Mósè wípé àkókò àti mú ìlérí iṣẹ́ wípé ó ti dé. Bí ó tilẹ̀ jẹ́ wípé òye kò yé Mósè ní àkọ́kọ́ tí ó ń sọ wípé ta lé mi, tí wọ́n lọ dojúkọ Fáráò, Ọlọ́run sọ wípé òun wà pẹ̀lú rẹ̀, òun wà pẹ̀lú ẹnu rẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì dáadáa, o rí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ni Ọlọ́run ṣe. Títí ọkàn àwọn ọmọ Íjíbítì tí ọkàn wọn fi rẹmi, tí ó fi jẹ́ wípé wọn kò ní agbára àti okun mọ́, tí wọ́n sọ fún àwọn Ísírẹ́lì pé ó yá ẹ kẹ́rùyín kẹ máa lọ. Èyí ni a fi gbà wọ́n kúrò ní oko ẹrú. Ṣòran ti wípé bí wọ́n ti dé ibi bèbè òkun pupa, tí wọ́n bẹ̀ sí ń rò wípé ayé fẹ́ parí, tí wọ́n rò wípé ó dàbí ẹni pé ikú ti dé fún wọn nísinsìnyí, nítorí pé òkè wà lọ́wọ́ ọ̀tún, òkè wà lọ́wọ́ òsì. Àwọn ọmọ ogun Íjíbítì wọ́n ń bọ̀ lẹ́yìn, òkun pupa wà níwájú, ń bo ni kí a gbégbà. Bẹ́ẹ̀ ni wọ́n ké pe Olúwa. Ni Ọlọ́run sọ fún Mósè pé kí ó na ọ̀pá rẹ̀ ní òkun pupa pín sí méjì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ogójì ọdún ni wọ́n fi ń jẹ mánà láìsanwó, tí ó jẹ́ pé bí wọ́n bá ti jí lóòrọ̀ ni wọ́n lọ kó mánà, wọ́n máa jẹun. Aṣọ ògbómọ wọn lára, bàtà ògbómọ wọn lẹ́sẹ̀. Níhìn-ín ni wọ́n wá ń sọ wípé ọ̀nà wa pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa. Ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Èyí ṣe tí Ísírẹ́lì fi di afọ́jú báyìí. Tí iyì wọn ra, tí wọn rántí àwọn oore Ọlọ́run, wọn rántí agbára Ọlọ́run, wọn rántí àwọn ìlérí Ọlọ́run, wọn rántí àwọn májẹ̀mú tí Ọlọ́run ti bá wọn dá. Ṣùgbọ́n kí a tó máa dá Ísírẹ́lì lẹ́bi, àwa náà ń kọ́. Ǹjẹ́ àwa náà nígbà tí a bá dé ìkóríta, àwa náà nígbà tí ó bá dàbí ẹni wípé omi pọ̀ ju ọkà fún wa, tàbí ó pọ̀ ju gàrí fún wa, nígbà tí ó bá dàbí ẹni wípé wàhálà wà fún wa tí ó lè pọ́nrán, àwa pàápàá àti gbàgbé orí Ọlọ́run, àti gbàgbé àwọn ẹ̀rí tí a ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé nígbà tí mo ti dénú ìjọ yìí, nígbà tí mo ti bá Jésù pàdé, nígbà tí mo ti ní ìgbàlà, nígbà tí Ọlọ́run ti là mí lójú, nígbà tí mo ti kúrò nínú ìbọ̀rìṣà, nígbà tí mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí mo ti kọ̀ sílẹ̀, wo nǹkan tí Ọlọ́run ṣe fún mi. Àwa tí a ti ń jẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa di ẹni tó kárí sọ, àwa di ẹni tó ń sunkún àsun òdẹ́kun, àwa di ẹni tó ń rìn káàkiri bí ẹni tí kò lọ́lọ́run, àwa di atọrọjẹ. A tún wá ń ronú pé bóyá ká padà síbi tá a ti ń bọ̀. Báwo ló ṣe rí báyìí? Ṣé o rò wípé Ọlọ́run ti gbàgbé rẹ ni? Èé ṣe tí ìwọ fi ń wí wípé ọ̀nà mi, wàhálà mi, àwọn nǹkan tó ń dojúkọ mi, àwọn inúnibí ni tí mo ń dojúkọ, tí mo ń bá pàdé, wípé Ọlọ́run kò mọ nǹkan wọ̀nyí mọ́? Àwọn nǹkan wọ̀nyí pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa. Èé ṣe tí a fi ń sunkún bẹni tí ò ní baba? Èé ṣe tí a fi ń káàkiri bẹni tí ò lọ́lọ́run? Ṣé Ọlọ́run wa ti kú ni? Ṣé Ọlọ́run wa ò sí láàyè mọ́ ni? Ṣé ìlérí rẹ̀ ti yí padà ni? Ṣé májẹ̀mú tí ó bá wa dá nípasẹ̀ Jésù Kristì nígbà tí ó kú lórí igi àgbélébò, ṣé àwọn nǹkan wọ̀nyí kò tún jámọ́ nǹkan níwájú Ọlọ́run ni? Èé ṣe tí a wá fi ń sọ bí àwọn ọmọ Ísírẹ́lì, bí aláìlóye, bí aláìlọ́gbọ́n, bí ẹni tí ojú ẹ̀mí rẹ̀ ti fọ́, wípé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, àti wípé ìdájọ́ mi, àwọn ẹ̀tọ́ mi, wípé wọ́n ti ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Èyí ni ó wá fi ń bi wá ní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa, ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé.

tàkété sí agbèrè. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run àní wíwà ní mímọ́ yín. Bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa, tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èyí jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí a lè bèèrè tàbí tí a lè gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí Ọlọ́run? Nítorí wípé ìfẹ́ Ọlọ́run tí ó ṣáájú ni wípé lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa, lẹ́yìn ìgbà tí a ti fa mọ́ àwọn ènìyàn Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí ohunkóhun bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeé ṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeé ṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeé ṣe kí ọkàn rẹ kí o máa sọ fún ọ wípé o ti láàlàá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí, ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeé ṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́, kí o sọ fún ọ wípé ò ń rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà, o sì ń gbàdúrà wípé Ọlọ́run báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí? Kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí, ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kìí ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwà hù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta. Jákọ́bù orí kẹta, láti ẹsẹ̀ ìkẹtàlá, tàlẹ́ ọgbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín, ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere àti ìwà tútù ti ọgbọ́n. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n àtòkèwá, bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n Ọlọ́run, a ó fi í hàn nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo. Ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owó kíkorò àti ìjà lé ọkàn yín, ẹ má ṣe ṣe féfé, ẹ má sì ṣe ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kì í ṣe
èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá ṣùgbọ́n ti ayé ni ti ara ni ti ẹ̀mí èṣù ni ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ ọgbọ́n láti ṣèké ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn wọ́n sì máa ń já láńká tó wípé àwọn ní ọgbọ́n ó ṣeéṣe kí á rí ẹlòmíràn tí ó tilẹ̀kùn fún àdúrà etí òkun gbígbà àdúrà pẹ̀lú àbẹ́là àdúrà pẹ̀lú túràrí tí ó máa ń sọ wípé ọlọ́run máa ń láun lóye láti rẹ́nijẹ láti parọ́ tàbí láti ṣèké ó ń jẹ́ kí ó yé wa wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá ṣùgbọ́n ti ayé ni ti ara ni ti ẹ̀mí èṣù sì ni pẹ̀lú nítorí ibi tí owó òrìnjà bá gbé wà níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́mọ́ a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kì í sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́ a kún fún àánú àti fún èso rere láìsí ègbè tàbí ojúsàájú àti láìsí àgàbàgebè nítorí bẹ́ẹ̀ ni paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò wípé kí wọn kí ó lè ní ọgbọ́n àtòkè wá òye nípa ti ẹ̀mí ọlọ́run bí o bá wo kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ọgbọ̀n kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ọgbọ̀n ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ lé ẹ̀yìn wà nínú kristi jésù ẹni tí ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá a ní láti mọ jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa a ní láti já àwọn ẹ̀ṣẹ̀ wa sọnù a ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ a ní láti jẹ́ olóòótọ́ bí a bá ti tọ ọlọ́run wá wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ṣẹ́ sílẹ̀ fún wa tí a ta sílẹ̀ fún wa láti lè wẹ̀wánù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá di onígbàgbọ́ tòótọ́ tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ jésù kristi a sọ pé bí jésù bá ti ń wọlé ọgbọ́n àtọ̀run wá yóò wọlé pẹ̀lú ẹ jẹ́ kí a wo tímótì kejì orí kẹta tímótì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú kristi jésù bí ó bá jẹ́ wípé tòótọ́ ni o fẹ́ ní ọgbọ́n gbogbo àkọsílẹ̀ tí a ní nínú ọ̀rọ̀ ọlọ́run láti ìbẹ̀rẹ̀ dé òpin láti genesis dé ìwé ìfihàn ó jẹ́ àkójọpọ̀ àwọn ọgbọ́n ọlọ́run tí ọlọ́run fi fún wa láti lè gbé ìgbésí ayé wa nínú ọgbọ́n ọlọ́run bí o bá fiyè sí ohun tí a kà ní ẹsẹ̀ kẹẹ̀dógún yìí ó ń sọ wípé ìwé mímọ́ ni ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú kristi jésù wọ ẹsẹ̀ kẹrìndínlógún gbogbo ìwé mímọ́ lì ó ní ìmísí ọlọ́run ó sì ní èrè fún ẹ̀kọ́ fún ìbániwí fún ìtọ́ni fún ìkọ́ni tí ó wà nínú òdodo kí ènìyàn ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo nítorí bẹ́ẹ̀ bí o bá fẹ́ jí ọlọ́gbọ́n ìṣísẹ̀ kínní ni wípé kí o gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà nítorí wípé jésù kristi tí a ń sọ nípa rẹ̀ yìí òun ni ọgbọ́n ọlọ́run bí jésù bá ti ń wọ inú ọkàn rẹ a rí wípé ọgbọ́n ọlọ́run yóò wà nínú ìgbésí ayé rẹ kólósè orí kejì ẹsẹ̀ ìkẹta ṣùgbọ́n jẹ́ kí n ka láti ẹsẹ̀ ìkejì kí ó lè yí ọ dáradára kí a lè tu ọkàn wọn nínú bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ ọlọ́run àní kristi kristi yìí ni a ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹta
inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ ní ọgbọ́n àtọ̀run wá, ọgbọ́n tí ó lè jẹ́ kí o máa gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn, tí ó sì jẹ́ àǹfààní fún ọ, fún ẹbí rẹ àti fún àwọn aládùúgbò rẹ, ó yẹ kí o gba Jésù sí ọkàn rẹ gẹ́gẹ́ bí olùgbàlà. Bí Jésù bá ti ń wọlé ọkàn rẹ, ọgbọ́n àtọ̀run wá yóò wọ inú ọkàn rẹ. Ìkejì ni wípé kí o ka ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí o sì ka gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, nítorí wípé òní yóò fún ọ ní ọgbọ́n àtòkè wá. Nítorí èyí ni àkọsílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run yìí ní tòótọ́, yóò fún wa ní ọgbọ́n láti òkè wá. Jẹ́ kí a wo Jákọ́bù. Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún. Bí ó bá kó ọgbọ́n fún ẹnikẹ́ni, kí ó bèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tí fún gbogbo ènìyàn lí ọ̀pọ̀lọpọ̀, tí kì í sì báni-wé, a ó sì fi fún un lónìí. Àti kọ́ ẹ̀kọ́ nípa àdúrà fún àwọn onígbàgbọ́. A sì ti rí bí Paul ti ń ṣe akitiyan láti gbàdúrà fún àwọn arákùnrin arábìnrin olóòótọ́ ní Kolose. Èyí sì jẹ́ ìṣírí, àpẹẹrẹ àti ìpèníjà fún olúkúlùkù wa láti máa gbàdúrà fún gbogbo àwọn ènìyàn, pàápàá jùlọ fún àwọn olóòótọ́ arákùnrin àti arábìnrin. A sì ti rí bí ó ti ń pè wá ní ìjà wípé a ní láti jẹ́ ẹni tí ó mọ ìfẹ́ Ọlọ́run, àti ní ohun gbogbo tí a fẹ́ ṣe, ó yẹ kí a fi ìwọ̀n ìfẹ́ Ọlọ́run dúró lé lórí wípé ǹjẹ́ bí a bá ṣe nǹkan wọ̀nyí tàbí tí a bá tẹ̀ sí ọ̀nà yìí, yóò jẹ́ ìrànwọ́ fún wa láti wà nínú ìfẹ́ Ọlọ́run nípa wíwà ní mímọ́ ní àìlábùkù níwájú Olúwa. A sì ti rí wípé a nílò ọgbọ́n àti òye nípa àti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá. Bí a bá sì ní Kristi, tí a ní ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó máa kọ́ wa síwájú àti síwájú sí, ó dájú wípé ọgbọ́n àtòkè wá yóò jẹ́ tiwa. Nísinsìnyí a ó dìde dúró, àwọn ohun tí a ti kọ́ lónìí a ó mú lọ síwájú Olúwa wípé kí Ọlọ́run kí ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ó ṣe wá láǹfààní. Ìwọ tí ó dàbí ẹni wípé o kò tíì ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí o ké pe Olúwa. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ. Tàbí ìwọ tí o kò fi ara rẹ sí kíka ọ̀rọ̀ Ọlọ́run, kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí o fi ara rẹ sí kíkọ́ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tí ó dàbí ẹni wípé iná ìgbàgbọ́ rẹ ń jó rẹ̀yìn, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ múra. O fẹ́ jẹ́ ẹni tí ń gbàdúrà nígbà gbogbo, ẹni tí ń gbàdúrà déédéé àti nígbàkúùgbà. O fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run, o sì ń fẹ́ agbára láti lè ṣe ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé rẹ. O sì ń bèrè fún ọgbọ́n wípé Ọlọ́run fún ara rẹ̀ yóò fún ọ ní ọgbọ́n àti òye láti rìn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run. Bí a bá gbàdúrà tí a sì ké pe Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́ ti ọ wa. Báwo ni ìgbésí ayé àdúrà rẹ ti rí? Báwo ni o ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ? Sọ fún Ọlọ́run pé kí ó sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà. Di ìlérí Ọlọ́run mú. Ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é. Má ṣe jẹ́ àmọtara ẹni nìkan nínú àdúrà gbígbà. Kún fún àdúrà àti ẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn pẹ̀lú.

0: Ẹjẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó ní ìbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní ìyè. A ń bẹ̀ yín wípé lónìí ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní ìyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jòhánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bá ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Lónìí ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti ìyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbé, ṣùgbọ́n kí ó ní ìyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó ba lè ní ìyè. Èyí ń sọ fún wa wípé lóòótọ́ ni Jésù kó fún ẹnì kọ̀ọ̀kan wa. Lóòótọ́ ni Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ṣùgbọ́n ó dúró lórí wípé bí a bá gbàgbọ́, ni àǹfààní iyebíye yìí ni ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ìfẹ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì ni ohun tó ṣe iyebíye jù fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ayé yìí. Nípa ìfẹ́ yìí ni ìgbàlà fi ń jẹ́ tiwa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ yìí náà ló ń pèsè ibùgbé ayérayé fún ẹnì kọ̀ọ̀kan wa Lọ́run. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀, ṣùgbọ́n kí àǹfààní yìí èyí tí a ń sọ nípa ìfẹ́ kí ó tó lè jẹ́ tiwa, a ní láti ronú pọ̀dà, kí a gba Jésù gbọ́, kí a sì fún ìfẹ́ náà láyè nínú wa. Bí a bá kọ ìfẹ́ náà, a ó pàdánù ìyè àti ìbùkún ayérayé. Nínú Rómù orí karùn-ún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkọkànlélógún. Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ. Ó ń tẹnu mọ́ fún wa wípé Ọlọ́run fẹ́ wa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìdáríjì àti ìgbàlà. Ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kú fún wa. Ó sọ fún wa wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí ó dàbí ẹni wípé a kò lè ran ara wa lọ́wọ́, tí iṣẹ́ ọwọ́ wa tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ni Ọlọ́run fún ara rẹ̀ ni ó la ọ̀nà ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá sáà ti lè gbàgbọ́, ìgbàlà ìyè ayérayé ìyè ànípẹ̀kan yóò jẹ́ tiwa. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè ànípẹ̀kan nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ó yé gbogbo àwa tí a ń ka Bíbélì, tí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wípé ìyè yóò jẹ́ tiwa bí a bá gbàgbọ́, àti wípé ìfẹ́ yìí a fi fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa, wípé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ sórí ẹnì kọ̀ọ̀kan. Lónìí bí a ti ń wo ìfẹ́ aláìlẹ́gbẹ́ yìí tí ó fún wa ní ìyè ànípẹ̀kan, a ó pín ẹ̀kọ́ wa tàbí ìwàásù yìí sí ipa mẹ́ta. Ìkíní, ìbànújẹ́ ayérayé nítorí àìnáání ìfẹ́ Kristì. Nítòótọ́ ni Kristì fẹ́ràn wa. Nítòótọ́ ni Kristì kú fún ẹnì kọ̀ọ̀kan wọ ọ̀dọ̀ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ṣùgbọ́n kí a mọ̀ wípé bí a má ṣe aláìnáání ìfẹ́ Kristì yìí, ìbànújẹ́ ayérayé, ìdààmú ayérayé àti ìpọ́njú ayérayé ni ó jẹ́ ti irú ẹni bẹ́ẹ̀. Ìkejì, ìyè àìnípẹ̀kun nípasẹ̀ ìfẹ́ Kristì. iye ainipekun nipase ife Kristi iketa ife atokanwa si Olorun nitori Kristi ife atokanwa si Olorun nitori Kristi ke lo si ipa akoko ibanuje ayeraye nitori ainani ife Kristi ki oye wa fun pe nikokan wa wipe Jesu Kristi feran wa Olorun feran enikokan wa ke ma se ri enikeni ti o so wipe boya ife Olorun ko san de odo ohun tabi ife Olorun ko de ibi ile ohun ninu Marko ori ikewa Marko ori kewa ni ati nka itan ogbe nikan nibe lati ese iketa din logun oni bi o si tin jade bo si ona enikan sare to wa o si kunle fun o bi lere wepe oloko ni rere kili emi o se ti emi o fi le jogun iye ainipekan nihi ni ari wepe ohun to n dun ogbe ni lokan ni wepe o mo wepe aye yi ki se awa ilo ati pe bi a ba kuro ninu aye yi ki se bi kan na ni gbogbo wa o lo wepe awon kan won o jogun iye ainipekan sugbon o se wa lanu wepe awon miran won o jogun iya ainipekan iponju ayeraye eleyi ni o mu ki okunrin ki o ma bere wepe oloko ni rere o se se ki o ti ma gbo nipa Jesu o si ti wo igbesi aye re o si mo wepe o yato si awon oniwaasu ti won wa ni ayika o mo wepe o se se fun oloko ni yi lati tohun si ona ti o mu ese un le iya nipekan eni o fi n bere ibere toto o si n be lowo eni toto o wa si orisun iya nipekan lati bere wepe kini n o se ti won le ni iye ainipekan Jesu ko fi fepo boyo o so fun ni gbangba wipe o ni ohun ti o ni lati se ni ese ikokan din logun iwo sa mo ofin ma se pan saga ma se paniyan ma se jale ma se jeri eke ma se reni je bo fun baba ohun iya re eyi ni apa kini ohun ti Jesu so fun o ri wipe nihi Jesu wo awon ofin mewa o so nipa eyi to je mo ti arakunrin wa sugbon o fi ti Olorun o fi se apa kan o fe ki okunrin yi o fe ki o gbe won yewo ni kokan o so fun ni ese ogun o si dahun o si we fun pe oloko ni gbogbo nkan won yi li emi tin kiyesi lati igba ewe emi wa ye ki o yi o wi pe ohun ti an so nihi o je mo ojuse eni kokan si aladugbo re sugbon o ku ojuse wa si Olorun ki a to le jogun iye nipekan nitori ani lati fi Olorun pelu gbogbo okan wa pelu gbogbo agbara wa pelu gbogbo inu wa nihi nigbati Jesu wo ninu ese ikokan le logun nigba na ni Jesu si wo o feran re oye ko ye wa nigba na we pe bi o ti le je wo pe ko ti ni igbala bi o ti le je wo pe ko ti je alabapin ninu iye nipekan sugbon Jesu wo o feran re o si wi fun pe ohun kan le oko oku lota ohun kan ti oni ki o si fi fun awon talaka iwo si ni isura le orun si wa gbe agbelebo ki o si ma to mi leyin eyi ni a fun gege bi idanwo ki Olorun ki o le mo boya o feran Olorun ju owo lo o feran Olorun ju awon nkan aye lo sugbon inu re si baje si oro na o si jade lo ni ibinuje nitori ti o li oro popo nje eyi so wipe Olorun o feran okunrin yi rara o feran re sugbon sibe sibe ife ti Olorun fe ife ti Kristi fe ko fun ni iye nipekun nitori wipe ohun papa ko fe se ohun ti yo fun ohun ni iye nipekun o wa lowo enikokan wa lati mo wipe looto ni a pese igbala fun wa looto ni iye nipekun ni o je ti enikokan wa bi a ba gbagbo sugbon ani ojuse ti ani lati se ani igbese ti ani lati gbe ani ohun ti Olorun bere lowo wa ki ipese ti Olorun ti pese sile ki o to le je ti enikokan wa ninu Timoteo kini ori keji ni Olorun ti je ki o ye wa wi pe ko si oju saju lodo Olorun ati pe ko si wi pe boya ayanmo mi ni ogba igbala nitori pe asiwi asiso o wa laarin awa Yoruba o ma ro we pe boya ti yan awon kan si ona igbala a si yan awon miran si ona iparun sugbon bi o ba wo ede wa eni kokan wa ni o ni agbara lati yan e ni a fi pe wa ni eniyan eniyan ni eni ti yan nitori be olorun so wi pe o n fi iye ati iku ibokun ati egun si waju eni kokan gege bi eniyan eni ti o ni agbara lati yan gege bi eniyan eni ti o ni ipa ti o ni oye ti o ni anfani lati yan o n so fun awe pe ki a yan iye ki iye ni pekun ki o le je ti wa o so fun aninu timotheo kini yi ori keji lati ese keta nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o fe ki gbogbo eniyan ni igbala ki won si wa si ki won si wa sinu imo otito o ye ki o ye wa nigba na we pe ko si eni ti a ko ayanmo tabi kadara egbe ayeraye mo lara ninu peteru keji ninu ori keta ese ikesan peteru keji ori keta ese ikesan oluwa ko fi ileri re jafara bi awon elomiran iti ka ijafara sugbon o mu suru fun yin nitori ko fe ki enikeni ki o segbe ma fi oji inu ba lo bi atinka wi pe ko fe ki iwo ti o wa ni ko fe ki o segbe awon ara ile wa na ko fe ki won ki o segbe ko fe ki enikeni ki o segbe bi ko se pe bi ko se ki gbogbo eniyan ki o wa si ironu po ada gege bi mo ti so saju asise nla ati asiwi ni nigba ti a ba wi pe kadara ko labuye nitori o ma so fun a wi pe boya ki isomo ogbala ni boya wi pe a ko ko igbala mo kadara re awon miran a ma so wi pe ayanmo ni kadara tabi wi pe ayanmo ko gbogun tabi akunleyan ni adayeba eyi so fun a wi pe awon oro won yi won je asipa owe ton si ogun logo awon eniyan lona ti o si ran won lo si orun egbe nitori iwe mimo je ki o ye wa wi pe olorun ko fe ki enikeni ki o segbe nitori na bi o ba tin lo ede yi tele wi pe boya ako ori buburu mo tabi ako asetimo tabi o dabi eni wi pe igbala ko le je ti re ki o mo wi pe oro olorun so fun a wi pe enikeni ti o ba ke pe oruko lowa ohun ni a o gbala ninu romo ori kewa Romo ori kewa ese iketala nitori enikeni lo wi o iba se okunrin iba se obirin iba se odo iba se agba tabi arugbo enikeni ti o ba sa pe oroko lowa li a ogbala bi o ba so lekan sosu o ye ko to sugbon o tun tenumo titi de iwe ti o gbeyin ninu majemo titun ori ti o gbeyin ninu majemo titun ifihan ori ikeje le logun ese iketadinlogun ifihan ori kejilelogun ati ese iketadinlogun ati emi ati iyawo wipe maabo o nso fun a wipe o le wa sinu ijoba olorun oni ki o maabo ati eni ti o gbo ki o wipe maabo ati eni ti o ngbengbe ki o wa enikeni ti o ba si fe ki o gba omi iye na lofe enikeni ti o ba si fe bi o ba wa nihin loni ti o ti ni igbala ti o je wi pe o ti nfo ni dola o si karamasi ki iya ni pekun o ye ko yi o wi pe bi o ba ni igbala owo e lo wa nitori wi pe olorun fe araye to be ge o fi omo bibi re kan soso fun ni pe enikeni ti o ba gbagbo ki yo segbe sugbon yo ni iye aini pekan sugbon o ye ki a je ki nkan kan ki o ye wa ninu oro olorun wi pe bi o tile je wi pe olorun feran wa bi a ba se alaigbagbo bi a ba dakunla tabi bi a ba se alainani igbala olorun iye aini pekan tabi ife olorun o sese ki igbala yi ki o ma le je ti wa je ki n fun ni apere kan apere eni ti olorun so fun a wi pe oun feran pupo sugbon sibe pelu ife ti olorun fe nitori ko ko iha to dara si ife ti olorun fe yi ari wi pe o padanu igbala ife tabi iye ani pekun ti olorun fe lati fun ki a wo ninu jeremiah ori kokanlelogbon ese ogun jeremiah ori kokanlelogbon ese ogun omo owon ani ephraim fun mi bi omo inu didun ani nitori bi emi ti soro si to sibe emi ranti re nitori na ni okan mi se lu fun emi o se iyonu fun nitooto li oluwa wi o ye ki amo ni hi we pe olorun pe Ephraim ni omo won omo ti inu re dun si omo ti o je wi pe inu ohun o nlu fun o ni ife to jinle to si gboro to si ga o ni ife yi fun Ephraim sugbon bi a tin wo akosile ti ari nipa Ephraim ni ari wi pe nitori Ephraim yi ko gba ife olorun ko gba olorun gbo ko si rin ni ona ti olorun fe ki o rin ife yi ko fun ni igbala ife yi ko je ki anu olorun ki o wa fun ki o je ajemonu fun ninu Hosea ni a tin ka awon opo ese lati kebe lati ori keje Hosea ori keje lati ese kejo anka nipa Ephraim ran ti wupe on ti an so ni wupe bi olorun ti le fe wa to be ge ti o fi omo bibi re kan soso fun wa wipe ke ma ba se gbe o duro lori wipe ani lati gba olorun gbo ayafi to wa nibe niyan bi a ko ba gba ayafi yi ti a o si fi ara wa si olorun lowo o daju wipe igbala yi ko ni le je ti wa an se apere yi ni ti Ephraim ti olorun feran popo popo sugbon ti o dabi eni wipe Ephraim yi ko karamasi ki ife olorun si ninu Hosea ori keje lati ese kejo Ephraim on ti da ara re po mo awon eniyan na Ephraim ni akara ti a ko yi pada eyi nso ni pa akara ti an din lori ina wipe apa kan jona apa kan baje wipe o dabi eni wipe Ephraim yi ko ya ara re soto kuro laarin awon alejo awon ajoji e la fi nso ni ese kesan awon alejo si ti je agbara re run o nko simo ni toto ewu wa kaakiri li ara re sibe o nko mo ni ese kokanla oni Ephraim pelu dabi o pe adaba ti ko li okan won ko si Egypt won lo si Assyria iketala igbe ni fun won nitori won ti sa kuro lodo mi iparun ni fun won sori nihin we pe eni ti olorun feran ti ko karamasi ki ife olorun eyi ti ba fi ni igbala eyi ti ba fi ni iye olorun so wi pe iparun igbe iponju ibanuje yo wa fun iru eni be ninu Hosea yi kan na ori kerin ese iketadinlogun Hosea ori kerin ese iketadinlogun Ephraim dapo mo orisha jowo re si o nso fun a wi pe Ephraim yi ni toto ni olorun feran re sugbon nigba ti ko gba ife olorun o fara mo orisha olorun wa nso wi pe ki a fi sile nitori o dabi eni wi pe Ephraim o ti te ni waju olorun ogungi koja ewe ni orikejo Hosea orikejo Hosea ni ese kokanla nitori Ephraim ti te pepe popo lati deshe pepe yo je ohun ati deshe fun Ephraim ti olorun feran Ephraim ti olorun pe Ephraim ti olorun fe fun ni igbala igbala ayeraye iye ayeraye sugbon nitori ko gba olorun gbo o lo te pepe ese fun ara re o si so awon ese won yi di popo ninu ese ikejila oni mo ti kowe ohun popo ti ofin mi si sugbon a ka won si ohun ajeji Ephraim yi to ye pada o ka oro olorun si ohun ajeji eyi ti anu olorun iye olorun ore ofo olorun iba fi je ti re ko le je ti re nitori wi pe o pa ife olorun o pa ti bi a ba fi oju inu wo oro eniyan ti a si ka oro olorun ni akaye a o ri pe opo lo nko ife olorun ti won sin padanu igbala ati iye aini pekan adura mi fun enikan kan wa ni wo pe a o ni ko ife olorun a o si ni padanu iye ayeraye loruko jesu e lo mu wa lo si ipa keji ninu iwasu ti oni iye aini pekan nipase ife kristi iye aini pekan nipase ife kristi bi a ba fe ni igbala bi a ba fe ni iye aini pekan ani lati mo we pe nipa ife kristi ni sugbon ki a mo we pe ohun kohun ti o ni lati se o ti se ohun gbogbo to ni lati se ni o ti se ki a ba le ni igbala o ti pese igbala fun enikokan wa o wa ku ki iwo gan ki o gbe igbese bi o ba ti ni igbala yi ki o gbe igbese ti o to ki igbala olorun ki o ba le je ti re atun pada sinu johanu ori keta ese ikerin din logun ki atun gbe yewo lekan si wi pe ife olorun ife ti ko legbe ni ife to po ife to gani o si ife wa to bege ti o fi ran omo bibi re kan soso ti o si so wi pe ki o ko fun wa lori igi agbelebo ki enikeni ti o ba gba gbo ki o ma ba se gbe oni enikeni ti o ba gba gbo iba je wi pe o wa lati ile awon aborisa tabi wa lati idile awon elesin miran tabi abi o sinu agbole igbagbo eyi ki se eyi odi olowo igbala o ni nitori olorun fi araye to bege ti o fi omo bibi re kan soso fun ni o ti fi omo bibi re kan soso fun wa

ìfẹ́ tí Ọlọ́run ní sí wa gbọ́. Kí ìgbàlà Ọlọ́run kí ó tó lè jẹ́ tiwa, a ní láti mọ̀, a ní láti gbà nínú ọkàn wa, a ní láti gbé yẹ̀wò kí a ronú lórí rẹ̀, a ní láti gbára lé kí a sì gba ìfẹ́ tí Ọlọ́run ní sí wa, kí a gbà á gbọ́. Ó ní ìfẹ́ ni Ọlọ́run. Ẹni tí ó bá sì ń gbé inú ìfẹ́, ó ń gbé inú Ọlọ́run àti Ọlọ́run nínú rẹ̀. Nítorí náà, ohun àkọ́kọ́ tí a ní láti ṣe ni kí a mọ̀ wípé àwọn nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run lòdì sí, àwọn nǹkan tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó lòdì sí, kí a kọ̀ wọ́n sílẹ̀. Bí a bá ti ń kọ̀ wọ́n sílẹ̀, èyí jẹ́ wípé a ń ronú pọ̀àdà. Bí a bá sì ti ronú pọ̀àdà, kí a máa wo Jésù Kristì tí ó kú fún wa lórí igi àgbélébó, tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí ìyà tí ó jẹ fún wa, nítorí ìfẹ́ rẹ̀ fún wa, kí a sì gbà á gbọ́. Bí a bá ti ń gbà á gbọ́, ni ìgbàlà, ìdáríjì, ìyè àìnípẹ̀kun yóò máa jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Kí a mọ̀ wípé ìgbàlà tí a ń sọ nípa rẹ̀, ó ń jẹ́ ti àwọn tí wọ́n gbàgbọ́. Ó dúró lórí wípé bí a bá gba ìfẹ́ rẹ̀ tí ó ní sí wa, bí a bá gbà á gbọ́. Efesu orí kejì ẹsẹ̀ ìkẹrin títí dé ẹsẹ̀ ìkarùn-ún. Efesu orí kejì ẹsẹ̀ ìkẹrin. Ṣùgbọ́n Ọlọ́run, ẹni tí í ṣe Ọlọ́rọ̀ lé àánú, nítorí ìfẹ́ ńlá rẹ̀ tí ó fi fẹ́ wa nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa, ó sọ wá di ààyè pẹ̀lú Kristi. Oore ọ̀fẹ́ lẹ a ti fi gbà yín là. Èyí jẹ́ kí ó yé wa wípé ìgbàlà wa kì í ṣe wípé mò ń dáwó sínú ìjọ. Ìgbàlà wa kì í ṣe wípé mo ní ìrìbọmi gẹ́gẹ́ bí ọmọdé. Ìgbàlà wa kì í ṣe wípé mo ń lọ sí ilé ìsìn kan. Ìgbàlà wa kì í ṣe lórí wípé mo ń fún alágbè lówó. Ìgbàlà wa kì í ṣe wípé rere tí mo ń ṣe nínú ayé mi ó pọ̀ ju búburú tí mo ti ṣe. Ìgbàlà wa wà lórí kì í ṣe iṣẹ́ ọwọ́ ara wa, ṣùgbọ́n lórí ìfẹ́ Ọlọ́run fún wa. Ó ní nítorí àánú rẹ̀ tí ó pọ̀ rí kọjá, ó jẹ́ Ọlọ́rọ̀ lé àánú, nítorí ìfẹ́ ńlá rẹ̀. Àwa tí a ti kú sínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, nísinsìnyí a ń sọ wá di ààyè nínú Kristi. Nínú Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlélógún. Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlélógún. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gba ọ̀rọ̀ mi, tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, ó ní iyè tí kò nípẹ̀kun, òun kì yóò sì wá sí ìdájọ́, ṣùgbọ́n ó ti ré ikú kọjá bọ́ sí iyè. Nínú Jòhánù yìí kan náà, orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínláàádọ́ta. Ẹ̀rin èje ìkẹtàdínláàádọ́ta. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí ó bá gbà mí gbọ́, ó ní iyè àìnípẹ̀kun. Ó ní ẹni tí ó bá gba òun gbọ́, ó gbà á gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà, ó gbà á gbọ́ gẹ́gẹ́ bí ẹnìkan ṣoṣo tí a fi rúbọ fún ẹ̀ṣẹ̀ wa, ó gbà á gbọ́ gẹ́gẹ́ bí arọ́pò rẹ, ó gbà á gbọ́ gẹ́gẹ́ bí ẹni tí a fún wa, gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, ó sì fẹ́ wa tó bẹ́ẹ̀, tó jẹ́ wípé ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ yìí ni ó fi ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo, ni ó fi mú èérí àti ìdọ̀tí ayé wa, ni ó fi mú wọn kúrò gẹ́gẹ́ bí a ti sọ fún wa nínú ìfihàn orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún. O ní láti gba èyí gbọ́, kí ẹ̀jẹ̀ Jésù kí ó lè wẹ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ nù, kí ẹ̀jẹ̀ Jésù kí ó lè jẹ́ ìtùtù fún ẹ̀ṣẹ̀ rẹ. Ìfihàn orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún. Àti láti ọ̀dọ̀ Jésù Kristì ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú àti aláṣẹ àwọn ọba ayé, 36 tí ó tẹ̀lé, ẹni tí ó fẹ́ wa, ìfẹ́ rẹ̀ ló fún wa ní ìgbàlà, ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nù nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, ó wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Ìfẹ́ Ọlọ́run ló rán Kristì sáyé ẹ̀ṣẹ̀ yìí láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Ìfẹ́ Kristì ló jẹ́ kí ó gba ikú wa kú. Ìfẹ́ rẹ̀ ló fún wa ní ìdáríjì. Kò sí ẹnikẹ́ni tí ó lè ní ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run bí kì í bá ṣe wípé ó rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù, bí kì í bá ṣe wípé ó gba Jésù Kristì gbọ́, ẹni tí ó kú fún ẹ̀ṣẹ̀ wa. Ìfẹ́ rẹ̀ ló fún wa ní ìgbàlà, ìfẹ́ rẹ̀ ló fún wa ní ìràpadà, ìfẹ́ rẹ̀ ló fún wa ní ìsinmi ìbàlẹ̀ ọkàn, òun ló fún wa ní ìdáǹdè kúrò nínú ẹ̀ṣẹ̀, òun ló fún wa ní iyè àìnípẹ̀kun. Gbọ́ bí olórin kan ti wí, ó ní ìfẹ́ ìyanu Ọlọ́run, ìfẹ́ aláìlẹ́gbẹ́, pé Kristì ọmọ Ọlọ́run kú lórí òkè Kálvárì, ìfẹ́ tó ga tó sì jinlẹ̀, pé ó wá kú fún ẹlẹ́ṣẹ̀. Nínú ègbé rẹ̀ ni ó ti sọ pé ìfẹ́ ìyanu ni o, ìfẹ́.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀ kan lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn níyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì ń sọ fún àwa náà ni a fẹ́ gbé yẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22, Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbà tí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín, ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń ki àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà, ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 24. Bí ó sì ti rí lé ọjọ́ Noah, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn ń jẹ, wọ́n mu, wọ́n gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fúnni títí ó fi di ọjọ́ tí Noah wọ inú ọkọ̀ lọ, kí ikú omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, a mú Noah àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta, a mú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun, a ó mú ọ kúrò lórí ilẹ̀ ayé, a ó mú ọ lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 22. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n mu, wọ́n rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súlfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé, ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀ ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀, nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpalárada àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókun. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúra sílẹ̀, a ní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ
o fun gbogbo wa lapapo o fun awon ijo lakoko na o si fun awon ijo ni akoko ti wa yi o nso fun awe pe enikeni ti o ba ni eti ki o gbo koko meta ni a yewo ninu ohun ti an ko loni ikini anfani alailegbe anfani alailegbe ikeji aigboran ati aigbagbo aigboran ati aigbagbo iketa adanu ayeraye ikini anfani ailegbe ti ayalochi ni ikeji aigboran ati aigbagbo ayalochi iketa adanu ayeraye fun ayalochi ki o le ye wa dara dara awon anfani alailegbe awon anfani alailonka ti ayalochi ti oni sibe sibe ti ko mu awon anfani wonyi lo sugbon ti o di eni iparun ti o di eni igbe ti o di eni ti o nlo ayeraye ni orun apadi a ma wo iwe mimo lati Genesis ori kejila Genesis ori kejila ki a le ri we pe bi awa na bi a ti ni anfani lati gboro igbala be ni o na ni o ni anfani lati gbo oro igbala ati lati sakuro ninu iparun Sodomo ati Gomora sugbon ko mu anfani na lo Genesis ori kejila lati ese ikerin Genesis ori kejila lati ese ikerin nihi ni ati nwo nigba ti a pe Abraham ti Abraham si se igboran si Olorun ti o si jade sugbon ki a wo awon ti o ba jade ese ikerin be li Abraham lo bi Oluwa ti so fun lo ti si ba lo Abraham si je eni 75 odun ni igba ti o jade ni Harani yi so fun awe pe Lot wa pelu re awon idile Lot si wa nibe pelu ni ese ikarun Abraham si mu Sarai aya re ati Lot omokunrin re ati gbogbo ini won ti won kojo eniyan gbogbo lara awon eniyan gbogbo won yi ni aya Lot wa pelu ti won si ti won ri ni Harani won si jade lati lo si ile Kenani ni ile Kenani ni won si wa si Abraham si la ile na koja lo si ibi ti a npe ni Shechem si gbe more si si bo more awon ara Kenani si wa ni ile na ni igba na Oluwa si fi ara han fun Abraham o si we pe iru omo re ni emi o fi ile yi fun nibe ni o si te pepe fun Oluwa o si ti o ti ran ti o ti fi ara han nihi ari we pe Abraham o je eni ti o sin Olorun sugbon o ti afẹ ki o ye wa ni we pe bi o ti te pepe bi o ti n gbadura bi o ti n sin Olorun alaye Lot ati aya re pelu won wa nibe ati le so fun awe pe nigba kan won ko Lot ati awon aya ati aya re ati awon eniyan re ati ohun gbogbo ti o wa ninu Sodomo akun leru eyi Abraham yi kan na lo tun lo lati je iranwo lati ko won pada ni oko ero ti a ko won lo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun bi ati nka ki o ma fi okan ba lo ki o si mo awon anfani ti aya Lot ni sugbon ti ko mulo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun o si gba gbogbo ero na o si gba Lot arakunrin re pada pelu ero re ati awon obinrin pelu la awon obinrin won yi ni aya Lot ati awon eniyan ni akoko yi ninu ese ikeji ni logun Melchisedeki oba Sodomo si mu onje ati oti waini jade to wa o si ohun a si ma se alofa Olorun oba oba ogo tabi oga ogo nihi ni a nso fun wa wipe nigbati Melchisedeki ti o pade Abraham to si fun ni onje ati oti waini aya Lot yi kan na o wa nibe o ri ohun gbogbo ti a n se bi ko ba tile si nibe o ye ki oko re oko Lot yi ki o royin fun awon ti oju ohun ri ati awon ti won ba pade ati bi Melchisedeki eni ti a da ni irisi ni aworan ni apere omo Olorun omo alade alaafia nitori pe a pe Melchisedeki fun re ni oba Salem eyi je oba alaafia ti o n se apere ti o n duro fun
omo alade alafia Jesu Christi ninu Genesis ori ikokandilogun Genesis ori ikokandilogun ese ikini awon angeli meji si wa si Sodomu li asale Lot si joko li enobode Sodomu bi Lot si ti ri won o dide lati ipade won o si dojubole nihi ni ari awon angeli meji ti o wa si Sodomu won ni ise kan ti aran won eyi ni lati pa Sodomu on Gomorarun sugbon gege bi ore ofe Olorun gege bi ifahan Olorun fun Lot ati ara ile re o je ki Lot ki ori won o si gba won wole ninu ese iketa o si ro won gidigidi won si ya si won si yato won si wo inu ile re o si se ase fun won o si de akara alaiwo fun won won si je eje ki o ye wa wipe aya Lot yi pelu o je ranwo lati wa onje lati se onje fun awon angeli won yi won si je wo iru anfani ti obirin yi ni ki won to sun ni ojo na bi o ba je ni ti nka bibeli o mo wipe awon ara ilu na won de won so wipe won fe mo awon okunrin meji won yi sugbon won fa Lot wole nibi ti won ti ni ariyanjiyan won si bo ifojulu awon ara Sodomu ise iyanu yi ni aya Lot ri nikeyin ni aso fun awe pe awon angeli won di won lowo mu won di Lot lowo mu won di aya re lowo mu ati awon binrin won mejeje wo pe ki won ki o jade ki won ki o si sa asala fun emi won bi a ba fe so ni ikokan o ye ki a mo awon anfani ti o wa fun aya Lot ikini o jeun ti ati menuba sugbon ki a wo ni ikokan lo aya Lot je eni ti o mo Abrahamu Abrahamu ni a pe ni ore Olorun ati baba igbagbo o si ri bi Abrahamu ti tepepe ti o si Olorun alaye sugbon sibe sibe obirin yi ko mu ipinu bi o ti le ri eni ti nsin Olorun bi o ti le ri eni ti o ti ko awon orisa sile ti o nso Olorun alaye ipinu kan ko si ninu re we pe bi Abrahamu bi o ti nse ohun na papa ohun fe se be a so we pe ni ikeji nigbati Melkisedeki oba alaafia ti o ni afijo pelu omo alade alaafia nigbati o pade Abrahamu yo fun ni onje ati oti wine ije apere pe Jesu o fun ani ara re ati eje re lati gba wahala e si je apere ohun ti ijo ma nse loni we pe a ma nje onje fun iran ti ara Jesu Christi ti a bo fun eni kokan wa a si ma mu wine pelu ni akoko onje ale Oluwa lati se iranti iku Jesu eyi ni aya Lot ri o wa nibe nigbati gbogbo nkan wonyi sele sibe sibe ko fi ara re fun Olorun iketa ori awon angeli meji wonyi won ti le lo oru ojo kan ninu ile won o si gbo eko ati ikilo lenu won sugbon sibe sibe o se gbe ikerin o mo daju wipe orun rere nbe nitori awon alejo ti won gba lale na eje awon angeli wonyi won ki se ara ile awon Abrahamu tabi Lot won ki si gbe Sodomu tabi Gomora won o si ni ile aye sugbon lati orun le ati ran won wa awon alejo lati orun wonyi won si be won wo won si so fun wi pe ojo ina ojo idajo yo ro sori Sodomu on Gomora sibe sibe obirin yi ko taji ninu orun emi ti o sun lati ni igbala Olorun ikarun ori ise ami ori ise iyanu ti awon angeli won yi se ni Sodomu ko salai mo pe Olorun ran won lati mu idajo wa sori awon elese ninu Sodomu ikefa o gbo iwaasu Lot nigbati Lot jade lo ti o nso fun awon ara ile re we pe e jade nitori we pe Oluwa so pe ohun pa ohun yo pa ibi irun ikeje awon angeli Olorun won yi won di lowo mu lati fa jade kuro ninu iparun sibe sibe obirin yi ko mu ipinu lati le je ti Olorun ati lati le se ohun ti o ye lati se ikejo Oluwa saanu fun o si fi ona igbala han sibe obirin segbe sugbon ki se ebi Olorun ebi ti re ni eyi ni a pe ni afowofa eru omo lanke wipe ohun fara re lo fowofa ti o fi segbe sugbon ki se aya Lot nikan a ri wipe amo Israeli pelu iru iha bee ni won ko si awon anfani ti won ni
ninu Isaiah ni a ti nka ori karun ese ikerin Isaiah ori karun ese ikerin nihi ni Olorun ti ran awon mo Israel ti wo pe ohun ti se ohun gbogbo ti o ye ki ohun ki o se lati je ranwo fun ati lati ri wo pe won ni igbala lati je ki won so eso ti o ye Isaiah ori karun ese ikerin oni kini aba se si ogba ajara ini awon mo ile Israeli kini aba se si ogba ajara mi ti emi ko ti se ninu re nigba ti mo wo pe iba so eso e se ti o fi nso eso kikan nihi ni a ti ro pe olorun o n pe awon mo Israeli won ni nija we pe ohun ti se ohun gbogbo ti o ye ki a se ki won ki o le ni alaafia ki won ki o le ni iye ki won ki o le ni igbala olorun oni sugbon kaka ki won ki o so eso to dara eso kikan ni won so ninu johanu orike dogo johanu orike dogo ni jesu ni o ti nfi eso yi kan na kan awon mo israeli ni akoko tire johanu orike dogo ese ikeji le logo iba se pe emi ko ti wa ki iba se pe emi ko ti wa kin si ti ba won soro won iba ti li ese sugbon nisisiyi won di alai riwi fun ese won iye so fun awe pe jesu se ohun to ye ko se o wa su o se ise iyanu o mu alaisan larada o mu ki awon aditi ki won ki o gboran o si je ki aji awon oku dide sugbon sibe sibe pelu ohun gbogbo ti jesu se laarin won ni ariwe pe won o kobe ara si ihirere won o si nani eborun ti jesu oluwa ti o mu to won wa eyi ni ari ninu ayaloti eyi ni olorun fun ara re ti o fi si enu jesu oluwa wa we pe awa ti a wa ni isinsiyi ti igbeyin aye deba we pe o ye ki a ranti ayaloti ki adanu ati jamba ti o deba ki o ma ba deba eni kankan wa loruko jesu nisisiyi a lo si ipa keji ti a pe ni aigboran ati aigbagbo ayaloti nitori a so fun won ohun ti o ye ki won ki o se a so fun won iru imurasile ti won ni lati murasile a so fun won iru ona ti o ye ki won rin ki won ki o le ri iye iye ainipekun sugbon o se ni laanu we pe obirin yi o gbo sugbon ko gba o mo ona sugbon ko gba ona igbala ti a toka si fun ti a si pese sile fun ebi re ninu Genesis le ati nka le kan si lati ese ikedogun Genesis ori kokan de logun ese ikedogun nigbati oye si nla nigba na le awon angeli na le loti ni re wipe dide mo aya re ati awon obirin re mejeji ti o wa nihi ki iwo ki o ma ba parun ki o ma ba run ninu iya ise ilu yi nigbati o si nlora awon okunrin na nawo mu le owo ati owo aya re ati owo omobirin re mejeji je oluwa sa shanu fun won si mu jade won si fi seyin odi ilu o si se nigbati won mu won jade seyin odi tan li o wipe sa sala fun emi re ma se wo ehin re ma se wo ehin re be ni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa sala lo sori oke e ki iwo ki o ma ba se gbe nihi ni a ri ikilo ati ona abayo ti a pese fun loti aya re ati awon omo meji ti o wa lodo won sugbon kini a ri ti obirin yi se ni ipa akoko ese ikerindinlogbon Genesis ori kokandinlogun ipa akoko ese ikerindinlogbon sugbon aya re boju wo ehin leyin re eyi ni

àìgbọràn. Ìkejì ni àìgbàgbọ́. A ti sọ fún wọn, ṣùgbọ́n ọkàn rẹ̀ kò gbàgbọ́ nínú ohun tí Ọlọ́run ń sọ, nínú ohun tí a sọ láti ẹnu àwọn áńgẹ́lì. Kò yà wá lẹ́nu nígbà náà. Bí ó bá ṣe é ṣe fún obìnrin yìí láti ṣàìgbọràn sí ọ̀rọ̀ tí áńgẹ́lì sọ, kò yà wá lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ lónìí. Ìkẹta ni àìkanisí. Bí ó bá jẹ́ wípé àyà Lọ́ọ̀tì ó ka àwọn áńgẹ́lì wọ̀nyí sí, ó dájú wípé yóò mú ọ̀rọ̀ wọ̀nyí tí a ti sọ fún, yóò mú sí ọkàn rẹ̀. Ìkẹrin, àìbẹ̀rù Ọlọ́run. Nítorí wípé ó mọ̀ àwọn áńgẹ́lì tí a rán wọ̀nyí, wọ́n jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run. A sì sọ fún wọn wípé kí wọn kí ó pa Sodomu òun Gomorra run. Àwọn áńgẹ́lì ti sọ fún wọn wípé Ọlọ́run ni ó rán wa. Ìdájọ́ ti dé, ìparun ti dé, òpin ti dé fún àwọn Sodomu àti Gomorra. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a rí wípé obìnrin yìí kò náání, kò sì bẹ̀rù, nítorí wípé ó ṣàìgbọràn sí ohun tí a sọ wípé kí ó má ṣe. Ìkarùn-ún, àìfẹnipeni. A máa ń sọ fún wa wípé àìfẹnipeni ni ó mú kí ara oko sán ìbàntẹ́wọ̀lú. Èyí ni wípé bí obìnrin yìí, bí ó bá ní nǹkan kan lọ́kàn wípé àwọn tí ó sọ̀rọ̀ wọ́n ju ènìyàn lọ, àwọn tí ó sọ̀rọ̀ ìránṣẹ́ látòkè wá, ìránṣẹ́ látọ̀run wá ni, àti wípé wọ́n lè lọ́wọ́ mú, wọ́n sì fà wọ́n jáde. Wọ́n ń sọ fún wa wípé kí wọn kí ó jáde, ṣùgbọ́n àìfẹnipeni. Kí a máa fi ojú wo àwọn ènìyàn bíntí, kí a sì máa fojú wo ẹ̀kọ́ tàbí ìkìlọ̀ tí à ń fún wa, kí a máa fojú wo bí ẹni wípé kò jẹ́ nǹkan kan, òun ló ṣe kó pa obìnrin yìí. Ìkẹfà ni àìní ìpinnu. Bí ó bá jẹ́ wípé obìnrin yìí ní ìpinnu láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, láti kọ ẹ̀ṣẹ̀ búburú sílẹ̀, láti kọ Sodomu àti Gomorra sílẹ̀, àjálù tí ó dé ba, ìbámá ti dé ba ní ìgbà náà. Bí àwọn nǹkan wọ̀nyí bá wà nínú ayé wa, àwa náà, èyí ni àìgbọràn, àìgbàgbọ́, àìkanisí, àìbẹ̀rù Ọlọ́run, àìfẹnipeni tàbí àìní ìpinnu. Bí wọ́n bá wà nínú ìgbésí ayé wa, ó máa ń fa ìpadà sẹ́yìn fún ẹni tó bá sọ wípé òun ti jẹ́ ọmọ Ọlọ́run. Bí irú ẹni bẹ́ẹ̀, bí ò bá ṣọ́ra, bí abẹ́rẹ́ bá bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀, á dètè. Èyí jẹ́ wípé bí irú ẹni bẹ́ẹ̀ bá padà sẹ́yìn àti padà wá sí ọ̀nà Ọlọ́run, ó ṣeéṣe kí ó le, kí ó ṣòro jọjọ fún irú ẹni bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe ń kì wá nílọ̀ wípé ó yẹ kí a ṣọ́ra, kí ohun tí ó dé bá obìnrin yìí kí ó má dé bá ẹnì kọ̀ọ̀kan nínú wa. Kí tilẹ̀ ló dé tí obìnrin yìí tí ó fi bojú wo ẹ̀yìn? Jésù sọ fún wa nínú Matthew orí kẹfà ẹsẹ̀ 21. Matthew orí kẹfà ẹsẹ̀ 21, ó ní, nítorí níbi tí ìṣúra yín bá gbé wà, níbẹ̀ ni ọkàn yín yóò gbé wà pẹ̀lú. Níbi tí ohun tí ó ń dùn wá lọ́kàn, èyí tó máa ń pọ̀ lọ́rọ̀ ẹni, ohun tí ó wà nínú ọkàn wa, níbi tí ó bá wà, ibẹ̀ ni ọkàn wa yóò wà pẹ̀lú. Bí obìnrin yìí, bí ó bá ti ronú Ọlọ́run, ó ń ronú ìsìn Ọlọ́run. Bí ó bá jẹ́ wípé ó ń ronú ẹ̀kọ́ tí a kọ́ àti ìkìlọ̀ tí a fún, bí ó bá ń ronú tí ó ń wo òkè níbi tí a fẹ́ kí wọn kí ó lọ, ìbámá ti ṣègbé pẹ̀lú àwọn ará Sodomu òun Gomorra. Èyí ni májẹ̀mú titun ni ó fi ń kì wá ní ìlọ̀ nínú Galatia orí kejì. Galatia orí kejì láti ẹsẹ̀ 2. Galatia orí kejì ẹsẹ̀ 2, nítorí pé bí mo bá tún gbé ohun wọn ni tí mo ti wó palẹ̀ ró, mo fi ara mi hàn bí arúfin. Àwọn nǹkan tí a ti kọ̀ sílẹ̀ nígbà tí a bá Jésù pàdé, a ti kọ ayé sílẹ̀, a ti kọ àwọn ìfẹ́kúfẹ́ inú rẹ̀, a ti kọ sílẹ̀ àwọn ìtànjẹ ìtàn inú rẹ̀, a ti kọ sílẹ̀ àwọn àńṣòròlé tí ó wà nínú ayé, a ti kọ̀ sílẹ̀ àwọn kí a tó máa bá àwọn ajagilé gbòṣogùn, ká máa sáré tọ̀ wọ́n lọ, kí a fẹ́ ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́ran ara. A ti kọ àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, àwọn ìwọṣọ ayé, ìjẹun ayé, ìkóbìnrinjọ ayé, a ti kọ gbogbo nǹkan wọ̀nyí sílẹ̀. Ó ní bí a bá tún padà sí àwọn nǹkan tí a ti kọ̀ sílẹ̀, a sọ ara wa di ẹlẹ́ṣẹ̀, a sọ ara wa di apẹ̀yìndà, a sọ ara wa di arúfin. Àdúrà mi ni wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìjọba Ọlọ́run, a ò ní padà sẹ́yìn lórúkọ Jésù. Nínú Ébèrù orí kẹwàá ẹsẹ̀ 12. Ébèrù orí kẹwàá ẹsẹ̀ 12, ṣùgbọ́n olódodo ni yóò yè.

0: Nípa ìgbàgbọ́, nípa ìgbàgbọ́ lè a ti fi gbà wàhálà, nípa ìgbàgbọ́ lè a fi sọ wá di mímọ́, nípa ìgbàgbọ́ lè a fi ń wò wá sàn, nípa ìgbàgbọ́ la ń tó wa sílẹ̀ tí wọ́n fún wa ní ìdáǹdè, nípa ìgbàgbọ́ ni a ń rì wá bọnú ẹ̀mí mímọ́ bí ìgbà tí a baptisi wa nínú ẹ̀mí mímọ́, nípa ìgbàgbọ́ ni a ń gbé ìgbésí ayé aṣẹ́gun, ìgbé ayé tó borí ẹ̀ṣẹ̀ tó sì borí èṣù. Ó ní ṣùgbọ́n olódodo yóò yè nípa ìgbàgbọ́, ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn, ọkàn mi kò ní inú dídùn sí i. Èyí ni Ọlọ́run fi han aya Lọ́ọ̀tì wípé bí ẹnikẹ́ni bá bojú wẹ̀yìn, bí ẹnikẹ́ni bá yí padà kúrò nínú ọ̀nà òtítọ́, ọ̀nà rere, ọ̀nà ìgbàlà, ọ̀nà ìwà mímọ́ tí a ti fi ẹsẹ̀ lé, ó ní òun ò ní inú dídùn sí irú ẹni bẹ́ẹ̀. Nínú Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ogún, Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ogún. Nítorí lẹ́yìn tí wọ́n bá ti yọ tán kúrò nínú ìrí ayé nípa mímọ Olúwa àti olùgbàlà wa Jésù Kristì, bí wọ́n bá sì tún fi ara kó tí a sì ṣẹ́gun wọn, ìgbẹ̀yìn wọn á burú ju ti ìṣáájú lọ. Ó ń sọ nípa àwa tí a ti ní ìgbàlà, tí a ti bọ́ kúrò nínú ìrí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé, tí a ti wẹ̀nà mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Ó ní bí a bá tún bojú wẹ̀yìn, bí a bá tún yí padà, bí a bá tún ti padà sínú nǹkan tí a ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ní ìgbàlà nígbà ìpàgọ́ àjínde, tàbí a ti ní ìgbàlà ṣáájú ìpàgọ́ àjínde, ó ní bí a bá bojú wẹ̀yìn láti kó èébì ìwájẹ àtúndì arúfin adìẹ ẹlẹ́ṣẹ̀, ó ní ìgbẹ̀yìn irú àwọn bẹ́ẹ̀ yóò burú ju ti ìṣáájú lọ. Nínú ẹsẹ̀ 21, nítorí ìbásàn fún wọn kí ó máa mọ ọ̀nà òdodo ju lẹ́yìn tí wọ́n mọ̀ ọ́n tán, kí ó yí padà kúrò nínú òfin mímọ́ tí a fi fún wọn. Òwe òtítọ́ ni ṣe sí wọn lára wípé ajá tún padà sí èébì ara rẹ̀, àti ẹlẹ́dẹ̀ ẹ̀sí tí a ti wẹ̀ mọ́ sínú àfọ̀ nínú ẹrẹ̀. Ọlọ́run ò ní ṣe wá ní ẹlẹ́dẹ̀ àti ajá lórúkọ Jésù. Nítorí wípé bí ẹnikẹ́ni bá padà sẹ́yìn, èyí ni Bíbélì fi ń wé ajá tí ó padà sínú èébì rẹ̀. Ǹjẹ́ bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá kú sírú ipò bẹ́ẹ̀, níbo ni yóò ti lo ayérayé? Ìfihàn orí 22 ẹsẹ̀ 15, nítorí lóde lè àwọn ajá gbé wá. Bí o bá padà sínú ẹ̀ṣẹ̀, ìwọ tí o ti mọ ọ̀nà ìgbàlà, ìwọ tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì, ìwọ tí o ti ń sọ wípé tó ń jẹ́wọ́ Jésù lolówa, bí o bá padà sínú èébì rẹ, bí o bá padà sínú èérí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí a ti mọ jáde tẹ́lẹ̀, ó ní irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ bí ajá. Ó sì ń sọ fún wa wípé nítorí lóde lè àwọn ajá gbé wá, àti àwọn oṣó, àti àwọn àgbèrè, àti àwọn apànìyàn, àti àwọn abọ̀rìṣà, àti olúkúlùkù. Ẹni tí ó fẹ́ràn èké, tí ó sì ń búra èké. Nítorí bẹ́ẹ̀, a ń sọ fún wa wípé a ní láti jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́. Ohun tí ó jẹ́ kí obìnrin yìí kí ó padà, kí ó bojú wẹ̀yìn, ni wípé ọkàn rẹ̀ wà nínú àwọn afẹ́fẹ́yẹyẹ, ìgbádùn Sodomu àti Gomorra lọ́rọ̀ kan. Ó fẹ́ràn ayé. Nítorí a sọ fún wa, ẹni tí ó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé yóò jẹ́ ọ̀tá Ọlọ́run. Nínú Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ 4, ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ẹ kò mọ̀ pé ìbárí ayé ìṣọ̀tá Ọlọ́run ni? Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run, bí o bá sì jẹ́ ọ̀tá Ọlọ́run, ó yẹ kí o mọ̀ wípé nígbà tí Jésù bá dé, o kò ní lè bá lọ. Nítorí àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú ìwà mímọ́, ni Jésù ń padà bọ̀ wá láti kó lọ rele. Nínú Jòhánù kínní orí kejì láti ẹsẹ̀ 15, ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀. Nítorí ohun gbogbo tí ń bẹ lé ayé, ìfẹ́ kò fẹ́ ara, ìfẹ́ kò fẹ́ ojú, àti ìrera ayé kì í ṣe ti bàbá. Bí kò ṣe ti ayé, ayé sì ń kọjá lọ, ati ife kufe re shugman, eni ti o ban se ife olorun ni yo duro lai lai. Ni toribe apere, on ti a ri, ni pa ti obirin yi ni wope, o ni ife aye, ni nu okan re. Shugman, anki wani lo wope, ke ashora. Ni tori beni yon lola, lola, tola re nshon re re, bi omi. To pata ki nipo, bi o shupan joba, la anri ra wom. To nloba, bi e ni pe, on tiko ni o shuwani, to won koko maye be a ja, wo me gogwe ran, to njaye a je fenyiti. Oro la non so fan wepe, igba o lo, bi o re re, ojo kombo, ti elemi, yo beri, ti ya o si farahan, ni waju, ite idajo, nje, eni choba fe a ye, yo ba aye koja lo, eni ti o ba fe aye gege bi dema, tabi gege bi ayaloti, an so fun a wepe iru eni be, yo ba aye pare idajo, ti o si wa fun iru awon be, ni idajo ti o wa ba ayaloti, ni turi wepe iwo ti o je kristeni, bi o ba ba ayere, o di bi o bu iyo, ti audanu ti o ti o si di itemole labe atelese awon araye oni bi o ba fe je ore olorun ki o ko aye ati ife kufe inu re sile awon eniyan wa man so fun awe pe alaso ala ki lo siso elepo nitori be bi a ba ti fo aso re mo ti o si je omo olorun ni toto ibi awon ohun idoti aye eri aye ijekuje aye mukimo aye ati ife kufe ti o wa ninu aye bi o ma je pe ni toto ni oni aso ala ti o mo we pe a o gbodo baje a o gbodo fi sinu eri o ye ki o sora ninu awon nkan ti o wa ninu aye ki o ma ba ba aye lo kini ere tabi kini adanu ti o ba aya lochi eje ki awo Genesis Genesis ori ikokan de logun lati ese ikere de logun li ati nwo on ti oba aya lochi. Genesis ori ikokan de logun ese ikere de logun shugman aya re boju wo ehin le yire o si di onwan iyo onwan iyo. Ni hi ni ati ri idajo ti o deba obirin yi eyi ni Jesu fi ntenu mo wepe ninu Luke ori iketa de logun Luke ori iketa de logun ese ikejile logbon wepe eranti aya loti lakoko eje ki a mo wepe itan ti a ka ninu Genesis o je itan otito o je ohun ti o sele nitori wepe bi ki ba se wepe itan to sele ki se ohun ti Jesu yo fi ma kilo fun awon me yin re wepe eran ti aya loti ikeji ni wepe obirin yi o je eni ti o ni anfani anfani igbala anfani wepe ki o bo ninu idaje olorun sugbon ko mu anfani yi lo nitori be ni olorun wa se nso lati enu Jesu wepe awon ti a ni anfani awon ti o ti je omo ehin awon ti won tele Jesu awon ti o ti ran nise lati lo waasu ihinrere awon ti a ti ko ruko won ninu iwe iye lorun wi pe ki se pe abo ayeraye lekan bi a ba ti ni igbala o daju wo pe omo olorun yo ma je omo olorun be lo ti ti oni rara oni ki a sora ki a ma pada seyin nitori eni ti o fi owo re le ohun itule bi o ba tun boju weyin oni ko ye fun ijoba olorun eran ti aya loti ninu eberu ori keji eberu ori keji ni ikilo yi lo ti nte mo wa lechi wepe bi a ba ti gbo oro igbala se ati di eni igbala bi a ba ti gbo ti so di mimo se ati di eni ti a so di mimo bi se ati gbo oro nipa atose se ati tun ona wa se ninu eberu ori keji lati ese keji nitori bi oro ti ati enu awon angeli so baduro sese ati ti olukuluku ire koja egba ati aigboran gba esan ti o to e je ki a tun ranti aya loti wepe awon angeli meji won yi won so ti toro fun won so fun wipe idajo nbo won so fun wipe ki won ki o san sala fun emi won o wa nso fun awe pe bi awon oro ti a ti enu awon angeli so bi o ba duro sese ati ti olukuluku ire koja ati aigboran eyi ni ise lodi si eko ti a ti ko wa eyi ni ese dida aigboran si ohun ti a ti gbo oni bi won ba gba esan ti o to bi a ti ri esan na lara aya lochi oni ni ese keta awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti a tete ko bere si so lati odo Oluwa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni oye ki a ko bi ara si awon ti a ti gbo ki ainani aife ni pe ni ti o ye obirin yi lenu ki o ma ba yo eni kankan wa lenu nitori ari ohun ti o sele si wipe o subu sinu idajo Olorun nitori idajo arotele odeba idajo ojiji odeba asi so fun wipe idajo ti a ko le fe enu so idajo to bani lero lo deba aye lochi ope deba laini anfani ati ronu pada o lo si orun apadi nibi ti ise ati iya iponju ekun ati ipayin keke aye raye ti o wa eyi ni jesu fun re olugbala wa ni o fi so pe bi ise igbala ti o nse bi ko ba ni je asan lori eni kokan wa ani lati mura sile ani lati sora wa ki a ma je ki emi ipada seyin ti o n ba awon kan lojo oni ki o ma de ba eni kan ninu wa ninu eberu ori kewa ese ikokan le logbon oni ohun eru ni lati subo si owo olorun alaye nitori olorun wa ina ajonirun ni nje nigba na bi o ba ri be kini ohun ti o ye ki eni kokan wa ki o se lakoko fun awon ti ko ti ni igbala fun awon ti won ti gbo sugbon ti won o ti igba fun awon ti won ti mo wi pe ani lati ronupo ada ese wa ti won ko si ti ronupo ada ese won kini olorun bere lowo won ti o ye ki won ki o se ni kiakia lai fale lai jafara lai dagun la mo wi pe ko seyi to kan mi nitori wi pe ojo idajo nbo Isaiah ori 5:60 Isaiah ori 5:60 ese ikefa ati ese ikeje ewa Oluwa nigba ti e le ri e pe nigba ti o wa nitosi oni nisinsin ti a ni anfani nisinsin ti a gbo ipe nisinsin ti eko yin rere ti o tun jade ti a gbo wipe o ye ki a ronupo ada o ye ki a gba Olorun gbo o ye ki a je ti Olorun oni ki a wa Oluwa nigba ti a le ri nigba ti o wa nitosi bawo ni a se wa Oluwa bi o ba fe ni igbala ese ikeje ye ki eniyan boboro ko ona re sile ki elese si ko ironu re sile se je ki o yi pada si Oluwa ohun si saanu fun ati si Olorun wa ohun si fi ji lopolopo bi o ba je wo pe o fe ba Jesu pade o fe lati bo lowo idajo Olorun idajo to nbo o ti an so ni wepe oni lati fi okan re fun Olorun oni lati ronupo ada lati gba Jesu gege bi Oluwa ati olugbala re nje bi o ba je pe o ti ronupo ada o je ti Olorun nisisiyi ati gba okan re la ati tu obi kini ohun ti Olorun reti lowo re ki o ba le jogun iye aini pekun ninu iwe owe ori kerin iwe owe ori kerin ese ikeji din logun iwe owe ori kerin ese ikeji din logun sugbon ipa ona won olooto dabi titan imole ti o ntan siwaju ati siwaju titi de osan gangan o so fun awe pe bi o ba ti ni igbala ki o tesiwaju bi o ba ti ni isori imo ye ki a tesiwaju bi a ba ti fi emi mimo Olorun ko ye ki a tesiwaju bi o ba je ti Olorun ti e ri emi Olorun to nje olokan we pe o je ti Olorun ni toto oruko re wa ninu iwe iye Olorun o ni itesiwaju ni o ye ki o je ohun ti o farahan ninu igbesi aye eni kokan wa ninu Jobu ori iketa delogun Jobu ori keta delogun ese ikesan ni atun tin so fun wa ohun ti o ye ko je ipinu ilepa awon eniyan mimo awon ti won je ti Olorun Jobu ori iketa delogun ese ikesan olododo pelu yo di ona re mu ati olowo mimo yo ma lera siwaju Ije wepe aku bodo bojuwa yin. Unti anini. Kia di mo shinshin. Igbala ti owa lo wawa. Kia di mo shinshin. E koro loro ti afin kowa lo jojumon igba ti anwasi yin. Kia di mo shinshin. Iwa mimo ti jesu franare. Ti o ti fuwa. La koko ti o sowa di mimo. Oni kia di mo shinshin. Ki enikeni. Ki o mabagba nkanwa yi lo wawa. Ninu uni dafidi. Uni dafidi. Ikeji le ni adonun ogonun le mejila. Okan okan eji. Ori dafidi. Ikeji le ni adonun le anka ni ese ikeji. Oni ki o beru ihin boboru. Ayare ti mu ona kan. Ogbeke li olowa. Eje wope akogbodo je sheku sheye. Ani lati di ona kan yi ona igbala. Ona hirere. Ona ewa mimo, anila ti dimo, oni ayare, tabi okanre, mu ona kan, ogbeke le, olowa, e ni onti anila ti se, bi ya ba fe de ijoba arun, bi ya ko ba fe da bi ayaloti, ti obojiwa yin, si, ti o si di, onwan iyo, ti oni idaje olorun, ti o deba, nitori ife aye, nitori ati sofua, wepe, eni ti o ba fe aye dandan ni yo ba aye koja lo ninu Filipi ori keta Filipi ori keta ese iketa la ara emi ko kan ara mi si eni ti owo re ti te na sugbon ohun kan yi le mi se emi gbagbe awon nkan ti o wa lehin mo si naga wo awon nkan ti o wa ni isaju emi lepa ati de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Jesu Christi eyi so fun wa wipe Paul apostle ni toto oni igbala oni sugbon emi ko kara mi si eni ti owo re ti te na emi nanga emi lepa emi tesiwaju ni igba gbogbo ni toto ni oni isori mo ati agbara emi olorun o si se ise opolopo gege bi apostle ni ijoba olorun o je ki opolopo wa si ijoba olorun ti won ni igbala oni sugbon leyin ti ohun ti se awon nkan wonyi leyin ti ohun ti ni awon iriri onigbagbo emi ko kara mi si eni ti owo re ti te na sugbon ohun kan soso li emi lepa ohun kan soso li emi se emi gbagbe awon nkan ti o wa leyin nitori pe iba se ise re ti a ti se iba se awon ese ti a ti da ti o ti koja lo ti olorun ti dariji wa oni ki a gbagbe awon nkan ti o wa leyin ki a si ma naga ki a ma lepa ki a ma tesiwaju lati wo eyi ti o wa niwaju emi lepa lati de opin ire ije ibere ki se onise eni ti o ba fori ti de opin ohun la ogbala nitori be ni apostle se so fun a wi pe emi lepa o emi si tesiwaju lati le de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Christi Jesu ati ri ohun ti o sele si aya loti o sese ki o ro wi pe nigba ti ohun ti je ibatan Abrahamu o sese ki o ro wi pe nigba ti olorun ti ye awon si to be ti o ran awon angeli meji si ile won o sese ki o ro wi pe nigba ti awon angeli ti je ounje ti ohun fi owo ohun se tabi ko ma ro wi pe awon angeli won sese iyanu ninu ile wa tabi wi pe ki o ma ro pe a se pataki to be ti awon angeli ti won le wa lowo mu ti olorun saanu fun wa ti o sun mo wa to be wi pe ko sewo bi ohun ti le pada seyin tabi ohun ti le boju weyin awon anfani ti a ti fun ohun ko le je ki idajo ki o de ba ohun a ma so fun ninu ede Yoruba we pe aroba fin loba ipa nitori be bi o ba je eni chiki nani eni toro we pe a tin wa si dipa eni toro we pe anka bibeli eni toro we pe ajo lo si agoni isi ipago tabi mo je osise tabi mo wanje fun onbe tabi mo ntoju eleyi mo ntoju eyi ni ranti wi pe bi o se sele si aya loti be ni o sele se ni ti o ma jafara eni ti o ba dagun lati o ro wi pe idajo ko le de nitori be je ki a ronu po ada ki o to pe ju ma se je ki oro ati ikilo olorun ki o di arifin tabi arisa fun enikeni ninu wa ki enikeni ninu wa ki o ma se dagun la o ye ki a tara sasa kí a fi ìrònú kún ọ̀dà, kí a fi já ẹ̀ṣẹ́ wá sọ́nà. Bí àtúnṣe bá wà níwájú wa, kí a tún gbogbo ọ̀nà wa ṣe, kí a gba Jésù Kristì gbọ́, kí a gbà á gẹ́gẹ́ bí olùgbàlà, kí a gbà á gẹ́gẹ́ bí olùwòsàn, kí a gbà á gẹ́gẹ́ bí ẹni tí ń sọ ní di mímọ́, kí a gbà á gẹ́gẹ́ bí ohun gbogbo, kí ó sì máa jọba lórí ìtẹ́ ọkàn wa, kí a sì mọ̀ wípé a ń gbé ìgbésí ayé ọ̀tún bí o ti ń jí lòrórọ̀, ló máa gbàdúrà sí Ọlọ́run pé ìbá ṣe òní tàbí ọ̀la nígbàkúùgbà tí Jésù ìbádé Ọlọ́run jẹ́ kí n múra sílẹ̀, kí n má kó má jẹ́ wípé ohun tó ṣẹlẹ̀ sí aya Lọ́ọ̀tì yóò ṣẹlẹ̀ sí mi. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé ọjọ́ tìpè yóò bá dún wípé o gbọ́ lórúkọ Jésù, àti wípé o pẹ̀lú àwọn àyànfẹ́, àwọn àyànfẹ́ ta ọ́ paláradà, àwọn tí ó bá Jésù gòkè lọ sí ọ̀run, bí o bá fẹ́ kí àdánù ayérayé kí ó dé bá aya Lọ́ọ̀tì, kí ó dé bá, ó yẹ kí o dìde, ó yẹ kí o gbàdúrà, kí o gbàgbé àwọn nǹkan tó ti kọjá. Mo ti ṣe ti bí, mo ti tàn, mo ti lọ sí ìpàgọ́, mo ti jẹ oúnjẹ alẹ́ Olúwa, a ti rì mí bọmi, a ti ṣe ti bí fún mi, a ti ṣe tàn, mo jẹ́ òṣìṣẹ́. Jẹ́ kí a gbàgbé ohun tí ó ti kọjá, kí a máa képe Olúwa, kí a máa sọ fún Olúwa wípé a ò fẹ́ bá ayé parẹ́, a ò fẹ́ bá ayé kọjá lọ, a ò fẹ́ fẹ́ ayé tàbí ìfẹ́kúfẹ́ tí ó wà nínú ayé tàbí àwọn tí ó wà nínú ayé, a ò fẹ́ kí ọ̀rọ̀ wa kí ó dàbí ọ̀rọ̀ aya Lọ́ọ̀tì. Nítòótọ́ ó jáde kúrò ní Sódòmù, òun Gomorrah, ṣùgbọ́n kò dé orí òkè tí a sọ fún wọn pé kí wọn kí ó lọ, kò dé ilẹ̀ ìlérí, nísinsìnyí ó wà ní ọ̀run àpáàdì, oúnjòro, oúnjẹ ìyà àṣìṣe, ìyà àìgbọràn, ìyà àìkánisí, ìyà àìka ọ̀rọ̀ Ọlọ́run sí, ó ń jìyà lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí, képe Olúwa wípé kí ọ̀rọ̀ tìrẹ, kí ó má ṣe rí bẹ́ẹ̀, kí o gba Ọlọ́run gbọ́, kí o jẹ́ ti Ọlọ́run, kí o jẹ́ ni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, kí o ní ìgbàlà tòótọ́, kí o sì jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, kí a lè kọrúkọ rẹ sínú ìwé ìyè. Bí o bá jẹ́ ẹni tí a ti gbàlà, ẹni tí a ti kọrúkọ rẹ sínú ìwé ìyè, ó ní kí o di ọ̀nà òtítọ́ mú ṣinṣin, kí o má jẹ́ kí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tàbí ìdánwò tàbí ìṣòro tàbí wàhálà tí ó wà nínú ayé kí o gba ìgbàlà kúrò lọ́wọ́ rẹ. Ó ní kí a tẹ̀síwájú, ó ní kí a máa lépa ìṣó, ó ní kí a máa bójú wẹ̀yìn, ó ní kí a di ohun tí a ní, kí a dì í mú ṣinṣin, kí ẹnikẹ́ni kí ó má ba gba adé wa, kí ó má sì gba ìjọba Ọlọ́run tàbí ìgbàlà kúrò lọ́wọ́ wa. Gbàdúrà kí o sọ fún Ọlọ́run wípé o ò ní padà sẹ́yìn, o ò ní báyé lọ, o ò ní báyé rẹ́, a ò ní pa ọ́ rẹ́ mọ ayé lára, o ní gba ìdájọ́ tó ń bọ̀ lórí Sódòmù, òun Gomorra, o jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́ títí di ọjọ́ ìkẹyìn. Gbàdúrà.
1: Hosea orí ìkarùn-ún. Ẹgbọ́ èyí ẹ̀yin àlùfáà ti tẹ́tí sílẹ̀ ẹ̀yin ilé Ísírẹ́lì, kí ẹ sì gbọ́ ilé ọba náà, nítorí ìdájọ́ kàn yín, nítorí tí ẹ̀yin ti jẹ́ ẹgẹ́ sí Mispa àwọn tí a nà sílẹ̀ lórí Tábórì, àwọn ọlọ̀tẹ́ sì jinlẹ̀ ní pípanirun, èmi ò jẹ́ olùbáwí gbogbo wọn, èmi mọ Éfraimu, Ísírẹ́lì kò sì pamọ́ fún mi, nítorí ní ìsinsìnyí Éfraimu ìwọ ṣe àgbèrè, Ísírẹ́lì sì dìbàjẹ́, ìṣe wọn kì yóò jọwọ́ wọn láti yí padà sí Ọlọ́run wọn, nítorí ẹ̀mí àgbèrè wà láàrin wọn, wọn kò sì mọ Olúwa. A sì rẹ ògo Ísírẹ́lì sílẹ̀ lójú ara rẹ̀, nítorí náà ni Ísírẹ́lì àti Éfraimu yóò ṣubú nínú àìṣedédé wọn, Júdà yóò sì ṣubú pẹ̀lú wọn, wọn ó lọ ti àwọn ti agbo ẹran wọn àti ọ̀wọ́ ẹran wọn láti wá Olúwa, ṣùgbọ́n wọn kì yóò rí i, òun ti fa ara rẹ̀ sẹ́yìn kúrò lọ́dọ̀ wọn, wọn ti hùwà rékérekè sí Olúwa, nítorí wọn ti bí àjèjì ọmọ. Ní ìsinsìnyí ni oṣù tuntun yóò jẹ wọn run pẹ̀lú ìpín wọn. Ẹfun Kóneti ní Gibea àti ìpè ní Rama, kígbe kíkan ní Bet Afeni lẹ́yìn rẹ ìwọ Bẹ́njamínì. Éfraimu yóò di akoro ní ọjọ́ ìbáwí, nínú àwọn ẹ̀yà Ísírẹ́lì ni èmi ti fi ohun tí ó wà ní tòótọ́ hàn. Àwọn olórí Júdà dàbí àwọn tí ó yẹ ojú àlà, lára wọn ni èmi ó tu ìbínú mi sí bí omi. A tẹ orí Éfraimu ba, a sì ṣẹ́gun rẹ̀ nínú ìdájọ́, nítorí tí òun mọ̀ọ́mọ̀ tẹ̀lé òfin náà. Nítorí náà ni èmi ó ṣe dàbí kòkòrò aṣọ sí Éfraimu àti sí ilé Júdà bí ìdin. Nígbà tí Éfraimu rí àrùn rẹ̀, tí Júdà sì rí ọgbẹ́ rẹ̀, nígbà náà ni Éfraimu tọ ara Asíríà lọ, ó sì ránṣẹ́ sí ọba Járébù, ṣùgbọ́n òun kò lè mú ọ lára dá, bẹ́ẹ̀ ni kò lè wo ọgbẹ́ rẹ̀ jiná. Nítorí èmi ó dàbí kìnìún sí Éfraimu àti bí ọmọ kìnìún sí ilé Júdà, èmi, àní èmi ó fàya, èmi ó sì lọ, èmi ó mú un lọ, ẹnikẹ́ni kì yóò gbà á sílẹ̀, èmi ó padà lọ sí ipò mi, títí wọn ó fi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, tí wọn ó sì wá ojú mi nínú ìpọ́njú wọn. won o wa mi ni kutukutu.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Baba wa tin be le orun adupe fun ireti ti e fun gbogbo awon nigbagbo we pe lojo kan ipe yo dun a o si gbe awon ayan fe soke a o mu okuro ninu aye aye ese ti a wa nisisiyi a o si ma ba Jesu gbe a o ri lojukoju a o si le ba soro lojukoju baba fun iru ireti ti o ni ogo bi eyi a nbebe we pe ko si enikeni ninu wa yala nipa ijafara tabi nipa ifoseyin tabi nipa ese koko ko si enikan ninu wa ti yo padanu iru ireti ologo bayi ni oruko Jesu amen. Amo we pe igba na nku ferefe asimo wi pe ki yo pe te o fi si wa lowo lati wa shiro ati lati wa jihin ohun ti a ti se ninu ara an bebe wi pe yala loro ni tabi losan tabi lale ni igba kigba ipe de ba wa lenu ise ni tabi ninu ile isin tabi nibi kibi ti o ti le de ba wa a nbebe wi pe ki o ma de ba gege bi alafara o sese pe o je ojo ti enikan ti se wa o sese ko si je ojo ti inu wa ndun o sese ko je ojo jije mimu abi ojo ti o ku die ki nkan to a nbebe wi pe ni igba ki igba ni akoko ki akoko iru ipo kipo ti a le wa a nbebe wi pe ki eje Jesu ki o se wa ni eni to mura sile amen e ma se je ki a padanu iru ipe ti e fi pe wa ti a si fi sumo odo yin a nbebe wi pe ni iru ojo yi ti a o se wa logo e ma je ki a gbagbe sun koja ire wa bi a si se n wo oro re nisisiyi ko oro yi si tabili okan wa ki a ma seso lori re ki oro yi ki o si ma seso lori wa se wa pe ki o si se wa ye ki a si je alabapin pelu awon eniyan mimo adupe po ti gbo iruko Jesu Kristi Oluwa wa a n se ayewo ninu oro Olorun nipa ohun ti a ti ko lorin eyi ti a si ti fi igba pupo ronu nipase re eyi ti awon onigbagbo ti won reti pe bi a se je onigbagbo ajagun nisisiyi ki Olorun ki o se wa ni olori ire lati je onigbagbo asegun ni ojo na eyi ni ireti gbogbo awon eniyan Olorun ati awon onigbagbo lati igba ti igbagbo ti ihin rere ti o ti tẹ won lọwọ Jesu so nkan nipa ipadabo re awon apostoli pelu won ko si mu enu kuro ni oro kan yi wi pe ki onigbagbo ki o ma mura sile nitori pe Oluwa wa ti o je olugbala loni ti yo je oludajo ni akoko to nbo wi pe Oluwa wa yi ki o ja fara bi o ti le je wi pe awon eyan ka si ija fara wi pe o pe ti won tin wi pe o nbo ko si de ṣugbọn ikilọ pupọ wa fun wa wi pe a ko gbọdọ sun a ko gbọdọ ja fara ani lati wa ni imura sile wi pe an reti Oluwa wa nitori o pe o ya ni Jesu nbo awon angeli paapa won so nipa bibo re beni awon woli ti igba lai lai won ko sai menuba iru akoko ti a fe menuba ni role yi gbati olorun tun si Johanu loju ti o ri fihan ohun ti nbo wa o tun je ki o di mimo fun wa wi pe Jesu nbo a bere lati ileri ati asotele ti Jesu Christi to se fun wa ti a si fi pamo fun wa ti o wa ninu oro Olorun Johanu ori ikerinla anka lati ese ikini e ma se je ki okan yin daru egba Olorun gbo egba mi gbo pelu ninu ile baba mi ninu ile baba ni opolopo ibugbe li o wa iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin bi mo ba si lo ipese aye sile fun yin emi o tun pada wa emi o tun pada wa emi o si mu yin lo sodo ara emi ti kara mi pe nibi ti emi gbe wa ki eyin le wa nibe pelu ninu asotele yi ti Jesu Christi otito ona ati iye eni ti a ko ri iro tabi eke lenu re ni igba kankan ri eni ti o mo opin lati ibere eni ti o mo ohun to nbo lojo iwaju ni o nso asotele ti ko le yi pada ti ko le ye fun wa wi pe ohun bo awon ti o nso fun ni igba ni oye ko ye won wi pe o nlo sugbon bi o tin so fun won wi pe ohun lo be ni o tun te mo won leti wi pe bi ohun ba lo ohun tun pada bo nitori wi pe won ti gbo alaye lori wi pe o nlo bi o ti le se wi pe ko ye won dara dara okan won daru o wa nso fun won wi pe bi won ko ba gbe igbesi aye eni ti ko ni ireti ko ye ki okan won daru bi ki ba se wi pe ki a je ki a mu ki a ku nitori a ko mo ti o nbo le ola ko ye ki okan won ki o daru bi ireti won bi o ba si ninu ohun afowoba file ti o wa ninu aye gege bi ohun ini tabi dukia pe bi o ba je pe gbogbo ireti won ohun igba esisin yi lo wa ko ye ki okan won ki o daru nitori bi a ba ti bi enikeni sinu aye abi sinu wahala abi sinu ko ma lo ko ma bo ko ma fa nkan ki won le tora won o si se se fun elomiran titi ojo aye re yo fi dopin ko fa ko ma to ra won eni to ba si se iru ise be to se wahala ti o si ere to wa ile lati gbe sugbon ti o si ibi isimi to sise sugbon ti o dabi eni wipe akojo wa ti o gba eyan ti o gbianju pupo lati je igbadun ti o ni sugbon akoko ti ibagbadun re ni afefe iji aye o gba won lo idaru okan ati iporuru okan o ma nwa sugbon Jesu Christi ti o mo wi pe bi ati igbadun aye na akoko ti a ni ninu aye iwonba adorin odun ti a ni lo won o to nkan eni ti o si je eni agba igbani ti o ti wa lati ayeraye ti o si mo idiwon adorin odun wi pe bi kikan omi lori ninu omi okun o dabi igba ti a ba seju lekan be ni igba ati akoko ti an lo ninu aye be lori pe bo ti le je wi pe eyan gbadun aye o si ni ayo o renrin ko ti le mo irora tabi aisan ko de ile iwosan ri ko mo nkan ton pe ni ekun ni gbogbo adorin odun ti o lo sibe ari wi pe bi iseju kan lori ti a ba fi diwon ayeraye ni Jesu Christi wa so fun awon omo ehin re o si so fun wa pelu pe e ma se je ki okan yin daru agbiyanju pe bi a ba gbe iyawo ikan rorun a se laala titi akowojo agbeyawo awon eyan ba wa je won ba wa jo won ba wa yo ati ojo keji ti iyawo ti dele lati rin wi pe gbe abo sibe yen emi lo so fun be yen ile iya mi wa nbe mo se le pada a ro pe ta ba gbeyawo pe wahala dopin boya tori pe ati ibimo ni tori pe ta ba bimo ayo omo ta ni o to a pa isere anu omije kuro abimo ati igba ti iyawo ti loyun lati sasoke sasodo abimo ton bon se nki wa pe eku owo lomi o eku ewu omo o be ni ari we pe iya o le sun onje to tin to wa je tele ko to ile ta tin gbe to ro wa lorun o da be ni wi pe ile tun ha fun wa boya ti omo ba dagba ale fi owo rori sun ale ni alaafia omo ndagba na wa ba wa nle wi pe ejo o glasi moto mi omo yin loju oko si o ti fo e wa wo be sese atunse e wahala ngori wahala fun wa bi o ba je alaigbagbo eyi ni alaigbagbo nri ti won lo npokun so wi pe oto ye n lo simi bon se nku ton diju pe be ni won tun bere oro ina ni ko so mi nbi ni e ki mo mi nbi ni won ni o so mi gbati Jesu ri idamu okan to wa ninu okan awon omo ehin re ti o wo wahala to wa ninu aye fun won bo sin wahala awon ti o fe sin olorun bi ti re wa ko wahala jade bo so pe mi o ni sin olorun owo ni mo fe wa kiri bo lowo aje oni je ogbadun e awon eyan ti won ni nkan kan won so pe won ri nkan mole fun e pe bo kole oni le sunu e bo si so wi pe koboro mo mo ki la ti se ma kuro labule wa ti n ba kuro labule wa ti won ri mi ti mo lo si ajo bi Eko tabi a lo si iru Kano ni bi ti o si eni ti o mo wa sugbon esu to mo wa labule esu yen o tun ba wa deko bojo tin ro lo nko wonu le wa ko ni ri le elomi ko si la so pe aye ko se gbadun gba ti Jesu ri idamo kan ti o wa ni inu awon mo ehin re we pe o wa so fun pe e ma se je ki okan yi ki o daru wahala ki wahala ti e ba ni ninu aye igba die ni e gba Olorun gbo e gba ileri re gbo o n feran yin dara dara awon adi tu to wa ni igbesi aye yin bi e ba gba Olorun gbo awon oke soro ni won di petele e si gba mi gbo pelu ninu ile baba mi opolopo ibugbe li o wa o wa so fun won o mu okan won kuro ni nkan ti aye o wa mu won lo si ti orun wi pe ibi kan wa ti o tayo awon irawo ti o tayo awo somo ti o so wi pe ile baba mi ni oruko ibe opolopo ibugbe li o wa nibe iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin ese oro kan yi wi pe emi nlo ipese aye sile fun yin oni iyato to wa laarin awon olufokansin toto ati awon elesin lasan elesin lasan onsin bo ba bere lowo eru eni be pe bo ba ku mbo lo nlo a ni orun lo meni to ma la an gbianju ni pe bo ba sese bibi kan ba wa lati lo ti ki Olorun ninu anu re boya a le gbe wa si afefe re eni to ba ni iye meji okan ko le la ko le de afefe re tori oniye meji ko le ri nkan kan gba lowo Olorun sugbon fun awon onigbagbo to to lo so wi pe emi nlo o ti lo o abi gba tan bi e saye o ba Jesu ni agbegbe e o ti lo ni emi nlo o si lo o so be o se be pe emi nlo ipese aye sile fun yin o wa ni bi emi ba lo ipese aye sile fun yin emi o tun pada wa ireti onigbagbo ni ipadabo Jesu Christi o ni emi o tun pada wa emi o si mu yin lo sodo emi ti kara mi awon ti oye oye awon ti oro igbagbo ti o la si loju won ma so fun wa bi won ba ya oju le wa lati ta iwe esin fun wa pe ka jo kara iwe yi baba si ra tori gba ti awon eniyan tan ba kuro ni aye o se ko je pe gbagada ni Olorun ma fi se ile ti eni ti won ba soro titi aye raye nje ko da ti eyan ba ri iru gbagada yi gbe titi aye raye nje ko da ko ye pe ile to jogun e titi aye raye ni ile titi ti a ma n gbade bi yen to je pe ni asiko erun eruku ko ni je ko si ferese asiko ojo gedegede to wanta ko ni o jade latinu yara kolon se fun eni iru ile be titi aye ko ni e to ye niyan awon ti won polongo ti won tawe ti won ka akiri lati oju ile de oju ile iru ireti ta won ni niyan sugbon o se ni laanu wi pe won wa ona won o ti ri awa ti olorun ti se ni olori ire lati ri oju ona o so fun wa wi pe emi o si mu yin lo o so fun wa pe ohun lo si ibi kan lati lo pe ese sile wi pe ngba to ba si se tan ohun a pada wa a si mu wa lo sodo ohun ti kara ara re pe ni bi ti emi gbe wa ni bi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu ibere ti o se pataki fun wa lati bere ni we pe ni bo ni ohun gbe wa toro so wi pe ni bi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu lati dahun ibere wi pe nibo ni o ngbe wa ewo ise awon aposteli ori keje lati ese ikarun din ni ogota sugbon ohun ko fun emi mimo o tejumo orun bolo tejumo o si ri ogo olorun ati tani jesu nduro li owo otun olorun jesu kristi wa ni orun ni owo otun olorun ko si laye nisisiyi o ti lo si orun lati lo pese aye sile o si ti se ileri ti ko le ye wi pe ni bi ti emi gbe wa ki awa ki o le wa ni be pelu stefanu si so fun wa daju daju wi pe ni oke orun ni ibugbe olorun ni owo otun olorun ni jesu kristi wa bi a tin soro lowo lowo yi nigba ti jesu kristi ku ti o si jinde ni ojo na gan ti a o gbe lo si oke orun ni ise awon aposteli ori ikini lati ese ikesan bi jesu kristi ti n ba awon omo yin re soro be ni a ri isele nla kan ti o sele ti a si n la aye wa idi ti o fi sele ati ohun ti o jasi pe o sele be ise awon aposteli ori kini ese ikesan nigba ti o si ti wi nkan wonyi bi won ti n wo agbe soke awo sama si gba kuro li oju won bi won si ti tejumo oju orun bi o ti re oke kiyesi awon okunrin meji alaso ala duro leti odo won ti won si wi pe eyin ara galili ese ti a fi duro ti en wo oju orun jesu na yi ti a gba soke orun kuro lowo yin yo pada be gege bi e ti ri ti o nlo si orun awon angeli ni ape ni ede wi pe awon okunrin meji alaso ala nihi jesu kristi leyin iku re ojinde kuro ninu oku o si fi ara han awon omo ehin re o je ki o di mimo fun won wi pe ohun kan na ni o jeun pelu won o wole to won lo nigba ti won ti lekun o wi pe alaafia fun yin o si le eru ati aigbagbo ti o wa le okan won lo ni ojo pupo ti o se yi eni ti ko si ni ipo aye ti o ye ki o wa ni akoko ti o koko fi ara han leyin ajinde re Jesu tun wa o fa han won o so fun Thomas wo pe Thomas wo wo mi ki o si wo iha mi ki o ma se je alaigbagbo mo sugbon ki o gbagbo Thomas ri owo re o si ri iha re o wi pe Olorun mi Oluwa mi Jesu wi fun pe nitori ti iwo ri mi iwo gbagbo o wa fi ibokun fun awon ti won ko ti ri bi iwo bi emi sugbon ti a gbagbo leyin igba ti o si ti fi ara han awon omo ihin re fun iwon bi ogoji ojo o wa di ojo ekeyin o wa so fun won wi pe eyin o gba agbara ki se agbara ti ija ki se agbara ti oselu ki se agbara ti owo sugbon agbara ti iwaasu yin rere agbara ti se ise iyanu o ni eyin o gba agbara nigbati emi mimo baba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye e o ma se eleri mi ni ti bi bawo o so fun won wi pe e o se eleri ohun ti e ti ri ohun ti e ti gbo ohun ti e ti gbagbo ohun ti e ti gbekele ki si ni won ti ri kini won ti gbo kini won ti gbagbo ki si ni
4: eje ki a dede duro bi ati wa loni eje ki a fi edun okan wa han fun olowa nipa gbe gbadura lati so fun idi ti a fi wa loni o da wa loji pe ileri olorun ki kona bi aba ke pe olorun o se leri fun awe pe on yo gbo ni oruko Jesu Kristi olowa wa olorun baba omo ati emi mimo adupe fun awon ileri yin ti o di mimo se ni igbese aye wa adupe fun awon iri won yi ti a n gbo nipa awon ti a ti gba okan won la nipa awon ti a ti mu isoro igbese aye won koro nipa awon ti agbara esi ti dopin ni igbese aye won adupe fun awon ileri yin ti o wa ninu oro olorun wi pe bi a ba ke pe yin o daju pe eyin yo gbo je an bebe loni wi pe bi a ti wa siwaju yin bi enikeni ba ni ibanoje tabi bi o ba ni arokan ni okan re a n be yin wi pe a o lo sile pelu ayo olorun nibi ti aisan wa e wa mu aisan na koro e je ki awon ileri yin te se fun ninu oro olorun ki o je ajemonu fun ni oruko Jesu abeyin wi pe awon ti o se wa ninu ese sibe sibe ti o dabi eni wi pe won ko mo ona abayo wi pe loni bi won o se kepe yin igbala olorun ati ore ofe atoke wa yo je ti won ni oruko Jesu awon ti won woju yin fun isodi mimo ki okan won ki o le funfun ki a le mu eda adamo kuro ninu okan won a n beyin wi pe e se fun won ni oruko Jesu awon ti o n fi agbara emi mimo abeyin wi pe bi won ti n kepe yin ti won n gbadura wi pe agbara emi mimo yi yo je ti olukuluku won ni oruko Jesu abeyin wi pe e o gbadura ni kaluko wa e sanu fun awon eniyan ye loni e je ki ibi ti inira wa ki itura ki o de ibi ti wahala wa e je ki iwosan pepe ki o de ni oruko Jesu a dupe pe e ti gbo ti wa ni oruko Jesu Kristi olowa wa. ninu iwe Isaiah ori kerin le ni ogota lati ese ikefa si ese ikejo iwe Isaiah ori kerin le logota lati ese kefa si ikejo gbogbo asi dabi ohun aimo gbogbo dodo wa dabi akisa elegbin gbogbo asi re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe ko se eni tin pe oruko re ti o nru ara re soke lati di omu nitori iwo ti pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori

nítorí tí ìwọ pa ojú rẹ mọ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedédé wa. Ẹ̀sùn tí a fi kan àwọn ọmọ Ísíráẹlì ni wípé wọn kò ké pe orúkọ Olúwa, wọn kò gbàdúrà, bẹ́ẹ̀ ni wọn kò rú ara wọn sókè láti di ìlérí Ọlọ́run mú. Àwọn tó jẹ́ jàm̀bá tàbí èṣe, ohun tí ó wọn léwu ni wípé wọn kò mọ bí a ti gbàdúrà, wọn kò mọ bí a ti di ìlérí Ọlọ́run mú, wọn kò mọ bí a ti rú ara wọn sókè àti láti wá síwájú ìtẹ́ àánú Ọlọ́run. Àìlè gbàdúrà yìí ni ó fa ìdènà púpọ̀ níwájú wọn, èyí ni ó sì fa kí wọn kí ó má ní ìtẹ̀síwájú. Kí sì ni ohun tí wòlíì Aísáíà sọ fún wa wípé ó fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn, àìlágbára, àìlè gbàdúrà, àìlè di ìlérí Ọlọ́run mú? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé gbogbo wa lè ó dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin. Ó sọ wípé gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Èyí ni a ń sọ fún ọmọ Ísíráẹlì wípé nítorí ẹ̀ṣẹ̀ tí ó jọba nínú ọkàn wọn àti nítorí àwọn àìṣedédé tí ó wà ní ìgbésí ayé wọn, wípé ó ṣòro fún wọn láti gbàdúrà sí Ọlọ́run. Àti wípé àìsàn àìlè gbàdúrà yìí ni ó mú kí àwọn nǹkan púpọ̀ tí ó ń dojú ti ní kí ó wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a pè wọ́n níjà, a sì sọ fún wọn wípé ó yẹ kí wọn kí ó lè ru ara wọn sókè, ó yẹ kí wọn kí ó lè pe orúkọ Olúwa, ó yẹ kí wọn kí ó lè gbàdúrà. Èyí ni a mú wá sọ́dọ̀ wa lónìí wípé àwa pàápàá a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé wa, ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì yóò fún wa ní àǹfààní tàbí ààyè tàbí ìgboyà ọkàn láti lè gbàdúrà sí Ọlọ́run. Àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì yóò fún wa láàyè láti rú ara wa sókè láti lè ké pe orúkọ Olúwa, kí Olúwa kí ó ba lè gbọ́ àdúrà wa. Nítorí bẹ́ẹ̀, ohun àkọ́kọ́ ní ìgbésí ayé wa ni wípé kí a jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kí a kàn wọ́n sílẹ̀, kí a ba lè ní ìgboyà láti wá sí ìtẹ́ àánú Ọlọ́run. Nínú orin Dáfídì, orí kẹrìnléníàádọ́rin, ẹsẹ̀ ìkejìdínlógún, ó ní bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi, Olúwa kì yóò gbóhùn mi. Bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi, Olúwa kì yóò gbóhùn mi. Ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ni ó máa ń bá àwa ọmọ ènìyàn. Àwọn ìdánwò wọ̀nyí ni ó sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lọ sínú ẹ̀ṣẹ̀. Nígbà tí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, ó máa mú ẹ̀rí ọkàn tí ó ní ìdálẹ́bi wá sí ọkàn wa. Bí ìdálẹ́bi wọ̀nyí bá sì ti wá sí ọkàn wa, yóò ṣòro fún wa jọjọ láti gbàdúrà sí Olúwa. Nítorí wípé ọkàn tí ó ní ìdálẹ́bi, ọkàn tí ó ń bẹ̀rù níwájú Ọlọ́run, ọkàn tí ó mọ ẹ̀bi rẹ̀ wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀ eléerí aláìṣòótọ́ níwájú Ọlọ́run, kò lè ní ìgboyà láti gbàdúrà sí Ọlọ́run ní àkókò kan náà. Èyí ni olórin Dáfídì fi ń sọ fún wa wípé bí àwa bá gba ẹ̀ṣẹ̀ lé àyà wa, bí àwa bá mọ̀ wípé a ní àìṣedédé, a sì mọ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ìdènà tàbí ìdáàbò láàrin àwa àti Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé ohun àkọ́kọ́ tí a ní láti ṣe ni kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nítorí bí a kò bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wọn yóò jẹ́ ìdènà àti ohun ìyapa láàrin àwa àti Ọlọ́run. Wo ìwé wòlíì Aísáíà tí a ń kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti orí 111. Ìwé wòlíì Aísáíà orí 111 láti ẹsẹ̀ ìkíní, kíyèsí ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́, ṣùgbọ́n àìṣedédé yín lè ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín lè ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Àwọn tí wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọn kò mọ ẹ̀ṣẹ̀ sí ohun tí kò dára, wọn kò mọ ẹ̀ṣẹ̀ sí ohun tí yóò dènà àdúrà, ó máa ń jẹ́ ìṣe wọn láti máa wá sí ilé ìsìn kí wọn kí ó sì máa tẹ̀síwájú láti máa dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìdènà tí kì

0: Kí oore ọ̀fẹ́ Ọlọ́run àti rí kí ó wá sí ìgbésí ayé wa. Bí a bá ń dárúkọ ẹ̀ṣẹ̀, Bíbélì jẹ́ kí ó yé wa yékéyéké ohun tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Ó ń sọ nípa àìṣòdodo gbogbo. Bí a bá jẹ aláìṣòótọ́, aláìṣòdodo, a jẹ aláìṣòótọ́ pẹ̀lú ọkọ, tàbí aláìṣòótọ́ pẹ̀lú aya, tàbí aláìṣòótọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa, aláìṣòótọ́ pẹ̀lú àwọn tí a gbà síṣẹ́, tàbí aláìṣòótọ́ pẹ̀lú àwọn tí ó gbà wá sí iṣẹ́, ó jẹ́ wípé a jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀síbẹ̀. Bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bá sì wà nínú ayé wa, wọn yóò dènà àdúrà wa. Èyí ni ó máa ń fi ìrẹ̀wẹ̀sì àti ìlọ́wọ́ọ́wọ́ sí ọkàn wa, tí kì í jẹ́ kí a lè gbàdúrà yanjú, tí kì í jẹ́ kí a lè di ìlérí Ọlọ́run mú. À ń sọ nípa àgbèrè. Bí o bá jẹ́ ẹni tí ó ń tẹ́tí léko, tí o ń gbọ́ àwọn ìròyìn ní àyíká wa láti inú ẹ̀rọ rédíò, a máa ń sọ wípé ẹ̀ṣẹ̀ àgbèrè yìí ó ti fa àìsàn kògbóògùn wá sí ìlú wa àti wá sí orílẹ̀-èdè wa yìí. Èyí ni àwọn oníṣègùn òyìnbó tí wọ́n fi ń ké tantan sí àwọn ènìyàn ní àkókò yìí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó ti di nǹkan tí ó fa àìsàn kògbóògùn sínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀. Bí o bá sì jẹ́ ẹni tó ń tẹ̀síwájú nínú àìsàn bẹ́ẹ̀, mọ̀ wípé àwọn jàǹbá, àwọn ìṣe púpọ̀ ni ó rọgbà yí ọ ká. Àìsàn kògbóògùn kò sì jìnà sí ọ. Ó ń sọ nípa ìwà ìkà. Bí a bá ní ìwà ìkà, èyí jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé wa. Yálà à ń ṣe ìkà sí ọmọ tí ó ń bá wa gbénú ilé, àbí aya tí ó ń bá wa gbénú ilé, àbí ọkọ tí ó gbà wá sọ́dọ̀, àbí àwọn aládùúgbò wa lè à ń ṣe ìkà sí. Ó jẹ́ ẹ̀ṣẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ojúkòkòrò wípé ohunkóhun tí a ní kò tẹ́ wa lọ́rùn. Àwọn wọ̀nyí jẹ́ ẹ̀ṣẹ̀ pẹ̀lú tàbí àrán kan tàbí ìlara tàbí ìpànìyàn bí àwọn tí ń ṣẹ́yún tàbí bí àwọn tí ó ń lo oògùn olóró láti pa àwọn ènìyàn tàbí ìjà tàbí ìtànjẹ tàbí ìwà búburú tàbí a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ banijẹ́ àsọ̀rọ̀ ẹni lẹ́yìn tàbí ẹni tí ó kórira Ọlọ́run tàbí aláfojúdi tàbí agbéraga tàbí ahalẹ̀ aláròṣe ohun búburú aṣàìgbọràn sí òbí aṣàìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú aláìníyè nínú ọ̀dàlẹ̀ aláìnífẹ̀ẹ́ agídí aláìláàánú. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa kí àdúrà wa kí ó má jẹ́ ìtẹ́wọ́gbà. Ó ní Aísáà fi ń sọ fún wa ní orí 119 tí a ti kà láti ẹsẹ̀ ìkíní wípé ó yẹ kí ó dá wa lójú wípé agbára Ọlọ́run kì í bà á tì. Ó yẹ kí ó dá wa lójú wípé ọwọ́ Olúwa kò kúrú láti gbani. Ó yẹ kí ó dá wa lójú wípé agbára rẹ̀ kò dẹ́kun láti máa wo nisàn tàbí láti máa ṣe ìdáǹdè fún ẹnikẹ́ni tí ó bá ké pè é àti wípé etí rẹ̀ kò wúwo tí òun kì yóò fi gbọ́ àti wípé àwọn ìlérí rẹ̀ kì í kùnà bí ìkùnà bá wà. Bí ó bá ṣe wípé a kò dáhùn àdúrà wa, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àìṣedédé wa, àwọn ẹ̀ṣẹ̀ wa, àìnígbàlà wa, òun ni ó ń fa àwọn ìdènà wọ̀nyí wá sí ìgbésí ayé wa. Ṣùgbọ́n àìṣedédé yín lé ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run àti ẹ̀ṣẹ̀ yín lé ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Èyí ni à ń sọ fún ọmọ Ísíráẹlì wípé wọn kò ní ìgbóná ọkàn láti pe orúkọ Olúwa nítorí wípé wọ́n jẹ́ ohun àìmọ́. Àwọn òdodo tí wọ́n gbẹ́kẹ̀lé bíi kí a máa fi owó fún alágbe, bíi kí a máa lọ sí ilé ìsìn, bíi kí a máa rúbọ sí Ọlọ́run, bíi kí a máa sun tùràrí, bíi kí a máa ṣe ohun kan tàbí òmíràn, à ń sọ fún wípé àwọn nǹkan wọ̀nyí dàbí àkísà ẹlẹ́gbin. Àwọn nǹkan wọ̀nyí ni ó jẹ́ nǹkan tí àwọn ẹlẹ́ṣẹ̀ máa ń ṣògo nínú rẹ̀. Wọ́n máa ń sọ fún wa wípé àwọn jẹ́ ẹni mímọ́, àwọn jẹ́ ẹni títọ́ níwájú Olúwa, àti wípé àwọn mọ bí wọ́n ṣe máa ń fún àwọn alágbe lówó, àwọn sì mọ bí wọ́n ṣe máa ń ṣe iṣẹ́ ìsìn. À ń sọ fún wa pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí a gbẹ́kẹ̀lé, wọ́n jẹ́ àkísà ẹlẹ́gbin níwájú Ọlọ́run, àti wípé ó mú kí a rẹ̀ dànù bí ewé. Àìṣedédé wa ni ó mú wa kúrò, ni ó fẹ́ wa kúrò níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí afẹ́fẹ́. Ó ní ní ẹsẹ̀ ìkeje orí 84, kò sí ẹni tí ó ń pe orúkọ Olúwa, kò sí ẹni tí ó ń pe orúkọ Olúwa. Ọmọ Ísíráẹlì tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ tí wòlíì Aísáà tí ó kọ ìwé yìí sí lákọ̀ọ́kọ́, wọ́n jẹ́ àwọn tí ó pa ìlànà iṣẹ́ ìsìn Ọlọ́run, wọ́n pa á dà. Wọ́n jẹ́ àwọn tí a ti fi ìlànà Ọlọ́run lé lọ́wọ́ tí ó yẹ kí wọ́n kí ó máa ké pe orúkọ Olúwa nítorí wípé a ti fi orúkọ Olúwa fún wọn, a ti fi ìlérí Ọlọ́run fún wọn. Wọ́n sì ti mọ Ọlọ́run Ábráhámù, ti Ísákì àti ti Jákọ́bù. Ṣùgbọ́n nígbà tó yá, won be sini ke pe oroko angeli ninu adura won won ko ke pe oroko olowa mo won be sini ke pe oroko awon eniyan eda owo olorun ninu adura won won ko pe ke pe oroko olowa mo won si be sini ke pe awon orisa orilede ti o yi won ka eyi ni asan so fun wi pe nitori ko si eni tin ke pe oroko re awa na papa bi abati sha olorun ti bi abati yi ilana olorun pada ti o je wi pe a ko ke pe oroko olowa mo boya oroko angeli le awa n ke pe nisinsin yi lati gbo adura awa tabi oruko eniyan eda owo olorun tabi oruko orisa o ye ki o da wa loju wi pe eyi ki se adura ti o se itewogba ni waju olowa oni nitori ko si eni tin ke pe oruko re bi abaje onigbagbo bi abani wahala o ye ki a ke pe oruko olowa bi o ba wo bibeli o ri opolopo awon eniyan ti won ni wahala o ti won se ni wi pe won ke pe oruko olowa se o ti ka nipa Joseph inu ni bini ati wahala pupo ni o wa ni igbesi aye re kini o da okunrin na sile kini o gbe goke ni igba to ya o ti o gbe goke ni wo pe o ke pe oroko olowa bi abaka nipa eniyan bi danieli tabi nipa bi dafidi o ti o se won ni wo pe won ke pe oroko olowa bi o ba lo sinu maje mo titun bi o ba wo awon ti o ti ni ijatile tele tele sugbon ti o da bi eni wo pe won kese jari ni ti igbagbo won kese jari nipa ti ebi won won kese jari nipa awon ohun idawole won ohun ti o se won ni we pe won ke pe oroko olowa sugbon Isaiah so fun wa esun ti o fi kan omo Israeli ni we pe ko si eni ti o ke pe oroko re ti oru ara re soke lati di omo ti oru ara re soke lati di omo e je we pe ilowo owo ti wo igbese aye won irewesi ti wo igbese aye won ko gbona ko tutu ti wo igbese aye won bi abawo igbese aye opolopo loni aile igbadura ni o joba ni igbese aye won o sese ki o je nitori wahala ti won ni ninu ebi o sese ki o je nipa inu ni bi ni ti won doju ko laarin awon ore ati ogba o si sese ki o je nipa aini ni igbese aye won o sese ki o je nipa awon wahala ti o n doju ko won nipa awon molebi ati awon ana ni o je ki won ki o ma le gbadura sugbon je ki o da loju wi pe bi o ko ba ru ara re soke bi o ko ba ke pe oroko olowa bi o ko ba di iliri olorun mo bawo ni o se se se fun o lati kuro ninu ipo egan ti o wa nisisiyi lati wa si ibi ore ofe ati lati ri anugba lowo olorun ninu ifihan ori keta ifihan ori keta ese ikedogun ati ikerindinlogun ni Jesu Kristi omo olorun ti o je oko ati olori ijo ni o so fun ijo ni Laodikea wi pe o mo ise won ati wi pe esun ti o n fi kan won ariwisi ti a ni riwisi won ni wi pe won ko gbona won ko tutu wo bi ati ka ni ifihan ori keta lati ese ikedogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu emi iba fe pe ki iwo ki o koko tutu tabi ki iwo ki o koko gbona a ma ri awon elomiran ti won pe ara won ni onigbagbo ti o je wi pe won ko ni itara won ko ni igbona okan won je eni ti ko tutu ti ko si gbona won wa ni ilowowo Jesu tin so fun awon ijo ye wi pe ariwisi ti a ni wisi won ni wi pe won ko gbona bẹẹni wọn kò tutu ní ẹsẹ ìkẹrìndínlógún ǹjẹ nítorí tí ìwọ ṣe lọwọọwọ tí ìwọ kò sì gbóná bẹẹni o kò tutu èmi ó pọ jáde kúrò lí ẹnu mi èmi ó pọ jáde kúrò lí ẹnu mi èyí jẹ wípé a ó mú ààbò tí ó wà lórí wọn a ó ṣí kúrò èyí jẹ wípé a ó yà wọn nípa sí ọlọrun èyí jẹ wípé a ó ta wọn nù èyí jẹ́ wípé bí a ti gbà wọ́n gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nísinsìnyí bí a bá ta wọ́n nù bí a bá pọ̀ wọ́n jáde kúrò lé ẹnu olówa kúrò lẹ́nu olùgbàlà wípé wọn kì í ṣe ti ọlọ́run mọ́ o jẹ́ mọ̀ wípé bí ìlọ́wọ́wọ́ bá jọba ní ìgbésí ayé rẹ tàbí ìrẹ̀wẹ̀sì ni ó jọba ní ìgbésí ayé rẹ tàbí àìlè gbàdúrà ni ó jọba ní ìgbésí ayé rẹ èyí yóò mú kí ọlọ́run kí ó ta ọ́ nù k ki o so fun wipe o ki se ti ohun nitori wipe o ni bi o ba wa ni ilowo owo sibe wipe a o ta ona a o po jade kuro lenu ologbala ninu Jacobo ori kerin Jacobo ori kerin ese ikeji eyin nfe e ko si ni bi a ba wo igbese aye opolopo awon kristeni a le so yi nipa won wipe eyin nfe eyin ko si ni bi a ba ri eni ti o ni iwo tutu bi a ba ri eni ti o ma nse ni iwon tun won si bi a ba ri eni ti o ni iwa bi olorun ni igbese aye re o sese ke yi ki o ma wo lati won pe ko le sese fun lati ni iwa tutu tabi iwon tun won si tabi iwa ododo tabi iwa looto lai je we pe oni igbala ninu okan re lai je we pe o ti ba Jesu gege bi olowo ati olugbala re lai je we pe o ti fi ododo ja ese re sona lai je we pe o ti ko ese re sile asi ti fi eje Jesu Kristi we o sese ki a ri eni ti o ni iwa rere eni ti o ni iwa tutu eni ti o ti di atunbi eni ti a si ri pe nipa atunbi yi ohun rere gbogbo ni o n wa si igbesi aye re ki o si ma fe ki iru nkan won yi ki o sele si o Jacob n we pe eyin nfe e ko si ni o sese ki o ri eni ti o je we pe ore olorun ati ibukun latoke wa o n san yanturu ni igbesi aye re o sese ki o ri eni ti o je we pe boya o ti se igbeyawo o n bimo le omo tabi o sese ki o wa le enu ise o ni igbega kun igbega tabi o sese ki o je wipe gbogbo awon ota patapata ni won ti wa teriba fun o sese ki o je wipe ibi ti o ti ni isoro tele tele tabi aisan tele tele awon nkan won yi ti pora ni igbesi aye re iwo si nfe ru nkan be o wipe eyin nfe e ko si ni e ko ni nitori wipe e ko se nkan ti awon won yi se nipa wipe won je wo ise won won ko sile won pe oruko olowa won fe ki olowa ki o dariji won bayi ni ibukun ati ore ati anu olorun se de igbesi aye won eyin nfe e ko si ni o sese boya o ti ni igbala sugbon bi a ba so nipa isodi mimo bi a ba so nipa pe ki a fa gbongbo ese ti o wa ni igbesi aye eda ki a fa tu kuro ni okan re awon nkan won yi je ajeji si o bi a ba so nipa iwa bi ti olorun bi a ba so nipa iwa ifarajo Jesu Kristi ninu ero ninu okan ninu irin ninu gbogbo ti a nse ki awon nkan won yi je ajeji si o bi o ba si ri awon elomiran ti won ti ni isodi mimo bi o ba ri ore ofe olorun ni igbese aye won bi o ba ri iwa mimo iwa tutu ti o wa ni igbese aye won bi o ba ri iwa ti kora ni ni ijanu ni igbese aye won iwo nfe nkan won yi eyin nfe e ko si ni nitori kini nitori wipe o ko ru ara re soke nitori wipe o ko di ileri olorun mo nitori pe o kan gban ara re kuro ninu awon ohun ti o de omole o sese wipe ori eni ti ejo wa si inu ile isinyi ni akoko kan na nisisiyi won ti ni igbala nisisiyi won ti ni isori imo nisisiyi agbara olorun agbara emi olorun o ti joba ni igbesi aye won kini won se ki agbara olorun ki o to wa si igbesi aye won ohun ti Jesu so fun wa ni won se wipe ki won ki o duro ni Jerusalemu titi a o fi agbara emi olorun kan eyin ni won se won duro won fara won robo won je ki gbogbo igbese aye won ki o di ifihan niwaju olowa won si so fun olorun wepe bi o ba fun ni agbara emi mo yi won ma gbadura won ma sise fun olorun won ma se gege bi oro olorun ati fi agbara emi olorun kan won nisisin bi won ba gbadura won soro bi oba bi won ba gbadura won soro pelu ase bi won ba gbadura won le di ileri olorun mu o si nfe nkan wonyi ni igbesi aye ti re pelu ni eyin nfe e ko si ni o sese ki ori awon elomiran ti won ti ni aisan tele tele bi won ti wa sinu ijo be ni ati mu awon aisan wonyi koro awon ti won ti je eni ti won je alailera tele tele awon ti won ko le lo sibi ise ni ojo meji ninu ose awon ti o dabi eni wipe won ko le gbe ohun ti o wuwo won ko le se ohun kohun awon ti won ma mi hele hele tele tele nisisin won ti di alagbara gbogbo aisan gbogbo irewesi gbogbo ohun ti o n se won tele tele ati mu kuro ki o si ma fe nkan wonyi ni okan re wipe ajo wa ninu ijo ajo n gbadura ajo n ka bibeli awon wonyi si ti ni ilera pipe síbẹ̀ síbẹ̀ èmi wà nínú àìsàn ó ní ẹ̀yìn ń fẹ́ ẹ kò sì ní kí ni ṣe ti ari wi pe awon elomiran won ti ni idande awon elomiran won ti ni igbala awon elomiran won ti ni isodi mi won awon elomiran won ti ni agbara mi olorun awon elomiran ati da won sile kuro ninu aisan ti o nse won awon elomiran awon majele ti won gbe fun won je tele tele gbogbo re patapata lo ti pora ni igbese aye won kini se ti ore ofe olorun wa fun iru awon wonyi sugbon ti ko si ninu aye awon kan ninu wa idi re ni wepe a ko ru ara wa soke idi re ni wepe a je ni ti se lowowo idi re ni wepe a je ni ti rewesi oni eyin fe e ko si ni wo awon nkan ti o tin fe ninu okan re wo awon nkan ti o tin so fun olorun sugbon ti o ko so fun olorun pelu okan ti o gbadura jagara okan ti o gbadura agbayori awon nkan wonyi ti o fe wonyi bi won ba ma je ti re oni lati ru ara re soke eyin nfe e ko si ni eyin npa e si nse lara e ko si le ni o nso fun awon pe bi a ba nfe ore ofe olorun bi a ba nfe igbala olorun bi a ba nfe tesiwaju nipa ti emi bi a ba nfe lati goke agba ninu awon idawole wa ki se nipa owo jije ki se nipa ilara sise oni eyin se lara sibe sibe pelu owo ati ilara won yi e ko si le ni eyin ja eyi je wi pe en jiyan eyi je wi pe an poju tembelu awon ti o li ni nkan won yi eyi je wi pe an wo awon eniyan ti o ti ni nkan won yi eyi ti a ba fi lo si ori ekun wa ki agbadura ki awon kan yi ki o le je ti wa ija tabi ilara tabi arankan ni a fi n gbe ko awon elomiran loju eyin si n jagun e ko ni nitori eyin ko beere e ko ni nitori ti eyin ko beere bi a ba ri awon elomiran ninu ijo bi a ba ti n pari iwaasu be ni won sa jade won lo si eti oko lati le lo mu moto nkan wonyi ki o je ki awon eniyan wonyi ki o le ni ore ofe olorun ati awon ileri olorun ti won fe ni igbese aye won e ko ni nitori ti eyin ko beere bi a ba fe ni igbala ani lati beere bi a ba fe ni isodimo ani lati beere bi a ba fe ni agbara emi olorun ni igbese aye wa ani lati beere bi a ba fe ni iwosan kuro ninu awon aisan ti o wa ni ago ara wa ani lati beere bi o ba je wi pe emi okunkun ni o rin wa mole ti a si n fe ni idande ani lati beere bi o ba je wi pe arun ko gbogun lo wa ni igbese aye wa ti a si n fe itusile ati imunilarada ani lati beere bi o ba je wi pe a ni wahala ninu ile ninu ebi pelu awon omo tabi pelu oko tabi pelu aya ti a si n fe ki olorun ki o pe ero si igbese aye wa ati si idile wa ani lati beere ani lati je eni ti n gbadura ani lati je eni ti n ru ara wa soke e ko ni nitori ti eyin ko beere o ye ki a mo we pe adura se pataki bi a ba fe ni ore ofe olorun bi a ba fe ni imuse ileri olorun ani lati je eni ti n gbadura wo matthew ori 24 matthew ori 24 lati ese ogoji o si to awon omo ehin re wa o ba won won sun o si to awon omo ehin re wa o ba won won sun eyi ni a n so nipa ti jesu kristi ati awon omo ehin re o ti so fun won ni isaju wipe oun fe ki won ki o le gbadura pelu oun o mu johanu jakobo ati petero o so wipe won ni lati gbadura pelu oun oun si lo siwaju o be si ni gbadura o be si ni kepe olowa wipe ki a le fun oun ni agbara lati le dojuko awon nkan ti o ye ki oun dojuko ati lati le ru ese wa ati lati le lo si ori ige agbelebo ki o ba le ku fun ese wa eyi je akoko ti o se pataki pupo fun Jesu Kristi ki se be nikan o se pataki pupo fun gbogbo eda fun gbogbo agbaye nitori wipe gbogbo ebo ti a nru ninu majemo lailai iwon yi ni ibaje abayori si re tabi imuse awon nkan wonyi nigba ti Jesu Kristi odo agutan olorun ti o fi ara re ru ebon fun gbogbo agbaye patapata sugbon awon eniyan wonyi eyi ti won iba fi dide eyi ti won iba fi kunle eyi ti won iba fi gbe ohun won soke lati gbadura pelu Jesu Kristi won ko le gbadura o si to awon omo ehin re wa wipe o si ba won won sun gba ti o ye ki won ki o gbadura won sun abajo ti irewesi ti o fi joba ninu okan won abajo ti ailagbara ti o fi wa ni igbese aye won abajo ti aseti aseri ti o fi wa ni igbese aye won abajo ti iberu ti o fi kun okan won abajo ti won ko le ni agbara nigbati awon omo kekeke ti won abere we pe o je okan ninu awon omo ehin abajo ti won fi se Jesu o wi pe o si to awon omo ehin re wa o ba won won sun bi abaye igbese aye re wo dara dara bi abawo kini idi ti o dabi eni wi pe aisan fi joba ti o ko le segun ti o dabi eni wi pe awon ota won joba ti o dabi eni pe nigba gbogbo ni awon ota ma ngbeye lowo re ti o dabi eni wi pe nigba gbogbo ni o ma nje otile no ma nfi eyin re bale eyi ni wi pe o je eni ti ki gbadura o je eni ti ko le ru ara re soke o to won wa o si ba won won sun o si we fun petero pe kin la eyin ko ha le ba mi sona ni wakati kan o je alaisan iwo ko ha le sona ni wakati kan o je eni ti ko ti ni igbala iwo ko ha le sona ni wakati kan o je eni ti ko ti ni isodi mimo ati iwa bi olorun ninu okan re iwo ko ha le sona ati gbadura ni wakati kan e ma sona ki e si ma gbadura e ma sona ki e si ma gbadura bi o ba fe di alagbara e ma sona ki e si ma gbadura bi o ba fe ki ori ofe olorun ki o wa ni igbese aye re e ma sona ki e si ma gbadura bi o ba fe je akoni ninu igbagbo ti o si fe di asegun e ma sona ki e si ma gbadura bi idanwo tin wa latowo esu lati inu aye lati inu ara bi o ba fe je asegun bi o ba fe je eni tin bori eni ti o ni iwa mimo ati iwa ododo ni igbese aye re ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi wahala ba wa ninu ebi ti o si nfi alaafia ninu ebi ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi o ba dabi eni pe o je alaisan a ma nfe ni ku folaye loni adide lola atun wa ni ori ibosun aisan sibe sibe bi o ba fe je ni ti ara re da sasa oni ki a ma sona ki a si ma gbadura bi o ba je we pe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o si nfe o nfe ni yi pada rere e ma sona ki e si ma gbadura bi o ba je we pe o yagan o si nfe ki olorun ki o da o sile o nfe ki olorun ki o boju wo ki o si so di olomo oni ki e ma sona ki e si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a n gbe aye ti esu n joba ni aye ti a wa aye ti awon emewa ati awon omo esu ti won joba ni aye ti a wa aye ti irenije ti o po si ni aye ti a wa aye ti awon alonilowogba ti won po si ni aye ti a wa aye ti oni wahala pupo ati iponju ni aye ti a wa bi a ko ba fe bo sinu idanwo tabi sinu idewo ani lati je eni ti n gbadura o wi pe oni ki a ma sona ki a si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo looto le emi n fe igbala sugbon sa ilera fun ara looto le emi n fe isodi mimo ati iwa bi olorun sugbon se o mo o sa ilera fun ara looto le emi n fe agbara olorun agbara lati gbadura agbara lati bori esu agbara lati le koju ija si awon omo igun re looto le emi n fe sugbon o sa ilera fun ara looto le emi n fe iwosan emi n fe ki a se aseye ati aserege ni igbesi aye wa aseyege ni igbesi aye wa emi n fe nitooto sugbon o se ailera fun ara bi a ba si n fe ki olorun ki o boju wa ati ki awon ileri re ki o se si wa lara ohun ti a n so ni wipe a ni lati ru ara wa soke wo bi Isaiah ti so fun wa Isaiah ori kejele ni aadota lati ese ikini ji gbe agbara re wo iwo sioni o n so fun awa ti a rewesi o ni ki a ji dede o n so fun awa ti awa labẹ agbara okunkun ti agbara okunkun rin omole o ni ki a jidide o n so fun awa ti a ni ilowowo o ni ki a jidide ji gbe agbara rewo iwo si oni gbe aso ogo rewo iwo Jerusalemu ilu mimo nitori lati igba yi lo nitori lati igba yi lo aikola ohun alaimo alaikola won alaimo ki yo wo inu re mo ohun ti an so ni wo pe bi abale jidide ko ninu orun wa bi abale ru ara wa soke bi abale kepe oroko Olowa wi pe lati isinsin lo lati igba yi lo awon nkan ti o ti je isoro ni igbesi aye wa a ko ni re won mo ni oroko Jesu awon nkan ti o ti rin wa mole a ko ni gboro won mo ni oroko Jesu awon nkan ti o ti nje gaba lori wa a ko ni gboro won mo ni oroko Jesu bi abale jidide iji ododo bi abale kepe oroko Olowa bi abale ru ara wa soke wo ese ikeji gbon ekurukuro le ara re gbon ekurukuro le ara re dide joko iwo Jerusalemu tu ota kuro tu oja kuro li orun re iwo onde omo birin Sioni o ti an so ni wo pe amo Israeli wonyi won dabi omiran ti o je wo pe won de obole won ko wa alai lagbara nibi ti omiran yi ti o ti dobole be ni awon ti ko to awon ti ko lagbara to ni won gori re ni won de pelu oja tabi pelu okun o dabi eni we pe an segun won sugbon Isaiah n so fun wi pe ki won ki o jidide ki won ki o ru ara won soke ki won ki o kepe oruko Olowa ki a ba le mu awon ti o wa ni igbesi aye won ti o so won di edun arinle ki a le mu nkan won yi kuro o ni ki won gbon ekurukuro le ara won ki won ki o si dide ki won ki o tu oja kuro le orun won awon onde omobirin Sioni bi awa papa bi a ba se nkan won yi bi awa na bi a ba le kepe Olorun bi a ba le tu awon oja won yi kuro lara wa ti a si jiji ododo ti a jiride ti a so fun Olorun wi pe a n fe di eni igbala a n fe di eni ti o ni isodima eni ti o ni agbara Olorun ati eni ti aisan gbogbo ti o kuti kuro ni igbesi aye re ti a ko je ki ohun kan ki o di wa lowo ti a gbadura pelu itara ti a gbadura nipa didi ileri Olorun mu ti a mi aye ati orun pelu agbara adura wa o daju wi pe awon nkan ti o n se wa lose awon nkan ti o ti wa ni igbesi aye wa sugbon ti ko te wa Olorun titi di sisiyi a mo okoro ni oruko Jesu bi a ba n fe nkan won yi ninu igbesi aye wa ani lati je eni ti o ni ongbe fun nkan ti Olorun wo orin Dafidi ori kejilelogoji lati ese ikini orin Dafidi ori kejilelogoji lati ese ikini bi agbonrin iti mami hele si ipa odo omi beeli okan mi mi hele si o Olorun bi agbonrin ti ma sare ti mami hele ni wiwa ipado omi oni samu nso wi pe beeli okan mi mi hele si o Olorun e je wi pe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti an fe ninu aye sugbon ti ko le ran ni lowo ki a gbadura si Olorun ki a ru ara wa soke ki a kepe oruko Olowa ki a di ileri Olorun mu ki a gbadura ki kan si Olorun oni ongbe Olorun gbe okan mi bi ongbe Olorun ba n gbe okan re o duro lati gbadura bi o ba je elese o duro lati ko ese re sile ongbe Olorun gbe okan mi ohun ti oni samu fi n so yi ni wipe o ni ijatile ninu aye nitori wipe ko si alafeyinti kan ti o wa ninu aye ti ki yo jani tile bi a ba gbẹkẹle ẹran ara o daju wipe a o ni ijatile sugbon ni orin samu n so wipe ongbe Olorun gbe okan mi bi o ba fe ni igbala o ye ki ongbe Olorun ki o ma gbe okan re tabi o ti ni igbala sugbon ori iwe pe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbesi aye re ongbe Olorun gbe okan mi bi ongbe Olorun ba si gbe okan re o joko tabi o duro ni waju Oluwa o si ba Olorun so asoye titi yo fi gbo ti re titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe o je alai lagbara ori wipe nkan kekeke ni o ma daya fo ori wipe o le gbadura pelu ase ori wipe ati di ileri Olorun mu o je ohun ti o die ti fun o bi o ba fe agbara Olorun ni igbesi aye re o ye ki o kepe Olowa o n gbe Olorun gbe okan mi tabi ori wipe o ti ni igbala o ti ni isodi mimo o si ti ni agbara emi Olorun ni igbesi aye re sugbon
1: àti wàásù ìrírí ni ó ṣòro fún ọ jọjọ. Bí o bá sì ń fẹ́ agbára àti wàásù ìrírí, ó yẹ kí o ké pé Olúwa, ó ń gbé Ọlọ́run ń gbé ọkàn mi ti Ọlọ́run alààyè. Nígbà wo lè èmi ó wà á tí èmi ó sì yọjú níwájú Ọlọ́run? Wo Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkẹfà, kí o rí i wípé bí a bá fẹ́ ní ìwà mímọ́, bí a bá fẹ́ ní ìsọ̀rí mímọ́, ó yẹ kí òun gbé yìí kí ó jọba, kí ó wà ní ọkàn wa. Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkẹfà, alábòkun fún ni àwọn tí ebi ń pa àti tí òun gbé ń gbé sípa òdodo nítorí wọn ó yò ó. Alábòkun fún ni àwọn tí ebi ń pa àti tí òun gbé ń gbé, àwọn tí wọ́n mọ̀ wípé wọ́n fẹ́ ìsọ̀rí mímọ́, wọ́n fẹ́ òdodo Ọlọ́run láti wà nínú ìwà wọn, láti wà nínú ọkàn wọn, láti wà nínú ìgbésí ayé wọn. Wọ́n fẹ́ àwòrán Jésù Kristì láti wà nínú ọkàn wọn. Wọ́n fẹ́ láti ní ẹ̀mí ọkàn àti ohun gbogbo tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run nínú Jésù Kristì. Wọ́n fẹ́ nǹkan wọ̀nyí ní ìgbésí ayé wọn. Bí a bá ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀, ìsọ̀rímọ́ kì í ṣe ohun tí a ń bá pàdé lójú ọ̀nà. Ìsọ̀rímọ́ kì í ṣe ohun tí a ń bá pàdé ní ibùdó ọkọ̀. Ìsọ̀rímọ́ kì í ṣe ohun tí a ń bá pàdé níbi ọjà. Ìsọ̀rímọ́ jẹ́ ohun tí a ń bá pàdé nílé Ọlọ́run nígbà tí a bá ní òǹgbẹ, nígbà tí ebi bá ń pa wá sípa òdodo, tí òǹgbẹ ń gbẹ wá sípa òdodo. Nígbà yìí ni a ó fi ìwà mímọ́ àti ọkàn funfun, nígbà yìí ni a ó fi kọ́ wa ní ẹsẹ̀ ìkẹjọ, alábòkun fún lé àwọn tí àwọn onínú funfun. Nítorí wọn ó rí Ọlọ́run. Bí a bá ń fẹ́ àwọn ìbùkún wọ̀nyí, a ní láti ní òǹgbẹ nínú ọkàn wa. A ní láti ru ara wa sókè láti lè di ìlérí Ọlọ́run mú, láti gbàdúrà títí a ó fi gbàdúrà àgbàyọrí. Nínú Jọ̀hánù orí keje ẹsẹ̀ ìkẹtàdínlógójì, lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ àjọ ńlá, Jésù dúró, ó sì kígbe wípé bí òrògbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, bí òrògbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, bí òrògbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá, kí ó sì mu. Iye anípẹ̀kun kì í ṣe fún àwọn onílọ́wọ́ọ́wọ́. Iye anípẹ̀kun kì í ṣe fún àwọn kò gbóná kò tutù. Iye anípẹ̀kun kì í ṣe fún àwọn aláìlè gbàdúrà. Iye anípẹ̀kun kì í ṣe àwọn tí wọn kò lè bólúwa dúró láti gbàdúrà sí Ọlọ́run títí a ó fi dáhùn àdúrà wọn. Ó ní bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, òǹgbẹ ìgbàlà, òǹgbẹ iye anípẹ̀kun, òǹgbẹ wípé kí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ kí o lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, òǹgbẹ wípé kí a kọ orúkọ rẹ ní ìwé ìyè Ọlọ́run, òǹgbẹ wípé kí a sọ ọ́ di ọmọ Ọlọ́run, kí ẹ̀mí Ọlọ́run kí ó máa bá ọ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run. Bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá, kí ó sì mu. Tàbí òǹgbẹ ìwà mímọ́, òǹgbẹ ìsọ̀dí mímọ́, òǹgbẹ ọkàn funfun ni ó ń gbẹ ọ́. Bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá. Ṣùgbọ́n bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o kò tọ Ọlọ́run wá, bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o bá ń dániyàn lọ́kàn rẹ, bí o bá ń fẹ́ àwọn ìmúṣẹ ìlérí Ọlọ́run lọ́kàn rẹ ṣùgbọ́n tí o kò tọ Ọlọ́run wá, tí o kò gbàdúrà, tí o kò sọ fún Ọlọ́run wípé títí Ọlọ́run yóò fi nǹkan wọ̀nyí fún ọ, o kò ní kúrò níwájú Ọlọ́run, kì yóò lè ṣeé ṣe fún ọ láti lè ní àwọn ìbùkún Ọlọ́run wọ̀nyí ní ìgbésí ayé rẹ. Ṣùgbọ́n bí òrògbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá, kí ó sì mu. Ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, láti inú rẹ̀ ni odò omi iyè yóò ti máa ṣàn jáde wá. Ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí, tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà, nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí tí a kò tí ì ṣe Jésù lógo. Ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe Jésù lógo. Ó sì sọ fún wa wípé nísinsìnyí tí a ti ṣe Jésù lógo, wípé bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, ó ń fẹ́ ìgbàlà ni, tàbí ó ń fẹ́ ìwòsàn, tàbí ó ń fẹ́ ìsọ̀dí mímọ́, tàbí ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́, tàbí ohunkóhun tí ó jẹ́ àìní rẹ, ó ń fẹ́ kí a mú àwọn àìní wọ̀nyí kúrò. Ohun tí a ní láti ṣe ni pé kí a ru ara wa sókè, kí a ké pe Ọlọ́run, kí a jẹ́ kí ìlérí Ọlọ́run kí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. Rántí wípé àríwísí tí a ní nínú Isaiah sí àwọn ọmọ Ísírẹ́lì ni wípé kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ̀, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú. Ní àṣálẹ́ yìí, bí a bá fẹ́ ní ìbùkún Ọlọ́run, ó yẹ kí a lè ru ara wa sókè, ó yẹ kí a lè ké pe Ọlọ́run, ó yẹ kí a lè sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ àwọn ìbùkún Ọlọ́run. Ìlérí Ọlọ́run kì í kùnà. bi aba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o nfe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o nfe so di mimo a o so di mimo bi eni ti o ti ni so di mimo ba wa si waju olorun ti o nfe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi aba pe agbara emi olorun o daju pe bi aba le ru ara wa soke bi aba ke pe oruko olowa wi pe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po yo fi won se yo mu won se ni igbesi aye wa nitori be e je ki a dede ki a si so fun olorun wi pe a nfe imuse ileri re a nfe agbara re ni igbesi aye wa bi o ba je elese sibe ke pe oruko olowa so fun olorun wi pe loni o ru ara re soke loni o nji dide ko ninu orun ti o tin sun o si n fe ki olorun ki o gba okan re la tabi iwo ti o ti ni igbala lati ojo pepe isodi mimo nko ru ara re soke ki o so fun olorun wi pe o n fe isodi mimo tabi iwo ti o ti ni isodi mimo bawo ni agbara mimo ni igbesi aye re ru ara re soke ki o si jigiri ki o jiji ododo ki o so fun olorun wi pe o n fe agbara emi mimo ni igbesi aye re ji gbe agbara re wo iwo si oni gbon iruko kuro le ara re dide ki iwo ki o ba le mu ileri olorun se ni igbesi aye re bi o ba je ni lowowo ji dide bi o ba je ko gbona ko tutu ji dide bi o ba je ni ti o si wa ninu ese sibe ji dide ki o ronu pe wada bi o ba je ni ti ko ni itara tele tele eni ti se subu sere igbagbo ji dide ki o ke pe oruko lowa bi o ba je eni ti nfo ni ku fo laye tele tele ninu igbagbo ji dide ki o ke pe oruko oluwa so fun olorun wi pe o nfe ori ofe re ni igbesi aye re o nfe anu re ni igbesi aye re o nfe igbala olorun ni igbesi aye re o nfe isodi mimo ni igbesi aye re o nfe agbara emi olorun ni igbesi aye re tabi iwosan o nfe iwosan ni igbesi aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun olorun wi pe o fe ki a tu o sile o fe ki a da oni ide o fe ki a gba o sile jidide ma se se ilowowo ma se je eni ko gbona ko tutu ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa o daju pe yo gbo bo ba le ke pe ji gbe agbara re wo iwo si oni gbe aso ogo re wo iwo Jerusalemu nitori lati igba yi lo alaikola ati aimo alaimo ki o wo inu re mo ke pe oruko olowa iwo nfe o ko si le ni nitori aile igbadura emi nfe o se ailera fun ara nitori aile igbadura o je alaini o je alaiwa bi olorun nitori aile igbadura o je eni ti esu njoba ni idile re nitori aile igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se ibogbe nitori aile igbadura o je awon ti a nsegun re ati eni ti ko ni isegun nitori aile igbadura jidide ru ara re soke ke pe oruko oluwa so fun oluwa wi pe o fe yi pada ni igbesi aye re mama fi igbagbogbo wona ni igbala mama fi igbagbogbo wona ile igbadura mama fi igbagbogbo wona ni isodi mimo o fi igbagbogbo wona ni agbara emi olorun ni igbesi aye re jidide ki o ke pe oruko oluwa jidide ki o ke pe oruko oluwa jidide ki o ke pe oruko oluwa ki o so fun olorun wi pe loni o nfe igbala o nfe igbala ronupo ada awon ese re ki o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo ese re ki o kan won sile ki a ba le dariji o ki igbala ki o le wonu okan re bi o ba ti ni igbala ke pe olorun fun isori mimo bi o ba ti ni isori mimo ke pe olorun fun agbara ifikun ni agbara emi olorun bi o ba ti ni ifikun ni agbara emi olorun ke pe olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi nibi kibi ti o n gbe ke pe oruko olowa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun olorun
0: wípé ìrẹ̀wẹ̀sì yóò pòórá ní ìgbésí ayé rẹ, àìlè gbàdúrà yóò kúrò ní ìgbésí ayé rẹ. Képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa. Èyí kì í ṣe àkókò fún orun sísùn. Képe orúkọ Olúwa. Èyí kì í ṣe àkókò fún ìrẹ̀wẹ̀sì. Képe orúkọ Olúwa. Jí dìde kí o képe orúkọ rẹ̀. Ru ara rẹ̀ sókè kí ìlérí Ọlọ́run kí ó ba lè jẹ́ tirẹ̀, kí ìdáǹdè kí ó ba lè jẹ́ tirẹ̀, kí ìwòsàn kí ó ba lè jẹ́ tirẹ̀, kí àlàáfíà Ọlọ́run kí ó ba lè jẹ́ tirẹ̀, kí ìmúnidúró okun àtòkè wá kí ó lè jẹ́ tirẹ̀, kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀. Jí dìde, jí dìde, ru ara rẹ̀ sókè kí o képe orúkọ Olúwa. Sọ fún Ọlọ́run bí ìlérí rẹ̀ mú. Képe orúkọ Olúwa. Ìwọ ń fẹ́, ṣùgbọ́n àti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Ó ń fẹ́ ìgbàlà, láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Ó ń fẹ́ ìsọdi mímọ́, ìsọdọ̀tun, láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Ó ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ, láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Ó ń fẹ́ ìwòsàn àti ìdáǹdè ní ìgbésí ayé rẹ, láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Jí dìde kí o gbàdúrà. Jí dìde kí o képe orúkọ Olúwa. Jí dìde kí o ru ara rẹ sókè, kí o sọ fún Ọlọ́run ohun tí ó jẹ́ àìní rẹ nípa ti ẹ̀mí, àìní rẹ nípa ti ara, àìní rẹ nípa ti ẹbí. Jí dìde kí o sọ fún Ọlọ́run, kí o di ìlérí Ọlọ́run mú, kí o di ìlérí Ọlọ́run mú, kí a ba lè pa agbára ọ̀tá ní ìgbésí ayé rẹ, kí a ba lè pa agbára ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ, kí a ba lè dá ọ sílẹ̀, kí a dá ọ ní ìdè ní ìgbésí ayé rẹ. Jí dìde kí o képe orúkọ Olúwa. Jí dìde kí o képe orúkọ Olúwa. Jí dìde kí o ru ara rẹ sókè, kí o di ìlérí Ọlọ́run mú, kí o di ìlérí Ọlọ́run mú, kí o rí ọ̀fẹ́, ìgbàlà Ọlọ́run, àánú Ọlọ́run, ìsọdi mímọ́ tòótọ́, àti agbára ẹ̀mí Ọlọ́run kí o ba lè jẹ́ tirẹ. Ru ara rẹ sókè kí o képe orúkọ Olúwa.

tó wa bí èmi pẹ̀lú ti ń ṣe a rí i níhìn-ín wípé ẹni yìí ó jẹ́ olóòótọ́ ó jẹ́ ẹni tí ń ṣaápọn ó jẹ́ ẹni tí ó ń fi ọkàn ìrẹ̀lẹ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe iṣẹ́ ọlọ́run ó sì jẹ́ ẹni tí paul apostle pàápàá tí ó gba ẹ̀rí rẹ̀ jẹ́ wípé òun ń ṣe iṣẹ́ olúwa bí èmi pẹ̀lú ti ń ṣe nítorí náà kí ẹnikẹ́ni má ṣe kẹ́gan rẹ̀ ní ṣùgbọ́n ẹ̀sìn yìí jáde lọ́nà àjò lé àlàáfíà kí òun kí ó lè tọ̀ mí wá nítorí tí èmi ń wọ ọ̀nà rẹ̀ pẹ̀lú àwọn arákùnrin nínú Philippi oríkejì ni a tún rí ohun mìíràn tí a sọ nípa Timotheo yìí bí ó ṣe jẹ́ olóòótọ́ tí ó jẹ́ ẹni tí a lè gbárale nítorí ó jẹ́ olóòótọ́ nínú iṣẹ́ Ọlọ́run Philippi oríkejì láti ẹsẹ̀ ìkọkàndínlógún ṣùgbọ́n mo ní ìrètí nínú Jésù Olúwa láti rán Timotheo sí yín ní lọ́lọ́ yìí kí èmi pẹ̀lú lè ní ìfàyàbalẹ̀ nígbà tí mo bá gbòòrò ìjókòó yín nítorí èmi kò ní ẹni onínú kan náà tí ó dàbí rẹ̀ tí yóò máa fi tinútinú ṣe àníyàn yín nítorí gbogbo wọn nítọ́jú nǹkan ti ara wọn kì í ṣe nǹkan tí í ṣe ti Jésù Kristì ṣùgbọ́n ẹ̀yin ti mọ̀ ọ́n dájúdájú pé gẹ́gẹ́ bí ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni ó sì ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú ìhìnrere. Èyí ni àwọn nǹkan tí a rí kọ́ nípa Timotheo yìí a rí wípé ó jẹ́ olóòótọ́ ó sì jẹ́ ẹni tí ó jẹ́ olùfọkànsìn tí ó sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà ni Paul wa ń sọ wípé nísinsìnyí ó jẹ́ ìdùnnú wa ó sì jẹ́ ayọ̀ ẹni kọ̀ọ̀kan wa wípé a ti dá Timotheo yìí sílẹ̀ inú níbí ni tàbí wàhálà tàbí ìpọ́njú tí ó ní ó ti kọjá òun pẹ̀lú Paul wọn ó sì wá láti bẹ àwọn ara Ebero láti bẹ̀ wọ́n wò ẹ jẹ́ kí a padà sí Ebero orí kẹtàlá ní ẹsẹ̀ ìkẹtàlélógún ẹ mọ̀ pé a dá Timotheo arákùnrin wa sílẹ̀ bí ó bá tètè dé èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín níhìn-ín ni a ti jẹ́ kí ó yé wa wípé Paul ó ń gbà á ní ìmọ̀ràn ó ń ṣe ìpinnu wípé òun yóò lọ bá àwọn ara Ebero láti tẹ̀síwájú láti máa kọ́ wọn àti wípé Timotheo tí ó ti la ìpọ́njú kọjá tí ó ti la inú níbí ni kọjá èyí ò dá a sílẹ̀ nínú iṣẹ́ Ọlọ́run ó sì ní láti tẹ̀síwájú láti máa ṣe iṣẹ́ Ọlọ́run kí ó sì máa mú àwọn ẹlòmíràn lọ́kànlé bí ó bá jẹ́ wípé ìwọ pàápàá ó ti fojú finá a sì ti ṣe ọ́ ní wàhálà tàbí inú níbí ni nítorí ìhìnrere ó yẹ kí o mọ̀ wípé nígbà tí a bá tú ọ sílẹ̀ tàbí tí a dá ọ sílẹ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ rẹ yóò máa tẹ̀síwájú nísinsìnyí à ń wo ìkẹta ọ̀rọ̀ ìkíni káàbọ̀ sí òpin ẹsẹ̀ ìkẹrìnlélógún ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́ àwọn tí ó ti Italy wá sí kí yín kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín èyí ni ọ̀rọ̀ tí ó kẹ́yìn nínú epistle yìí ọ̀pọ̀lọpọ̀ ohun ni a rí kọ́ nínú ọ̀rọ̀ tí a ń sọ yìí ṣùgbọ́n kí a tó wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí kí a tó ṣe ìtumọ̀ wọn ó yẹ kí a rántí ara wa létí wípé níhìn yìí a ti dé òpin epistle bí o bá jẹ́ ẹni tí ó ti ń bá wa péjọ ó mọ̀ wípé ó gbà wá ní ọ̀sẹ̀ 52 gbáko kí a tó wá sí ìparí ẹ̀kọ́ kan ni a rí kọ́ níhìn wípé bí ó ti wò kí ìrìn àjò wa kí ó gùn tó tàbí kí iṣẹ́ kan kí ó nira tó ó pẹ́ ó yá ni a ó dé òpin rẹ̀ jẹ́ kí ó yí ọ wípé bí o bá ní wàhálà ó pẹ́ ó yá wàhálà yóò dópin bí ohunkóhun bá sì wà nínú ìgbésí ayé wa bí a bá tọ Ọlọ́run lọ ó pẹ́ ó yá ni yóò dópin lorúkọ Jésù àti wípé ìrìn àjò wa pàápàá nínú ayé yìí fúnra rẹ̀ yóò dópin lọ́jọ́ kan ǹjẹ́ báwo ni o ti ń lo ìgbésí ayé rẹ bí ó bá jẹ́ wípé ọwọ́ aago tí à ń wò tí a fi ń ka ọjọ́ yóò dópin fún ẹnì kọ̀ọ̀kan wa nísinsìnyí níbo ni a ó ti lo ayérayé ẹ jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ díẹ̀ láti rán ara wa létí wípé òpin yóò dé lọ́jọ́ kan ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó múra sílẹ̀ nínú Pétérù kìíní orí kẹrin ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n òpin ohun gbogbo kò sí dẹ̀dẹ̀ nítorí náà kí ẹ̀yin kí ó wà lé àìrè kọjá kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà ó ní bí a ti mọ̀ wípé òpin ò ní pẹ́ dé òpin ẹnì kọ̀ọ̀kan tàbí òpin ayé tàbí òpin ìgbà àsìkò tí a wà nínú rẹ̀ nísinsìnyí bí a ti mọ̀ wípé òpin kò sí dẹ̀dẹ̀

kọ̀ọ̀kan wa kí a wà ní àìrékọjá, kí a jẹ́ ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀, ẹni tí ó wà ní tó ń rìn ní ọ̀nà òdodo, kí a sì máa ṣọ́ra nínú àdúrà. Ṣùgbọ́n ó ń kí ẹnì kọ̀ọ̀kan wọn, ó ní yẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín, èyí jẹ́ kí ó yé wa wípé a ní láti máa fi ìfẹ́ hàn fún àwọn tí ń ṣe olórí, àwọn tí ń ṣe oníwàásù tàbí olùṣọ́ àgùntàn tàbí àwọn adarí wa ní ẹkùn wa tàbí ní agbègbè wa. Ó ní kí a sì máa kí gbogbo àwọn ènìyàn mímọ́, ó yẹ kí a mọ̀ wípé nítorí ajé ẹbí kan náà, ó yẹ kí a máa kí ara wa, kí a máa ṣàánú fún ara wa, kí a máa ṣoore fún ara wa. Ó ní àwọn onígbàgbọ́ tí ó wà ní Ítálì pàápàá, wọ́n ń fi ìkíni, wọ́n ń fi ránṣẹ́ sí ẹnì kọ̀ọ̀kan wa. Ní òpin ohun gbogbo, ó wá ń sọ fún wọn wípé kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́, ó yẹ kí ó jẹ́ kí ó yé àwa tí a jẹ́ onígbàgbọ́ oníhìnrere wípé oore ọ̀fẹ́ ó ṣe pàtàkì púpọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa tí a wà nínú ẹbí Ọlọ́run. Láti ní ìgbàlà, ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Láti ní ìsọdimímọ́, ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Láti ní àìdáhùn sí àdúrà wa, ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Láti borí ìdánwò, láti borí àwọn wàhálà, àwọn ìpọ́njú tí máa dé bá ní kọ̀ọ̀kan, ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Èyí ló fi rí wípé nínú Májẹ̀mú titun láti ìbẹ̀rẹ̀ dé òpin ni a ti ń sọ nípa oore ọ̀fẹ́. Jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ díẹ̀ tí ó sọ nípa oore ọ̀fẹ́ tí ẹnì kọ̀ọ̀kan wa tí a nílò. Nínú Róòmù orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlélógún, àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀, à ń dá wọn láre, wọ́n jẹ́ ẹlẹ́bi tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wọ́n jẹ́ ẹni tí ó wà lábẹ́ ìdájọ́ ìbínú Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tí a bá tọ Jésù Kristi wá, tí a bá sọ wípé a gbàgbọ́ nínú ẹbọ àti ètùtù tí ó ṣe fún wa lórókè Kálvárì, ó ní à ń dá wa láre lọ́fẹ̀ẹ́ láì sówó, à dá wa láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Jésù Kristi. Jẹ́ kí ó yí ọ nígbà náà wípé bí o bá ń fẹ́ ìdáláre, bí o bá ń fẹ́ ìgbàlà, bí o bá ń fẹ́ ìdáríjì, èyí wà, ó sì ń wá láti ọ̀dọ̀ Jésù Kristi nípa oore ọ̀fẹ́ rẹ̀. Nínú Róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún, ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikújọba nípasẹ̀ ẹnìkan náà, mélòó li àwọn tí ń gba ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú iyè nípasẹ̀ ẹnìkan Jésù Kristi? Ó sọ fún wa níhìn wípé kì í ṣe oore ọ̀fẹ́ díẹ̀ ló wà fún ẹnì kọ̀ọ̀kan wa, ó pè ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́, ó sì tún ní ìsopọ̀ mọ́ pẹ̀lú ẹ̀bùn òdodo. Ó ní èyí ni yóò jẹ́ kí a tilẹ̀ lè máa jọba pẹ̀lú iyè. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún, pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè ànipẹ̀kun nípa Jésù Kristi Olúwa wa. Àdúrà mi ni wípé oore ọ̀fẹ́ yìí yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ó tilẹ̀ wọn fi yé wa nínú ìwé mímọ́ wípé láìsí irú oore ọ̀fẹ́ yìí tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀, kò ṣeé ṣe láti ṣe iṣẹ́ ẹ̀sìn kan sí Ọlọ́run tí yóò lè jẹ́ ìtẹ́wọ́gbà. Nínú Ebéèrò orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, nítorí náà bí àwa ti ń gba ilẹ̀ ọba tí a kò lè mì, ẹ jẹ́ kí a ní oore ọ̀fẹ́ nípa èyí tí àwa lè máa sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù rẹ̀. Ó ní bí a bá fẹ́ sin Ọlọ́run pẹ̀lú ìtẹ́wọ́gbà, ó yẹ kí a ní oore ọ̀fẹ́, kí a ní oore ọ̀fẹ́ yìí nípa èyí tí àwa lè máa fi sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà. Nínú orí ìkẹtàlá Ebéèrò ẹsẹ̀ ìkẹsàn-án ní apá kejì, níbẹ̀ ni ó ti ń sọ pé nítorí ó dára kí a mú yín lé ọkàn le nípa oore ọ̀fẹ́. Ohun tí ó máa ń fi ẹsẹ̀ wa múlẹ̀ ni nígbà tí a bá ní ọ̀pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, tí a sì mọ̀ wípé a ń sinmi lé Ọlọ́run, agbára lé Ọlọ́run nínú ohun gbogbo, èyí máa ń jẹ́ kí a ní ìmúlọ́kànle tàbí ìfẹsẹ̀múlẹ̀. Báwo ni a ṣe lè rí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ yìí gbà? Ó sọ fún wa wípé nípa àdúrà ni. Nínú Ebéèrò orí kẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún, nítorí náà ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́. Èyí kì í ṣe ìtẹ́ ìdájọ́ nísinsìnyí, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ẹ̀ṣẹ̀ rẹ̀ rékọjá sí ayérayé pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi, ó ní ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà, kì í ṣe pẹ̀lú ìbẹ̀rù, kí a lè rí àánú gbà, kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ranni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀. Ohunkóhun tí ìbàjẹ́ ìṣòro wa
bi abato olorun wa yo fun wa ni ore ofe ini olorun papa ni o so fun paul apostle nigbati yo ni egun kan ni hare ti o ni wahala kan ti o ndoju ko ti o ni inu ni bini ti o le ponran sugbon ti ko le bori re nigbati o gbadura lerin meta ototo sugbon ti o dabi eni pe wahala yi wa nibe je ki a gbo gbolohun oro ti olorun so fun paul ni igba na ki a si ranti wi pe eyi ni oro kan na ti olorun so fun wa nisisin yi korinti keji ori keji la ese ikesan ohun si wi fun mi pe ore ofe mi to fun o je ki oye wa boya o dabi eni wi pe wahala wa ninu ile o dabi eni wi pe ati ri nkan se o le popo o dabi eni wi pe ati ri je o soro popo fun wa ki aran ti wi pe ore ofe mi to fun o bi o ba wa ninu idanwo tabi idamu tabi idiwo kan ki oran ti wi pe ore ofe mi to fun o bi wahala ba doju ko bi o ba dabi eni wi pe isun gbogun ti o ki oran ti wi pe ore ofe o wa fun enikokan wa o ni ore ofe mi to fun o paul wa so wi pe nitori pe aso agbara mi olorun so fun paul wi pe aso agbara mi di pipe ninu ailera nitori na tayo tayo li emi okoko ma sogo ninu ailera mi ki agbara kristi ki o le ma gbe inu mi ninu korinti keji kana ni ori kesan ese ikejo korinti keji ori kesan ese ikejo olorun si le mu ki gbogbo ore ofe ma bisi fun yin ki eyin ti o ti ki eyin ki o ni anito ninu ohun gbogbo ni igba gbogbo le ma po si ni ise rere gbogbo bi o ba je ki emi olorun ki o tumo ese ro ti a kaye fun o nipa ore ofe o nso ninu ese ikejo yi we pe gbogbo ore ofe e je we pe akotan tabi opolopo ore ofe lati odo olorun yo ma bisi yo ma po si fun enikokan wa oni bi o ba je be oni enikokan wa a o le ni anito ninu ohun gbogbo ati wi pe a o le ma po si ninu ise rere gbogbo ki a to mu eko awa si ipari ki a to lo gbadura e je ki a wo orin dafidi ki a ri wi pe awon nkan miran awon ibukun ajemonu wa fun enikokan wa bi abani ore ofe olorun ninu orin dafidi ori 84 ni ese ikokanla oni nitori olowa olorun li orun ati asa oni olowa yo fun ni li ore ofe ati ogo ko sisi ohun rere ti yo fa seyin lowo awon ti orin dede bi o ba ti wa si odo olorun ti o si je ti olorun ni toto ore ofe wa fun o loni ati wi pe gbogbo ohun rere ti olorun ti pese sile to ti se ileri fun eni kokan wa yo je ti re loruko jesu oni yo si mo lati inu ore ofe yo mo bo sinu ogo ni ojo ikeyin se oran ti orin ti a ma nko ti o so wi pe ore ofe iyanu oluwa wa ore ofe to ta ese wayo lati tujade lori oke kan fari nibe lateje jesu sile oni ore ofe ta ko le fenu so o n toka si oba to ku fun wa lori agbelebo ore ofe iyanu ayeraye ta fun eni to gbagbo lofe iwo ti o nfe ri oju re iwo ki yo agba ore ofe re loni ore ofe to ndari jini to weni mo ore ofe ti o ta gbogbo ese wayo ore ofe yi nduro de eni kokan wa bi o ba le didi duro lori ese re ti o si kepe olorun wi pe o mo wi pe ore ofe la fi gba wala bi a ba fe ni isodi mo o duro lori ore ofe olorun bi a ba fe ni agbara emi mimo lori ore ofe na ni bi a ba fe ni isegun lori ore ofe ni bi a ba fe idahun si adura wa lori ore ofe ni bi a ba nfe anu olorun lori ore ofe ni bi a ba fe ki olorun ki o pese fun wa lori ore ofe ni bi a ba fe bori idanwo lori ore ofe ni bi o ba dabi eni pe ile ngbona a si nfe ki olorun ki o wo inu ile wa wa ki o fun wa ni alaafia lori ore ofe ni oni ore ofe yi o wa fun eni kokan wa o wa gbadura fun wa ni opin eko wa wipe ki ore ofe ki o wa pelu eni kokan wa.

0: Hosea
1: orí ìkeje. Nígbà tí èmi bá mú Ísírẹ́lì ní ara dá, nígbà náà ni ẹ̀ṣẹ̀ Efraimu fi ara hàn àti ìwà búburú Samaria, nítorí wọ́n ṣèké, olè sì wọlé, ọwọ́ olè sì ń kóni lóde. Wọn kò sì rò lé ọkàn wọn pé èmi rántí gbogbo ìwà búburú wọn. Nísinsìnyí, iṣẹ́ ara wọn dúró yí wọn ká, wọ́n wà níwájú mi. Wọ́n fi ìwà búburú wọn mú kí ọba yọ, wọ́n sì fi èké wọn mú àwọn ọmọ aládé yọ. Gbogbo wọn ni panṣágà, bí ààrò tí alákàrà mú gbóná, tí ó dáwọ́ kíkoná dúró lẹ́yìn ìgbà tí ó ti po ìyẹ̀fun tán títí yóò fi wú. Bí ọjọ́ ọba wa, àwọn ọmọ aládé ti fi òru ọtí wáìnì mú ṣàìsàn. Ó na ọwọ́ rẹ̀ jáde pẹ̀lú àwọn ẹlẹ́gàn, nítorí wọ́n ti múra ọkàn wọn sílẹ̀ bí ààrò. Nígbà tí wọ́n ba níbùba, alákàrà wọn sùn ní gbogbo òru, bí òwúrọ̀, ó jó bí ọwọ́ iná. Gbogbo wọn gbóná bí ààrò, wọ́n ti jẹ àwọn onídàájọ́ wọn run. Gbogbo ọba wọn ṣubú, kò sí ẹnìkan nínú wọn tí ó képè mí. Efraimu, òun ti dára rẹ̀ pọ̀ mọ́ àwọn ènìyàn náà. Efraimu ni àkàrà tí a kò yí padà. Àwọn àlejò ti jẹ agbára rẹ̀ run, òun kò sì mọ̀. Ní tòótọ́, ewu wà káàkiri ilé ara rẹ̀, síbẹ̀ òun kò mọ̀. Ìgbéraga Ísírẹ́lì sì ń jẹ́rìí sí lé ojú rẹ̀. Wọn kò sì yí padà sí Olúwa Ọlọ́run wọn. Bẹ́ẹ̀ ni fún gbogbo èyí, wọn kò sì wá. Efraimu pẹ̀lú dàbí òpè àdàbà tí kò lé ọkàn. Wọ́n kọ sí Íjíbítì, wọ́n lọ sí Assyria. Nígbà tí wọ́n ó lọ, èmi ó na àwọn mi lé wọn. Èmi ó mú wọn wá ilẹ̀ bí ẹyẹ ojú ọ̀run. Bí ìjọ ènìyàn wọn ti gbọ́, ègbé ni fún wọn, nítorí wọ́n ti sá kúrò lọ́dọ̀ mi. Ìparun ni fún wọn, nítorí wọ́n ti ṣẹ̀ sí mi. Bí ó tilẹ̀ ṣe pé mo ti rà wọ́n padà, ṣùgbọ́n wọ́n ti ṣe èké sí mi. Wọn kò sì tí fi tọkàntọkàn képè mí nígbà tí wọ́n ku lórí àkété wọn. Wọ́n kó ara wọn jọ fún ọkà àti ọtí wáìnì, wọ́n sì ṣọ̀tẹ̀ sí mi. Bí mo ti dì tí mo sì fún apá wọn ní okun, síbẹ̀ wọ́n ro ebi sí mi. Wọ́n yí padà, ṣùgbọ́n kì í ṣe sí ọ̀gá ògo. Wọ́n dàbí ọrùn ẹ̀tàn, àwọn ọmọ aládé wọn yóò ti pa idà ṣubú. Nítorí ìrunú ahọ́n wọn, èyí ni yóò ṣe ẹ̀sìn wọn ní ilẹ̀ Íjíbítì.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ajẹ́ kí a gbàdúrà.
4: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá, tí ẹ fi rán Jésù, ọ̀hún bíbí yín kan ṣoṣo, sí ayé láti kó fún wa lórí igi àgbélébùú. À ń bẹ̀ yín wípé ikú tí Jésù kó lórí igi àgbélébùú, wípé ní tòótọ́ yóò ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa, lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé lónìí bí a ó ti ka ìwé mímọ́, tí a ó sì kọ́ ohun tí àgbélébùú àti ìgbàlà wa dúró lé lórí. À ń bẹ̀ yín wípé a ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ọkàn wa kí ó tẹ́wọ́ gba ọ̀rọ̀ yín, kí a sì fi ìgbàgbọ́ gba ohun gbogbo tí ó kọ wa nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé níbikíbi tí ẹ̀ṣẹ̀ bá sá pamọ́ sí nínú ọkàn, nínú ìwà, nínú ilé, à ń bẹ̀ yín wípé gbogbo nǹkan wọ̀nyí ni a ó lé jáde pẹ̀lú agbára ẹ̀mí lórúkọ Jésù, wípé a ó di òmìnira, ẹ ó tó wa sílẹ̀, ẹ ó gbà wá là. Ìgbésí ayé tí ó yí ọmọ Ọlọ́run, ẹ ó fún olúkúlùkù wa lórúkọ Jésù. Ẹ ṣe wa lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. A mọ̀ wípé ẹ ti gbọ́, wípé ẹ ó sì ṣe é fún wa, lórúkọ Jésù Kristì Olúwa wa. Ní ìsinsìnyí, a fẹ́ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ròdó lé lórí àgbélébùú àti ìgbàlà wa. Àgbélébùú àti ìgbàlà wa. Nínú Isaiah orí ìkẹta lé ní àádọ́ta, láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà, ó ní lóòótọ́, ó ti ro ìbìnújẹ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lù láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣá a lé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a pa á lé ara nítorí àìṣedédé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀ àti nípa ìná rẹ̀.

sílé ìsìn ni o èyí ò túmọ̀ sí wípé wọ́n ti ní ìgbàlà wọ́n ní láti wá láti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ kí a lè wẹ̀ wọ́n nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn kí ìgbàlà tòótọ́ kí ó ba lè jẹ́ tiwọn nínú Isaiah orí ìkejìdínní ọgọ́ta Isaiah orí ìkejìdínní ọgọ́ta láti ẹsẹ̀ ìkíní ó ní kí rara má ṣe dá sí gbé ohùn rẹ sókè bí ìpè kí o sì fi ìrè kọjá kí o fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Israel ilé Jacob ẹ̀ṣẹ̀ wọn gbọ́ iṣẹ́ ẹ̀sìn wọn ṣùgbọ́n síbẹ̀ wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ gbọ́ bí wọ́n ti ń tiraka tí wọ́n ń ṣe wàhálà nípa iṣẹ́ ẹ̀sìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbàlà kò tí ì jẹ́ tiwọn nínú ẹsẹ̀ ìkejì oní ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́ wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè tí ń ṣe òdodo tí kò fi ìlànà ọlọ́run wọn sílẹ̀ wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ ọlọ́run wọ́n ń wí pé ní ẹsẹ̀ ìkẹta nítorí kíni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí i wọ́n jẹ́ ẹni tó ń gbà àwẹ̀ tó sì ń gbàdúrà ṣùgbọ́n a sọ fún wa wípé kí àwọn ajíhìn rere àwọn wòlíì ti bíbélì kí wọn kí ó kí rara kí wọn kí ó má ṣe dá sí kí wọn kí ó gbé ohùn sókè láti fi ẹ̀ṣẹ̀ láti fi ìrè kọjá wọn láti fi hàn wọ́n jẹ́ kí ó yọ nígbà náà wípé mò ń gbàdúrà mò ń gbà àwẹ̀ mò ń lọ sílé ìsìn èyí ò sọ wípé o ti di ẹni ìgbàlà ìkarùn-ún àwọn mìíràn máa ń rò wípé bí a bá jẹ́ni tó ń láàlá àlá tamátàsé a sì ń ríran a ń sọ tẹ́lẹ̀ èyí jẹ́ wípé bóyá nígbà náà a ti ní ìgbàlà rántí wípé farao náà láàlá Nebuchadnezzar pàápàá láàlá ṣe rántí aya pilato òun pàápàá ní láàlá àwọn wọ̀nyí àlá wọn kò sọ wọ́n di ẹni ìgbàlà ìgbàlà ọlọ́run ìgbàlà tí gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kò jẹ́ tiwọn bí a bá ń sọ nípa àsọtẹ́lẹ̀ kò sí àsọtẹ́lẹ̀ tí o lè sọ lónìí tó ju ti bálámù aríran lọ òun náà sọtẹ́lẹ̀ ó tilẹ̀ gbàdúrà wípé òun fẹ́ kú ikú olódodo ṣùgbọ́n ìgbàlà ò jẹ́ tiẹ̀ ó kú ikú ìtìjú ikú ọlọ̀tẹ̀ ikú ẹlẹ́ṣẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kó yé wa wípé mo ń lálàá mo ń ríran mo ń sọtẹ́lẹ̀ ẹ̀mí ń gbé mi ṣánlẹ̀ ìyẹn ò sọ wípé o ní ìgbàlà ìkẹfà kì í ṣe wípé o jẹ́ ọmọlúàbí tí kìí jà ọmọlúàbí tí kìí bínú ṣùgbọ́n nítòótọ́ o ṣe jẹ́jẹ́ lóde ara ṣùgbọ́n paramọ́lẹ̀ ń bẹ lódò ikùn irú ẹni bẹ́ẹ̀ a ò lè sọ wípé o ní ìgbàlà èyí kìí ṣe ìgbàlà tí jésù ń tẹnu mọ́ pé òun fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ìkéje kì í ṣe wípé mo jẹ́ olóyè nínú ìjọ bíi bàbá ẹgbẹ́ bíi díákónì bíi lérídà láì di àtúnbí tàbí kí ènìyàn kí ó kọ́ ilé ìsìn ọ̀pọ̀lọpọ̀ ló ṣeéṣe fún wọn láti kọ́ ilé ìsìn láì fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ láì ní ìgbàlà àwọn mìíràn tilẹ̀ máa ń gbèjà ẹ̀sìn wọn ni bí o bá bú ìgbàgbọ́ pẹ́rẹ́ o ò rí pupa ojú mi ìyẹn ò sọ wípé o ti di ẹni ìgbàlà ohun tí a ń pè ní ìgbàlà ni wípé kí ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ àti pẹ̀lú ẹ̀jẹ̀ tí jésù ta sílẹ̀ lórí òkè calvary kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù kí ó sọ ọ́ di ẹni ọ̀tọ̀ ẹni ọ̀tún ẹ̀dá ọ̀tún yẹ kí a tún kà á lẹ́ẹ̀kan sí nínú matthew orí kìíní ẹsẹ̀ ìkọkànlélógún matthew orí kìíní ẹsẹ̀ ìkọkànlélógún sì bí ọmọkùnrin kan jésù ni ìwọ pe orúkọ rẹ̀ nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn bí o bá jẹ́ ti ọlọ́run ní tòótọ́ a ó ti gbà ọ́ là kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ èyí ni a ń pè ní ìgbàlà nígbàtí ènìyàn bá ní ìrírí ìdánilójú ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ nípa ìgbàgbọ́ nínú kristi èyí ni a ń pè ní ìgbàlà bí o bá ti tọ ọlọ́run wá o ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ o ti kọ̀ wọ́n sílẹ̀ o sì ti bẹ̀bẹ̀ wípé kí ọlọ́run kí ó dáríjì ọ́ bí o bá jẹ́ bẹ́ẹ̀ o ní ìdánilójú ìdáríjì ẹbí ẹ̀ṣẹ̀ kò tún ní sí ní ọkàn rẹ mọ́

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ, wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàrú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákàlà kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri. A mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ́ lọ, bí a ò bá fi ara wa pamọ́, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sẹ́ẹ̀lì òkè Kálfárì ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. A sáà ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí a bá so mọ́ ọ, bí a bá dúró tì ọ́, bí a bá gbẹ́kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa, ìṣòro wa, bí a bá sọ ọ́ fún ọ, a mọ̀ wípé o ó gbà wá. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé lónìí bí a ti wá pẹ̀lú agbára rẹ, pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀, pẹ̀lú iṣẹ́ ìràpadà tí Jésù ti parí fún wa, a bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ìjì àṣẹ wọ̀nyí bá mú ọ kúrò. Ṣàánú fún wa, jẹ́ kí àlàáfíà rẹ kí ó jọba nínú ọkàn wa, gbogbo ìgbésí ayé wa tí ó ti dàrú bá wa tún wọn ṣe. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó lè ṣe wá pé ní àṣálẹ́ yìí, ní orúkọ Jésù Kristì Olúwa. Mo fẹ́ kí o ṣí Bíbélì rẹ sí orin Dáfídì 56. À ń sọ lónìí nípa ààbò tí ó dájú. Bí àkókò kan bá wà ní ìgbésí ayé wa tí ó yẹ kí a mọ ààbò tí ó dájú, tí ó nípọn, tí ó sì ṣe iyebíye, èyí tí ó jẹ́ wípé ọwọ́ ayé tàbí ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ èṣù kò ní lè tẹ̀ wá, mo wòye wípé àkókò tí a wà yìí jẹ́ àkókò kan, nítorí wípé ọ̀pọ̀ òjò ló rọ̀ tilẹ̀ ń fi mu, ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ àti rí ibi ìsásí. Ṣùgbọ́n bí ó ṣe ti wá ni àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà. Mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀, tí o sì fi ara balẹ̀, tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa ààbò, wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọdẹ yìí, bí a bá parí ẹ̀kọ́ yòó láti sáko lẹ́yìn rẹ. Bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nípa ìrìn tí a ti ń rìn tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá, ìṣẹ́ sì ń ṣẹ́ wa, mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù, tí a sì ti gbé Jésù sókè, gbogbo ìṣẹ́ wa àti ìyá wa ni a fi kọ́ sí orí igi àgbélébu Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀, nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà, wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀. Ní orin Dáfídì tí mo pè ní 56, ni a ti ń sọ fún wa wípé Ọlọ́run lè ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà lè àwa kì í ó bẹ̀rù, bí a tilẹ̀ ṣe ayé ní ìdí, tí a sì ṣe àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà, ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn nì ti ọ̀gá ògo, Ọlọ́run ń bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣi ní ìdí, Ọlọ́run yóò ràn án lọ́wọ́. Ní kùtùkùtù òwúrọ̀, àwọn kèfèrí ń bínú, àwọn ilẹ̀ ọba ṣídìí, ó fọhùn rẹ̀, ayé yọ. Oluwa awon omogun wa pelu wa Olorun Jacob le abo wa e wa wo awon ise Oluwa iru aporo ti o se le aye o mo otetan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le Olorun a gbe mi ga ninu awon kefere a gbe mi ga le aye Oluwa awon mogun wa pelu wa Olorun Jacob le abo wa awon ti o wa ninu aye won wa abo kaakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkan kan ti o dabi eni wipe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wipe won oni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wipe bi ohun gbogbo bi o ba doju po ti o si ndaru eyi ti oni samu ti o nse alaye re ni ese keta wipe omi ho eyi so nipa wipe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wipe o fi idi mule sinsin o so wipe o mi awon eniyan ti o dabi eni wipe pelu ohun ini won pelu gbajumo won won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wipe ko si ohun to le de wipe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si olorun o so fun a wipe ko si enikeni ti araro tabi ti aratu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe sibe pelu ohun ti o n sele ninu aye o n so wipe awon oke nla won yi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin olorun le emi ati ni otito awon ti won ni olorun Jacob gege bi oba gege bi olugbala ati gege bi oluwa won o so fun a wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni jesu nje ki o di mo fun a wipe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko orin David yi nje ki o di mo fun a wipe bi aye re ba daru bi o ba dabi eni wipe o dabi eni pe ki o lo pe pokunso ki o si kudanu nitori pe ko si nkan ti o ro pe o tun fe se ninu aye o so fun o wipe ma binu je ma se so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onika ye fi pe bi o ba je be wipe odo nla kan wa eyi ti o mu inu mi dun bi mo ba darapo mo awon eni Olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi isasi ati ibi abo kaakiri sugbon o dabi eni pe bi o ti n sa be ni pasan be ni o n ba o ti o si ti sa kaakiri titi ti o n wa ibi abo sugbon ti ko si ibi abo awon eniyan ti won si mo wipe aye nle wa awon naa paapaa won ko ile kekeke kaakiri o sese ninu ogba ti won si fi enikan sibe ti o dabi oluso won si le ko si enu ona wipe ibi abo ni yi o si sese ki iwo na ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o wa ise ti ko ri ise ti won si so fun o wi pe bi o ba sa pamo si bi abo ti o si je ara re niya o sese ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si ti ro wi pe o ti de ibi ti o nlo pelu awe pelu adura pelu ije ara ni niya sibe sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wi pe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese kuni ye ma wa lodo wa sugbon so wi pe o le salai mo ibi ti odo nla yi wa sibe sibe idani loju ni wo pe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ko so wi pe sisan yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wi pe pelu gbogbo e ti mo nse na mo sa nse iwonba ti mo mo wi pe o ye ki nse sugbon sibe sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je ti re sugbon so wi pe bi ki o le mo bi a se mo wi pe a ti de ibi ti odo yi wa o ni olorun bele arin re Jesus si je ki o di mo fun a wi pe ibi ti eni meji tabi meta ba pejo ko so wi pe nidi oja tita nidi ikore nidi ibasa nidi ijeun tabi nidi ijo nidi ilu ko so be o oni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se nidi ija ki se nidi iyapa ki se nidi ki a ma lora wa laso mu wi pe ah ta lo ji owo apo alufa on ibi ti eni meji tabi meta ba pejopo le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibi ti ansa pamo si nibi ti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si nidi ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa nibi ti olorun wa oni a ki o se onidi olorun yi o ran lowo ni kutukutu owuro bi o tin ji be ni iran lowo olorun be ni o wa ni tosi re oni awon keferi nbinu bi o ba ti mo tele tele ti o sin jafara ti o ro wi pe ko sewu je ki n so fun o wi pe awon keferi nbinu si o awon wo ni a n pe ni keferi awon tin tafani àwọn tí wọ́n fẹ́ ṣe ọ́ ní ibi àwọn tí wọn kò mọ ọlọ́run tí wọn kò sì fẹ́ mọ̀ àwọn ẹni ìkà àwọn ẹni ibi ayé àwọn kèfèrí ń bínú bó jẹun bó yó bó bá sọ síta wọn bínú sí ọ bó o ti rí ìyàwó fẹ́ ṣùgbọ́n tí ọwọ́ rẹ jí tí ó dàbẹ ni pé nǹkan lọ déédé fún ọ àwọn kèfèrí á bínú sí ọ bó o rí jẹ àwọn kèfèrí á bínú bó o sì rí jẹ bó o ní nǹkan kan tòtòrí bẹ́ẹ̀ tó jókòó sẹ́kọ̀ọ́ wípé gbàtí ẹni tí ó mú owó wálé ni wọ́n máa yìn mi ò sì ní nǹkan tí mo mú lọlé bó o lọlé wọn bínú pé ò wálé bó o sì lọlé bó o jẹun bó o yó wọn bínú pé o jẹun bó o gbéyàwó bó o bímọ wọn bínú pé o gbéyàwó pé o sì ti bímọ àwọn kèfèrí ń bínú bó o bá sì mọ ibi ààbò ó parí fún ọ àwọn ilẹ̀ ọba ó ṣídìí ṣùgbọ́n wọ́n sọ fún wa wípé ọlọ́run wa ẹni ìgbà ayérayé ẹni ìgbà ni ẹni tí ó ń dúró sí ọ̀dọ̀ ẹni tí kò ní bàbá ẹni tí ó jẹ́ ibi ààbò fún wa wọ́n ní ó fọhùn rẹ̀ ayé yọ olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa ọlọ́run jákọ́bù onílé ààbò wa ìwọ bí o bá sọ gbé kúrọ̀ lọ bèrè lọ́wọ́ àwọn tó ń sọ gbé kúrọ̀ ikú ń pa wọ́n àtọmọ àti bàbá àti ìyá wọn kọ́lé ilé dáradára ilé mèremère tí a kùn dáradára ṣùgbọ́n kí wọn kí ó tó wọ inú rẹ̀ wọn á walẹ̀ sí ẹnu ọ̀nà wọn á rí nǹkan kan mọ́lẹ̀ wọ́n ṣe ń rí nǹkan mọ́lẹ̀ láàrin àwọn pápá mọ́lẹ̀ lọ bí wọn ń kú lai ti e ni di won so pe ah ari lagbaja ni ose to koja be ni e ti won soro e ti won ri mole ko gba won bi won tin bi won ni won so nde money di ti won so komo lorun apere po ta omo re fun esu niyan sibe sibe pelu abo eke ti awon eyan ti o wa ninu aye ti won ni ni won so fun a wi pe owo aye nte won esu n ba won o n pa won awon ti o pa tapatapata o pa won ni aparo won je ni aye won je ni orun gba te eyan ba lo odun marun ni ile iwosan wo oyibo ni won ba adota tabi ogoji odun to ni lo ninu aye yo ti mo wi pe esu ti pa lapati gba to bi mo ti o raye gbadun won ti o si le toju won to tin kaakiri esin yi na ni o gbe bibeli kaakiri ko mo oju bibeli o sori bibeli kodo abo ti o wa fun wa odo nani ti o wa fun imulo ada fun irora ti wa ko mo nipa re Jesu Kristi ti a fi han wa lati ku ese wa lo ati lati ko ijiya wa lo ko mo nipa re sugbon bi o se ti awa ti ati mo ona hirere awa ti a fi ese wa sowo si olorun ti a so wi pe kojo a jewo ese wa si ko sile be a ba nse be awon eyan ma pe wa ni omugo won ti so wa loruko won ni awon egbe jewo ese be ni awon ton jewo ese ose nse won iya si nje won sugbon iwo to gbon iwo to si mo wi pe o n fe iran lowo lodo olorun o si fe abo re bo tin jewo ese ba tin je ki ese ki o koja lo bi odo ti o san koja lo be ni abo olorun to n daju lori re o so fun a wi pe awa ta se be pe a je olori re olorun jacobu tani olorun jacobu gba ti jacobu nsa ko lowo ta ni lowo isau le olorun pade re ni oju ona ibi to nsa lo ni igba ti o fi okuta se irori re ti o si wa ni ibi ona ti o je wi pe inu aginju ni olorun wa ba ni o ko si wi pe ohun a ma sese lori re olorun jacobu niyen nigba ti o de odo labani gbogbo iya ti labani fe fi je ati ireje ti labani fe se fun olorun gba nigba ti olorun so pe ki o kuro ni odo labani ni labani tun fe se eka o fe dode re o si fe le ki o si baja be ni olorun tun so fun labani pe jacobu je eni eyan ti ohun nitori be ko ma se fi owo kan nigba ti Jacob n bo lati rin ajo ti o ti lo ni o ranse si Esau wi pe mo n bo ki o si gba awon ore ni Esau ranse pada wi pe so fun wi pe emi papa n bo gege bi ota ti o mura sile lati parun pelu irin wo awon eniyan lese kese ni Jacob be si ni gbadura be ni olorun je abo re ota ti o fe pa ko le ri owo te mo eyi ni olorun ti o da bobo jacobu a si wa n so fun o wi pe bi o ba di eni igbala bi o ba je wo ese re ti o ko sile ti o fi oluwa se olugbala re ti o si fi olorun se ile iso giga re wi pe olorun jacobu yo je abu re e wa wo awon ise oluwa iru aporo ni aye o mu ote tan de opin aye ewo ni opin aye ibi ti o wa yi ni a n pe ni opin aye gba ti Jesu wa ni aye a o so fun ninu iwe itan wi pe o rin de ilu Nigeria tabi o rin de ileto re sugbon sibe sibe a n je ki o di imo fun wa wi pe bi o tile je wi pe Jesu ninu ara ko rin de ileto re ko si rin de ilu re sugbon ninu emi pelu ise asetan igbala ti o se iye ko ti rin dodo re o ti gboro Jesu ati fi rere ati fi han o eyin olorun so wipe titi de opin aye nibi ti o wa nibe ni ise olorun ni o ti nse awon ote ti awon eyan si ni si o awon ti o dite mo o so wipe o mu awon ote won yi tan de opin aye o se orun o ija ni a pe be o si se oko o ija na niyen o se si meji o ke si meji o fi keke ogun o fi jona eduro je awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba saka akiri eredi ti a fi saka akiri an wa abo ni awon abo ti a sin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si sese ki iwo na ki o ti wa iru abo be ri awon abo ike Isaiah ori ikeji din ni ogbon Isaiah ori ikeji din ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan ti nse akoso awon eniyan yi ti nbe ni Jerusalem nitori eyin ti wi pe awa ti ba iku da majemu a si ti ba epo ku mule nigba ti pasan gigun yo laaja yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o yi o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti an fi sowo ti a ro wi pe yo je abo fun wa tabi a lo fi ara wa fun awon egbe okunkun a ro wi pe bi a ba le lo si egbe imule yo je abo fun wa nitori abo ni won se nwa iru nkan be kaakiri tabi a ti lo fi emi wa dogo si owo adaunse a ti ro wi pe bi a ba se be o pari bo so le wa oni ri wa bi o so ba ri eni le adaunse nbo lo ma ti ri o se lodo jesu lo so ma ti ri o awon ti won lo si le adaunse awon ni ofa osho ati ofa aje awon lo kokon ba awon ni won fi ori won sebo nitori wipe abe iro ni ru awon eyan be ni won duro si gbo ese ke dogun le kan si nitori eyin ti wipe nkan ti o kin je ki awon elomiran ki won ki o wa se abe yin rere niyan tabi lati gba eko ti igbala won ma so ninu okan wipe awon ti won o ni o isora awon ni won wa Jesu kaakiri awa ti ni awon ohun ti o le panimo tabi ohun ti o le je abo wa pe nitori be lati kekere ni won ti se waji na awon ti won se jina won yi won lalakala iberu wa ninu okan won babalawo paapa to se ogun fun won iyawo e o gbadun awon omo won won ri owo ile iwe san sibe sibe awon eniyan won yi ninu omugo ati ninu okunkun ti emi won wa ati ninu ipoju okan ti won wa ni won wa awon kan won yi kaakiri sibe sibe oye oye won jo kan ti won ti e joko ki won ronu wi pe awon ti won wa ninu egbe okunkun won ku lai pe ogoji odun awon ti won si wa ninu egbe okunkun pelu won won a lo si ibi iboji won bi o ba se wi pe abo to to ni won se nku be iya se nje won be won wa ise kaakiri bi won ti e ri ise se owo ti won gba adaun se lo n gba ogbo e pada lowo won awon ti won to si dabe ni pe won le so pe won seso nitori pe won wa owo bi won ba niru owo be owo eje ki se na bo jeun wa ni iyodi nipa e bo je sugar to ti eye ko dun lenu e lo fi owo ejera owo ipaniyan apa ona ni o wa so fun a wi pe nitori eyin ti wi pe o sese ki o wa ninu egbe awon ti won so bayi awon ti o je wi pe o kan so pe mo kan ba wa lale ni kin wa wo eyi ton se nbe nitori pe emi temi mo ti ni nkan aje tele aje sara a si ti se mi jina ko si nkan na bo ti le je wi pe aye ati pasan re won le awon eyan won dode awon eyan kaakiri sugbon bo se temi ni rara o ko si ni ibi kibi tin ba nlo ona nla ni nitori pe eye ki fo ko fori sogi duro be awon ti won ti so be saaju e to gba lenu e awon da nitori eyin ti wi pe awa ti ba iku da majemu won ku o ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ wọ́n sọ wípé wọ́n ti ba ikú dá májẹ̀mú a sì ti bá ipò òkú múlẹ̀ nígbà tí pàṣán gígùn yóò làájá kí ó dé ọ̀dọ̀ wà nítorí àwa ti fi èké ṣe ààbò wa èké ni o má gbẹ́kẹ̀lé àjà ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú ní ọjọ́ àìní ní ọjọ́ tí ó jẹ́ wípé ó ń fẹ́ nǹkan wọ̀nyí ààbò yí gan yóò jẹ́ ọtílẹ̀ ààbò èké ni kì í dúró lábẹ́ ìrọ́ lè àwa ti fi ara wa pamọ́ ìwọ tí ó fi ara rẹ sí abẹ́ oògùn abẹ́ oúnjẹ abẹ́ òrùka abẹ́ ìrọ́ lè ó fi ara rẹ pamọ́ sí nítorí náà báyìí lè olúwa jehovah wí pé kíyèsí èmi gbé òkúta kan kalẹ̀ ní sioni fún ìpìlẹ̀ òkúta ti àdánwò òkúta igun ilé iyebíye ìpìlẹ̀ tí ó dájú ẹni tí ó gbà á gbọ́ kì yóò sá bí ó bá rí ẹnikẹ́ni tí ó ń sá káàkiri kò gbàgbọ́ ẹni tí ó gba jésù gbọ́ nítorí jésù yìí ni òkúta tí a sọ fún wa nípa rẹ̀ èyí tí a gbé kalẹ̀ ní sioni fún ìpìlẹ̀ ìpìlẹ̀ ilé òun ló máa ń gbé ilé dúró ìgbésí ayé rẹ kò ní lè dúró láì ní ìpìlẹ̀ ti jésù kristi òkúta ilé a sì ti dánwò ó sì yege òkúta ibulé iyebíye ni ìpìlẹ̀ tí ó sì dájú ni ẹni tí ó bá gbà á gbọ́ ẹni tí ó gba jésù gbọ́ kì yóò sá ohunkóhun kì yóò lè le ìdájọ́ lè omi ò fi lé ẹsẹ pẹ̀lú àti òdodo lè mi ò fi lé òṣùwọ̀n yìnyín ni yóò gbá ààbò èké lọ omi ó sì kún bo ibi ìsásí mọ́lẹ̀ gbogbo ààbò èké yìnyín ni yóò gbá a lọ ìdájọ́ ọlọ́run ni yóò gbá a lọ nítorí bẹ́ẹ̀ bí o bá ń fẹ́ ààbò tí ó dájú ààbò tí kì yóò jẹ ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú jésù kristi ní ààbò tí ó dájú nítorí wípé gbogbo ààbò èké pátápátá ni yìnyín yóò gbà á lọ omi yóò sì kún bo àwọn ibi ìsásí mọ́lẹ̀ má jẹ̀mú yín tí ẹ bá ikú dá lẹ ó sọ di asán nítorí bẹ́ẹ̀ àwa tí a ń sá káàkiri à ń fi owó ṣòfò ni ó gbọ́ wípé ẹnìkan wà níbì kan ilé ààbò tí ó wà níbẹ̀ kódà kò sí ẹni tó sá síbẹ̀ àárí ààbò ni ó ń fi owó rẹ ṣòfò nítorí pé ọlọ́run ti ṣe ìpinnu àti ìdájọ́ lé ọ̀run kò sì sí ohun tí ó lè yí padà wípé má jẹ̀mú yín tí ẹ bá ikú dá lẹ ó sọ di asán ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró nígbà tí pàṣán gígùn yóò ré kọjá nígbà náà ni owó tẹ̀yìn mọ́lẹ̀ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ èwo ni ìsásókè ìsásódò wa ó sì ń sọ ní ẹsẹ̀ ìkọkàndínlógún níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò ré kọjá lé ọ̀sán àti lé òru kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjáyà nítorí àkété kúrú ju ibi tí ènìyàn lè na ara rẹ̀ sí lọ àkété ni a ń pè ní bẹ́ẹ̀dì ó sọ wípé kí ó lè gbà wá dúró nítorí ó kéré ju ìdíwọ̀n wa lọ ó sì sọ wípé ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀ ohun tí a ń gbé káàkiri èyí tí a ń so mọ́rùn èyí tí a ń fi sí ìka ọwọ́ èyí tí a ń so mọ́dìí ó ń sọ fún wa wípé ó dàbí ẹni tí ó ní nǹkan kan bíi scarf kékeré ní àkókò òtútù tí a sọ pé obìnrin ìbora rẹ da tí ó sì mú nǹkan náà jáde kékeré báyìí tí ó sọ pé wo ìbora mi nìyí lákòókò òtútù àkókò ọyẹ gbé ẹ lọ ó lóun ní ju bẹ́ẹ̀ lọ ìwọ ronú ẹ ẹni tó ní gèlè orí ẹyẹ nìkan àgbàlagbà tó jẹ́ pé kò ní nǹkan kan ju gèlè orí obìnrin nìkan láti fi bora ní àkókò òtútù èyí tá ààbò tá a rò pa nínú ayé irú ẹ nìyẹn kò ju bẹ́ẹ̀ lọ kì í jẹ́ ààbò tòótọ́ o si sese ki o je awon elomiran ti won joko ninu ese ti won ni ki ore ofe olorun ki o ma po si awon ti ma n so pe bi owo mi ba te samu o pari ki o so ma sare ni ki a je ki o ma fese fe a fi ki owo mi ki o ma ti te samu ni suru o ni Samuel kini ori kerin awon ti owo won teru nkan be ti won ti eju samu lo apoti eri olorun gan paapa ni o bo si won lowo ibe ni a fi maje mu ti olorun ba israeli da ibe le a fi si awon mana ti won je le agiju ibe le a fi si pelu sugbon nitori won joko sinu ese bi owo won ti le te nkan won yi ti won si hoye be ni pe isegun ti de isegun o je ti won bi a ba nfe abo tooto an lati kuro ninu ese ke a si gba Jesu Kristi ni oluwa ati olugbala wa eyi ni abo ti o daju eyi ni abo ti o si je iranwo fun wa ni Samuel kini ori kerin mo nka fun o lati ese iketa awon eniyan si de bodo awon agba Israeli si wi pe nitori kini oluwa se lewa loni ni waju awon Filistini eje ki a mu apoti majemu oluwa ti nbe ni silo sodo wa pe nigba ti o ba de aarin wa ki o le gba wa kuro lowo awon ota wa awon elomiran wa ti o je wi pe samu ni won wa kaakiri ki samu yi ki o le gba awon kuro le owo ota won awon elomiran o sese ki won ki o je alaboyun iro kuro lenu won eja kuro lowo won bi won ba fi ija pe ta pelu oko tabi pelu aladugbo won a so fun o wi pe a ki ti baba mi ki o ma ti de ba mi ni awon na se won mo po lohun ki ja be tori be bo ba so pe ki ti baba re ki o ma ti de ni awon eyan ni le mu won ni le won ni le so oro a je wi pe esu baba re ni o fun ni sese sugbon iru awon eyan be bi won ba ti loyun o di ile adura pelu igo lowo won ati omi won so pe ko si ni baba ti mu mi adura gbogbo e pari binu run o bi omo yen bi o ba dabe ni pe nkan fe sowo odi bi omi adura bo ba ti kan omode lara o pari eni to n gbadura sinu omi igo gan epe oku o lenu e iyawo keji o kuro nle e ni tooto lo n gbadura ni tooto lo n dabe ni pe o so nkan kan to dabe ni pe o n fi ede fo opo lo n po opo lo n pe nitori pe ko je tolorun ko si mo nkan ko mo ilana olorun o sese nipa be ke a so pe ah okan mi bale nitori pe omi adura o wa nle mi mo to won jo ni igo meje bele sele laaro igo bayi ni ma mu bele sele lale eleyi ni ma mu gbogbo e pelu ese lowo e tese o ba kuro lowo e abo ko yen o si sese ka se agbelebu pelu igi ka peter to ba kan agbelebu se ki dese ko ti fi owo ese ba agbelebu ti o kan fun oje wa gbe se enu ona wa ni jehovah jire olorun lo pese re na pelu gbogbo e aisan se o pelu gbogbo e won ru awon eyan jade ninu ilu iru ile be abo ekeni bi a ba kuro ninu ese ise oni kuro ni le wa bi a ba si mo be a o sato olorun lo pelu okan ti o ronu po ada wo awon eyan wonyi won so wipe nigba ti apoti eri yi ba de aarin wa eyi je ami wipe olorun olodumare ati alagbara wipe o ti de aarin won won so wipe ki o le gba wa kuro lowo awon ota wa beli awon eniyan si ranse si silo pe ki won gbe lati ibe ewa apoti majemu oluwa awon omo ogun eni ti o joko laarin awon kerubu ati awon omo eli mejeji ofni ati Finihasi wa nibe pelu apoti majemu olorun nigba ti apoti majemu oluwa debudo gbogbo israeli si hoye to be ti le mititi inu won dun o le ma wo awon elesin awon agabagebe awon ti won ja awon aluni awon

Wọ́n fọyé wípé ìṣẹ́gun ti dé. O ti ẹ̀ lè sọ ara rẹ ní ìṣẹ́gun. Tàbí kí o bí ọmọ kí o sọ pé ajagun ṣẹ́gun. Bó o bá kúrò nú ẹ̀ṣẹ̀ ṣẹ́gun òní dé. Ní ẹsẹ̀ ìkẹfà, nígbà tí àwọn Filistini gbọ́ ohùn ariwo náà, wọ́n sì wípé ohùn ariwo ńlá kílé yìí ní ibùdó àwọn Heberu. Ó sì wáyé wọn pé àpótí májẹ̀mú Olúwa lé ó débùdó, ẹ̀rú sì bá àwọn Filistini. Wọ́n sì wípé Ọlọ́run wọ bùdó. Wọn ò mọ̀ wípé àpótí lásán ló wọ bùdó. Wọn ò mọ̀ wípé sáàmù lásán ló gbé dání. Wípé agbára tí ó wà nínú sáàmù ni ẹ̀ṣẹ̀ ti gbà á lọ́wọ́ ẹ. Wọn ò mọ̀ wípé kòròfo Bíbélì ló gbé dání. Agbára tó wà nínú Bíbélì tí ẹ̀kọ́ tó yè kooro tí ó máa jẹ́ kí agbára ni kí ó ṣiṣẹ́ ní ìgbésí ayé wa. Nígbà tí ìwọ fún ara ẹ ò ní ẹ̀kọ́ àti ìgbàlà tí ó wà nínú Bíbélì, ẹ̀páálí òfo ló gbé dání, kò ságbára nú ẹ̀ mọ́ fún ọ. Àbímọ àgbẹ̀ sórí bẹ́ẹ̀dì, àní àgbẹ̀ Bíbélì tí a gbé síbi ìrọ̀rí ẹ̀, a sọ pé ẹ̀ mo gbé Bíbélì síbẹ̀ o, bó ṣó bá wá kó sá, bí àjẹ́ bá kófò lọ, kì í rí bẹ́ẹ̀. Ìgbà tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó bá kọ̀ ọ́ sílẹ̀ ni agbára tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run àti agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ló máa ń lè jẹ́ fún èèyàn. Nítorí bẹ́ẹ̀ ẹ̀rú bá àwọn Filistini, wọ́n sì wípé Ọlọ́run wọ bùdó. Wọ́n sì wípé àwa gbé. Nítorí pé irú nǹkan báyìí kò sí rí. Àgbẹ̀ ta ni yóò gbà wá lọ́wọ́ Ọlọ́run alágbára wọ̀nyìí? Àwọn wọ̀nyìí lé Ọlọ́run tí ó fi gbogbo ìpọ́njú pọ́n Íjíptì lójú lé agíjù. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ẹ̀rù bá wọn díẹ̀ ni wọ́n sọ wípé ẹ̀jẹ̀ alágbára. Ẹ ṣe bí ọkùnrin ẹ̀yin Filistini, kẹ́yìn má ṣe ẹ̀rú fún àwọn Heberu bí wọ́n ti ń ṣe ẹ̀rú yín rí. Ẹ ṣe bí ọkùnrin kí ẹ sì jà. Àwọn Filistini sì jà, wọ́n sì lé Ísíráẹlì, wọ́n sì sá olúkúlùkù sínú àgọ́ rẹ̀. Ìpani sì pọ̀ gidigidi. Àwọn ẹlẹ́sẹ̀ tí ó ṣubú nínú ogun Ísíráẹlì jẹ́ 1,500. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n sì gba àpótí ẹ̀rí wọn. Ó tán, o ṣé ò ti gba sáàmù lọ́wọ́ ẹ? Àjẹ́ ò ti gba Bíbélì lọ́wọ́ ẹ? Gbogbo èyí tí a ń kà bí ìṣòro bá dé ní ọ̀gànjọ́ òru, ka orin Dáfídì 23 ní 7, wọn ti gbà lọ́wọ́ ẹ. Ẹ̀ṣẹ̀ kò ti mú ìpọ́njú bá ọ. Àpótí ẹ̀rí tó wà lọ́wọ́ wọn, ìgbẹ́kẹ̀lé wọn, ohun tí ó jẹ́ ìdákọ̀rọ̀ nínú ọkàn wọn, wọ́n sọ fún wa wípé wọ́n sì gba àpótí ẹ̀rí Ọlọ́run. Tá a bá ń fẹ́ kí agbára rẹ̀ kí ó ṣe tiwa, ó dájú wípé a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Gbọ́n tí Ọlọ́run sọ fún wa ní orin Dáfídì 91:91-91. Inú Bíbélì wa, bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni Ọlọ́run Jákọ́bù ni ó jẹ́ ààbò wa, tí a ti wá sí ibi ìsásí àti ibi ìsádi tí ó jẹ́ tí ó nípọn tí ó sì ṣe iyebíye púpọ̀. Bí ò bá sí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa, bí a bá ti fi ẹ̀ṣẹ̀ wa ránṣẹ́ sí ìdájọ́ tí a sọ fún Ọlọ́run wípé Ọlọ́run jọ̀ọ́, ẹ̀ṣẹ̀ mi ni mo mọ̀ wípé Jésù kú fún, mi ò sì fẹ́ máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀. Gbogbo àwọn òǹdè, àwọn òrùka, àwọn ẹ̀gbà ọrùn, gbogbo àwọn nǹkan tí a ń so mọ́ra fún ààbò, tí a ti kọ̀ ọ́ sílẹ̀, tí a ti jó wọn nínú iná, àwọn ìgbẹ́kẹ̀lé wa nínú àwọn baba ìsàlẹ̀ tàbí babaláwo tàbí oníṣègùn kan tí a ti jù ú sílẹ̀, tí a sì ń sọ wípé ìgbàgbọ́ mi dúró lórí Jésù Kristì. Èyí sì ni ìdákọ̀rọ̀ mi wípé ìgbẹ́kẹ̀lé mìíràn mi ò ní. Àpáta ayérayé, èyí tí a ń pè ní Jésù Kristì, ò ní ibi ìsádi mi. Ẹ̀jẹ̀ rẹ̀ tí ó sì ti ha rẹ̀ yọ ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, ó ní ààbò fún mi. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ó dájú wípé ààbò rẹ̀ yóò dájú lórí rẹ. Èyí ni àwọn ẹni ìgbàlà Ọlọ́run, àwọn tí wọ́n jẹ́ wẹ̀ṣẹ̀, àwọn tí wọ́n kọ̀ ọ́ sílẹ̀, àwọn tí wọ́n rí ìgbàlà Jésù gbà lọ́fẹ̀ẹ́. Torí ọ̀fẹ́ ni a kì í fowó ràá. Ó kàn gbà wípé a ní láti jẹ́ wẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀, kí ire àti àánú yìí kí ó lè jẹ́ tiwa. Àwọn wọ̀nyí ni Ọlọ́run fi sí ibi ìpamọ́. Ó sọ wípé ẹni tí ó jókòó

kò sọ wípé alárìkiri ìsáǹsá tí yóò wá sọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ kan bí ó bá tún ti jáde tó tún rí sìgá a tún máa fa sìgá fìhìn ọjọ́ sunday a tún lọ sí ilé ìsìn àwọn wọ̀nyẹn wọn jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo wọn dàbí àwọn tí ó wá sí ẹ̀kọ́ bíbélì ní àyà òní tí a ń ṣe ṣùgbọ́n bí ó ti jáde ni ó tún ti rí àwọn ọ̀rẹ́ káàtijọ́ àwọn àgbèrè wọ̀nyí ni ó ń ba agbára ọlọ́run kúrò ní ìgbésí ayé rẹ gbà tí ẹ̀ṣẹ̀ bá ti wọlé pàṣán ìyà pàṣán ẹ̀ṣẹ̀ àti ìdájọ́ ọlọ́run á tún tẹ̀lé ṣùgbọ́n àwọn tí ó sọ wípé mo ti pínyà pẹ̀lú ẹ̀ṣẹ̀ pẹ̀lú èṣù àti pẹ̀lú ìrera ayé àwọn tí wọ́n ti fi ẹ̀jẹ̀ tí a ti fi ẹ̀jẹ̀ jésù wẹ̀ àwọn tí a ti ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú agbádá òdodo tí a ti fi wọ̀ wọ́n àwọn tí ẹ̀ṣẹ̀ ti kúrò ní ìgbésí ayé wọn àwọn tí wọ́n ń sin ọlọ́run lé ẹ̀mí àti lé òtítọ́ àwọn tí irọ́ èké tí ò tún sí ilé ẹnu wọn mọ́ àwọn tí ẹ̀mí ọlọ́run jẹ́rìí nínú ọkàn wípé wọ́n ti di ọmọ ọlọ́run ìgbésí ayé tuntun ni wọ́n sì ń gbé nísinsìnyí àwọn wọ̀nyí lé ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo àwọn ni ó ń gbé abẹ́ òjìji olódùmarè èmi ò wí fún ọlọ́run pé ìwọlé àbúà tí ó di mi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ta ló gbẹ́kẹ̀lé ní ọ̀gànjọ́ òru bí ìdágìrì bá dé ta ni ìgbẹ́kẹ̀lé rẹ ṣé epo tí wọ́n ṣe sínú ìgò tí wọ́n ń pè ní ẹ̀rọ ṣé òun ni ìgbẹ́kẹ̀lé rẹ bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn ṣé epo lásánlàsàn ó lè ṣù lọ o mọ̀ wípé bí àìsàn bá dé èṣù ló wà ń di ẹ̀ ṣé epo tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe ìgò tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe ọwọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fún ara ẹ̀ tó tẹ̀ bọnú ìgò tó fi rọ tó fi sí àtàrí ọmọdé ṣé òun ló lè ṣù lọ ìfọ́jú ọkàn ni ó ní ọlọ́run olódùmarè ẹni gíga ẹni ayérayé ẹni ìgbani ó ní òun ni ìgbẹ́kẹ̀lé mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ni tòótọ́ òun ò gbà ọ́ nínú ìkẹ́kùn àwọn pẹ́yẹpẹ́yẹ àwọn tafàtafà àwọn tí wọ́n máa ń tafà nínú ayé sí ènìyàn àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bù ọ́ abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni wọ́n sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò sì ṣe àṣà àti àpáta rẹ ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù ooru tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri lé òkùnkùn tàbí fún ìparun tí ń pani tí ń runi lé ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹgbẹ́ rẹ àwọn tí kò ní ààbò nìyẹn o àwọn tí wọ́n fi èké àti irọ́ ṣe ààbò wọn àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ohun tí ó wà nínú ayé wọn a máa ṣubú ní ẹgbẹ́ ẹgbẹ̀rún lé ẹgbẹ́ rẹ àti lé ẹgbàárún lé apá ọ̀tún rẹ ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ kìkì ojú rẹ bí ó bá jẹ́ pé o ti fi jésù ṣe ààbò rẹ bí ó bá jẹ́ pé jésù ti di olùgbàlà fún ọ tí a ti gbà ọ kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú ìjà kúrò nínú asọ̀ kúrò nínú irinkirin kúrò nínú afi ọ̀rọ̀ kẹlẹ́bánijọ́ ni o sọ fún ọ wípé kìkì ojú rẹ lè wọ́n fi máa rí ni wọ́n fi máa rí tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ olúwa ní ṣe ààbò mi o lè máa béèrè lọ́wọ́ ara rẹ má tanra ẹ jẹ o ṣé ọlọ́run ni ààbò rẹ ṣé olúwa lé ààbò rẹ tàbí èyí tó so sílé èyí tó fi sí abẹ́ ìbùsùn rẹ èyí tí o fi sí inú àpótí rẹ ṣé òun ni ibi ààbò fún ọ bí ò bá jẹ́ ìtànjẹ gbàtẹ́yìn kúrò nílé tí ó fi oògùn dúdú tí a lọ àtàrẹ àti aláǹgbá tí a jó nínú iná tí a so sínú awọ àgùntàn gbàtí àgùntàn wà láàyè tí ò ṣe ọ níre àgùntàn tọ́lọ́run fún wa ká máa jẹ ká máa sanra àwọn èèyàn wọ́n tún sọ́ di nǹkan míì wọ́n sọ́ di ẹrù jẹ̀jẹ̀ wọ́n tún mú awọ rẹ̀ wọ́n tún di èédú kan sínú ẹ̀ wọ́n tún fi sínú lébo bá fẹ́ jáde kí èédú ni kí ó máa ṣọ́ ohun ìní ẹ abájọ tí o lè ń kó ọ lẹ́rù ẹ̀yin bó bá wà lọ́jà kí o lè tà àtúnfi nǹkan bí ẹyọ owó tí a ti lọ wà láti ibìkan àti àtúnfi sí abẹ́ àpẹ̀rẹ̀ tí a fi ń ta nǹkan abájọ tí a gbé àgbà náà lé ọ lọ́wọ́ ṣùgbọ́n bí ó bá jẹ́ pé gbogbo nǹkan wọn ni o kó sọnù tí o sọ wípé olúwa lè ààbò mi
o sin sese lori mi to pe mo se ye bi ele oju re o nso fun a wi pe kiki oju re ni o ma firi ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo olowa ni se abu mi iwo ti fi oga ogo se ibugbe re buburu kan ki o subu lu o be ni arukarun ki o sumo ile re eyi ni abo ti o daju fun awon ti won gbekele olorun ba mi wo Deuteronomy ori iketa le ni ogbon Deuteronomy ori iketa le ni ogbon 33 eta lati ese ikerin dini ogbon 26 titi de ikokan dini ogbon nisinsin ni mo fi abo ti o peye abo ti o daju mo fi han o wa ku si owo re bi o ba fe gba abo ti olorun pese fun o Deuteronomy ori keta le ni ogbon lati ese ikerin dini ogbon ko si eni ti o dabi olorun iwo jesuru ni ti ngun orun fun iran lowo re ati ninu ola nla re le oju orun olorun ayeraye ni ibugbe re olorun ayeraye ni olorun ti o ti wa ki esu ki o to wa olorun ayeraye ni o ti wa ki a to da awon ota re olorun ayeraye ni o ndide ti o so fun esu ati fun awon ota re pe panumo ti won si le mi fi si o olorun ayeraye ni eni ti o mo opin lati ibere eni ti o mo atubota aye re eni ti o si setan lati toju re ati lati pa omo o ni olorun ayeraye ni ibugbe re ati ni isale ni apa ayeraye wa ni isale re wo olorun bi o ti ga to ni o wa ni oke o dabi abo fun o o si wa ni isale pelu owo re owo nla re owo ti gbani owo ti yoni ninu ofin owo ti yoni ninu iya pelu owo re abe re ni apa ayeraye wa ni isale re o si ti ota kuro ni waju re o si wi pe ma parun Israeli si joko le alaafia orisun Jacob nikan ni ile oka ati ti oti waini pelu orun re nse irisile alaafia ni fun iwo Israeli ta le o dabi re iwo eniyan ti ati owo oluwa gbala je ko wa ye onisinsin we pe igbala se pataki ta le o dabi eni ti ati owo olorun gbala asa iranlowo re ati eni ti se ida olanla re awon ota re yo si teriba fun o iwo o si ma te ibi giga won mole eni ti o fi olorun se abo re ati apa re awon ti ni aka nibe yen ninu iwe owe ni ati so fun wa ni ori ikejile ni ogun iwe owe ori ikejile ni ogun ni ese ikewa de o nso fun wa iru abo ti olorun pese fun wa abo ti o daju iwe owe ori ikejile ni ogun ese ke ese ikewa ati ese ikokanla bi eni wepe ile esho agbara ni oruko oluwa iwe owo ori keje din ni ogun ni o ese kewa oruko oluwa ile esho agbara ni olododo sawo inu re o si la oruko oluwa oruko oluwa ile esho agbara ni olododo sawo inu re ki se elese o ki se elegan ki se eni ti o ni fi oro olorun se sugbon olododo eni ti o ti je wo ise re ti o ti ko sile eni ti o ti bebe fun anu lodo oluwa eni ti a ti fi eje jesu wo inu okan re mo eni ti a ti fi eje jesu ra pada eni ti a ti gba okan re la awon wonyi ni olododo oruko oluwa ile eso agbara ni olododo sa wo inu re o si la oro oloro ni ilu agbara re o si dabi odi giga le oju ara re eni ti o le oro a ma fi oro re se ibi giga ilu agbara ati ilu abo
eni to ni oyin ni a ma fi oyin ni oyin ni ye ara re ka bi ilu agbara ati bi abo sugbon ikeni o ni oju ara re ni o ti dabi odi giga sugbon eni ti o ba nfe bo lowo ajakale arun lowo iku ojiji lowo ofa ti o nfo kaakiri ni osan gangan lowo ajakale arun ti oru ati lowo ohun ti o nlo ninu aye oni sawo ibi giga ile iso agbara ti olorun oruko oluwa le olorun se fi fun wa lati je ile iso yi bi o ba sawo inu re o daju we pe ola a o si da oni ide eso olorun yo si wa le ori re ki a to lo gbadura ni anwo malaki ori keta malaki ori keta ese ikerin dini ogun malaki ni iwe ti o gbe ninu majemu lai lai ori keta ese ikerin dini ogun nigba na le awon ti o beru oluwa nba ara won soro nigba kugba oluwa si teti si o si gbo o si ko iwe iranti kan ni waju re fun awon ti o beru oluwa ti won si nse asaru oruko re wo si je temi ni inikan le oluwa awon mogun wi le ojo na ti emi o da emi o si da won si gege bi eniyan ti ma da omo re si ti o si olorun so wi pe ni ojo wahala ni ojo idagire ohun o da o si ohun se owo se itoju re ohun o je aabo fun o bi o ba je wipe o fi ara re sinu kiko eko oro olorun eyi ti a nwa ti a so fun a wipe ki a wa ko eko oro olorun ki a wa gbo ti oluwa ki olorun ki o le gbo ti wa ki se lasan bi o ba wa ni ojojo aya oni ti a fi eko bibeli ti yoruba si bi o ba nwa ti o n gbo eko oro olorun ti o si mu igbesi aye re pada bo sipo gege bi oro olorun o so wipe ki se lasan wipe ohun a ni o gege bi ni won ma seso lori re won si je ibi abo re ki olorun ki o si to le je ki o to le je ibi abo re gbogbo abo ike gbogbo iro ti a sa pamo sabere o se pataki wi pe ki a ko won sile ki a si so fun olorun wi pe olorun iwole abo ati agbara mi iwole lowo lowo iran lowo ni igba ikanju fun mi o so pe nitori na ni emi ki yo beru bi a ti le si aye ni idi ti a si se awon oke nla nipo esi inu okun bi omi ti le nho ti o si ru bi oke ti le mi nipa owo bibi re odo nla kan wa sise yi ti o mu ilu olo inu ilu olorun dun ibi mimo oga ogo olorun nbe le aarin re a ki o si nidi olorun yo ran lowo ni kutukutu owuro oluwa awon omo ogun wa pelu wa olorun jacobo le abo wa ati je ki o di mo fun ni asale yi ibi abo tuto ibi abo ti o daju ibi abo ti ki jani chile le ojo iponju o wa ku si olowo lati gbadura lati wa oju oluwa bi o ba mo wi pe ese si wa ninu ago re ese wa ni igbesi aye re ki o so fun olorun ki ibi abo ti olorun ti pese sile ki o le je ti re gbogbo abo ike gbogbo iro ti a sa pamo si abere ki a je ofin olorun ki a ko sile oruka owo ni igbadi ti idi ni o n de ni tabi egba ti a so morun tabi eyi ti a ri mole ni ile wa tabi eyi ti a soro si oju ferese tabi si enu ona ki a ja won kuro ki a si so fun olorun wipe loni o n gba jesu gege bi olugbala re o ko ese sile jesu si je eni ti o ra o pada kuro lowo ese kuro lowo esu kuro lowo eni bini bi o ba so fun olorun o daju wipe yo gbo ti re kepe nigba ti o wa nitosi nisinsin ki o le gbo ti re ki o le gbo adura re bi wahala ba wa fun o so fun jesu bí o bá ti ń fi ààbò ìké ṣe ìsádi rẹ
je wo nkan woyi fun olorun ki o se ko sile bi o ba si tin tan ara re je wi pe psalm ni ibi sasi ti re tabi agbelebu ti o soro mo ile tabi omi igo ti aya si mimo loro wi pe yo je ibi abo fun o tabi ile ti ako si agbala ibi kan ni o ro pe yo je ibi abo fun o ati je ki o di mo fun loni e ti o je ibi abo toto oruko oluwa ile iso agbara ni bi olododo ba sa wonu e abodaju

àwọn tinú ayé wọn máa rẹ́rìn sí ṣùgbọ́n tí ó jẹ́ ọ̀rọ̀ ìdọ̀tí ọ̀rọ̀ tí tini lójú ọ̀rọ̀ tí a kò gbọ́dọ̀ gbọ́ ní gbangba ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ obìnrin ẹ ṣe gáfàrà fún mi bí àwọn aṣọ kan wà tí obìnrin máa ń lò tí a bá fọ̀ wọ́n tí ò yẹ kí a máa sá sí ìta gbangba nítorí wípé ó jẹ́ ohun tí ó tini lójú bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ mìíràn wà ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ ọkùnrin ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ìṣepọ̀ láàrin ọkọ àti aya tàbí àwọn nǹkan mìíràn tí ò yẹ kí a máa gbọ́ ní ẹnu onígbàgbọ́ ní ìta gbangba ṣùgbọ́n gbà tí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé àwọn jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí wọ́n tún ń dàpárá tí wọ́n ń ṣẹ̀fẹ̀ àwọn tí wọ́n sì ń sọ yìí wọ́n jẹ́ ọ̀rọ̀ ìtìjú ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹsẹ̀ ìkẹsàn-án ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín àwọn ẹlòmíràn wọn ò mọ sàìdá wọn a sọ wípé àwọn ti di onígbàgbọ́ bóyá wọ́n fẹ́ lọ sí ọjà aládùúgbò sì ń bèrè wípé arábìnrin níbo lẹ fẹ́ lọ tí n bá da lóhùn pé mo fẹ́ lọ sọ́jà ohun èyí tí ìbá fi lọ sọ́jà àti ẹ̀ a ní o gba owó yìí kó bá mi ra ẹyọ wá látọjà gbàtí wọ́n ti ń lọ kò ṣàǹfààní kémi náà lọ torí bẹ́ẹ̀ tí n bá sòótọ́ fún wípé mo ń lọ sọ́jà iṣẹ́ tí ò yẹ kó rán mi ló máa rán mi á dàbí ẹni pé mo jẹ́ bọ̀yìbọ̀yì ẹrú rẹ̀ nítorí bẹ́ẹ̀ n ò ní sọ fún mo fẹ́ sáré dé ọ̀dọ̀ aládùúgbò mi ń bì ní ọjà ló ń lọ ó ní irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kí a máa sọ pé a jẹ́ onígbàgbọ́ kí a tún máa purọ́ fún ara wa ó ṣeéṣe kó jẹ́ obìnrin tó ti lọ́kọ ló fẹ́ lọ rí ìyá rẹ̀ bí ó bá sọ fún ọkọ pé baálé mi mo fẹ́ lọ rí ìyá mi o ọkọ lè sọ wípé ṣé bí o lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ṣé ò sí nǹkan o nítorí bẹ́ẹ̀ a kàn ní aráalé bí baálé mi bá bèrè pé ńbo ni mo lọ ẹni mo sáré jáde díẹ̀ ń bẹ̀ yẹn mo fẹ́ lọ wo àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojú ilé mi irọ́ ló ń pa ó ń lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ tó bá sì dé tó bá sọ pé ẹ mà pẹ́ díẹ̀ ṣé wọn náà mọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ yìí bàbá dọ̀dọ̀ wọn kò ṣeé dìde gírí nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ní sọ ọ̀rọ̀ náà ti pọ̀ púpọ̀ jù nítorí òun ló jẹ́ kí n pẹ́ ìrọ́ ló ń pa àwa tí a sọ pé a jẹ́ onígbàgbọ́ báwo la tún ṣe ń ba ìrọ́ lẹ́nu wa kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ jẹ́ kí a wo Rómù orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà nítorí àwa mọ èyí pé a kan ògbólógbò ọkùnrin wa máa gbélébò pẹ̀lú rẹ̀ kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́ ohun kan náà ni èyí ń sọ fún wa nínú Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkejìlélógún pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kùfẹ́ ẹ̀tàn ṣe oyè ọ̀nísìnyí ọ̀kan náà ní bíbélì ìbáàjẹ́ kólósè láti ń kà á ìbáàjẹ́ rómù láti lọ kà á ìbáàjẹ́ éfésù láti ń kà á ọ̀kan náà ní ọ̀rọ̀ ọlọ́run èyí ni ọlọ́run ń fẹ́ àbá wà ní ìjọ ní ìlú èkó níhìn tàbí ìjọ ní ìlú ìbàdàn tàbí ìjọ ní ìlú ibòmíràn ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan náà ni ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan náà ni jẹ́ kí n tún sọ pàápàá ó ṣeéṣe ṣé a mọ̀ wípé kì í ṣe dípà ní ìjọ kan ṣoṣo tí ó wà ní gbogbo ayé ó ṣeéṣe kí èèyàn kí ó máa wá sí dípà tàbí kí ẹlòmíràn kí ó máa lọ sí ìjọ mìíràn bí gbogbo wa bí a bá jẹ olóòótọ́ sí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ kan náà ni ó yẹ kí gbogbo wa kí a máa kọ́ni nítorí orí nísinsìnyí ohun tí paul ń sọ fún àwọn ara kólósè òun ló sọ fún àwọn ara éfésù òun ló sọ fún àwọn ara rómù tó ka ẹsẹ̀ ìkejìlélógún yìí pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kùfẹ́ ẹ̀tàn ẹsẹ̀ ìkẹtàlélógún kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́ ṣòtìgbọ́ ẹni tí ó ti wà ní ìwà kí ó máa fọwọ́ rá kí ó máa mú nǹkan tí

0: ẹlòmíràn. Ó ní ẹni tí ó bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ó má ṣe bẹ́ẹ̀ mọ́ bí ó bá ti ní ìgbàlà. Èyíta orí bí náírà kan lórí bẹ́ǹchì. Nígbà tó wá sí ilé ìsìn, ó sì mú náírà kan yìí, ṣé o rò wípé ó hù látòrí bẹ́ǹchì ni? O mọ̀ wípé ẹnìkan ló gbàgbé ẹ̀ síbẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó ní kí ẹni tí ń jalè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ó má ṣe jalè mọ́. Ẹni tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò níṣẹ́ tó ń ṣe, ó bá jí láàárọ̀, ìgbà tó wà ní tí ó wà tó jẹ́ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́, ó bá jí láàárọ̀, a máa ti ojú ilé dé ojú ilé ni, a máa ní kí lẹ rí jẹ ń bẹ̀ yẹn o, kí ni kí n jẹ ń bẹ̀ yẹn o. Nǹkan tó ń ṣe nìyẹn, kò níṣẹ́ tó ń ṣe, kò lówó tó lè pa wọlé. Bí o bá ti di onígbàgbọ́, èwo ni onígbàgbọ́ tó ń lọ láti ojú ilé dé ojú ilé? Kí lẹ rí jẹ ń bẹ̀ yẹn o. A ò ṣe bọ́ ìwà ògbólógbòó, a ò ṣe bọ́ ọ sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́. Ohun tá a máa ń ṣe ni pé a máa ń fẹsẹ̀ palẹ̀ ní ibùdó àwọn rélùwé, nítorí ó ṣeéṣe ibi tí ẹnìkan ti ń sáré tó fẹ́ wọ rélùwé kí owó ẹ̀ kò jábọ́. Nítorí bẹ́ẹ̀, irú àwọn ènìyàn tí ó jẹ́ olè, wọ́n máa ń fẹsẹ̀ ralẹ̀ káàkiri ní ibùdókọ̀ láti wo nǹkan tó bọ́ sí ẹ̀ lọ́wọ́ àwọn ẹlòmíràn láti rí he. Pátá sọ pé a ti di onígbàgbọ́, kò yẹ kí irú ìwà bẹ́ẹ̀ kí ó tún wà ní ìgbésí ayé wa. Ká tó mọ Ọlọ́run, kí a tó mọ Jésù, àwa tí a jẹ́ ọmọ fún bàbá. Bí bàbá bá lọ síta, a máa lọ tọ́ bu àpò bàbá, a máa lọ tọ́ bọ ibi tó ń kó sí, bóyá a lè rí bí 50 kọ́bọ̀ ńbẹ̀, tàbí a lè rí bí náírà 5 ńbẹ̀, a sì mú. Àwa tí a sọ pé a di onígbàgbọ́ nísinsìnyí, ó ní àwa tá a jalè tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ká má tún jalè mọ́. Ó tún ṣe ni láàánú, kì í ṣe nípa ti àwọn ọmọdé nìkan. Ẹni tí ó jẹ́ ìyàwó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ó tó mọ Jésù, bí ọkọ bá ti jáde, a máa lọ yẹ àpò ọkọ o, a máa lọ yẹ ibi tí wọ́n ń kówó sí, ibi tí wọ́n ń kó nǹkan mìíràn, ibi tí wọ́n kó àwọn ìwé, a máa lọ yẹ̀wò bóyá jẹ́ rí náírà 5, náírà 10, bó ṣe ń fọwọ́ fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìyí. Gẹ́gẹ́ bí aláìgbàgbọ́, ìgbà tó wá sọ pé o ti di onígbàgbọ́, ǹjẹ́ kò jẹ́ nǹkan tìjú? Wípé síbẹ̀síbẹ̀, o tún lọ ń yẹ àpò ọkọ wò, o tún lọ ń yẹ ibi tí wọ́n ń kó nǹkan sí wò, bóyá wà á rí náírà 5, bó bá sì mú náírà 5, mẹ́wàá yìí, o kì í sọ fún ọkọ rẹ. Báwo ni o ṣe lè sọ wípé o ti di ẹni ìgbàlà? O ní ẹni tí ń jalè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ó má ṣe jalè mọ́. Àwa tí ó jẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi tá a ti ń ṣiṣẹ́, ká tó mọ Ọlọ́run, bí a bẹ́ fẹ́ gba ààyè ìsinmi, àwọn tí ò tí ì níyàwó, àwọn tí ò lọ́kọ, wọ́n á sọ pé àwọn ti gbéyàwó. Ẹni tí ò bímọ kan, àlùn ti bímọ mẹ́ta mẹ́rin, kí ó ba lè gba owó ju bẹ́ẹ̀ lọ. Nísinsìnyí tó sọ pé o ti di onígbàgbọ́, o tí ì ṣàtúnṣe. O lè tó ọjà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n fi ń sanwó lé fún ọ, o tún ṣì ń jalè bákan náà lónìí. Kí a tó di onígbàgbọ́, bí a bá dé ibi iṣẹ́ ní aago 9, a sọ pé a dé aago iṣẹ́ ní aago 7:00. Ìgbà tó wá tún sọ pé o ti di onígbàgbọ́, ǹjẹ́ kì í ṣe bẹ́ẹ̀ ló tún ṣe? Ǹjẹ́ kì í ṣe irú ìwà bẹ́ẹ̀ ló tún ń hù? Ó ní ó yẹ kí ìyípadà kí ó wà. Ó yẹ kí a bọ́ àkísà ẹlẹ́gbin ti àtijọ́, ó yẹ kí a bọ́ wọn sílẹ̀. Ẹni tí ń jalè kí ó má ṣe jalè mọ́, ṣùgbọ́n kí ó kúnkún máa ṣe làálàá, kí ó máa ṣiṣẹ́, kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára, kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní. Ẹsẹ̀ 31, ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdibàjẹ́ kan ti ẹnu yín jáde. Ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdibàjẹ́ kan ti ẹnu yín jáde. Èwo ni à ń pè ní ọ̀rọ̀ ìdibàjẹ́? Ọ̀rọ̀ tí ò mú oore ọ̀fẹ́ lọ́wọ́. Nígbà tí ọkọ bá ń bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀, tí ó bá dàbí ẹni pé a ń bá ẹrú sọ̀rọ̀, nígbà tí ọkọ bá ń pe ìyàwó ní orúkọ ìnagijẹ tí ò dára, nígbà tí ọkọ bá ń sọ ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí èèyàn forí ṣánlẹ̀ kí ó kú dànù, nígbà tí ó bá ń sọ sí ìyàwó rẹ̀ ọ̀rọ̀ ìdibàjẹ́ ni, tàbí nígbà tí ìyàwó náà tí ó bá ń sọ wípé màá sọ fún tó jẹ́ pé a rántí ilé ibi tóun ti wá, a mọ̀ wípé èmi ò kì í ṣe ẹni tí ènìyàn kan lè ṣe bí ó ti wùn sí. Ìgbà tí ìyàwó bá di ẹ ṣe gáfárà fún mi kí n lo èdè yìí, ó dàbí àṣà. Ẹni tí ò gbẹ́kọ̀ọ́, ẹni tí ò lẹ́kọ̀ọ́, ẹni tí ò mọ Ọlọ́run, ẹni tí ò mọ Jésù, tí ìyàwó bá tún sọ̀rọ̀ sí ọkọ lọ́nà tí ó dàbí ẹni wípé ọkọ a máa rò pé irú obìnrin wo ni mo gbé sílé yìí, ẹni tí ó dàbí ẹni wípé ó lágbára jù mí lọ, oro po lenu iyawo ju ti oko lo eni ti awon eyan ma so wi pe ah iyawo e de die o e ma binu o e ma je ki oro yi ki o gbodi lokan oko yin o ko dara be oni nitori be oni ki oro idi baje kan ki o ma se jade lati enu wa sugbon iru eyi ti o dara fun eko ki o le ma fi ore ofe fun awon tin gbo e ma se se mu emi mimo olorun binu eni ti a fi se edidi yin di ojo idande gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan olorun ti ko opolopo nkan sile fun wa to je wipe bi a ba nka won bi a ba bojuto won bi a ba nse won ile wa yo toro olorun ti fun won ni opolopo ase opolopo ilana ti o je wipe bi enikokan wa bi a ba nji laaro ti a fi oro olorun se dingi ti a nwo ti a sin fi diwon igbesi aye wa alafia yo wa ni idile wa bi a ba mo pe ki oko ti ko to ba yawo soro wipe a o gbodo ni iwa kikoro a o gbodo pon obirin yi loju a o gbodo fi ibinu ba iyawo lo a o gbodo fi irunu ba oko wa lo a o gbodo ni ariwo ninu ile wa se to je wipe oko ati iyawo n soro atun gbo ni ile kerin ile karun won so pe ah lagbaja tun ti de o pe o fe lu iyawo e pa lose to koja won si lo won na lo church o won ka bibeli ju kini lo ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀ síbẹ̀ ìjà ò kúrò ariwo ò kúrò láàrin wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan ẹ máa ṣore fún ẹnì kejì yín ẹ ní ìyọnú ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi ti dáríjì yín ó ní ká máa dáríjì ara wa nínú ìjọ ká máa dáríjì ara wa nínú agbolé ká máa dáríjì ara wa níbi iṣẹ́ kí a máa dáríjì ara wa pẹ̀lú àwa àti aládùúgbò kí a máa dáríjì ara wa gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi bí ó ti dáríjì wá yẹ kí a ṣe kíákíá lọ sí ìkoríkejì àwọn ìwà ọkùnrin titun èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbó àwọn àkísà ìgbín àwọn ìwà àtijọ́ kí a bá wọn sílẹ̀ kí a jù wọn dànù kí a rí i wípé ìwà ọ̀tún ìrìn ọ̀tún kí a rí i wípé wọ́n jọba ní ìgbésí ayé wa èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run wo kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá ẹsì ti gbé ọkùnrin titun ni wọ̀ ẹsì ti gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ ohun tí a ń sọ níhìn-ín a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ nígbà mìíràn bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni yìí kí a tó mọ̀ a rí i wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni aṣọ tó máa ń wọ̀ aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn aṣọ tí ẹnìkan fún aṣọ yìí ó ṣeé ṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀ ó ṣeéṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó ó máa ń rin ìrìn ìdọ̀tí bàbá tiẹ̀ ti rí a ó sọ lágbájá nìyẹn bó bá jẹ́ obìnrin ni kò jẹ́ tún irun ẹ̀ ṣe kò jẹ́ fọ ẹnu láàárọ̀ kò sì jẹ́ wọ aṣọ tó dára bí a bá ti rí a ó sọ lágbájá nìyẹn bí tiẹ̀ ti rí nìyẹn bá a tiẹ̀ fún láṣọ ẹni ìrìn ìdọ̀tí kò kúrò lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́ bí ó sì ti di onígbàgbọ́ a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí àti kúrò ní àdúgbò ibi tó ń gbé kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó wá ti lọ́kọ ọlọ́run wá tún ti ṣe é lóore tó jẹ́ wípé ó ní ọkọ̀ tí ó di àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́ ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó ẹni yìí nítorí wípé ó ti lọ́kọ àti kọ́ ní ìwà ìmọ́tótó ìyípadà ti dé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ á tún irun ẹ̀ ṣe ní ojoojúmọ́ àárọ̀ a mú ohun tí a fi ń fọnu a fọ ẹnu àti wípé aṣọ tó wá ń wọ̀ nísinsìnyí nítòótọ́ ló jẹ́ aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n wọ́n jẹ́ aṣọ tí ó jẹ́ kí ó wà ní ìmọ́tótó bí o bá ti ń bọ̀ lókèèrè bóyá a ò tí ì rí fún ẹbí ọdún kan tàbí ọdún méjì a wá rí ó jẹ́ ẹni tí a ò lè dámọ̀ mọ́ a wá sọ wípé àbílágbájá ni àbílágbájá kọ́ ó tún wá ti ń yan fandafanda a wá dúró àtẹjúmọ́ o wa ki wa pe ah arabirin e ka ro atabi e ka san tabi e ka le o abi woni abi woko emi ni ki lo de ah so fun mi joko pe tan fun ba oni nkan se yi pada o ki rin bayi ri ah o lolorun lo da mi lola Olorun lo mu iyipada wa be na ni fun ni gbagbo be na ni fun ni gbagbo awa ti o je wi pe aso egbin akisa elegbin omo ni nokuna la je tele tele awa ti di iyawo Jesu Christi awa ti ati dalola ti ati dariji awa ti ati mu egbin ti ati mu kuro ni igbesi aye wa ti Jesu to ati di olugbala wa ti Jesu ti o ti fi aso ododo wo wa ti Jesu ti o ti ko wa gege bi ati rin gege bi ati soro gege bi ati huwa gege bi ati se gege bi ati ba eni keji wa lo nigba ti a ba ri wa a da bi eni wi pe a o ni le da wa momo nitori igbesi aye titun iwa otun yo wa si igbesi aye wa pe Efesu le kan si Efesu ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti a da nipa ti Olorun li ododo ati ni iwa mimo otito sori ikan na ni bibeli o nso fun wa o ni ki a di titun ki a di titun ki a be sini rin irin otun ki a be sini hu iwa otun ninu Romu ori kejila Romu ori kejila ese ikeji ki Ema se da dara yin po mo aye yi sugbon ki e parada lati di titun ni iro inu yin ki eyin ki o le ri idi ife Olorun ti o dara ti o si se itewogba ti o si pe awon kan won yi won je ki o ye wa we pe Olorun fe ki a dabi Jesu ni gbogbo ise wa ni oro enu wa ni ohun gbogbo ti an so ti an se ki a dabi Jesu Christi nitori be o ye ki yi pada yi ki o farahan ni igbesi aye wa bi yi pada yi ba farahan ni toto kini ohun ti a o tun ri a o ri idapo ati ajumosepo ninu isokan ye ki a lo si Kolose ori keta ese ikokanla Kolose ori keta ese ikokanla ni bi ti ko le si Heleni ati Jew ekola ati aikola alaigbede ara skitia eru ati omnira sugbon kristi li ohun gbogbo ninu ohun gbogbo nihin ni paul tun ti wa nso nkan miran fun wa o je ohun ti a menuba lana ninu isin wa ti ojo aiku o nso fun wa wipe nigbati a ba ti ba olorun pade nigbati a ba ti di eniyan olorun eniyan mimo wipe okuta idigbolu tabi ogiri ikele ti o wa laarin wa wipe a o wo won pale o nso nihin o fi awon nkan meji o fi won wera won o si nso fun a wipe awon idabo ti o ti wa laarin awon nkan meji won yi wipe ati mu okuro lakoko o nso nipa ti Heleni ati Jew bi aban so nipa Heleni eyi nso nipa awon Giriki sugbon ni edi ti o le yi o daadara won pe won ni keferi awon Jew won ma npe gbogbo awon eniyan toku won ma npe won ni keferi won ki da si won o ni sugbon bi eni ti an pe ni keferi tele ati eni ti an pe ni Jew bi o ba ti mo Olorun awon mejeji gbogbo nkan ti o pa ala saarin won tele a o mu won kuro won o di eniyan titun won o di ore ara won ki se be nikan ikola ati alaikola awon ti a konila ni awon Jew awon alaikola ni awon ti o ni awon esin miran ti awon Jew ti won se sure si won ti won so wipe won ko se daradara o ni bon ba ti mo Jesu ati eni to ti kola ati alaikola won a di ikan a oni awon kan wa alaigbede o tun ni awon miran won je ara skitia won je nkan meji ki se kan na alaigbede lapa kan ara skitia lapa keji o ni awon wonyi bakan na bi won ba ti mo Jesu Christi awon nkan ti o da bi eni wo pe a fi ya won nipa tele a o mu won kuro o tun wa so nipa eru ati ominira wi pe awon ti o ni ominira pe awon ni ise ti ara won ni ile ti ara won ko se ni ti o fun won si abe isinro won ni ominira awon miran ti won si jeru nigba ti won ti ba Jesu Kristi pade won di okan na e la nso fun wa we pe bi abati mo Olorun we pe a o ni ma fi iyato si awon kan ti won wa lati gusu tabi awon ti won wa lati ariwa awon ti won wa lati ila orun tabi awon ti won wa lati iwo orun we pe Kristi yo je ohun gbogbo ninu ohun gbogbo ki yo si iyapa ki yo si idabo laarin enikokan wa ati ninu enikokan wa gbogbo wa yo fun sokan papo a o ni olorun kan Kristi kan olugbala kan emi kan a o ma ni eko kan igbagbo kan a o si wa ni isokan ninu Jesu Kristi yi ni olorun ko wa loni nisisin yi o ye ki a didi duro ki a so fun olorun wi pe awon iwa atijo iwa ogbologbo ti atijo wi pe o ye ki a dagbere fun won patapata o ye ki a so fun olorun wi pe a fe di titun ni iwa wa ni irin ese wa ni iwo so wa papa ni bi a se n ba enikokan enikeji wa lo o ye ki a di titun ni ohun gbogbo ti a n se ki a bo awon ogbologbo awon ekisa elegbin ti atijo ki a bo won ki a so won danu ki a si je ki iwa titun ki o joba ni igbesi aye wa o ye ki a gbadura o so fun olorun ba olorun soro se awon nkan ti a n daruko won yi se won si wa ni igbesi aye re ni ewo ni a tun ka agbere mo onigbagbo lowo tabi iwa eri tabi ife ko fe tabi iwa buburu ife buburu tabi ife gbugbona enikan si enikeji tabi oju kokoro tabi ohun miran ti ko dara ki a tun ma ba lowo onigbagbo ko e ko ri be e je ki a so fun olorun gbadura so fun olorun iwa imo ti ara eni nikan iwa ogbologbo ti atijo iwa ti o ija ati irunu je ki a so won danu ki awon kan ikoko ni igbesi aye wa bi a ba je olooto bi a ba je olooto ki a so fun olorun o daju yo mu iyipada rere iyipada otun ba eni kokan wa
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Hosea, ori ikokanla. Nigba ti Israeli wa li omode, nigba na ni mo fe, mo si pe omo mi lati Egypti jade wa. Bi won ti pe won, fe ni won lo kuro lodo won. Won rubo si Balimu, won si fi turari jona si ere fifin. Mo ko Ephraim pelu lati rin, mo di won mu le apa, sugbon won ko mo pe mo ti mu won larada. Mo fi okun eniyan fa won. Ati ide ife mo si ri si won pe awon ti o mu ajaga kuro le re pe won mo si gbe onje kale ni waju won ohun ki yo yi pada si ile Egypt sugbon ara Assyria ni yo je oba re nitori won ko lati yi pada ida yo si ma gbe inu ilu re yo si run etikun re yo si je won run nitori imora ara won awon eniyan mi si te si ifaseyin kuro lodo mi bi o tile se pe won pe won si oga ogoju lo won ko jumo gbe ega emi wa se jowo re lowo Ephraim emi wa se gba o sile Israel emi wa ti se se o bi Adma emi wa ti se gbe o kale bi Seboim okan mi yi ninu mi iyonu mi gbina po emi ki yo mu gbigbona ibinu mi se emi ki yo yi pada lati run Ephraim nitori Olorun li emi ki se eniyan eni mimo laarin re emi ki yo si wa ninu ibinu won ma tele Oluwa won o kiramuramu bi kinun nigba ti ohun oke nigba na ni awon omo yo warire lati iworun wa won o warire bi eye lati Egypt wa ati bi adaba lati ile Assyria wa emi o si fi won si ile won di Oluwa we Ephraim fi eke sagbara yimika ile Israel si fi etan sagbara yimika sugbon Juda njoba sibe pelu Olorun o si se olooto pelu eni mimo
3: Hosea ori ikejila Ephraim n je afefe o si n to afefe ila orun leyin o mu eke ati iparun po si lojojumo won si ba awon ara Assyria damajemu won si n ru oro lo si Egypt Oluwa ni ejo kan ba Juda ru pelu yo si je Jacob ni iya gege bi ona re gege bi ise re ni yo san pada fun o de arakunrin re mu ni gigise ni inu ati nipa ipa re ó ní agbára pẹ̀lú Ọlọ́run. Nítòótọ́, ó ní agbára lórí angẹ́lì, ó sì borí, ó sọkún, ó sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ̀. Ó rí i ní Bétélì, níbẹ̀ ni ó gbé bá wa sọ̀rọ̀. Àní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, Olúwa ni ìrántí rẹ̀. Nítorí náà, ìwọ yí padà sí Ọlọ́run rẹ, pàánú àti ìdájọ́ mọ́, kí o sì máa dúró de Ọlọ́run rẹ nígbà gbogbo. Kenaani ni ìwọ̀n ẹ̀tàn bẹ lé ọwọ́ rẹ̀, ó fẹ́ láti nini lára. Ephraim sì wí pé, ṣùgbọ́n èmi di Ọlọ́rọ̀, mo ti rí ìní fún ara mi, nínú gbogbo làálàá mi, wọn kì yóò rí àìṣedédé kan tí ṣe ẹ̀ṣẹ̀ lára mi. Àti èmi, Olúwa Ọlọ́run rẹ láti ilẹ̀ Egipti wá, yóò sì tún mú ọ gbé inú àgọ́ bí ọjọ́ àjọ ọ̀wọ̀ wọn ni. Èmi ti sọ̀rọ̀ nípa àwọn wòlíì pẹ̀lú, mo sì ti mú ìrandí púpọ̀, mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àkàwé nípa ọwọ́ àwọn wòlíì. Àìṣedédé ń bẹ ní Gileadi bí, nítòótọ́ àsan ni wọn, wọ́n rúbọ akọ màlúù ní Gígálì, nítòótọ́ pẹpẹ wọn dàbí ebè ní aporo oko. Jákọ́bù sì sá lọ sí ilẹ̀ Síríà, Ísírẹ́lì sì sìn nítorí aya kan, àti nítorí aya kan ni ó ṣó àgùntàn, àti nípa wòlíì kan ni Olúwa mú Ísírẹ́lì jáde ní Íjíbítì, nípa wòlíì kan ni a sì pa òun mọ́. Ephraim mú un bínú kíkorò, nítorí náà ni yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ sí orí rẹ̀, ẹ̀gbọ́n rẹ̀ ni Olúwa rẹ̀ yóò sì san padà fún un.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
4: Ẹ jẹ́ kí a gbàdúrà.
5: A tún wá lẹ́ẹ̀kan sí lónìí, bàbá, láti wá bá ọ pàdé, láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí, a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé. A ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa, fi wọ́n hàn wá, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa léòní. Adúpẹ́ epo òkùtì gbọ́ ti wa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeé ṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis orí 19. Láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ. Ìdájọ́ ń bọ̀ nítorí wípé Ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan, ọdún kan, tàbí ọdún púpọ̀, tí ó rò wípé kò sí ìdájọ́, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀. Ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá. Ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe, àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí. Ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là, bí a bá fẹ́ ní ìyè, òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa. Ní Genesis 19 tí mo pè fún ọmọ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12, àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níhìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ níní ìlú, mú wọn jáde kúrò níhìn yìí, nítorí àwa ó run ibí yìí nítorí tí ìgbé wọn di púpọ̀ níwájú Olúwa. Oluwa si ran wa lati run. Lot si jade. O si so fun awon ana re okunrin ki won gbe awon omobirin re ni iyawo. O wi pe edide e jade kuro ni hiyi nitori ti Oluwa yo run ilu yi sugbon o dabi eletan loju awon ana re nigbati oyesin la nigba na li awon angeli na le loti ni re wipe dide mu aya re ati awon omobirin re mejeji ti o wa nihi ki iwo ki o ma barun ninu iya ese ilu yi nigbati o sin lora awon okunrin na nawo mu ile owo ati owo aya re ati owo omobirin re mejeji Oluwa sa shanu fun won si mu jade won si fi si seyin odi ilu na o si se nigbati won mu won jade seyin odi tan le o wi pe sa asala fun emi re ma se wo eyin re Beni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa sala lo si ori oke ki iwo ki o ma ba se gbe eyi ni ohun ti o sele si awon ilu ti an pe ni Sodomu ati Gomora awon ilu mejeji ti adaruko won yi won je elese popo popo ni waju Oluwa ni ori iketala ti Genesis ese ikejila ti ese iketala ni anje ki o to wale ti ohun ti o sele ti Loti ibatan Abrahamu ti o de ilu ti an pe ni Sodomu o si sese ki ohun kan ki o ti sele ni igbesi aye re eyi ti o ya oya Abrahamu ore Olorun eyi ti o ya oya awon eniyan mimo ati awon onihirere o sese ki o je ibi ti a tin wa owo kakiri o si sese ko je pe ibi ti a tin wa ibi isadi ati agbara okunkun ni ati yawaya ore Olorun ati awon eni Olorun o sese ki o je wipe ija ni o yawaya awon oniwaasu irere ti a fi ro wipe bi won o ba gbo ti wa ti awa na o si le gbo ti won bi ikun sinu die ba wa ti a o si fe ni emi idariji a le yapa ki a si jade lo ki a to awon elese ki a to won lo a o le so ohun ti o ya oya awon eniyan mimo awon ore Olorun awon eni igbala sugbon ohun ti o ya Loti ya ore Olorun ni wepe ibi ile ti won wa ko gba won mo Loti si nfe ibi ti ohun yo ti je oga ara re ti o si eni ti yo le bawi ti o si le ni ohun ini pupo ti o si eni ti o ka lowo ko wi pe eyi kini o de ti o fi se yi ni eyi ni Lot fi sa kuro ni odo Abrahamu an so fun ani ori iketala ese ikejila Abrahamu si joko ni ile Kenani ibi ti o ye omo Olorun lati joko ile Kenani nibi ti Olorun fun ara re ti o nsesho lori re nibi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re Abrahamu joko si ile Kenani Loti si joko ni ilu agbegbe ni o si pago re titi de Sodomu awan so fun ani ese ketala sugbon awon okunrin Sodomu se eniyan buburu ati elese gidi gidi ni waju Oluwa ki o to na eka si Lọti wepe Lọti se ohun ti o dara o ye ki iwo paapa nitori awon Yoruba ma so fun a pe bi a ba na ika kan se elomiran merin to ku o wa ni odo wa o nawo se wa ke to ma bu Lọti wepe Lọti se ohun ti o dara o ye ki iwo paapa ki o wo agbegbe re ati bujoko re awon wo ni ore korikosun fun o awon wo ni alabasisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti awon onija awon ole awon onifayawo tabi awon egbe okunkun nitori be bi o ba buru fun Lọti eyi nje ki o di mimo fun o sin kilo fun o wi pe egbe eye oni eye nto bi ona re bi o ba dara loju awon ole won ti le o bi ona awon ole papa bi o ba dara loju re iwo na wa ti kuro ni agbegbe won sugbon bi owo ba wowo pelu ole o daju wi pe agutan re to n ba jarin bo ti jegbe loju wa o n jegbe ni ikoko o le dabi eni wi pe bo ba ti gbe bibeli to ti n bo ni eko bibeli o dabi alara mimo o dabi ara ile Abrahamu o dabi awon ti o ti mo ona Olorun je ki n so fun o awon ti o se be saaju awon ni Olorun so fun wa ni iwe woli Isaiah ti o n so ni ori ikejidini ogota arun ejo ori ikejidini ogota kerara ma se dasi gbe ohun re soke bi ipe ki o si fi ire koja awon eniyan mi han won ati le Jakobu ese won sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede ti o se ododo ti ko si fi ilana Olorun won sile won bere ilana ododo won ni lowo mi won a si ma se inu didun ati sumo Olorun awon wonyi ni won ma lo si ile isin awon na bi awa tin ka bibeli ni won ka bibeli bi a tin so wi pe agba Olorun gbo ni awon na nja lanka to ti won sin fowo soya wi pe awon paapa gba Olorun gbo bi ona isin bi o tin pe ni awon na ndide o nso ni ese ikeji wi pe won wa mi lojojumo ibi kibi ti a ba tin ka bibeli ti a tin daruko Olorun ti a tin ko orin si Olorun a o fe won ku nibe won ni inu didun si ona mi ko si ibi ti apejopo wa lati ka bibeli tabi lati josin ti a o ni ri won be o ni won dabi orile ede ko so wi pe won je orile ede ti o nse ododo o ni won dabi orile ede ti o nse ododo won se afarawe iwa bi Olorun won mo bi ati gbadura won mo bi ati kasamu won mo bi ati ka baba wa tin be le orun bi won ba dide lati ka baba tin be le orun a dabi aye to aye ko ton gbadura won le so jade sugbon ko ni itumo ni okan ati le enu won o nso wi pe won dabi orile ede tin se ododo awon iran Lọti niyan o ti ko si fi ilana Olorun won sile won bere ilana ododo won ni le owo mi won a ma se inu didun ati sumo Olorun won ti le fi han papa nipa ise isin nipa adura ati awe wo ese iketa nitori kini awa se n gba awe ti iwo ko si ri nitori kile awa se n je okan wa ni iya ti iwo ko si mo Oluwa n da won lohun wi pe kiyesi le ojo awe yin eyin se afe se wo na mo pe a fe kuro lowo e o se se ki o je ti golu o so ti aye o se se ki o je ti atike o se se ki o je ti imutipara o si se se ki o je ti yiye eyin oku pada afeni esoso aye tabi ise ti aye tabi iwa ti aye eyi ti awon eniyan se ti won mo pe o mu idajo bo lori won esin fi agbara mu ni se gbogbo ise eyin kiyesi eyin gba awe fun ija eyin gba awe fun ija je o ti ri ibi ti awon elesin ti won gba awe ti won so pe ah ti n ba gba awe ojo meta lori mama olu aha o npa agbadun ara e a ma yo si ni oju ala ni oju iran ma le to je pe ese oni to le afiki ma ti wo awe ijakadi segun lori mama olu awon ta nso niyan ti won gba awe ni fun ija ati fun agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ojo yi ke le gbo ohun yi le oke awe iru eyi ni mo yan bi awe ogoje ojo sugbon sibe sibe ireje eka ipaniyan tabi siseyun ko kuro lowo won tabi ki a ja ile onile ki a fi boti wa bi o ba ja ile onile to fi boti e ojo niye wole e ojo idajo olorun awon to tun gbon ju o lo ti ese won ati owo won gun ju ti e won tun ja ile ti e won tun ja bi boti won awon ti won tun gbon ju awon won ni lo won tun ja ile ti won se esu lokunkun wa leyin won won ma ja ile onile ti won ba ti fi boti e bo ti n boti e tan ki o to to ojo keji ni won ja ti e na bi o ti n bu ese elomiran ni won bu ti e o wa n so fun a wi pe se iru awe bayi ni mo yan awe ti okun awe ka yira nle sugbon sibe sibe iyawo meji o kuro nile agbere ati panshaga ko kuro iwa ti ara ise ti ara o kuro sibe sibe awe nlo a le mu awe o le je meje o le je mokanlelogun kasa ma gba lo baba si tin siwo adura laran siga la n fi kan ran kan don so pe woli ah ewo le tun gbe jade ah oni ni osu to koja mo sise ise isegun sugbon nsin o ye kin tun je die oti die siga die agbere die nitori pe bi n ba gbadun ara mi ni ose yi o ma fi di ose to n bo mo tun wose niyan se iru awon ti a mu ibeere adura wa lo ba awon ti won ti di ti won ti di ara sodomo ati gomara awon ti idajo olorun ti o ro dede lori won o ni awe iru eyi ni mo ayan bi ojo ti eniyan je okan re ni iya lati te ori re ba bi koriko odo ati lati te aso ofo ati eru labe re iwo ha pe yi ni awe ati ojo itewogba fun oluwa awon wonyi ni olorun so wipe won je elesin sugbon won ki se olufokansin won ma n pe oluwa le enu sugbon iwa buburu ko kuro ni ago won sugbon bi o ba n fe ri oju oluwa bi o ba n fe je ti olorun awon iru nkan wonyi yo kuro ni igbese aye re ni iwe woli Ezekieli ni atun tin je ki o ye wa iru awon eniyan ti won hu iru iwa wonyi ranti ohun ti an so we pe loti tele tele o ti mo ona olorun yo dara be lese se man ro we pe yo dara bi o ba tun de ojo keji bo ti ji a so pe well yo tun dara na sugbon o n buru fun ju be lo be na ni ori fun loti and Sofani Ezekieli ori keta le ni ogbon. Ezekieli ori iketa le ni ogbon. Lati ese ogbon. Iwo omo eniyan. Sibe awon omo eniyan ren soro si o leba ogiri. Awon fi oro kele banije. Awon asoro eni leyin ati leba ilekun ile ekini si so fun eni keji olukuluku fun arakunrin re wepe wa emi be o si gbo oro ti o ti odo oluwa jade wa eyin so wipe awon na ma nfe lati lo si eko bibeli won ti le ma npe eni keji tabi aladugbo won won ma so wipe wa emi be o je ki a lo lati gbo oro ti o ti odo oluwa jade wa sugbon kini eri ti olorun je nipa won ni ese ikan le ni ogbon won si to wa bi eniyan ti wa won si joko ni waju re bi eniyan mi won si gbo oro re sugbon won ki se won o won ma ngbo awon wonyi ni a npe ni agbo magba bi o ba so fun o wi pe ko ese sile won gbo sugbon won ni se o so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife popo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se Lot o nfe lati sin oluwa o nfe lati je ti olorun o si ma ngbero ninu okan re lati se dede sugbon enu ni won fi nfi ife popo han o se se ki o ma so fun Abraham nigba ti o fe kuro wi pe a n yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si sese ki o ma je ki o da Abraham loju wi pe bi mo tin lo yi ma ro wi pe mo ti sonu o ma si ro wi pe mo ti di apeyida nitori pe gbogbo ilana olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri wi pe ibi kan na ibi ise kan na ibi esin kan na ko ni gba wa nitori be je kin wa ibi ti emi paapa ti o fi se ibojoko sugbon bo lori nibi ti olorun o dari esi o lo si odo awon ara sodomu o wa so fun awe pe ni ese ikeji le ni ogbon se kiyesi iwo je orin ti o dun popo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon wonyi bi won ba gbo oro olorun ton won ajade won ni nje bawo ni won na se ri oniwasu yen olohun iyo enu edun popo mo ti e nfe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o nsoro bi won ba sin pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni to nsoro kori Jesu kori eni to nku ese lo kori eni ti dari jini kori eni to nfun ni igbala olugbala kori eyi ni sugbon wa wo eni to nsoro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekieli sugbon ti won o fe se eyi ni won so ni olorun so wi pe mo mo okan won won dabi eni ti etin rin ti o kan fe ma gbo ti o fe ma gbo ti o fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si se nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi Loti sugbon nigba ti olorun fe pa Sodomu ati Gomora run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni olorun tin je ki oye abrahamu lati ese iketa din ni ogun oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun abrahamu nitori pe abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bukun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona oluwa mo lati se ododo ati idajo ki oluwa ki o le mu ohun ti o ti so fun abrahamu wa fun olorun gba eri abrahamu je wipe mo mo abrahamu wipe ilana olorun ilana otito ilana ododo ona igbala ti olorun ti pese sile koni fi di awon omo re leti ati awon ara ile re se olorun le gba eri re je beti abrahamu iwo ti o wa se ko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe ah awon omo mi ki gbo ki gba ni won bi mo ti e so fun won ni gba se olorun le gba eri ti re je wipe ohun mo wipe ilana ododo ilana igbala ti olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje olorun le gba eri re je bi ti abrahamu awon oga ibi ise re nko ati awon ti o wa labe re ni ibi ise nje olorun le gba eri re je wipe ohun mo gege bi abrahamu be aba nso wipe abrahamu je ore olorun eyi ni o fi di ore olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun oluwa si wipe nitori ti igbe sodomu o ngo mara po ati nitori ese won papo ju je kin bi o le re se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o kin ja pelu awon ebi miran se olorun o ma so lemo lemo wi pe nitori igbe ese awon ela awon ara ile re nitori pe o n papo ju wi pe o n fe be won wo pelu idajo ki lo se nipa e ilu re ileto re tabi abule ti o ti wa se ipaniyan se ko si lowo won irubo si emi oju orun ati emi esu ati si esu papa se ko wa ni ilu re se ija ati aso se ko wa ni ilu re se olorun o ma so wipe nitori igbe ilu re o ndi pupo o si n papo ju yato si eyi ni ilu eko ti o wa bi o ba je un gbe ni moshin tabi ajegunle tabi ni bariga ibi kibi ti o wu ki o wa se olorun o ma so wipe nitori igbe awon eniyan ni arowo to re ni ibi ti o n gbe igbe won n papo ju nitori be idajo nbo bi idajo yi si ti nbo se olorun da oyan si oto o si so wipe o mo wipe o ki se ara won abi ara won ni o se awon ti o n jale le oru se iwo le o sona bi won ba ti n de ti won ko eru elerubo iwo ni o silekun tabi iwo ni o se enu ona ni ode ni ita ti o n so wipe e kaabo se iwo ni o n gbadura nigba ti awon ole ba jade wipe ki olorun ki o so won ki o ma je ki won ki o pa won ki o le je ki owo ati eru ki o wole olorun mo o si ma adresi ile re o nje tabi aso tabi ile ti o ba fi iru owo be ra iwo na mo nto ngbeyin re o nso fun anihin we pe olorun je ki o di mo fun abraham we pe idajo nbo lori sodomu on gomora emi o so kale lo nisinsin yi kin ri bi won ti le se gege bi o kiki igbe re ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju won pada kuro ni ibe won si lo si sodomu sugbon abraham duro sibe ni waju oluwa ki lo nfe se o nfe gbadura nitori o ranti we pe lot wa ni ilu sodomu abraham si sumo odo re o si wi pe iwo o harun olododo pelu eniyan buburu boya adota olododo yo wa ni ilu na iwo o harun iwo ki o ha da ibe na si nitori adota olododo ti o wa ninu re o dari ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi dabi awon eniyan buburu o dari onidajo gbogbo aye ranti o olorun ni onidajo ilu nigeria onidajo gbogbo aye ni oni onidajo orile ede yi o si ni onidajo ilu re tabi ileto re oni onidajo agbole re o si ni onidajo oludajo re bi o ba fi mimo se aimo ti o ba so wi pe alufa okunkun ri mi ati awon iyawo mi ati awon omo mi ati awon won okunkun mo ti mo nse bi o ba je be ranti wi pe idajo nbo nitori oni idajo gbogbo aye ki o se asise bi ina gbogbo na ibinu olorun bi o ba tin bo gege elese ni yo se afi bi o ba ronupo ada onidajo gbogbo aye ki o ha se yi ti o to oluwa si wi pe bi mo ba ri adota olododo ni ilu sodomu nje emi o da gbogbo ibe si nitori won abraham tesi waju lati ma gba adura yi titi o fi de mewa ni ese ikeji le ni ogbon o si wi pe jo ki inu ki o ma se bi oluwa e kan soso yi le mi o wi mo boya a o ri mewa nibe o nsi wi pe emi ki o run nitori mewa oluwa si ba ti re lo loju kan na bi o ti ba abraham soro tan abraham si pada lo si ibojoko re es ori ikokan din ni ogun awon angeli meji si wa si sodomu ni asale loti si joko li enu bode sodomu ki se pe nka bibeli o ki se pe o sasaro lori oro olorun ki se wi pe o nso fun awon elomiran lati gba olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wi pe o joko ni ibo joko ni enu bode bi loti si ti ri won o dide lati pade won o si doju bole ki a ke kuro ni awon angeli wonyi ni won je ki o di mo fun wi pe idajo de wi pe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti o nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati ati ka wi pe awon okunrin na se wi fun lot pe iwo ni enikan ni yi pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe elese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran Eyin ni awon omo Lot be si ni se won be si ni wa oko ni Sodomu. Iwo na si mo wi pe bi awon omo re bi won ba ni aya

ìlú èyí ń sọ nípa àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ àwọn òṣìṣẹ́ rẹ̀ ń kọ́ ṣé wọ́n jẹ́ ti ọlọ́run àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ mú wọn jáde kúrò níhìn yìí nítorí àwa òrùn ibí yìí nítorí tí igbe wọn di púpọ̀ níwájú olúwa olúwa sì ran wa láti run lọ́ọ̀tì sì jáde èyí ni ohun tí ó yọ lọ́ọ̀tì nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn áńgẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́ ibikíbi tí ọlọ́run bá ti rí ìgbàgbọ́ ó máa ń yẹ ẹ sí bí ó tilẹ̀ jẹ́ wípé lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti sódòmù òun gomorra nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé ó gbàgbọ́ láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí olúwa bí ó bá jẹ́ wípé lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́ ó sì gún èjìká wípé ọ̀run máa wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ ẹnìkan ni bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn èyí tó ń dùn ọ́ èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀ bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú èkó ilé tirẹ̀ tí ó jó òun ni wàhálà tirẹ̀ bí ebi bá ń pa gbogbo ènìyàn èyí kò sọ wípé ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa wípé ebi tí ó sì ń pa ọ́ ni kò ṣe nǹkan kan fún ọ bí wàhálà bá dé bá ọ wàá gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn torí bẹ́ẹ̀ bí lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run ń wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan a wọlé lórí a sì kú sínú ẹ̀ṣẹ̀ a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì ṣùgbọ́n èyí ni lọ́ọ̀tì ṣe bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé bẹ́ẹ̀ ni ó gbàgbọ́ bí ó sì ti gbàgbọ́ ni ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀ nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ìṣe ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba jésù gbọ́ o sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́ jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú májẹ̀mú titun ní tímótì kínní orí ìkarùn-ún tímótì kínní orí ìkarùn-ún èyí ni ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe bí o bá gbà á gbọ́ yóò jẹ́ tirẹ̀ tímótì kínní orí ìkarùn-ún ẹsẹ̀ kẹrìnlélógún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba a máa lọ ṣáájú sí ìdájọ́ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ ọlọ́run tí a sì dá jésù lẹ́jọ́ nítorí tirẹ̀ tó sì ru ẹ̀ṣẹ̀ rẹ ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú a sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́ àti dáríjì ọ́ jésù kristi sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ a sì ti sọ wípé nítorí bẹ́ẹ̀ a kì yóò dá ọ lẹ́jọ́ mọ́ ṣùgbọ́n wo ẹsẹ̀ apá kan ẹsẹ̀ yìí ní ẹsẹ̀ ìkẹrìnlélógún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba ẹni tí ó bá ṣe àtúnṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ a hàn gbangba ẹni tí ó lọ bá aládùúgbò rẹ̀ tí ó sọ wípé jọ̀ọ́ mo ti ṣẹ̀ sí ọ mo ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ yálà wípé mo ti jí ọ lẹ́rù tàbí mo ti bú ọ tàbí mo ti gba aya rẹ dáríjì mí gba aya rẹ padà tàbí ẹrù rẹ tí mo kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gba ẹrù rẹ padà ẹ̀ṣẹ̀ rẹ̀ a hàn gbangba bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí ọlọ́run tí ó ṣẹ̀ bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́ ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn pẹ̀lú a sì máa tẹ̀lé wọn àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ wọn mọ́ ẹ̀ṣẹ̀ yìí a máa tẹ̀lé wọn bí ọjọ́ ìkẹyìn bí ó ti ń dé bí ó ti ń pa ojú rẹ̀ dé ní ikú bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ń tẹ̀lé àwọn irú ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò jẹ́wọ́ kí wọn kí ó kọ̀ ọ́ sílẹ̀ ṣùgbọ́n bí ó ṣe ti lọ́ọ̀tì ni lẹ́sẹ̀.

0: kẹsàn-án tí ó gbọ́ nípa ìdájọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ó gbàgbọ́ ni ó sì ń sọ fún ọlọ́run wípé mo ti jẹ̀bi ṣùgbọ́n ó lọ sọ fún àwọn ará ilé rẹ̀ àwọn àna rẹ̀ ó sọ wípé ẹ dìde ìdájọ́ ń bọ́ wo ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èyí ni Genesis orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn lójú àwọn àna rẹ̀ ṣé bí mo ṣe dúró ní iwájú rẹ̀ ṣé mo jọ ẹlẹ́tàn mo ń bi ọ́ ni bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí ṣé mo jọ ẹlẹ́tàn lójú ẹ ṣé ìgbà tí Jésù wà ní ayé tí ó ń sọ fún wa wípé ìdájọ́ ń bọ̀ ṣé ọ̀rọ̀ rẹ̀ ṣé ó dàbí ẹlẹ́tàn ní etí rẹ àbí ó bá jẹ́ pé Jésù ò jọ ẹlẹ́tàn lójú ẹ tí ó bá sì jẹ́ wípé èmi tí mo ń sọ̀rọ̀ ìhìnrere fún ọ tí mo ń sọ fún ọ wípé ìdájọ́ ń bọ̀ Jésù Kristì sì ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ bí ó bá jẹ́ wípé mi ò jọ ẹlẹ́tàn lójú ẹ èwo ló ń ṣe nínú ẹ̀ṣẹ̀ kí ni dé tó sá àsálà fún ẹ̀mí rẹ ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn wọ̀nyí kà á sí ẹlẹ́tàn bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n ń sá lọ́ọ̀tì ní eré wípé dìde mú aya rẹ mú àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín wọ́n jẹ́ mẹ́rin lọ́ọ̀tì aya rẹ àti àwọn ọmọ rẹ méjì èyí ni àwọn tí ọlọ́run rí ní gbogbo ìlú sódómù ó jẹ́ mọ̀ wípé nígbà mìíràn àwọn ẹlẹ́sìn wọn máa sọ fún wa pé bó bá jẹ́ wípé ìwọ àtìyàwó ẹ àtàwọn ọmọ ẹ méjì ẹni mẹ́rin péré ni ó jẹ́ olódodo kò lè jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ ní ayé Noah ẹni mélòó ni ọlọ́run rí gbogbo àgbáyé pátápátá ẹni mẹ́jọ ni ó sì ṣeéṣe kán ti máa sọ fún ọ wípé ṣé ibi tó ṣẹ̀ṣẹ̀ ń lọ ní ọ̀sán gangan ṣé ibẹ̀ nìkan ni wọ́n ti ń wàásù òtítọ́ àwọn oníwàásù oníyàwó méjì àwọn oníwàásù tí a ní òrùka rẹ lọ́wọ́ wa ó mọ̀ wípé àwa náà oníṣẹ́ ọlọ́run ni wà kò rí bẹ́ẹ̀ nítorí pé ọjọ́ ń bọ̀ tí ẹnu wọn yóò pàdé nítorí iná yóò sọ̀kalẹ̀ yóò sì máa jó àwọn ènìyàn bí wọ́n bá ti ń jó ní ayé bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjó òkú ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí wọ́n fi ọwọ́ lé lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní sódómù àti gomorra nínú ẹ̀ṣẹ̀ sódómù àti gomorra ǹjẹ́ Jésù Kristì olùgbàlà rẹ ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́ mú ó sì ti mú ọ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú irọ́ kúrò nínú ìwà olè kúrò nínú afi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́ kúrò nínú asọ̀rọ̀ ẹni lẹ́yìn ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú ó sì wípé sá àsálà fún ẹ̀mí rẹ sá àsálà fún ẹ̀mí rẹ má ṣe wo ẹ̀yìn rẹ wo ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó sì di ọ̀wọ́n iyọ̀ mi ò mọ èyí tí o fẹ́ dà ọ̀wọ́n iyọ̀ ni àbí o fẹ́ sá àsáyè àti àsálà o fẹ́ sá wọ inú ìjọba ọlọ́run bí ó bá jẹ́ bẹ́ẹ̀ àǹfààní wà fún ọ lónìí láti sọ fún ọlọ́run wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́ ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ wọ́n lẹ̀ mọ́ ọ wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́ ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ ọlọ́run lónìí kí ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí kí ó wò ó mọ́ Jésù lára kí ó jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́ ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin ọlọ́run ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ o ní àǹfààní lónìí láti ké pe Olúwa láti sọ fún ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ Iji gbẹ̀san bọ̀. Bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀. Nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run, a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà. Ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, níbo ni ó wà? Ní apá òsì ni àbí ní apá ọ̀tún? Ẹ̀dìdì kí ẹ jẹ́ kí a gbàdúrà. Mọ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́, tí o sì ní kí Jésù Kristì kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ, a ó daríjì ọ́, a ó ṣàánú fún ọ. Jésù Kristì yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ṣùgbọ́n rántí o, bí o bá bojú wẹ̀yìn, bí o bá sá padà, bí o bá di apẹ̀yìndà, rántí aya Lọ́ọ̀tì, rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i. Sàásálà fún ẹ̀mí rẹ, sàásálà fún ẹ̀mí rẹ. Má ṣe bojú wẹ̀yìn, má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. Sàásálà fún ẹ̀mí rẹ. Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí ọ. Bí o kàn ń wá tí ó ń gbé Bíbélì, tí ó ń gbàdúrà, tí ó ń gbà àwẹ̀, ṣùgbọ́n tí o wà nínú àgbèrè àti panṣágà, Ọlọ́run rí ọ. Bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá jẹ́ kí Jésù kí ó gba ọkàn rẹ là, Ọlọ́run rí ọ. Ìdájọ́ sì ń bọ̀. Sàásálà fún ẹ̀mí rẹ. Kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nítorí ìjì gbẹ̀san ń bọ̀ tí ó rí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé. Má ṣe bojú wẹ̀yìn. Kúrò ní Sodomu àti Gomorra. Kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn. Sàásálà fún ẹ̀mí rẹ. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba, a sì máa lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn, àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́, a máa tẹ̀lé wọn. Ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ? Àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ? Sàásálà fún ẹ̀mí rẹ. Sàásálà fún ẹ̀mí rẹ. Nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn, lórí gbogbo ẹlẹ́ṣẹ̀, lórí gbogbo àwọn agbọ́mágbà. Sàásálà fún ẹ̀mí rẹ. Òní ni ọjọ́ ìgbàlà. Bí o bá gbàgbọ́, yóò gba ọkàn rẹ là, yóò tún ìgbésí ayé rẹ ṣe. Nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ, ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àṣedédé rẹ. Bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ, wọn kò ní jẹ́ tìrẹ mọ́. Sàásálà fún ẹ̀mí rẹ. Kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́. Kí ìyẹ̀ ẹni pẹ̀kun kí o lè jẹ́ tìrẹ. ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa, adupe fun ikilo ife ti o fi han fun wa, nitori pe o fi wa sinu okunkun bi awon ti o wa ninu aye. Adupe lowo re fun ife re eyi ti o fi so fun wa ni igba gbogbo wipe idajo nbo awon ti o wa ninu aye won jafara nitori pe oye oye won ko si la si won loju wipe won o ni lo aye raye ninu aye yi ko ye won wipe igba yo dopin akoko kan bo nigba ti a o gbe won kuro ninu ile ti won gbe nisisiyi ti a wale ti a o kan igi ti a gbe won ju sinu re ti yo ku awon nikan soso pelu ise owo won pelu ese won pelu idajo olorun akoko kan bo nigba ti owo ti o le ti ji nigba ti owo yi ki o le gba sile akoko kan bo nigba ti aso ti awon o le ti won ti ji ti o ti ki o le wulo fun won akoko nbo nigba ti o nko hun ti enikeni ti o ni ninu aye ti ki o wulo ti o kiki gbajumo ohun ini ti ki o le je nkan kan baba adupe lowo re wipe awa ni o se ni ele ti omo ti o nkilo fun wa ti o nje ki o ye wa wipe ina yo ma jo ni ojo na ti o si nje ki o di mo fun wa wipe awon ti won ku sinu ese ese kekere ni tabi ese nla ese ti ile isin ni tabi ese ti igboro ese ti idile tabi ese ti orile ede ese ti abinibi tabi ese ti ako lowo elomiran pe ojo kan nbo ti idajo olorun ti o bale gbogbo awon eniyan ti o ku sinu ese won sugbon o n ki wa ni ilo wipe ki a fi awon ese wonyi ki a fi won ranse si idajo nje abe o wipe gbogbo awon eniyan wonyi ti won duro niwaju re ti won wo Jesu ti won gbagbo wipe a ti fi Jesu rubo fun won a ti da Jesu lejo nitori ti won a si ti be ese won wo lara Jesu Kristi awon ti won fi igbagbo yi ro mo awon ti won wo odo agutan eni ti apa lati ko ese won lo nje abe o iwo alaanu iwo ti o fe wa iwo ti o fi Jesu ranse ki a ba le gba wala mo be o wipe nitori anu re nitori etutu Jesu Kristi nitori eje Jesu Kristi nitori ileri re ti ki ye dari ji gbogbo awon ti o je wo ese oni oruko Jesu asibe o wipe awon ese ti o ti di iwa ti o ti di ise awon ti o ti je ara awon ti o ti dapo mo omi eje ati ara wa awon ti ko se fi sile awon ti o je pe bi ati nsa fun won be ni won tele wa baba omo ati emi agbara re ti wo ese kuro agbara re ti je ese kuro agbara re ti mu ife ese kuro ninu okan bawo mu o kuro ni oruko Jesu gbogbo ife ese le won kuro lodo wa gbogbo ayo ti o yo ninu ese ti o yo ninu ibaje le won kuro ninu okan won ni oruko Jesu awon ti won si nbe o ti won woju re fun idalare fun igbala àti fún ìdáríjì ṣánú fún wọn. Adúpẹ́ lọ́wọ́ rẹ, fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo àwọn tí wọ́n ń wojú rẹ, kí o sì sọ wá di olódodo, kí ìgbàlà rẹ kí o jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá, kí o sì kọrúkọ àwọn tí a dáríjì sínú ìwé èyè rẹ. Adúpẹ́ pé o ti gbọ́ o. À ń bẹ̀ wípé bí a ti ń jáde lọ, ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó tún lọ sínú ẹ̀ṣẹ̀ bá wa lé wọn jáde? Nínú ilé, níbi ọjà, lóde, níbi iṣẹ́, níbi kíbi tí a ń lọ, tàbí nínú ọkọ̀, yẹ kí a lè jẹ olódodo. Ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀, tàbí tí wọ́n jáfara, tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá, o ti di àṣerége. À ń bẹ̀ wípé kí a gara, kí ó má ṣe dá wa, kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní àwọ̀sánmọ̀ ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bójú wẹ̀yìn. Jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀sánmọ̀, láti gba àwọn àyànfẹ́ sókè, kàwá kó àwọn àyànfẹ́, kí a lè bá ọjọba, kí a lè máa bá ọgbé. Adúpẹ́ pé o ti gbọ́ tiwa. Ǹjẹ́ bí a sì ti ń jáde lọ, tí a ń sọ fún àwọn ẹlòmíràn, tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀, bàbá à ń bẹ̀ ó mọ àwọn aládùúgbò wa, àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́, ó mọ wọn. Àwọn ará ilé wa, àwọn ọmọ wa, àwọn aya wa, tàbí àwọn ọkọ wa, àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn, bàbá nítorí àánú rẹ rọ̀ wọ́n lọ́kàn. Bí a ti ń sọ fún ọ, jẹ́ kí wọn kí ó tẹ̀lé wa. Jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tí ó ń ṣe wọ́lé àǹfààní yìí, jẹ́ kí ó jẹ́ ti wọn pẹ̀lú. Adúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa bá wa lọ, máa ṣàánú fún wa, máa dáàbò bò wá. Jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí, jẹ́ kí a já wọn sílẹ̀. Wọ aláìsànsàn, jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa. Bí a sì ń lọ, dáàbò bò wá títí dé ilé wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá wa, adúpẹ́ wípé a wá sí àkókò tí ó ṣe pàtàkì báyìí, bí a ti fẹ́ wo inú ìwé mímọ́. À ń bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ó ti máa ṣe àlàyé, gẹ́gẹ́ bí a ó ti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ni wípé ẹ ó fún olúkúlùkù wa ní oore ọ̀fẹ́ láti fi ààyè sílẹ̀ fún ẹ̀mí mímọ́ láti ṣe ìtumọ̀ nǹkan wọ̀nyí fún wa, láti là wá lóye, láti là wá lójú, láti jẹ́ kí òkùnkùn ọkàn wa kí ó pòórá. À ń bẹ̀ yín wípé gẹ́gẹ́ bí ẹ ti ń tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sínú ọkàn wa, wípé a ó dìde pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run, a ó rìn ní ọ̀nà tí ó yẹ, ọ̀nà tí ó lọ sí ilé ògo tààrà, wípé bí ẹ ó ti máa ṣe wá lójú, bí ẹ ó ti máa là wá lóye, wípé a ó tẹ̀lé ọ̀nà yìí gan tí ẹ là sílẹ̀ fún wa, wípé gbogbo ọkàn tí ń ṣáko, ọkàn tí ń ṣe àìgbọràn, ọkàn tí ń ṣe orí kunkun sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ ó lé wọn jìnà sí wa lórúkọ Jésù. Adúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ gba ọpẹ́ àti ìyìn wa, ẹ sì máa bá wa lọ nínú gbogbo ìta ó ṣe ní títí ìsìn yóò fi parí, lórúkọ Jésù Kristì Olúwa wa. Láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni Ọlọ́run ti ń fi ojú rere, oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ hàn fún wa, nítorí wípé ó ń fún wa ní ààyè láti wo àwọn nǹkan tí ó ṣe pàtàkì, tí ó ṣe kókó nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ọlọ́run ti fún wa ní àwọn àpẹẹrẹ àti àwọn oríṣiríṣi ẹ̀kọ́ nínú ìwé mímọ́ láti jẹ́ kí a mọ ipò tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n wà nípa ti ẹ̀mí. o si ti je ki a mo ife re ati ilana re nipa idande ati igbala okan wa bi ati nkeko si ti ati nri awon ohun ijile nipa eda abinibi ti eniyan ati nipa awon ese ati bi ti o wa ninu okan omo eniyan be na la tun ri ife olorun ni fifi aye sile lati ran ologbala si aye ke a ba le gba awa ti ati sako lo awa ti ati sonu awa ti ati jina rere si olorun ke a ba le gba wala loni anwo ituriran fun ifoju okan ituriran fun ifoju okan o ye ke a mo we pe awa eniyan nipa ti eda yala ajeju ni tabi aje keferi yala aje alawo funfun abi aje alawo dudu ni ile Africa enikeni ti ba je ti o wa lori ile aye yi ti o je okan ninu awon omo Adamu ari wipe bibeli so fun wa wipe iru eni be o je alai lagbara iru eni be o je alai ni oluran lowo iru eni be o je afoju nipa ti emi eni ti ko ni ireti wipe yo le sese lati ri imole ogo ihirere ti olorun bi ki ba se wipe o ba Jesu Kristi pade nitori abi wa ni afoju nipa ti emi eni ti abi ni afoju ti ko mo baba eni ti abi ni afoju ti ko mo olugbala eni ti abi ni afoju ti ko mo olufe okan re eni ti abi ni afoju ti ko mo ona iye ona igbala ni eni kokan wa ni o je asimo wipe gege bi oro olorun ko sese fun eda kan lati la wa loju nipa ti emi bi ki ba se wipe a ba Jesu pade ye ki nka yi fun gege bi apere ninu Johanu ori kesan ese ikejile logbon lati igba ti aye ti se a ko si gbo pe enikan la oju eni ti a bi le afoju ri lati igba ti aye ti se okunrin yi so wipe a ko gbo bi ki ba se wipe ohun ba Jesu pade a ko gbo wipe eni ti a bi le afoju wipe enikan la loju ohun ti o ye ki o ye wa ni wipe awa ti a je elese awa ti a jade lati inu ese ti a ti mu ese bi eni mu omi ti a nje ese bi eni jeun lati kekere wa o ye ki a mo wipe a bi wa gege bi afoju ko si sese fun enikeni ko sese fun esin kan ko sese fun irubo kan ko sese fun agbara ti wa tabi oye ti wa tabi imo wa ki a fi la ara wa loju nipa ti emi nitori be igbala kuro ninu ese idande kuro ninu ifoju okan o wa lati odo Kristi nikan soso sugbon kini awon aworan ti a fi han wa nipa ti emi nipa awon afoju kisi ni ohun ti o fa ifoju okan ati kini awotan tabi iwosan fun okan okunkun eni o mu ki a wo oro olorun ni ipele meta ikini aworan ifoju nipa ti emi ikeji awon ohun ti o fa ifoju okan iketa iwosan fun okan okunkun wa je ki a lo si ipele kini aworan ifoju nipa ti emi ohun ti a n sọ nihin ni wipe enikọọkan wa gege bi eni ti a bi lati inu obinrin enikọọkan wa gege bi eni ti o wa si aye yi nipasẹ Adamu ati Eva enikọọkan wa gege bi eni ti o gbe ago ara erupẹ yi wọ abiwa le afoju bi ati biwa ni afoju a ko mọ rere yato si boburu afoju ni ini bi ati biwa ni afoju a ko mọ ọna igbala ọna iye ọna ti a o rin ti a o le lọ sọdọ ọlọrun taara a ko mọ eyi ni a n pe ni afoju nipa ti emi je ki a wa awọn aworan ti bibeli ti o la sile fun wa ti o ya fun wa nipa ti awọn afoju nipa ti emi ninu Isaiah iwe woli Isaiah ori ikọkandinlọgọta lati ese ikewa anwa ogiri kiri bi afoju awa si nwa ona bi eni ti ko li oju awa nkose lo san gangan bi eni pe loru ni ibi ahoro bi oku eyi ni a fi se apere ati apejuwe ifoju okan ti o ti de ba eni kokan ninu aye bi o ba wo aworan ti a ya sile yi aworan nipa re aworan nipa elese kokan awon nipa eda kokan ti o wa ninu aye o so wi pe awa nwo ogiri bi afoju o je wi pe a o ri ibi ti a nlo o si so wi pe awa nwo ona bi eni ti ko li oju o tun wa so wi pe awa nkose losan gangan bi a ba so wi pe a nkose losan gangan osan gangan ti a nso nipa ti emi ni o so wi pe Kristi ti wa si aye imole aye yi o ti so okunkun o ti so di osan gangan ati fun ani bibeli ati fun ani oro olorun ati fun ani awon asaju nipa ti emi ati ri apere awon aposteli ninu majemu titun asi ti ri awon ti won ti mo ona igbala sugbon bi o ti le je wi pe a wa le osan gangan sibe sibe awa nkose asi nwa ona kiri bi eni ti ko li oju elomiran afi ijosile afi bi ti a ti n wa asu eko ti o ye koro eko oro olorun afi sile a tun ma ka kiri bi eni ti o n wa ona ala ona igbala sile fun o wa ninu awon iwe kekeke iwe ipolongo ihinrere o wa ninu iwe feregede ti a ma n pin fun awon eniyan o wa ninu iwe wa ninu iwe mimo o wa ninu bibeli o wa ninu kaseti ti a ti gba sile sugbon sibe sibe afoju nipa ti emi apa nkan wonyi ti a tun ma wa ona kiri gege bi eni ti ko li oju eni apere ati apejuwe ati aworan awon ti ko lolorun awon ti ko ni igbala awon ti ko mo ona iye awon ti a pe ni afoju nipa ti emi e je ki a wo Ezekiel ori kejila lati ese ikeji Ezekiel ori kejila ese ikeji omo eniyan iwo n gbe aarin olote ile ti won ni oju lati ri ti won ko si ri won ni eti lati gbo won ko se gbo nitori olote ile ni won nihin ni a so fun Ezekiel to je woli laarin awon omo Israeli awon omo Israeli ni o ye ki a ro wepe o ye ki o mo ona igbala nitori awon ni a ti fi majemu lailai le afile lowo majemu lailai yi ni o so nipa odo agutan olorun ti n bo wa si aye lati gba olukuluku wala majemu lailai yi ni o so nipa eni na ti o bi lati inu wundia ti yo je ki agba wa kuro lowo ese ati lowo esu sugbon bi o ti le je wi pe agbe bibeli fun won afinu olorun han won ala won loye afun ni ilana ati ase ati ofin olorun sugbon sibe sibe won je olote won je alagidi won je asetinu eni won je ala igboran omo nitori be ni olorun fi so wi pe Ezekiel wa laarin awon olote ile Israeli awon ti o ni oju lati fi ri ona igbala sugbon ti ko si ri eni apere ati apejuwe fun wa lati mo we pe eni kokan ti abi lati inu obirin we pe afoju ni bi a ba nso yi nipa ti awon Israeli bi a ba nso yi nipa ti awon ti a ti fi ilana Olorun han bi e ba n so eyi nipa ti awon omo lati ran diran fun Abrahamu bawo ni ki a so nipa ti awon keferi awon ti ko lolorun awon to je wipe igi ati ope ni won bo awon ti o je wipe igbekele won wa ninu okuta igbekele won wa ninu ohun asan ti aye yi melo melo ni ki a so bi a ba pe awon Israeli ti o ni woli ti o ni awon adari ti o ni awon ti o n ko won ni oro Olorun bi a ba pe won ni afoju kini ke a pe awon keferi ti ko lolorun ti ko ni imo ti ko ni majemu olorun e je ki o ye wa wi pe ati Jew ati keferi aje afoju abiwa gege bi afoju e je ki a wo ekun Jeremiah ori kerin lati ese iketala Jeremiah ori kerin lati ese iketala nitori ese awon woli re ati aise dede awon alufa re ti won ti ta eje awon olododo sile le arin re won ti rin kiri bi afoju ni ita won si di alai mo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won Nihi ni atun je ki o ye wa ni ese ikerin layi we pe ese gbile kan ni odo awon mo Israeli awon ti ati la ona igbala fun sugbon won ko ona igbala awon ti o je wi pe aran woli nsi won eyi ti woli ba fi se iyi pada ni ile Israeli awon woli papa won di elese won re ofin Olorun koja Aturan alufa si won awon alufa papa eti won iba fi mu aise dede kuro awon alufa papa won tun dakun aise dede ile Israeli eni Olorun fe wa wi pe awon won yi rin kiri bi afoju ni ita sugbon ki se be nikan bi aba wa arin wa awon ti o ye ko ma to wa sona gege bi adari ni orile ede awon ti o ye ko ma to wa sona ki o ma fi ona Olorun han wa gege bi alufa gege bi awon ti o ti keko gboye ninu eko bibeli ti won ti di bishop ti won ti di opo ti won ti ni opolopo oye ati ipo ninu ijo ki ha se awon na ni won baye je ki ha se awon na ni won ta eje sile ki se laarin won lati ri agbara okunkun ki se laarin won lati ri awon to lo mule pelu awon oso pelu awon aje ni bi a ba ri be laarin awon bishop laarin awon alufa laarin awon woli ki a se awon woli leti okun lo tun kobirin jo eni a fi so fun a wi pe gba ti woli ati alufa ti won tin dakun aise dede ile na wi pe awon eniyan papa won rin kiri bi afoju ni ita bi o ba wo igboro wa o ri awon ti o rin kiri be ni wi pe won ni bi re won ji laaro won ma rin kaakiri nbo ni won ti nbo nbo ni won wa nbo ni won lo kini de ti won wa se aye yi nigba wo ni aye yo pari fun won nigba wo ni a o fi ipepe won ti a o pe won lo si orun won ko mo won kan rin kaakiri be ni ti ko niye ninu won rin kaakiri be ni pe won o mo bi ti won lo won rin kaakiri be ni wi pe won o mo nkan ti won wa won rin kaakiri be ni wi pe ona igbala ona iye ona itesoju tabi ilosiwaji ko ye eni kokan wese ikerin lale kan si oni won rin kiri bi afoju ni ita won si di alaimo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won ohun ti a n so ni wi pe awon eniyan ni igboro wa bi won ti rin kaakiri irinkurin ti won rin kaakiri o n fa ife ko fe o n fa iwa ipa o n fa iwa ọdaran laarin igboro ti o je wipe a ko le sumo won nitori pe bi a ba sumo won won ba ti wa je bi a ba sumo won ibaje ti won ati iwa ipa ti won o le ko nkan miran ba wa e bi a ba sumo won o le je ki nkan ti a o mo ti a o mese re o le je ki won pe wa sile ejo lati ma da awon ejo nkan ti a ko mo nipa re e ni ifoju okan ti o ti de ba aye e ni ifoju okan ti o wa laarin wa ya se awon ti mo so lekan wi pe boya awon ti ko mo bibeli wi pe boya awon ti ko ti lo si ile eko giga awon ti ko mo bi ati wasu boya awon nikan ni a npe ni afoju wo maje mo ti tun ki owo Matthew orike dogun Matthew orike dogun ese ikerin la e jowo won si afoju ti fona afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo shubu sinu iho Jesu leni ti o soro yi ki se eni ti o le soro ti a le so wi pe ki lo nso eni to mo nkan to nso ni Jesu ki se asoro magbesi eni ti kan ma nso boto boto lai ni tumo ki Jesu to so oro kan ati yewo ati gbe yewo daradara ati mo we pe otito patapata ni ohun ti ohun so nihin ni Jesu nso nipa awon oniwaasu ati nipa awon omo ehin oniwasu nihi ni Jesu nso nipa awon adari ileisin ti o tun so nipa awon omo ijo ninu ileisin o lo ede yi afoju o lo le merin je kin tun ka ki o wo daadara wi pe afoju yi o lo le merin e jowo won si afoju tin fona han afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo si shubu sinu iho o lo ede yi afoju le meji fun awon ti o nto awon elomiran nipa ti olorun o si lo ede afoju yi fun awon tin tele eko ati ilana awon ilesin won yi o nso nipa awon alufa o nso nipa awon oniwasu o nso nipa awon ti won fi ara won se evangelist o nso nipa awon ti won la ona fun awon elomiran we pe won la ona ijoba orun o ni afoju ni won eni ti o ro we pe a o ni igbala bi aban rubo afoju ni eni ti o ro we pe nipa ise rere wa eni ti o ro we pe bi aban fun alagbe lowo eni ti o ro pe bi aban se sara eni ti o ro pe bi aban lo sori oke nipa be ni o fi ri oju olorun nipa be la o fi bo lowo ise afoju ni eni ti o ro pe bi aban wo aso funfun iwo na gbe yewo okan dudu iwa je buburu ise o je ibi ija okuro nbe ibinu okuro nbe arankan okuro nbe o le jija okuro nbe ke a wa ro wi pe gba ti o le wa ninu gba ti ija wa ninu gba ti oju kokoro ti o wa ninu wa ti o fi okan wa se bi ite ibi igun wa sugbon ti a gbe aso gereje aso funfun wo ti a ro wi pe aso funfun yi ni o je ke a le gbadura agba yori ke a le ri oju olorun ifoju okan ni elomiran a ro wi pe bi a ba wa si ileisin ni ibere odun ti a wa ni asiko ajinde ti a si wa ni ipari odun wi pe o pari ati keseja ninu igbagbo o mo wi pe ifoju okan ni awon elomiran a ma so wi pe bi o ba ti dawo si apo alufa ti bo ti en gbele ejoko bo ti en nigbala sugbon bi o ba ti n fi owo si inu apo alufa wi pe o pari igbala ti de o pari orun rere yo je ti re ifoju okan ni on lo fun so wi pe awon farisi awon ti won ro wi pe won la ona ijoba run fun awon elomiran o ni e fi won sile e jowo won be wi pe amona tabi afoju ti o nfi ona ha afoju ni won wi pe awon mejeji yo subu sinu iho ti omo iho ti an so iho ki se sare nikan ni won so nipa orun apadi won so nipa orun arimabo won so nipa ibi ti eniyan ba de ti ki le pada mo ibi ti ko si atunse ti ko si ronupo adamo wi pe orun apadi bi won ba ti jin si koto yi o pari lai lai nje oni gbe yewo nje oni gbaro lati wo awon wo lo fona ho se eni ti oni gbala lo ma fona ho bo se ni gbala se eni ti o bo lowo ese akobirin jo se ohun lo ma so fun e bi a se n bori idanwo idanwo ti ara se eni to n kaakiri nigba ti o ba kuro ni ori aga iwasu ti o tun lo mu ti se ohun lo ma wa so fun o lo ma wa la o loye bi o se le bori awon ese igbesi aye re ranti o we pe oro jesu a ko le ko danu bi a ba ye sile nisisiyi ti a dagun la ti a ko gbo ohun ti jesu n so a o tun ba jesu pade ni ojo idajo yo si ran wa leti wipe se o ka ninu bibeli ohun ti o n so wipe bi afoju ba n fi ona han afoju wipe awon mejeji yo jo subu si inu iho inu ikoto orun apadi ye ki a wo korinti keji ohun ti mo n so ni aworan ti a fi han wa ninu bibeli wipe awon ti ko lolorun awon ti ko ni igbala wipe won je afoju ye ki a wo korinti keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo mo ro wepe o yi o daradara nisinsiyi ninu korinti keji yi ori keta ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai ibojuna wa laika soke iboju ti amukuro ti ati mukuro ninu Kristi nihi ni a fi ni a nso nipa oju inu oju ti okan e ni a fi nso nipa iturinran fun okan fun ifoju okan sumo so wipe awon Jew ati awon kefiri pelu wipe titi di oni oloni bi won ti le nka bibeli wipe oju inu won ti fo won ko le ri wipe Jesu Kristi ni odo agutan Olorun ti o ko ese araye lo won ko le ri wipe nipa eje Jesu Kristi ni a fi nwe lese mo ti o nfunfun ju snow lo won ko le ri wipe nipa ododo Jesu e ni a nka si ododo fun okan elese ti o ro mo agbelebo ki o ba le je ni tewogba ni waju Oluwa won ko le ri wipe Jesu Kristi ni kan soso ni olugbala wipe ko si oruko miran yala ti angeli yala ti igi yala ti oludasile ejo yala ti okuta yala ti orisa kan ti o le gba eni kenila oruko yi kan soso ni afun wa wipe bi a ba fe ni igbala bi a ba fe ri oju Olorun wipe ke a wa sodo Olorun nipase Jesu Kristi wipe nipa be nikan ni a fi le ri igbala kuro ninu ese ati idande kuro ninu okan okunkun wa sugbon fun opolopo oju inu won fo nitori pe titi di oni oloni ni kika maje mu lailai iboju na wa laika soke iboju ti ati mu kuro ninu Kristi Jesu Kristi nikan oun ni o le fun wa ni igbala idande kuro ninu ese bi a ba nso nipa ti afoju o sese ki o ma toka si awon elomiran o sese ki o ma ti apejuwe wipe ahan lagbaja ni won soro e pe lagbaja ko ye afoju ni ko mo ona igbala sugbon bo se ti wa ni awa ti mo ona igbala awa ti bo sinu ona igbala ati la wa loju je kin ka ese bibeli kan fun o ki o tun ma se e ki o tun ma mu ki oro yi ki o wa si ara elomiran ki o gbe yewo boya an so nipa re abi an so nipa awon elomiran ni ninu Johanu kini ori keji ese ikokanla Johanu kini ori keji ese ikokanla sugbon eni ti o ba korira arakunrin re o ngbe inu okunkun o si rin ninu okunkun ko si mo ibi ti ohun re nitori ti okunkun ti fo li oju eni ti o korira arakunrin re o je afoju nipa ti emi je ki a fi suru se alaye ni kikun fun wa bi a ba nso nipa arakunrin o bere lati odo alabagbe wa bi o ba je eni ti o ti gbe yawo si ile tabi eni ti o loko sugbon ti oko ti se o ti o wa so wipe lai lai aforun alakeji ni a ti le pari ija yi o korira arakunrin re o korira oko re tabi o korira arabirin re iyawo re o si nso wipe ko so ohun to le se ko si ebe to le be o le ma kunle lojojumo sugbon sibe sibe o ni gbebe bibeli so wipe okunkun ti fo li oju tabi o sese ki o je wipe awon aladugbo awon ojulumo awon ti an ba pade lode o sese ki o je wipe awon ni o se wa tabi nkan kan lo sele boya won se iwo sisi omo wa boya won re wa je lona kan tabi omiran o si ni ikorira ninu okan re o si so wipe o nduro de akoko ti o gbesan o nduro de akoko ti o je wipe awon ti ju okuta awon ti ju iyepe won julu o sugbon okuta gidi lo julu won ti o fo ori won yanyan iru eni be ti o so wipe o nduro de akoko lati gbesan o je eni ti o korira arakunrin re o n gbe ninu okunkun o si rin ninu okunkun ko si mo ibi ti ohun re o n korin wipe o n lo si joba orun o n korin wipe Jesu Kristi n pada bo lati mu mi lo sile o n korin wipe gbangba lajo ma de ijoba orun ko mo bi to ohun re ko mo wipe o n roko orun apadi sile o ni nitori ti okunkun ti fo li oju nibo lo wa ewo lo n se ewo ni ipin re se o je eni ti Jesu Kristi ti la loju ni o ti ri ona igbala o ti ri ona iya ni pekun tabi o se wa ninu okunkun sibe sibe awon aworan ti a fi han wa yi ki se awon nkan ti a le fowo ro ti seyin ki se awon nkan ti a le gbagbe ti a le ro wepe ko ja mo nkan kan olorun je ki o ye wa wepe gbogbo eniyan ti o gbe ara yi wo wepe afoju nipa ti emi ni nitooto o je afoju nitori iru eni be ko mo ohun ti o wa ni ona jijin rere ohun ti o le ri ni awon nkan ti aye awon nkan ti o wa ni arowo to re bi a ba nso nipa awon nkan ti aye raye awon nkan ti ijoba orun bi a ba nso nipa orun rere bi a ba nso nipa wura re ile didan re bi a ba nso nipa awon ere ti o nduro de awon asegun iru afoju be ko mo nkan ti a nso nipa re ko ti ri olorun ko si le ri olorun ko ti ri ewa orun ati ewa ewa mimo iru eni be bi o ti le ni awon awon oro die tabi imo die nipa orun rere sugbon awon nkan ti o mo won yi ko mu ki o jigiri lati dide lati sato olorun lo lati wo ona iye ona igbala bi o ti le fe se be ko le ri ona ti yo gba nitori opolopo ona la la sile fun awon aborisha won la ona sile fun awon woli eke won la ona sile fun awon agbodegba alagbagba yiyi ti igbagbo awon ti o ro we pe awon gbe igbagbo ru sugbon ti oye ona igbala ko ti iye won awon na la ona miran sile awon ti won toju le kakiri ti won ta ile isona ti won ta iwe pelebe pelebe kan tan ni gba eleyo bo ba san bayi bo ba ka yo yo pese sile fun ogun ajakaye ti nbo ele ogun ni won so nipa re won o so nipa ti odo agutan olorun ti o ko ese araye lo awon na won la ona ti won sile nitori be elese a ma sa kakiri lati nu bi kan de ibomiran o n wa ona nitori wepe o je afoju ko mo ona ijoba olorun boya n ro wepe awon be boya won o le ka bibeli lo n da won laamu boya won o keko lati ni imo lati le ka oro olorun lo n da won laamu rara ki se be bi a ti le le ka bibeli bi emi olorun bi ko ba wa lati tan imole si ohun ti a n ka a ko le mo bi oro olorun se ri a ko le mo ona si iye ni pekun je ki n ka fun lati inu Isaiah ori kokandinlogbon Isaiah ori kokandinlogbon lati ese ikokanla si ese ikejila iran gbogbo si dabi oro iwe kan fun yin ti a di ti a fi fun enikan ti o mo ka wepe emi be o ka eyi ti o si wepe emi ko le se nitori ti a di iran orun iran bibeli iran igbala o dabi e ti a gbe fun eni ti o le ka iwe sugbon bibeli o je iwe ti a di iwe ti a fi edididi ti ko se eni ti o le si bi ki ba se pelu iranlowo emi olorun nigba ti a si gbe fun eni ti o mo iwe ka ti a so wepe emi be o ka eyi o wepe emi ko le ka nitori ti a di wese ikejila a si fi iwe na fun enikan ti ko mo iwe wepe emi be o ka eyi o si wepe emi ko mo iwe se ori ati to mo iwe ka ati e ti ko mo iwe ka ni a ri wepe ona ijoba orun o dabi eyi ti a fi edidi di ninu agbara ti wa ninu ise ti wa ilakaka ti wa ko sese lati ri olorun awon ti o je adari ninu esin won je afoju awon ti o ntele won paapa won je afoju okan ati emi won o sokunkun afi ori ofe olorun nikan nipa iranwo emi olorun ni o le mu ki afoju ki o wa sodo olorun ki a si la loju nipa ti emi je kin bi o le re kan ki tile ni awon nkan ti o nfa ifoju okan kini awon ohun ti o nfa ifoju okan won po ikini a ri wipe ese abinibi gbongbo ese eyi ti a ti jogun lati odo adamu nkan wonyi o nfa ifoju okan nitori be eni kookan ti a bi ninu ara eni kookan ti a ti pase obinrin bi eni kookan ti o wa sinu aye yi o wa pelu ese abinibi o wa pelu gbongbo ese o wa pelu eda adamu ninu okan re nitori be o wa gege bi afoju nipa ti emi ki se be nikan sosho awon ese ti a wa paapa ti a nda lati igba ti a ti wa si aye awon nkan ti a nse ti ko ba oro olorun mu lati igba ti a ti wa si aye awon nkan won yi papa won fo wa loju ye ke awo johanu ori kesan johanu ori kesan lati ese ikokandin logoji jesu si wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si we fun pe awa pelu foju bi jesu si we fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese on ti jesu so ni wipe iba se pe eyin gba wipe e je afoju iba se pe e mo eni iriri wipe e je afoju nipa ti emi eni ifoju okan e ko mo ona yi e si mo wipe jesu kristi ni olugbala olufuni ni yi oni eyin ki ba ti le ese aba ti wo ese yin nu aba ti mo ese yin kuro oni sugbon nisinsin eyin wipe awa riran nitori be nitori na ese yin wa sibe nitori be o ye ki o ye wa wipe ese ni o ma nfa ifoju okan ese abinibi la koko ati ese ti awa papa ti a tin da lati igba ti a ti de aye e ni o mu ki okan wa ki o sokunkun e ni o ra wa niye e ni o fi je wipe a nse ohun ti ko to ohun ti ko tona e ni o fi je wipe a rin ile ajeji ona ajeji a o mo bi ti a nre e ni o fi je wipe okun okunkun wa ekun mugo wa amu sokunkun afo wa loju nipa ti emi wo sefanaya bi o ba wo majemu lailai o sumo ipari majemu lailai sefanaya o wa le kia to de hagai sefanaya ori kini ese iketa din logun emi o si mu iponju wa ba eniyan ti won o ma rin bi afoju nitori won ti dese si olowa eje won le o tu jade bi eruko ati eran ara won bi igbe o so wipe awon eniyan won yi won je afoju tabi won di afoju nitori won dese si olowa ese ma mu ifoju okan wa awon nkan won yi ni ala sile fun wa daradara ninu oro olorun wipe bi aba joko sinu ese ajoko sinu ifoju okan ki o ye wa wipe ni atete ko se satani se ileri esu la npe be luciferi o se ileri fun efa wipe bi o ba je eso igi ti olorun ni ko ma je eso imorere ati boboru wipe oju re yo la yo mo yato laarin rere ati boboru wipe yo di ologbon ki se be nikan yo ti o da bi olorun gba ti efa ti o gba ohun satani gbo ohun isogbo ti o je ohun ti ani ko ma je e ni o fi di afoju nipa ti emi e ni ifoju okan ni o fi ba gbogbo awon ti won ti inu adamu ati efa jade ki se be nikan awon ese ti an da papa gege bi ese aigboran abi ese ki a jo ara wa loju ese mo to tan ese wipe a ro pe a je eni rere fun ara wa ese aigboran ese agidi ati ese iborisa ati ese agabagebe pelu aigbagbo pelu imotipara awon nkan won yi won mu ifoju ba wa je ka wo orin dafidi ori 95 orin dafidi ori 95 1:9 lati ese ikerin fadaka ati wura li re won ije orisa won ise owo eniyan won le enu won ko le soro won le oju won ko le riran eyin so nipa orisa won eyin so nipa ere gbigbe won wipe won le enu won ko le soro won le oju sugbon won ko le riran oni won le eti o sugbon won ko le gboran ni ese ikefa won ni imu sugbon won ko gbo orun won le owo ṣùgbọ́n wọn kò lò ó, wọ́n lé ẹsẹ̀ ṣùgbọ́n wọn kò rìn. Bẹ́ẹ̀ ni

àkọsílẹ̀. O ní a fi sọ pé kí a ké pe Jésù Kristì ẹni tí ó lè mú ìfọ́jú ọkàn kúrò. Ṣé o rí ohun tí a kọ́ lónìí nínú wíwá inú ìwé mímọ́? Ṣé o rí Bartimaeu afọ́jú bí ó ti ń gbọ́ ìró ẹsẹ̀ ọ̀pọ̀ ènìyàn? Bí o ti ń rí wípé nǹkan kan ṣẹlẹ̀, ó ń bi wọ́n wípé kí ló dé? Tí ọ̀pọ̀ ènìyàn wà báyìí ló gbọ́ wípé Jésù Kristì ọmọ Dáfídì ló ń kọjá lọ. Bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ké tantan wípé Jésù Kristì ọmọ Dáfídì ṣàánú fún mi. Ní àwọn tí ó wà ní àyíká ẹ̀ ni wọ́n sọ wípé kí ó pa ẹnu mọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ń dá a lẹ́kun, bẹ́ẹ̀ ni ó tún kígbe jù bẹ́ẹ̀ lọ wípé Jésù Kristì ọmọ Dáfídì ṣàánú fún mi. A rí wípé bí Jésù ti ń sọ̀rọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ó ń lọ sí Jerusalem láti kú fún ẹ̀ṣẹ̀ wa, bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan tí ó ṣe pàtàkì láti lọ sí Calvary òun ló ń bá lọ, ó dẹ̀sẹ̀ dúró. Bí ó ti dẹ̀sẹ̀ dúró, bẹ́ẹ̀ ni ó ní kí wọ́n pè wá. Bí wọ́n ti pè wá ni ó rí wípé kí ni o fẹ́ kí n ṣe fún ọ, ni ó sọ wípé òun fẹ́ ríran ni. Òun fẹ́ ríran ni, rántí wípé kò dákẹ́ o. Àwọn Yorùbá wọn a sọ fún wa pé bí a bá dákẹ́, tara ẹni a bá ni dákẹ́. Bí o bá dákẹ́ sínú ẹ̀ṣẹ̀, bí o bá dákẹ́ sínú àìṣòdodo, bí o bá dákẹ́ sínú àìṣòótọ́, bí o bá dákẹ́ sínú èké àti irọ́, bí o bá dákẹ́ sínú ìwà òkùnkùn, tara rẹ àbá ò dákẹ́. Ṣùgbọ́n wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀, kì í pẹ́ lórí ìkúnlẹ̀ bí o bá ké tantan. Bí o bá ké pe Ọlọ́run wípé Ọlọ́run dáríjì mi, Ọlọ́run ṣàánú fún mi, mo fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, Ọlọ́run ìfọ́jú ọkàn yìí mú kúrò. Ó ní nígbà tí o bá tọ Jésù Kristì wá, nígbà tí o bá yí padà sí Olúwa, ó ní yóò mú ìbòjú náà kúrò. Nítorí bẹ́ẹ̀ tọ́lọ́run wá lónìí, o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí ló tún dúró dè? O ti gbọ́ wípé Jésù Kristì nìkan ó ní orú ẹbọ fún wa, àrókún àti àrúdà. Jésù Kristì nìkan ó ní ó wá la ọ̀nà iyè fún wa. Ó ní èmi ni ọ̀nà òtítọ́ àti iyè, kò sí ẹni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Gba tí ó ti mọ̀ wípé Jésù Kristì ní ọ̀nà iyè, ó ṣe dìde, ó ṣe sọ wípé èmi ó tọ Ọlọ́run lọ, ó ṣe sọ wípé èmi ó sọ fún Ọlọ́run wípé mo ti dẹ́ṣẹ̀ sí ọ àti sí àwọn aládùúgbò mi. Mi ò yẹlé ẹni tí àbá máa pèlé ọmọ rẹ, ṣùgbọ́n dáríjì mi. Fi àánú Jésù Kristì fi gbà mí là, fi ẹ̀jẹ̀ Jésù Kristì kí o fi wẹ̀ mí. Kí la tún dúró fún? Sọ fún Ọlọ́run. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ, tàbí kí o kúnlẹ̀ lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé ìfọ́jú ọkàn tí ó ń bá ọjà, ìfọ́jú ọkàn tí ó wà pẹ̀lú rẹ, ó ń fẹ́ kí Ọlọ́run kí o mú ọ kúrò. Ó ń fẹ́ kí a gba ọkàn rẹ là, ó ń fẹ́ kí a ṣe ọ níyè, ó ń fẹ́ kí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. Ìbáṣe ìmùtípa ni, ìbáṣe àìgbàgbọ́ ni, ìbáṣe ìbọ̀rìṣà ni, ìbáṣe àìkọ́ran ni, ìbáṣe àgàbàkébè, ìbáṣe wípé o jẹ́ olórí kunkun ẹni tí ń ṣe tinú rẹ̀, ìbáṣe wípé o jẹ́ aláṣẹ rékè, o jẹ́ ẹni tí a ń bá wù ṣùgbọ́n tí ń wárùn kì. Sọ fún Ọlọ́run wípé ìfẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ìfọ́jú ọkàn tí ó bá ọjà, mo fẹ́ kí Ọlọ́run mú un kúrò. Kí Ọlọ́run ó ṣetán nísinsìnyí láti dáríjì ọ, láti gbà ọ là, láti mú ìfọ́jú ọkàn kúrò, láti jẹ́ kí o lè bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́. Bí o bá lè jẹ́ ẹni tí a ṣí lójú tí yóò lè rí iyì àìní pẹ̀lú, bí o bá gbàdúrà, ó dájú wípé Ọlọ́run yóò gbọ́.

akoma se si diwo oju ojo to dara oju ojo to dara tori pe a fe ni iriri agbara kristi to nsise iyanu je ka lani wa ka gbadura oju ojo to dara ki se ni bi ta tin se ipade yi nikan sugbon ni bi gbogbo oju ojo to dara oju ojo to dara oju ojo to dara je ka gbadura je ka be lowo olorun koni si diwo koni si diwo oju ojo yo wa ohun ero yo mo gbangba je ka lani wa ka gbadura ero ta n wo yo han gbangba nibi kibi ti awon eniyan wa agbara olorun yo lo sibe nibi kebe olorun olodumare yo ba aini gbogbo eniyan pade ni akoko ipade GCK yi eje ka gbadura je ka gbadura je ka ba olorun so je ka so fun olorun pe olorun yo se bibeli wi pe awon eniyan yo fe ni ojo agbara re ni gbogbo akoko ipade yi gbogbo ojo ni ojo agbara olorun ojo agbara ojo ise iyanu ojo ise ami ati ise iyanu gbogbo ojo ipade yi awon eniyan olorun won yo ni iriri agbara olorun je ka lani wa ka gbadura pe lojojumo lojojumo lojojumo ni gbogbo igba ni gbogbo akoko ipade yi lati isisin lo agbara olorun eyi to mu igbala wa agbara olorun eyi to mu isodotun wa agbara olorun to mu impossible wa agbara olorun to mu iwosan wa agbara olorun to mu atunse wa agbara olorun to mu ki nkan ko di otun agbara yi o sise je ka lenu wa ka kepe oruko oluwa ka so fun olorun pe ojo agbara re niyi ni gbogbo awon to wo wa lori ero agbara olorun yo ba won pade lenu awon to wo ni gbo lori ero ayelujara agbara olorun yo sise ranse nibi kebe ti won ba wa ẹgbẹ́ ẹni tó ń gbọ́ lákòókò ìpàdé yìí wọn yóò ní ìrírí wọn ò ní ìrírí wọn ò sì rí agbára ọlọ́run ìwé mọ́ wípé jésù kó àwọn èèyàn jọ papọ̀ ní ọjọ́ kan agbára ọlọ́run sì wà níbẹ̀ agbára ọlọ́run sì wà níbẹ̀ láti wo sàn a fẹ́ gbàdúrà lákòókò ìpàdé yìí onírúurú àìsàn káìsàn nínú ọkàn àìsàn nínú ọkàn àìsàn nínú ẹ̀mí àìsàn nínú ara àìsàn nínú ẹbí àìsàn nínú àwùjọ àìsàn nínú ìjọ àìsàn níbi iṣẹ́ gbogbo onírúurú àìsàn ni a ó wò sàn lákòókò ìpàdé yìí jẹ́ ká lẹnu wa ká gbàdúrà pé agbára ọlọ́run yóò ṣiṣẹ́ lọ́nà àgbàyanu ìwòsàn onírúurú gbogbo àìsàn pátápátá nípa tẹ̀mí onírúurú àìsàn ọkàn onírúurú àìsàn ní ti ètò àlèfojúrí onírúurú àìsàn nípa ti ètò ìgbéyàwó onírúurú àìsàn ni a ó parun ti a ó wòsàn lákòókò ìpàdé yìí jẹ́ ká lẹnu wa ká gbàdúrà ká béè lọ́wọ́ ọlọ́run ọwọ́ agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu a ó ní ìrírí rẹ̀ yóò wòsàn yóò dánídè yóò ṣiṣẹ́ ìyanu lákòókò ìpàdé yìí yóò ṣe mo ni yo se iso jiji si ke yi yo je imo ni gbagbe ko ni se gbagbe rara ohun gbogbo yo yi pada ohun gbogbo yóò yí padà mo ní ohun gbogbo yóò yí padà torí bẹ́ẹ̀ la fi ń gbàdúrà à ń gbàdúrà sí ọlọ́run ọlọ́run tó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju ohun tí a lè máa béèrè tàbí tí à ń pòǹgbẹ fún lọ ọlọ́run yẹn sì wà níbí ó wà láàrin wa níbí mo ní ọlọ́run yẹn wà níbí gbogbo ohun tí ẹni tó sì ń gbọ́ lákòókò ìpàdé yìí
agbada olorun yo ba won pade nibi ti won ba wa loruko Jesu a fe gbadura bayi fun iranse olorun oludasile isojijisk alakoso agba ijo yi a fe be lowo olorun ifamireyan to ga ifamireyan agbayanu yo wa lori won lanu re ko gbadura iwe mo wi pe bi olorun ti famireyan Jesu Christi ti nasareti pelu agbara emi mo ati pelu agbara o nlo sibi gbogbo o nserere ebe ni nibi gbogbo baba wa nilo oluwa ti lo kaakiri won serere lakoko yi ohun gbogbo yo daraju tate iwa lo mo ni ohun gbogbo yo gaju tate iwa lo je ka lanu wa ka gbadura ifamireyan olorun yo wa lori won lainu re lainu ko gbadura ifamireyan oti olorun to ga ifamireyan olorun to mu iwosan wa iwosan kuro nu ogbo niruru ilera iwosan kuro nu ogbo niruru iponju iwosan kuro nu ogbo arun iwosan ati idande je ki agbadura ka lanu wa ifamireyan olorun lakanse yo wa lori won je ka lanu wa ka gbadura bakan na pe olorun olodumare yo mo ki gbogbo oro ti o tenu baba wa ni oluwa jade oludasile ijo yi gbogbo oro tan ba kede yo jale pelu ina yo je olu ati na yo si ba gbogbo ise esu je ogbo nti olorun ko si gbin sinu aye eni kokan ni yo parun patapata je ka lanu wa ka gbadura je ka so fun olorun iwe mo wi pe oro Jesu Christi pelu agbara ni a fe bere gbogbo oro ti o jade ni gbogbo oro latenu baba wa ni oluwa ogbo oro yo jade

lórí bàbá wa ní olúwa olùdásílẹ̀ alákòóso àgbà ìjọ yìí agbára ọlọ́run kó ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá kéde níbí gbogbo ìkéde tó bá kéde níbí báyìí yóò fẹsẹ̀ múlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ wọn ò ní bọ́ sílẹ̀ jẹ́ ká sọ fún ọlọ́run jẹ́ ká bá ọlọ́run sọ jẹ́ ká bá ọlọ́run sọ ìpàdé jísìkì àkànṣe eléyìí jísìkì ńlá jísìkì àgbàyanu nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ohun ńlá ni yóò ṣẹlẹ̀ ohun ológo yóò ṣẹlẹ̀ jẹ́ ká lanu wa ká gbàdúrà pé ọlọ́run yóò ṣe é jẹ́ ká fi wọ́n lé olúwa lọ́wọ́ ká fi wọ́n lé olúwa lọ́wọ́ pé ọlọ́run yóò kún wọn pẹ̀lú okun ti ara ta lè fojú rí okun tara ta fojú rí àti agbára àti ìlera bí wọ́n ṣe ń ṣe ìránṣẹ́ jẹ́ ká lanu wa ká gbàdúrà fún wọn jẹ́ ká lanu ká gbàdúrà fún wọn ọlọ́run yóò kún wọn pẹ̀lú okun tí a lè fojú rí okun tara pẹ̀lú ìlera pípé àti pẹ̀lú agbára ńlá bí wọ́n ti ń ṣe iṣẹ́ ìránṣẹ́ jẹ́ ká bá ọlọ́run sọ̀rọ̀ gbàdúrà bá ọlọ́run sọ̀rọ̀.

lórúkọ Jésù. Kò sẹ́ni tí ó lọ lọ́wọ́ òfo. Ohun àgbàyanu yóò ṣẹlẹ̀. Ohun àgbàyanu ńlá yóò ṣẹlẹ̀. Ohun tó ga lọ́pọ̀lọpọ̀ yóò ṣẹlẹ̀. Bàbá, ẹ ṣe fún wa lórúkọ Jésù. Àti ní ìmọ̀lára ìwà pẹ̀lú yín láàrin wa náà. Pẹ̀lú ìwà pẹ̀lú ẹni ẹ̀yẹ Ọlọ́run a sì gbàgbọ́ wípé oníkálukú wa ni yóò rí iṣẹ́ ìyanu wa gbà lórúkọ Jésù. Adúpẹ́ ní ọwọ́ yín torí pé a mọ̀ dájú pé ẹ ti ṣe náà. Ìbàbá nọ̀run ẹ ti mú ọ wá ní ìlera pípé a gbàdúrà pé agbára yín yóò wà nínú ayé wọn bí wọ́n ti ń lanu wọn gbogbo olúkálukú ni yóò mọ gba iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Iṣẹ́ ìyanu ìgbàlà, iṣẹ́ ìyanu ti ìdáǹdè, iṣẹ́ ìyanu ti òmìnira. Bàbá mo gbàdúrà ẹ tú ìfàmúyẹ yín sínú ayé wọn sí ní orúkọ Jésù. Olúwa ló pin ọjọ́ òní, a ó bojú ẹ̀yìn, a ó sọ pé ní ìlú Olúwa ràn wá lọ́wọ́ dé. Ẹ mú iṣẹ́ nínú ayé wa Olúwa, a mọ̀ dájú pé ẹ ti gbọ́, ẹ ti ṣe náà. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì ńlá. A ó kọrin láti inú ìwé ètò wa. Òjò ìbùkún yóò sì rọ̀. Òjò ìbùkún yóò sì rọ̀. Èyí ni lérí Olúwa. A ó ní ìṣúra dídùn látọ̀dọ̀ olùgbàlà. Òjò ìbùkún yóò sì rọ̀. Látorí òkè àti pẹ̀tẹ́lẹ̀, ìró ọ̀pọ̀ òjò ó ń bọ̀. Òjò ìbùkún yóò rọ̀. Ran wọn sí wa Olúwa. Fífún wa báyìí ìtura dídùn. Wá bọlá fún ọ̀rọ̀ rẹ. 151. À ń jẹ́wọ́ níwájú Olúwa. À ń pe orúkọ Jésù. Òjò ìbùkún yóò sì rọ̀. Bí a bá gbẹ́kẹ̀ wa lé, a ó ní ìtura dídùn. Bọ́lọ́run bá ń gbé inú wa. Òjò ìbùkún. Òjò ìbùkún là ń fẹ́. Ìrì àánú ń sẹ̀yí wa ká. Ṣùgbọ́n òjò là ń tọrọ.

0: Praise the Lord.
1: Okay, hallelujah. Èyí kì í ṣe idán. Ó jẹ́ ohun tó dán gbangba. Ìwọ náà yóò rí ní àṣálẹ̀ ohun tí ó ṣẹlẹ̀ níbí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ bí ìránṣẹ́ Ọlọ́run ṣe ń lọ káàkiri. Ṣùgbọ́n a ò ní àkókò tó báyìí. Ṣùgbọ́n lẹ́yìn wàásù a ó gbọ́ sí i. Báyìí a fẹ́ kẹ́nìkan kó jẹ́rìí. Orin Dáfídì 75. Ìwọ nìkan ni a fi ọpẹ́ fún. Torí pé iṣẹ́ ìyanu rẹ wà nítòsí. Jẹjẹrẹ ó ń lọ káàkiri. Ẹnìkan máa jẹ́rìí báyìí. A ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn níbí lásàlẹ̀. Kò sí àkókò fún wa láti fi wọ́n hàn. Ṣùgbọ́n lọ́la ní aago mẹ́rin àbọ̀ wọn ó wà níbí a ó lè fi wọ́n hàn lẹ́kùnrẹ́rẹ́. Lówùrọ̀ lọ́la mọ́gbàgbé gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run àti gbogbo àwọn onígbàgbọ́. A fẹ́ sọ fún àwọn Deeper Life láti lo gbọ̀ngàn wọn. Aago méje àbọ̀ àárọ̀ afẹ́kẹ́ wá ìránṣẹ́ Ọlọ́run ní àwọn àkànṣe láti jẹ́ ìrànlọ́wọ́ fún gbogbo àwọn onígbàgbọ́ àti gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run lágo méje àbọ̀ ní àárọ̀ lọ́la. Ẹ̀kẹ́ Alleluia. Àkókò ẹ̀rí nìyí. Dr. Oníṣègùn Òyìnbó Akù. Ẹni àkọ́kọ́ tó ń jẹ́rìí lónìí. Arábìnrin Angela. Ọlọ́run ti ṣe ohun àgbàyanu nínú ayé wọn tí wọ́n fẹ́ jẹ́rìí nípa rẹ̀ fún wa. Ẹ lè tẹ̀síwájú. Ẹ̀kẹ́ Alleluia. Ẹgẹ́ bí Oníṣègùn Òyìnbó ti sọ orúkọ wọn ni Angela Ewemadu. Ní bí oṣù mélòó kan sẹ́yìn wọ́n ní ìrora ní ọ̀pá ẹ̀yìn àwọn. Wọ́n lọ fún àyẹ̀wò. Wọ́n sì rí àwọn tó sọ pé wọ́n nílò iṣẹ́ abẹ. Ẹ̀rù òjẹ́ kan lọ láti lọ ṣe iṣẹ́ abẹ yìí. Wọ́n wá ń ru àyíká káàkiri wọ́n ń lo oògùn tí wọ́n fún wọn. Ṣùgbọ́n kò sí ìtura kúrò nínú ìrora yìí. Ní ọjọ́ ìsinmi tó jẹ́ tó kẹ́yìn ní ọjọ́ karùn-ún ti ìsọjí GCK yìí. Wọ́n ń gbìyànjú láti wá bí ìrora tilẹ̀ wà. Wọ́n bẹ̀rẹ̀ sí dídè wọ́n ní ìrora náà pọ̀. Wọ́n tún bẹ̀rẹ̀ ìrora náà pọ̀. Wọ́n wá jókòó. Pàtí ìránṣẹ́ Ọlọ́run ṣiṣẹ́ ìránṣẹ́ wọ́n sọ nǹkan. Wọ́n ní orúkọ Jésù ó ń fi ìwòsàn sọwọ́ sínú àgọ́ ara wa. Ó pe àkíyèsí wọn. Wọ́n sì di ọ̀rọ̀ yẹn mú. Gẹ́gẹ́ tí wọ́n sọ ọ̀rọ̀ yìí wọ́n ní ìtura kúrò nínú ìrora yìí. Bí ìwádìí ṣe lọ wọ́n ṣàṣàrò lórí gbólóhùn tí wọ́n sọ yìí. Nígbà tí ìwàásù kó tẹ̀ tó di pé wọ́n gbàdúrà ìrora náà lọ. Ẹ̀kẹ́ Alleluia. Ẹ̀kẹ́ Alleluia. Arábìnrin Angela. Wọ́n ní àìsàn tí wọ́n pe orúkọ rẹ̀ yẹn. Lẹ́ ọ̀pá ẹ̀yìn ni wàhálà náà wà ní ọ̀pá egungun. Láti òkè sí ìsàlẹ̀. Láti èjìká títí dé ìsàlẹ̀ náà bákan náà. Wàhálà tí wọ́n ní nìyẹn. A sì rí pé ó ní ṣe pẹ̀lú àrùn ti ọjọ́ orí tàbí àwọn nǹkan mìíràn tó tún rọ̀ mọ́. Wọ́n ti sọ pé wọ́n ó ti ṣe abẹ tó jẹ́ pé yóò gba ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù. Wọ́n kàn wá pẹ̀lú àdúrà kúkúrú pẹ̀lú látẹnu ìránṣẹ́ Ọlọ́run. Wọ́n sì gba ìwòsàn ẹ̀yìn Olúwa lógo. Ẹ̀kẹ́ Alleluia. Ohunkóhun tó kó lè jẹ́ ohun tí àwọn elétò rárá sọ. Gbogbo wàhálà gbogbo àìsàn yóò ṣubú níbí lásàlẹ̀ yìí lórúkọ Jésù. Kì í ṣe níbí nìkan ní Amẹ́ríkà ní Europe ní gbogbo àgbáyé ni. Ó jẹ́ gbogbo ìsọjí GCK ni. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí a ó sì jẹ́rìí tí yóò ya ẹnìkọ̀ọ̀kan wa lẹ́nu. Ẹ jẹ́ ká sọ pé àmì. Fọkàn sí ohunkóhun tí wọ́n bá sọ ẹ̀ṣẹ́ má kánjú lọ. a o fun won lomi oro ti yo jade ni yo sise iyanu yi o ni san kankan rara nipa igbagbo lori ohun to ba ti so be ni asale je asale iyanu yo si ya o len loruko Jesus so pe amen ki olorun ko bukun fun yin

from sin, from addiction. We have the right to access.

0: There are moments in history when God raises a voice so clear, so consecrated.
1: Lẹ́kùnrẹ́rẹ́ láti jọ̀wọ́ ara wa fún ètò rẹ̀ tí ayé kò lè kọ̀ lálẹ́ yìí ní Abuja. Àkókò náà ni eléyìí. Ọjọ́ kẹfà oṣù kejì ni a bí olùṣọ́àgùntàn fọlọ́run sọ kúmúyì. Ó jẹ́ ẹni tó yè koro, wọ́n sì gba ipò àkọ́kọ́ nínú ètò ìṣirò ilé university. Wọ́n kẹ́kọ̀ọ́ gboyè gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó yege jùlọ. Ó sì Ọlọ́run ní ètò fún wọn. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ́ wọn ní ìbápàdé tó jẹ́ ojúlówó pẹ̀lú Ọlọ́run. Wọ́n bẹ̀rẹ̀ tí ó sì dé pé wọ́n di ẹni tẹ́ pé wa kún orílẹ̀-èdè 1970 wọ́n jẹ́ ẹni tó ń dánilẹ́kọ̀ọ́ ní University of Lagos. Wọ́n kó àwọn ènìyàn tó ń kẹ́kọ̀ọ́ Bailey díẹ̀ jọ. Àwọn ènìyàn díẹ̀ yìí òun ló padà wá di ìjọ Deeper Life Ministry. Ìjọ yìí ti wà ní àwọn orílẹ̀-èdè tó lé ní 60 ní olú ìjọ ní gbogbo ọjọ́ ìsinmi ẹ̀kẹ́ Alleluia. Ní April 2021 ní Abuja, Pastor W. Kumuyi wọ́n gbé ìgbésẹ̀ mìíràn. Wọ́n ṣe ìfilọ́lẹ̀ GCK pẹ̀lú Kumuyi ní Abuja ọdún 5 sẹ́yìn. Ó sì ti lọ pọwọ́ kan ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè káàkiri gbogbo àgbáyé. A sì rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkàn ló ti mú wá sínú ìjọba ti Ọlọ́run lọ́dọ̀ Jésù Kristì. Nínú ìpàdé yìí tí ó bẹ̀rẹ̀ ní Abuja yìí, ìránṣẹ́ Ọlọ́run yìí a fẹ́ ní oṣù kẹfà. Pastor W. Kumuyi wọ́n pé ọmọ ọdún 85 years kò sì tí rẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ ni agara ò dá wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń tẹ̀síwájú. Wọ́n wà níbí dúró, wọ́n wàásù, wọ́n sáré ní 85 ọmọ ọdún 85 pẹ̀lú ìran láti mú ìrìn lọ sí gbogbo àgbáyé. Ní 2026 ó jẹ́ ìkéde àti ẹ̀rí àti ìlérí. Iṣẹ́ ìyanu Kristi oníṣẹ́ ìyanu nítorí náà fẹ́kẹ̀dé dókẹ́ kí wọ́n káàbọ̀. Olùdásílẹ̀ ìjọ ìsọjí kárí ayé pẹ̀lú Kumuyi.
2: Ẹ̀yin ènìyàn Ọlọ́run ẹ̀kẹ́ Alleluia. Gẹ́gẹ́ bí ẹ ti gbọ́, ohun rere yìí GCK ó bẹ̀rẹ̀ ní ìlú Abuja. A tún padà wá láti kéde wípé Ọlọ́run wá sí ibẹ̀ láàyè síbẹ̀. Ọpẹ́ ni Fọlọ́run pé ìwo sì wà láàyè láti jẹ́ ẹlẹ́rìí agbára iṣẹ́ ìyanu Ọlọ́run ní àkókò wa láti alẹ́ yìí. Yóò bẹ̀ ọ́ wò, yóò sì bẹ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè àgbáyé wò bí a ti ní àsopọ̀. Ọlọ́run ó ní àdìpọ̀ iṣẹ́ ìyanu tí a kọrúkọ rẹ sí lára. Wàá gba, wàá dí tìrẹ gbà, wàá sì tẹ́wọ́ gbà lórúkọ Jésù. Bàbá, a dúpẹ́ àbùkù orúkọ yín. Ọlọ́run alágbára oníṣẹ́ ìyanu onífẹ́ jùlọ, ìfẹ́ yín lohun tó mú kẹ́ ọ̀nà Jésù wá. Ọmọ bíbí yín kan tó gẹ́gẹ́ bí olùgbàlà, Olúwa wa, sí olúkúlùkù ènìyàn lórí ilẹ̀ ayé, à ń gbàdúrà láṣáálẹ̀ yìí wípé ó fi agbára yín hàn nípasẹ̀ Kristi sínú ayé kọ̀ọ̀kan. Ẹ gbé orúkọ rẹ̀ ga, ẹ ṣe ara yín lógo, ẹbùkún olúkúlùkù láìsí ẹni táwọn yọ sílẹ̀. A dúpẹ́ fún ìdáhùn. Ní orúkọ Jésù ní agbàdúrà. Pariwo àmì ti FCT Abuja. Kọ́lọ́run kó bùkún fún Yẹlé jókòó. À ń wo Isaiah orí 40 láti ẹsẹ̀ 32. Ó ní ṣé o kò tí ì mọ̀? Bí ò bá tí ì mọ̀ láṣáálẹ̀ yìí, ó mọ̀. Ó ní ìwọ kò tí ì gbọ́. Bí ò bá tí ì gbọ́, ó gbọ́ láṣáálẹ̀ yìí. Pé Ọlọ́run ayérayé, Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀. Bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mú. Kò sí àwárí òye rẹ̀. Ó lóye rẹ̀. Ó lóye ìṣòro rẹ̀. Ó lóye àyídáyidà rẹ̀. Ó lóye ọ̀nà àbáyọ tí ò ń wá. Ohun gbogbo tó nílò ń bẹ nínú Kristi. Ó sì wá láti ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ Kristi. Ó lóye rẹ̀. Nígbà tí ẹnikẹ́ni kò lóye rẹ̀, Ọlọ́run lóye rẹ̀. Ó lóye mi. Mo fẹ́ kó o sọ èyí. Ó sì rí òye yìí gẹ́gẹ́ bí ojútùú sí gbogbo ìṣòro ayé rẹ̀ láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Ẹsẹ̀ 29. Ó ń fi agbára tẹ́tí sí èyí o. Ó ń tẹ̀síwájú láti fi agbára fún àwọn aláàárẹ̀. Ó sì fi agbára kún àwọn tí kò ní ipá. Yóò fi agbára kún ọ láṣáálẹ̀ yìí. Níbikíbi tó dàbí ẹni pé o ti ń lọọlẹ̀. Ìrètí rẹ. Bóyá ó tilẹ̀ dàbí ẹni pé o ti fẹ́ sọ̀rọ̀ tínú. Láti àṣálẹ̀ ìrètí rẹ yóò di ọ̀tún sí. Yóò sì ṣe ohun tó jẹ́ àkọlé kan rẹ ní orúkọ Jésù. Ẹsẹ̀ 30. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé yóò sì rẹ̀ wọ́n. Àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá. Nípa ti ipá ènìyàn àwọn ọ̀dọ́. Wọ́n máa ń sáré títí wọ́n fi káàárẹ̀ síbẹ̀. Nígbà tí Kristi bá kún ọ, tó bá ń gbé nínú rẹ láṣáálẹ̀ yìí, ó di alágbára ju bó ṣe jẹ́ ní àkókò ìgbà ọ̀dọ́ rẹ. Ẹsẹ̀ 31. Ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa. Njọ jẹ́ mọ̀ níbikíbi kò sí òdiwọ̀n. Ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa kò sí òdiwọ̀n ní ti ọjọ́ orí. Àwọn tí ó bá dúró de Olúwa kò sí òdiwọ̀n nítorí bóyá ọjọ́kùnrin tàbí obìnrin. Àwọn tó bá dúró de Olúwa bóyá jẹ́ ọlọ́rọ̀ tàbí aláìní. Àwọn tó bá dúró de Olúwa ẹnikẹ́ni yóò wù kí ó lè jẹ́. Ohun rere ń bọ̀ sí ọ̀nà rẹ láṣáálẹ̀ yìí. Ṣùgbọ́n àwọn tó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọn yóò fi ìyẹ́gun òkè bí idì. Wọn yóò sáré kì yóò sì rẹ̀ wọ́n. Ìwọ ló ń sọ nípa rẹ̀ yẹn o. Wọn yóò rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Fún mi lámì tó dára. Ẹsẹ̀ bíbélì là ń gbéyẹ̀wò láṣáálẹ̀ yìí. Nítorí náà, mò ń bá ọ sọ̀rọ̀ lórí àkórí tí a pè ní ìdánilójú tí kò lè mì tí agbára Ọlọ́run ti ń ṣiṣẹ́ ìyanu. Ó máa ń ṣiṣẹ́ nínú wa. Ó máa ń ṣiṣẹ́ lórí wa. Ó máa ń ṣiṣẹ́ nípasẹ̀ wa. Ohun gbogbo tó yẹ ká ṣe nínú nípasẹ̀ wa àti nínú wa yóò ṣe láṣáálẹ̀ yìí fún ọ lórúkọ Jésù. À ń sọ̀rọ̀ nípa ìdánilójú tí a ní yìí. Ìdánilójú tó sì yẹ kó o ní. Wípé Ọlọ́run bẹ lẹ́nu iṣẹ́ láṣáálẹ̀ yìí. Ó sì ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ayé rẹ. Yóò sì ṣe àṣepé o ohun gbogbo to je iyanu ninu aye kaka lati alai loruko Jesu. Chomo, mo ma npe iwasu mi si kekeke ko ba le mu eyo kan lati gbe mi lekan bi o tin gbe mi je iyanu yo tele igbala yo tele idande ninu aye ira yo ti tele loruko Jesu. Akoko oun ni ileri olorun wa onise iyanu. Ikeji oun ni fi soju se ise iyanu ore ofe re ifi soju se o se leri o si ma nfi soju se. Iketa agbara nipase isore kari aye re isore olorun ki ise ohun to dawa tabi si ibikan o je kari aye ibikibi yo wa to wa lasale yi isore re yo wa sori aye re lasale yi isore ti igbala isore ti iwosan isore ti ise iyanu lese kese lori aye re loruko Jesu. Leri ifisoju ti ati agbara re. Akoko oun ni ileri olorun wa onije iyanu. Mo fe ko fi ko fala si gbolohun oro yen ninu okan re ki se olorun won sugbon olorun wa olorun re ni nitori pe oun lo da o idi to si fi da o ni wi pe to si fi mu wa sinu aye yi o gbudo wa si imuse. Mo so wi pe mo ni ete t'Olorun fi da o sinu aye yi nibi kibi yohu to ba wa o ni ete yen yo ti wa si imuse lo ninu aye re yo si ri be loruko Jesu. Ti egbon na ki lo de t'Olorun ti e mu ko wa laaye pelu ojo ori re yi opo omi lo ti sokoja lafi afara opo isele lo ti tisele to je wi pe awon elomiran o tile le ma lere pe le wa laaye sugbon pa ni fo Olorun so wa nibe mo ni so wa nibe Olorun ni ete fun aye re to fi mu wa laaye bo ba ti je Olorun re to si tewo gba to mo ipo da o da mi o fi mi si fun ete kan to si mo wi pe ete yen yo wa si imuse yo ti wa si imuse tide dopin re nitori na Olorun mi Olorun re Olorun wa to da wa ki ti Olorun alailera ki se Olorun ofifo o je Olorun onise iyanu. Mo fe ko wo awon ileri to ti fi fun wa wo Jeremiah ori ketale logbon ese iketa oni kepe mi sori eyi bayi oni kitade to kepe mi so oni choro to le yanju kepe mi oni ese to le bori kepe mi oni penija to fere mu gbogbo okun aye re oni kepe mi oni choro ki choro ti o lojutu ti o lona abayo o ti lo soke o ti lo sile o ti lo sabule o ti lo silu o ti lo soda won ni mo ijile o ti lo soda won ni mo isegun won ti sa gbogbo ipa won sibe isoro yen ko lojutu o ni kepe mi lati ale yi ojutu ti de ba isoro aye re o ni emi yo si da Olorun so gbe yi sa ko so wi pe boya mo le da Olorun ti mo ba wa ni ipo to dara o ni emi yo da Olorun nigbo ba ti so pe emi ko se enikani to le yiyan pada ninu aye re Olorun yo da Olorun lasale yi inu mi dun wi pe o fe ko da di ese re ji yo da ri di yo da Olorun o fe ko gba o la ko gba okan re la yo da Olorun lasale yi o nfe ayo dipo ibanuje yo da Olorun lasale yi isoro ninu ebi wa to fe ko yanju yo yanju re lati alaye o ni ke pe mi emi yo si da olohun emi yo si fi ohun nla ati agbagbara han ti iwo ko mo ohun nla ati alagbara iru ise iya lo fe wo lo fe gba lati alaye iru igbala wo lo fe gba lati alaye iru idadiji wo lo fe gba lati alaye Olorun ti kara de wi pe emi won fi ohun nla ati alagbara han ti iwo ko mo wese ikefa ese ikefa oni wo emi yo fi oja ati ogun imularada di iwo so nbe fun o imularada nbe fun o gbogbo ise abe ti aye re nilo yo se lati alaye lori ileri to ti se ohun to so pe ohun yo se niyan o oni emi yo mu wa iwo duro nibe o nbo wa si ona re oni emi yo fi oja ati ogun imularada di o emi yo si wo won san emi yo ti fi opolopo alaafia ati otito han fun won alaafia nbe ninu okan re iporuru yo dawati yo pora gbogbo fa kaja yen yo kuro ninu aye re ileri to ti se niyi nigba olorun ba ti se ileri ohun ko ohun fun enikeni olooto ni idi niyan to fi man se ohun ko ohun to ba ti se ileri wese ikesan oni ilu naa yo si je oruko ayo fun mi eyin ati ola aye re yo yin olorun logo awon eniyan yo wo o won o si wi pe looto dara lati sin jesu won o wo aye re ayo to ni alaafia to ni idadiji to ni alaafia ninu okan re bi won se wo o bayi won o fi ogo fun olorun tori aye re loruko jesu o wa wi pe o wi pe o je iyin ati ola niwaju gbogbo orile ede aye ti won gbo gbogbo rere ti emi se fun won won yo si beru won yo si wariri nitori gbogbo ore ati nitori gbogbo alaafia iyan na nbo wa o odo ta lo nbo wi pe ti emi ti se fun olorun yo se fun o ileri kani ko pariwo ileri oni ileri latodo olorun bayi mo ni oni ileri latodo olorun bayi olorun yo dariji yo se yo gbala mo ni yo se yo wo san mo ni yo se yo mu ase rere yo se yo mu ileri ati ete to fi da yo se aye re koni sofo mo yo se yo da onide kuro ninu gbogbo ajaga kuro ninu gbogbo ise kecheke ota yo ba gbo yo pa gbogbo ise osurun kuro ninu aye re yo se loruko jesu ise apostoli ori ikeji ese kokanle logun yo si se enikeni to ba pe oruko oluwa a o gba la ori bi olorun se je oninu ure to ileri igbala re ko lodi won fun eya kan ileri igbala re ki se fun awon awujo igbe awujo kan o so pe yo si se eyi ti ni akoko na o pe enikeni so awon elomiran ma lero wi pe mo ti deseju mo ti se ohun to buru ju ni koko Olorun to si mo un gbogbo to mo gbogbo ibi ti mo ti se nipa mi mi o lero pe o le gba mi la ore mi ibi to ti si niyan o lero pa Olorun yen lo di won nipa ore ofe re o lero pa Olorun yen lo di won nipa inu re re ṣùgbọ́n ọlọ́run ẹni tó fún ọ ní ìlérí yìí ó jẹ́ aláìlódiwọ̀n ó ní ẹnikẹ́ni tí ó bá pe orúkọ olúwa a ó gbàálà jẹ́ kí n gbọ́ àmì rẹ a ó gbà ọ́ là àmì a ó gbà ọ̀rẹ́ rẹ là ẹnì kejì rẹ nínú ìdìbàjá ó gbàálà àwọn tó ti ṣe ohun ibi pẹ̀lú wọn tó lérò pé jẹ́ kí n kú kí n ṣègbè kí n lọ sọ́run àpáàdé nítorí pé mo ti hùwà ibi jù mi ò lérò pa lè dáríjì mi ṣé mo lè sọ fún ọ èrò yẹn jẹ́ èrò tó lòdì ó lè gbà ọ́ là yóò sì gbà ọ́ là láṣálẹ̀ yìí nítorí pé ó sọ wípé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ olúwa a ó gbà á là ṣé nǹkan kan wà tí mo lè ṣe ṣé nǹkan kan wà tó lè ṣe bẹ́ẹ̀ ni ó ń bẹ̀ ó sì ṣe wẹsẹ̀ ìkejì ó dín ní 38 pétérù sì wé fún wọn pé ẹ̀rọ̀nù pìwàdà káàsì bá ti sí olúkúlùkù yín ní orúkọ jésù kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ̀yìn yóò sì gba ìmúkúrò ẹ̀ṣẹ̀ ẹ̀yìn yóò sì gba ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ̀yìn yóò sì gba ìdáríjì ẹ̀ṣẹ̀ sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ kí la tilẹ̀ ń pè ní ẹ̀rọ̀nù pìwàdà ó mọ̀ pé ẹ̀ṣẹ̀ rẹ yóò ba ayé rẹ jẹ́ o sì fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ yẹn o ń fẹ́ ìdáríjì o wá fìmoore hàn sọ́lọ́run wípé o jẹ́ kan lára àwọn ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ olúwa kí ló fẹ́ ké pe orúkọ olúwa fún láti gbà ọ́ là ní kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ bó bá jẹ́ pé ohun tó fẹ́ ké pe orúkọ olúwa fún rèé o tún ní máa ṣe àdínkù àwọn ẹ̀ṣẹ̀ tí òun dá nítorí pé òun fẹ́ dáríjì òun fẹ́ wẹ̀nù mọ́ òun fẹ́ àánú ọlọ́run o sì ń fẹ́ ìmúkúrú ẹ̀ṣẹ̀ àti pé ká wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù tá a ti tòjọ́ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ibi tó lòdì sí ọ báyìí o wá sọ pé o dé ló mo mọ̀ ipa ọlọ́run jàre tó yẹ kó dá mi lẹ́bi kó dá mi lẹ́jọ́ ṣùgbọ́n ó sọ pé kí n wá fún àánú nítorí náà mo ká àánú torí ohun gbogbo tí mo ti ṣe mi ò sì fẹ́ láti tẹ̀síwájú láti máa mú ọlọ́run bínú sí i nítorí pé mo ń ṣe ibi nítorí náà mo yí padà mo ronú pìwàdà mo fi àwọn ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ mi ò ní ṣe wọ́n mọ́ ó wá wí pé ní ẹsẹ̀ ìkọkàndínní 39 nítorí fún yín ní ìlérí náà àmì ìlérí ìdáríjì fún yín ní ìlérí náà ìlérí ìgbàlà fún yín ní ìlérí náà níwọ̀n ìgbà tó ti sọ pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ olúwa a ó gbà á là èmi sì jẹ́ ìkan lára àwọn ẹnikẹ́ni yẹn èyí mú mi yẹ nítorí pé ó sọ pé ẹnikẹ́ni èmi ò ní wá sọ ara mi di aláìyẹ ó pè mí nípa wípé ẹnikẹ́ni èmi mi ò ní sọ ohunkóhun tí ó sọ mí pé mi ò yẹ fún ìlérí yẹn ìlérí yẹn tèmi ni ìlérí yẹn jẹ́ tìrẹ mo ní ìlérí yẹn jẹ́ tìrẹ mo fe fun olanfani wi pe ko gba ileri yen mu mo fe fun olanfani ko tewo gba ileri yen mo nfun won ni anfani ko se amulo ileri yen lasale yi nitori pe itire ni bi mi o ba fun olanfani yen o tuba si pe mi o se olore ti mi o ba fun olanfani lati gba on ti se tire nitori pe fun yin ni ileri na ati fun awon omo yin fun awon ti o mo ati fun awon ti o ko mo boya fun awon omo ile iwe gege bi baba oni awon omo boya oje oga o si ni awon omo ti won wo gege bi baba tabi oga tabi gege bi mama fun awon omo yin oni awon eniyan kan ti won simi le o oni fun awon omo yin ati eni fun gbogbo lukuluku enikeni igbala nbe fun won nbe fun won iwoso nbe fun won o nbe fun won isore olorun ore ofe olorun o wa fun won o ti wa fun won na pelu o wa wi pe ati fun gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe tire ni lasale yi loruko jesu akoko ileri ejo wo e ba mi pariwo gbolohun ta pe ni ileri tire ni o gba o tewo gba o se amulo re lona alafi soju se o si so wi pe emi ileri to je temi yen mo te owo gba lati alaye ke koi koko ikeji ifi soju se ise iyanu ore ofe re kilode ti olorun yo kan to fi ileri jade fun gbogbo eniyan fun mi ati fun o ni pataki julo nitori pe ore ofe re ni nitori ore ofe re ki se nitori ise rore re ki lo ti e le se ti yo mu ki o fagile gbogbo iwa ibi to ti hu ninu aye ko so ohun to le se ko so ohun ko ohun ti mo mu wa si waju agbelebu mo wa mo ro mo agbelebu a n soro nipa olorun wa olorun yi je onife ki kan se po je onife nikan olorun tun je olododo olooto o si je olorun idajo ododo ki kan se olorun ti o kan dabi sugar daddy pe baba keresi gbogbo nkan ti gbogbo eyan ba se o ti dara o ma mu idajo wa sori ese ohun kan soso ti olorun ninu ife re to nfe lati ba idajo re pade nipa ore ofe re je ki n so fun o bayi to ba ti gbo nipa johanu ori keta ese ikeni dilogun nitori olorun fe ara aye to bege to fi omo bibi re kan soso fun ni bawo ni olorun fe aye o fe elese sibe o gbudo da ese lebi nitori na bawo ni o se wa da elese lebi ti elese yo si wa laaye lati gbadun ileri rere re ona kan soso ni o olorun fi idajo yen sori omo bibi re kan soso o fun wa ni omo bibi re kan soso pe omo bibi re kan soso yen ko le ru irora re ko le ru ijiya re ko le ru idalebi re ko le ru idalebi ebi re eyi ni yo se pekire ki pelu idajo ododo re nitori po ti fi idajo to ye ko wa sori re sori kristi kristi si fi finu fedo lati ru idajo ese re yen olorun bayi o wa le wo gege bi eni ti adalare nitori pe enikan o ti ru idajo to ye ko ru idi niyan ta fi so wi pe olorun fi ara aye to bege to fi omo bibi re kan soso fun ni pe enikeni to ba gba gbo ma gbagbe ogbolohun oro ye niyan o enikeni to ba gba gbo to ni gbagbo ninu re ko ni segbe sugbon yo ni iye ai ni pekun o si le ni eyi lasale yi o si ni lasale yi loruko Jesu bayi ifi soju se ise iyanu ore ofe re Jeremiah ori kini ese ikejila o ni pe Oluwa si iwe fun mi pe iwo ri iran rere emi o si kiyesi oro mi lati mu ise emi yo kiyesi oro mi lati mu ise emi yo kiyesi imuse ninu aye re lasale yi loruko Jesu imuse ileri dariji imuse ileri igbala imuse ileri iwenu imo ninu aye re gbogbo ese yen a o we mo ti o funfun gbo yo mo patapata ti o ti eni si iranti awon ese yen mo ninu aye re mo imuse ileri iwosan wi pe gbogbo aisan la o wenu ta o si pare kuro ninu aye re loruko Jesu imuse idande to ti se leri yo da onide kuro lowo gbogbo agbara ibi eni ibi ni ko si emi esu kan emi okun ko kan ti o joba ninu aye re mo loruko Jesu ninu iwe Romu ori ikerin Romu ori ikerin ese ikokandin logun 19 eni ti ko se ailera ni igbagbo koro ti ara ohun funra re ti o ti kutan nigba ti o to bi eni iwon 100 odun ati kiku inu Sarah.

Ọlọ́run ó fún wa ní ìlérí wẹsẹ̀ ogún ẹsẹ̀ ogún ó ní kò fi àìgbàgbọ́ ṣiyè méjì ìlérí Ọlọ́run èyí túmọ̀ sí pé ìlérí Ọlọ́run ó sì dára síbẹ̀ ó dára jù ó lágbára jù ó jẹ́ ìyanu ó ní kò fi àìgbàgbọ́ ṣiyè méjì ìlérí Ọlọ́run ṣùgbọ́n ó lé ní ìgbàgbọ́ ó ń fi ògo fún Ọlọ́run kí ni ìdí rẹ̀ tó ń fi ògo fún Ọlọ́run nítorí pé ó mọ̀ wípé ohunkóhun tí ó bá ti ṣèlérí ó lágbára láti mú un ṣe ẹsẹ̀ ìkọkànlélógún 21 nígbàtí ó sá ti mọ̀ dájúdájú pẹ̀lú ìdánilójú tí kò léyẹ̀ ìdánilójú ìgbẹ́kẹ̀lé tí kò léyẹ̀ ìdánilójú tí ò lè mì nítorí nígbàtí ó sá ti mọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí ó sì lè ṣe èyí ni ìdánilójú tí à ń sọ nípa rẹ̀ ìdánilójú tí kò lè mì tí Ọlọ́run fẹ́ kó o ní

agbára rẹ̀ láti wòsàn ń tẹ̀ síwájú títí di ọjọ́ òní títí di wákàtí yìí ìmúṣẹ rẹ̀ yóò sì wà nínú ayé rẹ̀ láṣálẹ̀ yìí lórúkọ Jésù. Ìlérí ìfisójúṣe agbára rẹ̀ àmì lórí ayé rẹ̀ kí gbogbo orí tí wà ní títẹ̀ bá kí gbogbo ojú wà ní dídì má gbàgbé o yóò darí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì má gbàgbé wípé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa ni ó gbàlà bó ṣe tẹ orí rẹ ba tó sì mọ̀ wípé Olúwa mo mọ̀ wípé mo jẹ́ lẹ́ṣẹ̀ Olúwa mo mọ̀ gbogbo ènìyàn ni ó ṣàtìṣe tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run ògo rẹ Olúwa mo mọ̀ pé ìdájọ́ ló tọ́ sí mi ṣùgbọ́n Kristi ó ru ìdájọ́ mi Kristi ó ru ìjìyà mi mo gbàgbọ́ nínú Jésù Kristi olùgbàlà mo tẹ́wọ́ gba Jésù yìí gẹ́gẹ́ bí Olúwa mi àti olùgbàlà mi mo sì yí padà mo ronú pìwàdà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn tí mo ti dá Olúwa ìwọ ló ṣèlérí wípé ó darí jì gbogbo ẹ̀ṣẹ̀ ó darí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì jọ darí jì mí sọ fún bẹ́ẹ̀ má sọ ara rẹ da láìyẹ o ó fẹ́ mú ọ wọlé wá nípasẹ̀ oore ọ̀fẹ́ rẹ̀ sínú ìṣoore rẹ̀ sínú ìdáríjì rẹ̀ sínú ìgbàlá rẹ̀ ìwọ lo ní lórúkọ Jésù sọ fún Olúwa bẹ́ẹ̀ kó o sì gba Olúwa gbọ́ kó o dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì pé kó o jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ yóò sì dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì kó o gbàgbọ́ wípé a ti dárí jì mí a ti gbà mí là a ti wẹ ẹ̀ṣẹ̀ mi nù a ti mú orúkọ mi kúrò nínú ìwé àkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ àánú rẹ ti tọ̀ mí wá orí ọ̀fẹ́ rẹ̀ ó ti tó fún mi tó o bá ti ṣe yìí mo fẹ́ kó o náwó rẹ sókè o ṣe ẹ ṣe púpọ̀ bí o bá náwó rẹ sókè mo fẹ́ kó o dìde dúró ẹ ṣe kọlọ́run kó bùkún fún yín lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ọwọ́ tẹ ẹ nà sókè n ó fẹ́ gbàdúrà papọ̀ pẹ̀lú yín báyìí bàbá a dúpẹ́ fún ìṣoore yín àti ìlérí ìdáríjì ti ìgbàlà láti wẹ gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti jẹ́wọ́ tá a sì ti ronúpìwàdà rẹ̀ nù ẹ ò lè kùnà ìlérí yín kò sì lè kùnà ẹ dáríjì olúkúlùkù tí wọ́n fi tọkàntọkàn ronúpìwàdà tí wọ́n sì ń gba Kristi Jésù Olúwa gbọ́ ní orúkọ Jésù ẹ fún wọn ní àlàáfíà nínú ọkàn wọn a dúpẹ́ lọ́wọ́ yín Olúwa a mọ̀ pé ẹ ti ṣe é ní orúkọ Jésù ní agbàdúrà àmì ìyanu àmì mìíràn o mọ̀ pé ìlérí láti wò wá sàn ṣó lè wò wá sàn bí nínú òjò ṣó lè wò wá sàn níta gbangba ṣó lè la ojú afọ́.

0: má gbàgbé ohun t'Ọlọ́run sọ, èmi yóò wò mu wọn lára dá, èmi yóò sì wò wọ́n sàn, ó yóò sì ṣe báyìí. Ṣé ẹ ti múra tán? Bàbá, ní orúkọ Jésù, mo gbàdúrà fún olúkúlùkù láì yọ ẹnikẹ́ni sílẹ̀ níbikíbi tí àìsàn bá wà. Ẹ fọwọ́ kàn wọ́n, ẹ mú wọn lára dá lórúkọ Jésù. Gbogbo ìkọlù èṣù tàbí ìdálóró ọ̀tá, gbogbo ìdálóró, ẹ mú gbogbo rẹ̀ kúrò lórúkọ Jésù. Ẹ já gbogbo àjàgà, ẹ la ojú tó ti fọ́ ọnì, àwọn etí tó ti di ẹ là wọ́n, àwọn tí wọ́n ya di, ẹ fọwọ́ tó aran wọn kí wọ́n lè sọ̀rọ̀ jáde lọ́nà tó mọ́ gara lórúkọ Jésù. Àwọn tí wọ́n yarọ, ẹ fọwọ́ tó orí orúkún wọn àti egungun wọn. Àwọn tí wọ́n dàbẹ́ ni pé wọ́n ẹsẹ̀ wọn ti yarọ, ẹ wo olúkúlùkù sọ̀ lórúkọ Jésù. Ìdálóró ẹ̀mí èṣù níbẹ̀, tàbí ìdálóró ẹ̀mí òkùnkùn, ẹ já gbogbo àjàgà náà, ẹ pa gbogbo iṣẹ́ èṣù run, ẹ sọ olúkúlùkù dòmìnira, ẹ jẹ́ kí ìmúṣẹ ìfisójúṣe iṣẹ́ ìyanu, lérí ìmúṣẹ iṣẹ́ ìyanu yín kó wá sí ìṣe ìdáǹde nínú ayé kọ̀ọ̀kan báyìí lórúkọ Jésù. Ìfisójúṣe níbi gbogbo báyìí, ìfarahàn níbi gbogbo báyìí, àfisójúṣe agbára Olúwa níbi gbogbo báyìí lórúkọ Jésù. Níhìn-ín àti ní orí ẹ̀rọ ayélujára, ẹ jẹ́ kí agbára iṣẹ́ ìyanu yín kó bẹ̀rẹ̀ sí farahàn báyìí. A dúpẹ́ lọ́wọ́ yín Olúwa nítorí pé àmọ̀ ẹ ti dáhùn àdúrà. Ní orúkọ Jésù ni a gbàdúrà. A ti ṣe é. Mo gbàgbọ́ wípé a ti ṣe é. Yára rẹ wò, ó rì mọ́ pé iṣẹ́ ìyanu ìfisójúṣe yẹn agbára iṣẹ́ ìyanu ti wà níbẹ̀.
1: Gba Ọlọ́run gbọ́ lásàlẹ̀ yìí fún ìfisójúṣe ìdákẹ́rọ́rọ́ bí gbogbo. Gbà gbọ́ lásàlẹ̀ yìí, àlẹ́ yìí fún iṣẹ́ ìyanu àkànṣe ìdákẹ́rọ́rọ́ bí gbogbo. Yẹ ara rẹ wò báyìí, ní gúúsù ló wà, ní ìwọ̀ oòrùn ló wà, ní Amẹ́ríkà ló wà, ní Australia ló wà, ní níbikíbi. Ìdánilójú tí omi ti iṣẹ́ ìyanu Ọlọ́run tó ń ṣiṣẹ́, ìdákẹ́rọ́rọ́ gbogbo. Lálẹ́ yìí o gbọ́dọ̀ jẹ́rìí, o gbọ́dọ̀ jẹ́rìí. Ṣe àyẹ̀wò káàkiri gbogbo àgbáyé níbi tí ìpàdé ti ń wá sáyé. Ṣe àyẹ̀wò ara rẹ. O bá ti rí ohun kan tó jẹ́ iṣẹ́ ìyanu ayé rẹ wá sí apá àlàáfíà, kúrò níbi tó wà kó wá sí apá àlàáfíà lọ́wọ́ wájú. O ti rí orí Ọlọ́run. Máa bọ̀, máa bọ̀ lápá àlàáfíà lọ́run. Àsálẹ̀ ìdánilójú leléyìí nípa iṣẹ́ ìyanu Ọlọ́run nínú ayé rẹ wá sí apá àlàáfíà níwájú. Máa bọ̀ wá sí iwájú. Máa bọ̀. Máa bọ̀.

ẹ̀yin adarí ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò wọn. Níbi gbogbo ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò ara wa báyìí. Káàkiri gbogbo àgbáyé ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò. Láti wá jẹ́rìí sí agbára Ọlọ́run. A gbọ́dọ̀ gbọ́ ẹ̀rí. Ẹ̀rí. Ẹ̀yin torí ẹ̀lọ ayélujára ẹ múra sílẹ̀. Ẹ máa bọ̀ ẹ máa bọ̀ kí olùwà kó bùnkún fún yín lápá àlàáfíà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ lálẹ́ yìí ọjọ́ àkọ́kọ́ ìdánilójú nípa ìṣoore rẹ̀ àwọn adarí ẹ jẹ́ ká yẹ̀ wọ́n wò ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. A ó gbọ́ àwọn ẹ̀rí àgbàjanu lásàálẹ̀ yìí. Ẹ máa bọ̀ ẹ máa bọ̀. Níbi gbogbo ní gúúsù ní àríwá ní ìlà oòrùn ní ìwọ oòrùn ní áfíríkà níbi gbogbo ẹ máa ṣàyẹ̀wò báyìí. Kí ẹ sì jẹ́rìí ní àṣálẹ̀ yìí ẹ máa bọ̀ wáwájú. Ẹ máa bọ̀. Ohunkóhun tó lè jẹ́ àyídáyidà náà kò sí wàhálà máa bọ̀ lálẹ́ yìí. Wàá jẹ́rìí sí agbára Ọlọ́run agbára tó ń ṣiṣẹ́ ìyanu náà lálẹ́ yìí. Máa bọ̀ kó darapọ̀ pẹ̀lú wa níbí. Máa bọ̀. Ẹ̀yà ara kankan látorí ẹ̀rọ ayélujára ǹjẹ́ ti rẹ́dí ẹ ti múra tán. Ṣé ẹ ti múra lórí ẹ̀rọ ayélujára ó yá báyìí. Ìjólóòtọ́ Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu. Ó ń ní àníyàn nípa ọmọ rẹ̀ kékeré tí ó gba iṣẹ́ ìyanu nígbà tí ẹnìkan pè wá sínú ìpàdé ìjọ Deeper Life. Fògo Ọlọ́run. Ọmọ tí ò lè rìn tẹ́lẹ̀ ó di ẹni tó bẹ̀rẹ̀ sí rìn. Iṣẹ́ ìyanu ò dúró ń bẹ. Bó ṣe rìn ayọ̀ padà sínú ẹbí. Wàhálà àti àríyànjiyàn tó ti ń ṣẹlẹ̀ láàrin wọn ó dópin. Àlàáfíà Ọlọ́run àti ìdùnnú ó wá kúnnú ẹbí wọn. Ẹ̀fọ́dàpọ̀ ṣe ń jẹ́rìí sí agbára ńlá Ọlọ́run nípa ohun àgbàyanu tó Ọlọ́run ṣe nínú ẹbí rẹ̀. Láti tí wàá rí jọ. Àwọn ni ìyá ọmọ yẹn. Ṣùgbọ́n nígbòóṣe wọ́n ń ṣe àwárí pé wọ́n ń lọ láti hospital dé ilé ìwòsàn kan sí òmíràn. Wọn ò dẹ̀ rí nǹkan kan tó fà á tí ò fi lè rìn nígbà tó yá. Wọ́n gbé lọ sí ilé ìwòsàn pẹ̀lú ète pé láti wé ọ̀nà àbáyọ yóò wá ṣùgbọ́n kò sí ìyípadà lónìí. Wọ́n ti ṣeun gbogbo ìrora yẹn sì wà níbẹ̀ ṣùgbọ́n gbà tán wá sí GCK lẹ́yìn àdúrà ìránṣẹ́ Ọlọ́run wọ́n gba ìwòsàn báyìí gbogbo ìrora yẹn ò sí níbẹ̀ mọ́. Ní gbogbo apá ọ̀tún àti apá òsì wọ́n dòmìnira ẹ̀kẹ́ alleluia. Ẹ̀kẹ́ alleluia. Ẹ̀kẹ́ alleluia. Òkúta tó wà nù kídìnì yẹn onírú àwọn nǹkan ló lè ṣokùnfà rẹ̀. Ẹ lápè ní UTI. Ó lè yọrí sí àìsàn kídìnrín ṣùgbọ́n fún ògo Ọlọ́run. Bóyá
won le sise abe lati le mu kuro sugbon olorun to n gbo gbo aisan o wo boda o wa arakunri wa san eke haleluya amen okuta ninu kidire ni o pora lasale yi eke haleluya a fe jeri si ti to bi olorun nigba ti ran si olorun gbadura fun won isorin ye kuro won la lafia pipe eke haleluya haleluya amen haleluya pala to wa ninu igbaya to kogbo ta kojopo gbogbo awon nkan to wa ni igbaya to ko won jo papo nigba miran a ri pe o le farahan gege bi aya didun tabi okan didun tan pe ni aijaina to je pe eje ti ko to to nlo sinu okan le sokun fa re arun yen oruko ohun ko to le je te pe o je wahala to wa nibe sugbon adura iran se olorun mo kugbo e kuro lasale ye ke haleluya asale ise iyanu asale akanse ise iyanu eke haleluya oruko won ni irora pupo ni igba aya won gba mi a nira fun won lati mi gba mi a ma wuko sugbon leyin adura iran si olorun gbogbo irora na o kuro loruko jesu eke haleluya onkon to le je orisun re olorun wo arabirin wa san ko nugo irora na eke haleluya amen a o dandu lasale yi won ti pe lola ago meje abo laaro ni awon agbajopo ekun wa laago meje abo ni aro awon iran si olorun ati gbogbo awon onigbagbo awon kankan wa ti oluwa ni fun wa ma se padanu ago meje abo ni owuro la eje ka dedo lati gbadura je ka josin fun olorun ka dupe lowo olorun lasale yi asale ise iyanu ti igbala ti iwosan lopo meji lasale yi je ka josin fun olorun ka dupe lowo olorun idaniloju ti omi ti ise iyanu agbara olorun to nsise iyanu dupe lowo re ko bukun fun oruko re lasale yi dupe lowo re oko ti o gbe yin lo sile ranti pe lago meje abo ka wa nibi ti a o ti wo oko eje ka dupe lowo olorun ka josin fun olorun alaanu ni ohun ko to ko le de o wa ni o nsakoso ni oruko jesu la gbadura ni oruko jesu ni agbadura e ka dupe lowo olorun fun olusagutan wa je ka dupe fun igbe aye won afojusun won lati le ni ipa lori gbogbo agbaye je ka dupe lowo re ni America ni Australia ni Africa je ka dupe lowo Olorun fun won ati ni gbogbo ipinle lo lede yi fun olusagutan wa ki Olorun ko le lo won si ni awon odun ojo marun to ku yi awon ise iyanu la ori ninu aye wa ninu ebi wa ninu ilera wa ninu igbe aye emi wa eje ka dupe lowo Olorun pe ki Olorun ko kun won pelu agbara si ni oruko Jesu la gbadura baba inu wa dun lati wa ni bi lasale yi inu wa dun a si ni imulokan le fun iwaasu to mu igbala ati iwosan wa fun wa ni bi ati kaakiri baba gbadura pe isoji yi yo nipa lori gbogbo agbaye yo si nipa ni Africa ni Asia ni America ni Nigeria ni FCT ni oruko Jesu aba gbogbo ipa ti agbara oku to le fe se idiwo fun wa lati ma le tesiwaju afagile won loruko ti Jesu egba isakoso olu Jesu olu agba isakoso emi mo gba isakoso ipade yi isoji yo je akase nla bi ati nlo baye ma lo pelu wa
gbogbo ijamba ni a fagile ko loju ona lowurola a o de ni akoko to ye ni oruko Jesu ni agbadura ni oruko Jesu ni agbadura lowurola ago meta o ni onje osan fun awon to faye won fun oluwa ni ago meta losan ola ranti ago meta losan ola won ti salaye ibi ti won ti se onje osan fun awon to faye won fun oluwa lati be ni won gba lebi ti wa tin se ipade ago merin abo ni airole ola isoji yo bere ni kado awon o si ni asopo pelu won e wa pelu awon ore yin e wa pelu awon alabagbe yin ati gbogbo awon onigbagbo ati gbogbo awon iranse olorun bi e tin lo ko luwa ko bukun fun yin.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í bá tì ní ìgbésí ayé àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí à ń gbọ́ lójoojúmọ́. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí ó ń sọ fún wa nípa ìdáhùn sí àdúrà. A dúpẹ́ wípé agbára yín wà bákan náà títí di òní. A sì dúpẹ́ wípé bí ẹ ti ń ṣe fún àwọn ẹlòmíràn, bẹ́ẹ̀ lẹ ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ gbà pé àtìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ a gbàdúrà lónìí wípé ibikíbi tí àìsàn bá wà, ibikíbi tí ìnira tàbí ìṣòro tàbí ìpọnilójú tàbí ìdààmú tí ó bá wà, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó là fún wa nínú òkùnkùn ayé yìí, kí a lè rìn ìrìn ìgbàgbọ́ pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ìdánilójú wípé ẹ kò jẹ́ fi wá sílẹ̀ nígbà kan. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú orin Dáfídì orí ìkẹrìndínlọ́gbọ̀n òkan èjì ẹ̀fà ni a ti ń ka bíbélì wa. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára. Ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára tàbí kúrò nínú ìnilára. Nínú orin Dáfídì yìí ni a ti rí ohun tí Ọlọ́run lè ṣe àti ohun tí Ọlọ́run ṣe ní lọ́ọ́lọ́ọ́ báyìí fún àwọn tí ó jẹ́ tirẹ̀. Ó sọ fún ọ ní nígbà tí Olúwa mú ìkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń làálà. Nígbà náà lè ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa mú ìkó lọ wa padà bí ìṣàn omi ní gúúsù. Àwọn tí ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ka. Ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtì rẹ̀. Kí n tó ṣe àlàyé lórí èyí a kà yìí, mo fẹ́ kí a lọ sí orin Dáfídì orí 30 ẹsẹ 5, nítorí pé ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ̀ pẹ́, lí ojú rere rẹ̀ ni ìyégbé wà, bí ẹkún pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ lí òwúrọ̀. Níhìn-ín ni a ti ń ka ohun tí Dáfídì kọ, nítorí Dáfídì

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, a wá síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀, àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run, àti láti jẹ́ kí ẹkàn kan wọ̀nyí sí ọkàn wa, ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ọkàn tí ń rìn kiri, gbogbo ọkàn tí kì í lè dúró, tí kì í lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín, ẹ bá wọn wí, ẹ mú wọn kúrò nínú wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa. Bí a ó ti máa ṣí ìwé mímọ́, ẹ là wá lójú, ẹ ṣe wá ní iyè, kí òye kí ó lè yé wa, kí a lè mọ bí a ti gbàdúrà, kí a lè mọ bí a ti wá ojú Ọlọ́run, kí a sì lè ní àwọn ohun àmúyẹ láti lè wà ní ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ pẹ̀lú yín ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé òwe orí kẹrin, ẹsẹ̀ ìkẹtàlélógún, ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ ni orísun iyè. Ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, ìkànnà níbi a bá sọ wípé pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀, láti inú àyà tàbí láti inú ọkàn ni orísun iyè. Lónìí a ń sọ̀rọ̀ lórí iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Ìwé òwe orí kẹtàlélógún. Ìwé òwe orí kẹtàlélógún, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ọmọ mi, fi àyà rẹ fún mi, kí o sì jẹ́ kí ojú rẹ kí ó ní inú dídùn sí ọ̀nà mi. Àwọn ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí, wọ́n sọ̀rọ̀ nípa àyà, tàbí nípa ọkàn ènìyàn, tàbí nípa inú ènìyàn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ wípé ọkàn wa ó ṣe iyebíye níwájú Ọlọ́run. Wọn kò mọ̀ wípé àwọn nǹkan tí a ń rò láti inú, àwọn ìṣe wa gbogbo ó ń wá láti inú. Àwọn ẹlòmíràn wọn kì í rò wípé a nílò iṣẹ́ ìyanu nínú ọkàn, nínú àyà ẹ̀dá. Wọ́n máa ń rò wípé bí a bá ti tọ́jú ìwà òde ara, ọ̀rọ̀ sísọ lẹ́nu, tàbí aṣọ wíwọ̀, tàbí ìrìn, bí a bá lè ṣe àkọ̀wé àwọn ohun tí àwọn ẹlòmíràn ń ṣe, bí a bá sì ti fi àwọn ìgbé ayé wa tí a ń rí lójúkojú, bí a bá ti fi wọ́n ṣètò, wọ́n rò wípé èyí ti tó. Àwọn oníwàásù pàápàá ọ̀pọ̀lọpọ̀ wọn, ó ṣeéṣe oníwàásù ní àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà káàkiri, ni wọ́n máa ń ṣe àṣìṣe yìí tí wọ́n máa ń rò wípé bí ẹnìkan bá ti ní ìwà ọmọlúàbí, wípé irú ìwà bẹ́ẹ̀ ó ti tó láì ní ìyípadà ọkàn, ìyípadà àyà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kó ní mọ̀ fún wa ni wípé ohun tí ó ṣe pàtàkì níwájú òun, òun ni bí ọkàn wa ti rí, òun ni bí àyà wa ti rí, àti wípé a ti ní iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn, ti ìyípadà àyà, bí kì í bá ṣe.

0: Baba Yerayi, and it's your prayer. No more. You know, she appears to see our tenant. She wants you, she and who want your job. Chosen of Jesus Christ, or would you be a reconstruction? Emma Bashi, she wants to be a new person. I do for the world. We pay our new senior lorry rate. That's important.
1: Láti rí ohun tí à ń rí ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀ ìta wa lọ́rẹ lọ́fẹ̀ẹ́ adúpẹ́ fún bíbélì ìwé ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ adúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn kí a má ba ṣìnà kí a má ba ṣègbé gba pé àtìyìnwá ní orúkọ jésù àtúndé láṣàálẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́ wa kọ́ wa wa tọ́ wa wa ṣe amọ̀nà wa a sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa oore ọ̀fẹ́ àti àánú agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ jésù adúpẹ́ ipò ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa àmì. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú ìríran fún àwọn afọ́jú ní ọjọ́ ológo kan ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́ nítorí pé a ò ṣe amọ̀nà wọn o sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ẹnìkan dé àárín wọn abàmì ẹ̀dá ṣùgbọ́n tí òye òye wọn tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀ àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́ ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere síbẹ̀síbẹ̀ tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí ìtumọ̀ rẹ̀ kò yé wọn ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni àgbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin mú kà á láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ó sì wá sí Násárẹ́tì níbi tí àgbé tọ́ ọ dàgbà bí ìṣe rẹ̀ ti rí ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi ó sì dìde láti kàwé a sì fi ìwé wòlíì Aísáyà fún un nígbà tí ó sì ṣí ìwé náà orí ibi tí a gbé kọ ọ́ pé ẹ̀mí olúwa ń bẹ lára mi nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà, ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa,

jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní ó gbọ́ ó sì jáde lọ láì mọ ibi tí òun ń rè ẹsẹ̀ kọkànlá nípa ìgbàgbọ́ ni sara ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀ nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́ ẹsẹ̀ ìkẹtàdínníogún nípa ìgbàgbọ́ ni abrahamu nígbà tí a dán an wò fi isaaki róbọ ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo róbọ ẹsẹ̀ ogún nípa ìgbàgbọ́ ni isaaki súre fún jacobo àti isau ní ti ohun tí ń bọ̀ bí o bá kà á lọ síwájú ó rí wípé títí di òpin ìwé yìí tàbí títí di òpin orí tí a ń kà yìí ni ó ti ń sọ fún wa nípa ìgbàgbọ́ kí a wo orí tí ó tẹ̀lé orí kejìlá ẹsẹ̀ ìkíní nítorí náà bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa kí a sì máa súré kí a sì máa fi sùúrù súré èje tí a gbé ka iwájú wa kí a máa wo jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa yẹ kí a dúró níbẹ̀ bí a bá ti ń bá ẹ̀kọ́ yìí lọ ó mọ ìdí tí mo fi ka àwọn ẹsẹ̀ tí mo kà tí mo sì kọjá sí orí kejìlá láti ka ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì fún ọ yẹ kí a kọ́kọ́ wo èyí wípé láì sí ìgbàgbọ́ kò sí ẹni tí ó lè wu ọlọ́run èyí jẹ́ wípé ìgbàgbọ́ ṣe pàtàkì púpọ̀ púpọ̀ wo ẹsẹ̀ ìkẹfà orí kọkànlá kí a wo bí ìgbàgbọ́ ṣe ṣe pàtàkì tó ṣùgbọ́n láì sí ìgbàgbọ́ kò ṣe é ṣe láti wù ú nítorí ẹni tí ó bá ń tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ní olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá a níhìn-ín ni a jẹ́ kí ó dá wa lójú bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́ ó ní láì sí ìgbàgbọ́ kò ṣe é ṣe láti wù ú bí o bá ronú dáradára sí àwa tí a wá sínú ìjọ ìbá ṣe ìjọ níhìn-ín tàbí ìjọ ọlọ́run níbòmíràn ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ wọ́n máa ń wá sí inú ìjọ pẹ̀lú èrò púpọ̀ nínú ọkàn wọn ẹlòmíràn nígbà tí wọ́n bá dé inú ìjọ wọ́n á sọ fún wa wípé níbi tí àwọn ti ń bọ̀ àwọn ni ìyá ẹgbẹ́ tàbí àwọn ni balógun tàbí àwọn ni bàbá ìsàlẹ̀ tàbí àwọn ni agbọ́pàá àlùfáà tàbí àwọn ni wọ́n máa ń laago nínú ilé ìsìn tàbí àwọn ni atẹ́dùrò tàbí ó ṣe é ṣe kí wọn kí ó sọ wípé àwọn ni bàbá àsàlẹ̀ tí ó jẹ́ wípé bí ìjọba fẹ́ ṣe ìpinnu láì rí àwọn kò lè ṣe ìpinnu nítorí bẹ́ẹ̀ àwọn ń fẹ́ láti kọjá sí dípà bí àwọn sì ti ń fẹ́ láti kọjá sí dípà níhìn-ín kí ni ààyè tàbí ipò tí àwọn yóò wà bí àwọn bá kọjá wá sí ìhín ohun tí wọ́n ń rò ni wípé ipò tí a ní nínú ìjọ òun ni ó ṣe pàtàkì òun ni kò ṣe é má ní tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ní láti máa dù ṣùgbọ́n níhìn ni a ń sọ fún wa wípé ipòkípò tí a bá ní bí a kò bá ní ìgbàgbọ́ kò ṣe é ṣe láti wo ọlọ́run wípé bí a tilẹ̀ jẹ́ olórí ẹgbẹ́ nínú ìjọ bí a tilẹ̀ jẹ́ akíkanjú nínú ìjọ bí a tilẹ̀ jẹ́ òpóǹtagí tàbí a jẹ́ ẹnìkan tí wọ́n máa ń dúró dè bí wọ́n bá fẹ́ mú ìpinnu nínú ìjọ bí a kò bá ní ìgbàgbọ́ a kò lè wo ọlọ́run wò lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n láì sí ìgbàgbọ́ kò ṣe é ṣe láti wù ú àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sínú ìjọ ó ní ohun tí wọ́n fi máa ń ṣògo wípé ìgbàgbọ́ yẹ mí nítorí láti ìgbà tí mo ti dé inú ìjọ iṣẹ́ ó ń gbèrú lọ́wọ́ mi kì í ṣe bẹ́ẹ̀ nìkan owó ó ń kún owó lọ́wọ́ mi

Oh, yeah.

nípa ìfọwọ́kan Kristi, ìsọdọ̀tun nípa ìfọwọ́kan Kristi, ìkẹta ìgbàgbọ́ tó ń fọwọ́kan Kristi, ìgbàgbọ́ tó ń fọwọ́kan Kristi. Ìkíní ni ìfọwọ́kan má ní gbàgbé. Mo gbàgbọ́ wípé ohun tó wá fún nìyí, ó ń fẹ́ ìfọwọ́kan tó jẹ́ wípé ò ní gbàgbé títí ayé lorúkọ Jésù. Ìfọwọ́kan má ní gbàgbé yìí, ó pín sí ipa mẹ́rin. Ìkíní, ìfọwọ́kan nígbà ìṣẹ̀dá. Ìkejì, ìfọwọ́kan tí ó ń yọrí sí ìyípadà. Ìkẹta, ìfọwọ́kan ti ìwòsàn. Àti ìkẹrin, ìfọwọ́kan ti ìkáàánú. Ìkíní, ìfọwọ́kan nígbà ìṣẹ̀dá. Ṣé o mọ̀ wípé Ọlọ́run Olódùmarè òní ó dá gbogbo wa? Bí a ti kà á nínú Genesis orí ìkejì ẹsẹ̀ ìkeje, Genesis orí ìkejì ẹsẹ̀ ìkeje, ó ní Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ ènìyàn, ó sì mí ẹ̀mí iyì sí ihò imú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Nígbà ìṣẹ̀dá, Ọlọ́run amọ̀kòkò ńlá fi erùpẹ̀ mọ ènìyàn lí àwòrán ara rẹ̀. Erùpẹ̀ jẹ́ ohun àtẹ̀mọ́lẹ̀ tí kò ní iyì nínú, ṣùgbọ́n ohun tí ọwọ́ Ọlọ́run bá ti kàn dandan ni kò di rere. Pẹ̀lú ìfọwọ́kan ẹlẹ́dàá, ó fi ògo àti ẹwà dé ènìyàn ní adé. Ènìyàn sì ní iyì àti ẹwà ìwà mímọ́. Ènìyàn di aláṣẹ wà lórí gbogbo ẹ̀dá alàyè yòókù tó ń bẹ lókè erùpẹ̀. Lọ́rọ̀ kan, ènìyàn di ẹni àmúṣeranwọ̀ tí à ń bọlá fún, tí àwọn áńgẹ́lì pàápàá tí wọ́n ń wò ti yanu ti yanu. Nínú Ebero orí kejì ẹsẹ̀ ìkeje, kí ó ba lè jẹ́ kí o rántí a ti ka Genesis orí kejì ẹsẹ̀ ìkeje. Nísinsìnyí à ń wo Ebero orí kejì ẹsẹ̀ ìkeje, ó ní ìwọ dá, ó ń sọ nípa dídá ènìyàn, ìwọ dá rẹlẹ̀ díẹ̀ ju áńgẹ́lì lọ. Díẹ̀ kìí ṣe púpọ̀, ó dá rẹlẹ̀ ju áńgẹ́lì lọ níwọ̀n díẹ̀. Ìwọ sì fi ògo àti ọlá dé ilé adé, ìwọ sì fi jẹ olórí iṣẹ́ ọwọ́ rẹ. Èyí ni ohun tí Ọlọ́run ṣe ní ìgbà ìṣẹ̀dá ayé. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ènìyàn ṣubú, àjálù ìbànújẹ́ ńlá ṣẹlẹ̀ sí Ádámù àti àwọn ọmọ ìran Ádámù. Ènìyàn ṣẹ̀, ó di ẹni ẹ̀tẹ́, ẹni ẹ̀gàn, ẹni àbùkù níwájú Ọlọ́run. Ó di ẹni tí Ọlọ́run yẹra fún, nítorí wípé ẹ̀ṣẹ̀ ní sọ ní dẹdun arinlẹ̀, ẹlẹ́ṣẹ̀ la fi ìṣẹ́ fún, ẹlẹ́ṣẹ̀ ní fi gba ìṣẹ́ mọ̀kọ. Ó yẹ kí a ronú pọ̀ àdá ẹ̀ṣẹ̀ wa nígbà náà, bí a bá ń fẹ́ kí ọwọ́ Ọlọ́run kí ó kàn wá. Èyí ni a ń sọ ní ipa kejì wípé a nílò ìfọwọ́kàn tí yọrí sí ìyípadà. Ìfọwọ́kàn tí yọrí sí ìyípadà, àánú Ọlọ́run pọ̀. Ọlọ́run ṣe ọ̀nà láti mú ènìyàn tí ó ti ṣubú padà sórí ìtẹ́. Ó rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, Jésù, sáyé fún ìyípadà, fún ìgbàlà àti fún ìsọdọ̀tun àtúnrọ ènìyàn. Èyí ni a fi sọ fún wa nínú Kọ́rìntì kejì orí kẹtàdínlógún. Kọ́rìntì kejì orí kẹtàdínlógún wípé, nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di irú ẹ̀dá wọ, ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di, wọ́n di titun. Ẹ̀ṣẹ̀ sọ ènìyàn di òkú, ṣùgbọ́n ìgbàlà Ọlọ́run ní sọ ní di alààyè. Ìfọwọ́kàn olùgbàlà ní tún ayé ẹni rọ, bí alágbẹ̀dẹ ṣe tún irin tí ó ti dípẹ tàrọ. Ènìyàn tí a bí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀,

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andúró dè ọ́.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Jueli, ori ikeji, efun ipe ni sioni, esi da idagiri ni oke mima omi, yeke awon ara ile na wariri, nitori ti ojo oluwa nbo wa, nitori oku sidede, ojo okuku ati okudu, ojo ikuku ati okukun biribiri, bi oye owuro ti ila bori awon oke nla, eniyan nla ati alagbara, oti isi iru re ri, bẹ́ẹ̀ ni irú rẹ̀ kì yóò sì sí mọ́ lẹ́yìn rẹ̀ títí dé ọdún ìrandéran. Iná ń jó níwájú wọn, ọwọ́ iná sì ń jó lẹ́yìn wọn. Ilẹ̀ náà dàbí ọgbà Édẹ́nì níwájú wọn, àti lẹ́yìn wọn bí ahoro ijù nítòótọ́, kò sì sí ohun tí yóò bọ́ lọ́wọ́ wọn. Ìrí wọn dàbí ìrí àwọn ẹṣin àti bí àwọn ẹlẹ́ṣin, bẹ́ẹ̀ ni wọn ó súré. Bí ariwo kẹ̀kẹ́ lórí òkè ni wọn ó fò, bí ariwo ọwọ́ iná tí ó jó koríko gbígbẹ, bí alágbára ènìyàn tí a tẹ́ ní ìtẹ́gun. Ìrí wọn dàbí ìrí àwọn ẹlẹ́ṣin, àti bí àwọn ẹlẹ́ṣin, bẹ́ẹ̀ ni wọn ó súré. Bí ariwo kẹ̀kẹ́ lórí òkè ni wọn ó fò, bí ariwo ọwọ́ iná tí ó jó koríko gbígbẹ, bí alágbára ènìyàn tí a tẹ́ ní ìtẹ́gun. Bí ojú wọn, àwọn ènìyàn yóò jẹ ìrora púpọ̀, gbogbo ojú ni yóò ṣù dúdú, wọn ó sáré bí àwọn alágbára, wọn ó gun odi bí ọkùnrin ológun, olúkúlùkù wọn ó sì rìn lọ lé ọ̀nà rẹ̀, wọn kì yóò sì ba ọwọ́ wọn jẹ́, bẹ́ẹ̀ ni ẹnìkan kì yóò ti ẹnìkejì rẹ̀, olúkúlùkù wọn ó rìn lé ọ̀nà rẹ̀. Nígbà tí wọ́n bá sì ṣubú lu idà, wọn kì yóò gbọgbẹ́, wọn ó súré sí wá sẹ́yìn ní ìlú, wọn ó súré lórí odi, wọn ó gun orí ilé, wọn ó gbọ́jú fèrèsé wọ inú ilé bí olè. Ayé yóò mì níwájú wọn, àwọn ọ̀run yóò wárìrì, oòrùn àti òṣùpá yóò ṣú òkùnkùn, àwọn ìràwọ̀ yóò sì fa ìmọ́lẹ̀ wọn sẹ́yìn, Olúwa yóò sì fọ ohun rẹ̀ jáde níwájú ogun rẹ̀, nítorí ibùdó rẹ̀ tóbi gidigidi, nítorí alágbára lé òun tí ń mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ, nítorí ọjọ́ Olúwa tóbi. Ó sì lé ẹ̀rù gidigidi, ara ta ni ó lè gbà á. Ǹjẹ́ nítorí náà ní ìsinsìnyí ni Olúwa wí, ẹ fi gbogbo ọkàn yín yí padà sí mi, àti pẹ̀lú ààwẹ̀, àti pẹ̀lú ẹkún, àti pẹ̀lú ọ̀fọ̀, ẹ sì fa àyà yín ya, kìí sì ṣe aṣọ yín, ẹ sì yí padà sí Olúwa Ọlọ́run yín, nítorí tí ó pọ̀ lé oore ọ̀fẹ́, ó sì kún fún àánú, ó lọ́ra láti bínú, ó sì ṣe ohun púpọ̀, ó sì ronúpìwàdà àti ṣe búburú, ta ni ó mọ̀ bí òun ó yí padà, yóò sì ronúpìwàdà. Tí ó sì fi ìbùkún sílẹ̀ lẹ́yìn rẹ̀, àní ọrẹ jíjẹ àti ọrẹ mímu fún Olúwa Ọlọ́run yín. Ẹ fún ìpè ní Sioni, ẹ ya àwẹ̀ kan sí mímọ́, ẹ pe àjọ tí ó ní ìrònú, ẹ kó àwọn ènìyàn jọ, ẹ ya ìjọ sí mímọ́, ẹ pe àwọn àgbàjọ, ẹ kó àwọn ọmọdé jọ, àti àwọn tí mu ọmú, yẹ kí ọkọ ìyàwó jáde kúrò ní ìyẹ̀wù rẹ̀, àti ìyàwó kúrò nínú ìyẹ̀wù rẹ̀, yẹ kí àwọn àlùfáà, àwọn ìránṣẹ́ Olúwa sọkún láàrin ìloro àti pẹpẹ, sì jẹ́ kí wọn wí pé dá àwọn ènìyàn rẹ sí Olúwa, wọ́n sì ṣe fi ìní rẹ fún ẹ̀gàn tí àwọn kẹfẹ́rí yóò fi máa jọba lórí wọn. Èé ṣe tí wọ́n fi wí nínú àwọn ènìyàn pé Ọlọ́run wọn á dà. Nígbà náà ni Olúwa yóò jowú fún ilẹ̀ rẹ̀, yóò sì káànú fún ènìyàn rẹ̀. Nítòótọ́, Olúwa yóò dáhùn, yóò sì wí fún àwọn ènìyàn rẹ̀ pé, wò ó, èmi ó ran ọkà àti ọtí wáìnì àti òróró sí yín, a ó sì fi wọ́n tẹ yín lọ́rùn. Èmi kì yóò sì fi yín ṣe ẹ̀gàn mọ́ láàrin àwọn kẹfẹ́rí, ṣùgbọ́n èmi ó ṣe ogun àríwá ànìjìnà rere kúrò lọ́dọ̀ yín, èmi ó sì lé e lọ sí ilẹ̀ tí ó ṣá, tí ó sì di ahoro, pẹ̀lú ojú rẹ̀ sí òkun ìlà ọ̀run, àti ẹ̀yìn rẹ̀ sí ìpẹ̀kun òkun. Òórùn rẹ̀ yóò sì gòkè, òórùn búburú rẹ̀ yóò sì gòkè, nítorí tí ó ti ṣe ohun ńlá. Má bẹ̀rù ìwọ ilẹ̀, yẹ kí inú rẹ̀ dùn, kí o sì yọ̀, nítorí Olúwa yóò ṣe ohun ńlá. Ẹ má bẹ̀rù ẹranko ìgbẹ́, nítorí pápá oko aginjù ń rú, nítorí igi ń so èso rẹ̀. Igi ọ̀pọ̀tọ́ àti àjàrà ń so èso ipa wọn. Ǹjẹ́ kí inú yín dùn, ẹ̀yin ọmọ Sioni, ẹ sì yọ̀ nínú Olúwa Ọlọ́run yín, nítorí tí ó ti fi àkọ́rọ̀ òjò fún yín bí ó ti tọ́, òun sì mú kí òjò rọ̀ sílẹ̀ fún yín, àkọ́rọ̀ àti àrọ̀kúrò òjò ní oṣù ìkíní, àti àwọn ilẹ̀ ìpakà yóò kún fún ọkà, àti ọpọ́n wọn ni yóò ṣàn jáde pẹ̀lú ọtí wáìnì àti òróró. Èmi ó sì mú ọdún wọn ni padà fún yín wá, èyí tí esú òun irú kòkòrò jewéjewé àti irú kòkòrò kejì. Àti irú kòkòrò jewéjewé mìíràn ti fi jẹ àwọn ogun ńlá mi tí mo rán sáàrin yín. Ẹ̀yin ó sì jẹun ní ọ̀pọ̀lọpọ̀, ẹ ó sì yó, ẹ ó sì yin orúkọ Olúwa Ọlọ́run yín, ẹni tí ó fi ìyanu bá yín lò. Ojú kì yóò sì ti àwọn ènìyàn mi láé. Ẹ̀yin ó sì mọ̀ pé èmi wà láàrin Ísírẹ́lì, àti pé èmi lé Olúwa Ọlọ́run yín, kìí ṣe ẹlòmíràn. Ojú kì yóò sì ti àwọn ènìyàn mi láé. Yóò sì ṣe níkẹyìn, èmi ó tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọtẹ́lẹ̀, àwọn arúgbó yín yóò máa láàlá, àwọn ọ̀dọ́mọkùnrin yín yóò máa ríran, àti pẹ̀lú sí ara àwọn ọmọ ọ̀dọ́ ọkùnrin àti sí ara àwọn ọmọ ọ̀dọ̀ obìnrin lèmi ó tú ẹ̀mí mi jáde ní ọjọ́ wọn ni èmi ó sì fi iṣẹ́ ìyanu hàn lé ọ̀run àti ní ayé ẹ̀jẹ̀ àti iná àti ọ̀wọ̀n ẹ̀ẹ́fín a ó sọ ọ̀run di òkùnkùn àti òṣùpá di ẹ̀jẹ̀ kí ọjọ́ ńlá àti ẹ̀rù olúwa tó dé yóò sì ṣe ẹnikẹ́ni tí ó bá képe orúkọ olúwa yà ó gbàlà nítorí lóòkè sioni àti ní jerusalemu ní ìgbàlà yóò gbé wà bí olúwa ti wí àti nínú àwọn ìyókù tí olúwa yóò pè.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín gẹ́gẹ́ bí ọmọ. Àdúrà wà ní wípé bí ẹ ó ti máa bá wa sọ̀rọ̀ láti inú ìwé mímọ́ pẹ̀lú ìrànwọ́ ẹ̀mí yín ẹ fún wa ní etí ọmọ kí a jẹ́ ẹni tí ń gbọ́ kí a jẹ́ ẹni tí ń gbà kí a jẹ́ ẹni tí ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ yín kí ọ̀rọ̀ yìí kí ó ba lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní èyí tí ń bọ̀ a dúpẹ́ wípé ẹ ti gbọ́ nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa àti Olùgbàlà wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Epístélì kejì ti Pétérù sí ènìyàn gbogbo. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀ nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì tí a kà yìí ni wọ́n là wá lóye ohun tí ó jẹ́ dídùn inú Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ ìpèsè Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa kí ìlànà ti ìràpadà kí ó ba lè jẹ́ tiwa. Ìfẹ́ Ọlọ́run ni wípé kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé àti wípé kí ẹ̀dá Ọlọ́run àwòrán Ọlọ́run àti ìwà Ọlọ́run kí ó lè jẹ́ tiwa nítorí èyí ni ohun tí a jogún láti ọ̀dọ̀ Jésù Kristì nítorí ikú tí ó kú fún wa ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí rẹ̀ tí Ọlọ́run bàbá tí ó fi rán Ọlọ́run ọmọ sínú ayé tí ó sì fi fún wa ní Ọlọ́run ẹ̀mí láti máa bá wa gbé láti máa tọpasẹ̀ wa láti máa jẹ́ kí ìwé mímọ́ kí ó yé wa. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn ni wọ́n ti pàdánù àwọn ohun iyebíye àti ogún èyí tí a pèsè sílẹ̀ fún wa nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ṣùgbọ́n ó jẹ́ ayọ̀ ọkàn tiwa wípé a wá síhìn lónìí kí èyí tí a fẹ́ wò nínú ìwé mímọ́ àti èyí tí a fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣírí àti ọ̀rọ̀ ìyànjú kí ó ba lè jẹ́ ohun tí ó jẹ́ kí a jẹ́ alábápín ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwọn ẹsẹ̀ méjì tí a kà yìí èyí ni Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin àwọn ni ó fi nǹkan wọ̀nyí hàn wá. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń rò wípé a rán Jésù Kristì wá sínú ayé yìí kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ ìdájọ́ ayérayé ìbínú àti ìrunú Ọlọ́run ní ìyà ayérayé ti ọ̀run àpáàdì ni to to ni we pe o je ife olorun we pe ke enikeni ninu wa ki o ma ba se gbe ke a ma ba lo si inu eya ayeraye ti orun apadi sugbon ko mo nibe nikan soso awon elomiran won ton ma ro we pe aran Jesu Christi lati fi ru ebo fun wa ati we pe ki o ba le fun wa ni awon ibukun bi iwosan bi ipese ati awon ibukun miran ti ko koja aye yi o ye ke amo we pe ki se ati lowo ati loro ati ni iwosan ati ni idande nikan ni aseran Jesu Christi wa sinu aye o da bi eni we pe awon eniyan ti won lo si ile isin won ro we pe olorun fi ete sile lati ma pa lapa lapa nitori ohun ti o mu Jesu Christi wa sinu aye o ni we pe aye di baje aye kun fun ese ati pe ninu agbara ti wa a o le bori ese a o le bo lowo agbara ese ati ti esu e ti o de wa ni igbekun e ni afiran Jesu Christi wa sinu aye sugbon o se ni laanu we pe opolopo ti o wa sinu ijo ohun ti won wa ki se ohun ti o je ki Jesu Christi ki o ku lori igi agbelebo ibokun ti ara ki la o je ki la o mu bawo ni a o se ni iwosan bawo ni a o

lè sọ wípé alábápín ìrí ọlọ́run tàbí ìwà ọlọ́run ṣùgbọ́n mo rò wípé ó yé gbogbo wa bí a bá sọ wípé alábápín àwòrán ọlọ́run. Nǹkan tí ọlọ́run fẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ni wípé kí a fi ìwà àti ìṣe kí a fi jọ ẹni tí ó dá wa. Bí ọmọ bá jọ bàbá nínú ohun gbogbo, inú bàbá máa ń dùn. Bí bàbá bá jẹ́ ẹni tí ó lọ́gbọ́n, ẹni tí ó lágbára, ẹni tí ó lè rìn dáradára, ẹni tí ó jáfáfá. Bí ọmọ yìí tí a bí nínú ẹbí, bí ó bá fi ohun gbogbo jọ bàbá, bí bàbá bá ti ń rí inú bàbá a máa dùn. Ó yẹ kí a mọ̀ wípé bákan náà ni pẹ̀lú Ọlọ́run. Ó ń fẹ́ kí a fi ìwà, ìrísí, ìṣesí àti gbogbo nǹkan tí a ń lépa, ó ń fẹ́ kí a fi jọ òun. Bí a bá lè jọ Ọlọ́run nínú ìwà, nínú ìṣe, nínú ìrìn, nínú ọ̀rọ̀, nínú ohun gbogbo tí a dáwọ́lé, inú Ọlọ́run yóò dùn púpọ̀. Èyí ni a fi ń sọ nípa jíjẹ́ alábápín nínú àwòrán Ọlọ́run tàbí nínú ìwà Ọlọ́run. Yẹ kí a tún wo ẹsẹ̀ ìkẹrin tí a kà lẹ́ẹ̀kan, kí a tún kà á lẹ́ẹ̀kan sí i. Nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí, èyí ni nípa àwọn ìlérí wọ̀nyí, ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Ó ń fẹ́ kí a jẹ́ alábápín nínú ìwà rẹ̀ tàbí nínú àwòrán rẹ̀. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kùfẹ́, ìfẹ́kùfẹ́ wà nínú ayé, ìbàjẹ́ sì wà nínú ayé, ṣùgbọ́n Ọlọ́run kò fẹ́ kí a fara kó èérí. Ọlọ́run kò fẹ́ kí a jẹ́ alábápín nínú àwọn ìbàjẹ́ àti ìfẹ́kùfẹ́ tí ó wà nínú ayé. Ó ń fẹ́ kí a jẹ́ ẹni mímọ́, olódodo, ẹni pépé, ẹni tí ó jẹ́ alábápín nínú ìwà àti àwòrán Ọlọ́run. Bíbélì sọ fún wa wípé láti ẹnu ẹni méjì tàbí ẹnu ẹni mẹ́ta ni a ó ti fi ìdí òtítọ́ múlẹ̀. Ìbéèrè wa ni wípé ṣé ẹsẹ̀ ọ̀rọ̀ kan yìí ló sọ fún wa nípa wípé ìfẹ́ Ọlọ́run ni yóò jẹ́ inú dídùn Ọlọ́run bí a bá lè jẹ́ alábápín nínú àwòrán àti ìwà rẹ̀. Kìí ṣe ẹsẹ̀ ọ̀rọ̀ yìí nìkan. Yẹ kí a wo ìwé Róòmù orí kẹjọ ẹsẹ̀ 29. Róòmù orí kẹjọ ẹsẹ̀ 29. Nítorí àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀ ni ó sì ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀, kí òun lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Níhìn ni apostelli ni ó ń sọ fún wa nípa ìmísí ẹ̀mí mímọ́ wípé ó jẹ́ ohun tí Ọlọ́run ti gbèrò tàbí tí ó ti gbìmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ayé kí ó tó wà, tí ó sì jẹ́ wípé ìlérí àti ìlépa àti ìfẹ́ yìí ni ó sì wà nínú ọkàn rẹ̀. Síbẹ̀síbẹ̀, èyí ni wípé kí ẹnìkọ̀ọ̀kan wa kí ó lè rí bí àwòrán ọmọ Ọlọ́run, àti wípé kí Jésù Kristì kí ó ba lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Yẹ kí a ṣe àlàyé díẹ̀ lórí èyí. Bí a bá wá láti inú ẹbí tí bàbá àti ìyá ti bí ọmọ púpọ̀, tí àkọ́bí ọmọ sì jẹ́ ọlọ́gbọ́n, oníwà tútù, ẹni jẹ́jẹ́, ọmọ tí kìí jalè, ọmọ tí kìí porọ́, ọmọ tí kìí rìnrìn ìdọ̀tí, tí ó sì jẹ́ irú àkọ́bí yìí ni Ọlọ́run fi ta wá lọ́rẹ.